0: sí.
1: Ọlọ́run tó lónìí tó nọjọ́ gbogbo lọ́pẹ́ tó sí òun ni yìí yẹ fún òun ni ògo yẹ fún agbe ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ mo mọ̀ pé gbogbo ẹ̀yin tí ẹ wà ńlé náà ẹ̀yin náà ń gbé ọlọ́run ga pẹ̀lú wa mo mọ̀ wípé wípé a ti ẹ̀sùn láyọ̀ ajíláyọ̀
0: ọtú
1: ọpẹ́ ọtú ọpẹ́ ó dẹ̀ ṣe déédéé ọpẹ́ lórúkọ abatọmọ ti ẹ̀mí mímọ́ ìyìn rẹ̀ àti ọpẹ́ rẹ̀ kò ní tán lẹ́nu wa mo fẹ́ ká lọ báyìí sí abala orin ìgbàanì orin tìgbàanì torí kò lè sú èmi ní tèmi o láti máa kọrin ìgbàanì mo dẹ̀ mọ́ pé gbogbo ẹ̀yin tó wà nílé náà kò lè sú ẹ̀yin náà tẹ́lá náà ní àwa náà ní gbogbo ọkàn pátá kò lè sú wa láti máa kọrin ti ìgbàanì.
2: Bẹ́ẹ̀ni wòlíì Jeremiah sì kìlọ̀ ní Jeremiah orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ẹ dúró ní ojú ọ̀nà náà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ọ̀nà ìgbàanì èwo ni ọ̀nà dídára kí ẹ̀yin kí ó sì máa rìn níbẹ̀ ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín àkókò tó láti gbọ́ orin ìgbàanì ká sì tún ṣe àgbéyẹ̀wò ibi tí a ti ń bọ̀ ibi tí a bá dé àti ibi tí a lè yọrí rẹ̀ sí kò máa súwa láti máa kọrin ìgbàanì.

0: ah adupe bi olorun ti nbe temi e wa gbogbo awa ta ngbo eto yi a oni taraka o
1: amen
0: araka osan tale enikan kan nu wa oni taraka
1: amen
0: olorun ti nbe ti emi e wa eh oju opo wa ti mo 09123 7086 75 no ni hey this is your ya ma ba nsile ko fun won ki le ri ko ta lo korin yi nigba wo ni won ko seyin ti e lori ofi ati mo ki le wa ri yo ninu orin na hello
2: hello
0: hello ma
2: ko ojo meta o baba wa ninu oluwa
0: ijo kan pelu o
2: adupe temi ton rira won ojo oluwa nwo mi nwo wa o
0: o nwo mi nwo
2: ni
0: o
2: orin mi si ni o o di gesi lori sun ayo wa
0: Mm.
2: Ka ba wu kese wa baba ayo. Ohun gbogbo to ba nla konja. Yesu na ni ka teju mo ka ma wu olori su ayo wa. O lo le gbe wa dikita ta ni lo. Ye ajo aye raye o na lo le ba wa rin o. Olorun wa pelu ese yin o ni ye temi ni o ni ye o.
0: Ami o.
2: Gbogbo nko to ba de o ni je se wo ye o.
0: Ami o.
2: Gbogbo eto.
0: Ami o, ami o.
2: Ni ka fadi pẹni o la to ke se ni o.
0: Ki le poruko yin ma.
2: Iya fe ro ni ka fadi pẹ la to ke se ni.
0: Iya fe ro ni ka fadi pẹ la to ke se ni. E se God bless you ma. Won ni Jesu na lu te ba ti dimu pe opo re na ni o ile ye. Won ni lowo e se. E je ka tun wo elomi nbe. E se o, e se o, e se o. Mama fe ro ni ka lati o ke se ni. Hello.
3: Oju Oluwa.
0: Ah, onwo mi onwo yin o.
3: God bless you sir.
0: Are you too sir? E se jejo.
3: Mo li to kilo iwa.
0: Be ni. Aba Samuel bi to ye. E se.
3: O ma yi. E pe fun wa sir.
0: Ami o ateyin na o.
3: Olorun to bi mu se bi ko ni fin yin le. Yes, Oluwa wa.
0: Ami. Adupe awa mo pe ngbadun wa awa mo pe ngbadun wa e tun si awa ni puga ta ba se gan ke fi le mo pe ngbadun wa olorun ko ni fi eyin na sile
1: amen
3: God bless you sir
0: e se e se o e se o Lady Evangelist Dr. Kehinde Oyebode awon na ninu emi won wa pelu wa bayi tajo tajo nwora wa bayi loju tajo nwora wa loju eh oju opo ti e lori ofe ati pe si o na ni 09170786 tabi plus 234814249106 hello
4: hello
0: hello
4: asu jama tata
0: adupe o
4: asu se baba oluwa ti mo gbe ni o
0: e ba n gbohun soke di e ma
4: so ko jesu oluwa ti mo gbe yin ro ile ologo ko ni bosonu lowo wa o
0: ami o
4: oni to ni aga oruko mi ni Elizabeth lati Odoona
0: ya fi Elizabeth lati Odoona God bless you ma
4: amen e ti se baba oni to lagbara ni dabi orin won ti a n ko ni olorun ko mu wa dele
0: ami o ami o ami ami ko dabi eni o dabi amurin isinyi tawon eyan n ko oluwa yoo diwa mu yoo mu wa dele e se God bless you.
1: Amen.
0: Eje ki tun wo elomi loju opo yen. Mo ni plus 234814249106 ni eyin ti e wa lokere. Eyin ti ajo wa ni orilede wa ni 09123 7086 75 ni oju opo wa ti e ma pe si kile ri nipa orin igba ni yi. Kini nkan ti e le ri so nipa re. Bo lo se ri lara yin ngba ti e ti e tun gbo jo ti e mu iranti awon igba kan tori bo se ngba yagi yagi ni ti diduro ah o da keyan bo lorun duro po o da keyan ba olorun duro pupo pupo ju e se oju òpó yẹn ń kọ lu ra wọn ni o wọ ojú òpó yẹn ń kọ lu ra wọn ni yes ìjálá jésù èmi á dúró ti jésù nínú ìrìn àjò ayé mi olóhùn ló lè ṣe kíni hello
5: orúkọ mi ni arúgbó isi aka
0: God bless you
5: Shuala music láti wo
0: bẹ́ẹ̀ ni ẹ ṣe ìjọjọ
5: iwo bàbá adúgbò o mo ti gbọ́ ohun láyé orí orí pé àwùjọ agbókòkò bí òbí ni ọ̀dàgbọ́n bí orógbó èyí mo gbọ́ níjẹjọ òun rí bí ìgbà tí ẹ máa jẹ àgbàdo sísè ọpẹlẹ díẹ owó yìí kankan náà ni ṣùgbọ́n kan gbójú kan lọ.
0: Àdúpẹ́ àdúpẹ́.
5: Kí n tó wá mọ̀ pé bàbá ò sí nílé.
0: Àdúpẹ́.
5: Ọlọ́run ṣe.
0: Àdúpẹ́ ṣe.
5: Èmi ò mọ lọ́rẹ̀ méjì. Tó lè bá mi ṣe.
0: Tó lè bá wa ṣe.
5: Jésù lọ́rẹ́.
0: Tí mo
5: lọ. Lọ́rẹ́ mi náà.
0: Tó lè bá wa ṣe.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣe.
5: Orin ẹ kọ́ wa pé. Kásá àdúró ti Jésù náà ni.
0: Orin yẹn sá sọ pé kásá àdúró ti náà ni. Bó ti wò rí kásá àdúró ti náà ni. Ọ̀dà lórúkọ abatọmọ tiẹ̀ mọ àtẹ̀yìn àtàwa àtẹ̀yìn àti gbogbo àwọn olùgbọ́ wa á ní yẹsẹ̀. Ọlọ́run yóò di wà múdópin. Ẹ ṣe Tuala Music láti Èwo alàgbà arówólò isi aka Tuala Music láti Èwo ẹ ṣeun. Hello.
6: Hello sir.
0: Hello ma.
6: Ẹ kú ètò.
0: Olúwa ló kúkú tó nǹkan rẹ̀.
6: Ṣe rí orin ìgbaanì.
0: Bẹ́ẹ̀ni.
6: Kò dàbí ìtìsí yìí.
0: Kò dàbí ìtìsí yìí mọ́.
6: Torí tí ẹ bá ń gbórin ẹ̀mí ní ìgbà kan, yóò máa sunkún ni.
0: Tí ẹ bá ń gbórin ẹ̀mí ìgbà kan, yóò máa sunkún.
6: Tó ní ìmísí nínú.
0: Wọ́n
6: ní ìsìn yìí.
0: Ìmísí ti sìn àlùjó ni.
6: Àlùjó ni swagger ni. Ó jẹ́ pé àkàn fi ẹnu bu ọlá fún Ọlọ́run ni ọkàn
0: wa. Kai. Ṣùgbọ́n àwọn ọmọ ìsìn àwọn ti sìn yẹn àlùjó nkankan náà ni ló dàbẹ́ ni pé ó bá wọn lára mu ṣùgbọ́n orin tiẹ̀ ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kan lára wọn ṣé ó kàn wọ́n mọ́ ni àní kí wọ́n ti jó kí wọ́n gbọ́nra jìgì.
6: Iwa ni àpẹẹrẹ wípé èèyàn ń sin Ọlọ́run.
0: Kí làpẹẹrẹ wípé orin ẹ̀mí ni.
6: Bẹ́ẹ̀ ni. Tó yẹ kó ṣe ẹgbẹ́ akọni máa ń kọ nígbà kan báyìí. Ló dàbí wípé ìgbó ti fẹ́ dún.
0: Bí ẹni pípé fẹ́ dún nígbà kan tí ẹ bá ń gbórin. Ẹ ṣe. Ta ló ń bá wa sọ̀rọ̀ mà.
6: Orúkọ mi ni Adéọlá Ọlájídé.
0: Ìyàwó Adéọlá Ọlájídé láti God bless you ma.
6: Ìmẹ̀.
0: Ẹ ṣe. Yes, ma. Yààfin Adéọlá Ọlájídé ẹ ṣe wọn lórin ìgbaanì wọn tí ẹ bá ń gbọ pé èèyàn ẹmí mi àwọn ọmọ rò kó bá kó jésù fẹ́ dé ọ fẹ́ dé bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ni. Ẹ ṣe ẹ jẹ́ ká wo ẹlòmíì lójú òpó. Ṣé bí ohun tẹ̀yàn bá ráàyè ẹ̀ lèèyàn máa ṣe. Ayé ni àwọn ti gbà ní náà a máa kúkú ṣe pé báyìí pé wọ́n jábọ́ látọ̀run ni. Ayé ni wọ́n fi àyè sílẹ̀ dáadáa láti wá ojú Ọlọ́run láti wá ẹ̀mí Ọlọ́run kí ni tó ní fún àwọn ènìyàn. Ìyàtọ̀ tó wà níbẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ni àwọn kan náà sì tún wà nísìn náà o tó jẹ́ pé àwọn náà ń kọrin. Yes. Tó yẹ pé ó ní ìmísí tẹ̀mí ó kàn jẹ́ wípé oníkálukú náà ló ń fẹ́ bá ayé mu ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ bá ayé mu ṣùgbọ́n Jacob oríkẹrin ẹsẹ̀ ìkẹrin ó jẹ́ káyé wa wípé ìbárí ayé o ìṣọ̀ta Ọlọ́run ni lágbára lọ́wọ́ Ọlọ́run èmi àti yín ní di ọ̀ta Ọlọ́run ó lẹ́nikẹ́ni tó bá ti fẹ́ bá ayé rẹ ó ní yóò sì di ọ̀ta Ọlọ́run Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ jẹ́ ń gbé ẹyọkan yẹn sí Dixon jẹ́ kí n wọ ẹyọkan sí lójú òpó ká wá tẹ̀síwájú lọ síbi ẹ̀rí. Hello.
7: Hello sir.
0: Hello ma.
7: Ẹ káàárọ̀ sir.
0: e ka ro ma
7: e ku ojo meta
0: ojo kan pelu ma
7: sala afia le de o
0: adupe ma o sala afia la bayi le o
7: ala afia ti ta wa o
0: oluwa se o
7: ama wa ko
0: adupe awon na ngbo wa awon na wu wa bayi be si n ba wa soro yi oluwa se o
7: Amen. Eri orin ti won ko kaakiri ni.
0: Tan ko nisin.
7: Owo sa ti pe.
0: Ko wo pe loku taye nko.
7: Loku bayi. Wa pe mi na se gbagbo mo ranti. Ni every day bayi. Tamo ko ya babo si waju.
0: Tamo ko ya ba ti bo waju gba te se gbagbo e kun la mo eyan won san. Lati ma je ke yan dele.
7: Iguasu. E ma te bo waju se ma tun be si ni iguasu. O wa da bi gba. Won e se aye mi bayi.
0: Ben.
7: O ko yen na ni ma so.
0: O
7: se soro yi ma gbe mi bi gba pe. Igba te yan ba nfi ye mi ye abere goyan.
0: Bi gba ti an ma mo. Ti an ma mo gboro lenu yin tele ta ban ti ma nte nse.
7: Ben.
0: Mm.
7: Mm.

0: ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ wọ́n pẹ̀jọ́ àpasòfò ni.
1: Ẹja àpasòfò.
0: Wọ́n ti àti pátá fẹ́ẹ̀ wá mú jù ú lẹ̀ ẹ dákun fún èmi dógbè.
1: Yóò dógbè.
0: Tó ọmọ tí ò lẹ́nì kankan ó ti gba Jésù lóòótọ́ ó ti wà náà chọ́ọ̀chì. Ó fi kọrin. Kò wá sí pé ká ṣe nǹkan kan láti fi ràn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ gbà mí ìfẹ́ pátá pé wọ́n fún program chọ́ọ̀chì mi. Kò ní sí pé kí wọ́n tiẹ̀ ṣe ìrànlọ́wọ́ kankan fún wọn. God bless you. Àwa náà kọ owó òun ni bẹ́ẹ̀ dáadáa rí o. Kò sí ìgbẹ́ kan láàfin yín o.
1: Àdúrà lágbà fún yín gbà wọn bá lọ kọrin níbòmíì àwọn náà wà kó wa máa wò pé kí làwọn ti ń fún lówó ńlá ńlá ń kọ táwọn náà ò lè kọ.
0: Wọ́n wá kí àwọn lọ kọ hip hop tí kò ní yí pé bẹ̀ tó owó dàbí ìpè bẹ̀
1: bìíní. Ṣé ìpè wá wà ń bẹ̀ mọ́ àbẹ̀bùn ló kùtẹ àbùn ẹ̀bùn ní ká pè yín àbí pè.
0: Ṣé àwọn
1: ìṣẹ́ rí ẹ̀bùn
0: wà? Àtàmì ẹ̀bùn dẹ̀ máa ń ṣáájú pé bẹ́ẹ̀ ń bá ṣe fẹ́ ló le tó. Ṣùgbọ́n ó jẹ́ pé a pè wọ́n tán ṣé a ti fi àìkíyè sára láti fi lọ́mọ wọn lọ́wọ́ torí oyé ò dé wọn. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àwọn wàásù ìwà mímọ́ ìlú ibùdókọ̀ kankan ló ní ìwàdà.
1: Kò sí pẹpẹ mọ́ lọ́pọ̀ ìjọba
0: yìí. Wọ́n máa
1: sọ
0: kí
1: wọ́n mọ̀ dà sálọ. Wọ́n máa wá lọ àwọn àpárí nǹkan. Yẹ́n wọn ò ti bọ́ mọ́lú ẹ̀ lọ́wọ́. Ẹ̀kọ́
0: wọn máa ti máa wọ̀wọ̀ fún wọ̀. Ni wọ́n fi máa ń ṣe oríṣiríṣi tó wù wọ́n náà chọ́ọ̀ṣì.
1: Àní ṣàṣìdà lò.
0: Wọ́n mọ̀ dà sí wí. Wọ́n ṣe ṣàbùdọ̀
1: láàbì ní àwọn ọmọ ẹgbà wa ń bẹ. Àní ṣàṣìdà lórúkọ Jésù. Ẹ ṣe gẹ̀rẹ́ máa yá fi Lady Evangelist. Bàbá David wọ́n ké yín o.
2: Ẹ ṣe.
1: Lady Evangelist Ajijola Jesu láti Ọ̀yọ́ àbí God bless you ma. Ẹ ṣe. Yes. Ẹ jẹ́ ká fi abala orin ìgbani sílẹ̀. Mo fẹ́ kí a lọ sí abala tí ẹ rí. Abala ẹ̀rí mo fẹ́ ká lọ báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dá sí tẹ́ lórí ọ̀fẹ́ àti dá sí ẹ̀tún lórí ọ̀fẹ́ àti wọlé padà bá a ti ń lọ sí abala ẹ̀rí torí pé ìpè náà la ó fi abala ẹ̀rí náà ṣe dáradára. Ká lè mọ̀ yí pé ká lè mọ̀ pé àjọwà papọ̀ ń jẹjọ ibikíbi tí mo wà àjọwà papọ̀ ni náà ni ẹ̀rí ló jáde sí báyìí o ẹ̀rí ló jáde sí.

0: tó ẹ̀rí lọ já sí o ẹ̀rí lọ jáde sí báyìí lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ń lórí ọ̀fẹ́ àti gbọ́wà ọ̀rọ̀ tiyín náà ó já sí ẹ̀rí
1: èyí
0: tẹ́ ń wò wá náà ọ̀rọ̀ tiyín náà máa jáde sí ẹ̀rí
1: torí
0: à ń pè lẹ́rí ẹ̀rí ó lọ lóríṣiríṣi ọ̀nà bóyá ń téèyàn là kọjá tó yẹ kó borí ẹ ni ṣùgbọ́n téèyàn borí ẹ bóyá ń téèyàn ò tiẹ̀ fọkàn sí ní dáradára tó yẹ tó ń ṣẹlẹ̀ sí ni téèyàn ò tiẹ̀ tí fọkàn sí tó dẹ̀ dé gbogbo ẹ̀ ń jáde sí ẹ̀rí dáradára òun náà ni ọlọ́run da ilé ayé lórúkọ abatọmọ tiẹ̀ mọ́ ọ̀rọ̀ tèmi àti tiyín tí gbogbo ọlápapọ̀ yóò máa jáde sí ẹ̀rí níjẹjọ evangelist ẹ̀jálá jésù david olatoye ó gbé kalẹ̀ wípé ẹ̀rí tí a fẹ́ gbọ́ wípé ẹ̀rí nípa mi ni ọkàn mi sì ń gbòtìtì níbi mo wà pé olúwa ṣàánú fún mi o àwọn èèyàn mo dúpẹ́ gbogbo àwọn tẹ́ ẹ sọ mo gbé ọlọ́run ga nínú ayé yín bó tilẹ̀ jẹ́ pé abala kan ni ẹ̀rí yẹn jáde sí jù abala kan yẹn ni ojú olúwa àwọn iṣẹ́ ìránṣẹ́ ti ìsọjí ìkankan lónìí màá fẹ́ ká lọ wo abala àwọn sinimá wa njẹ́ àti ẹ̀ ní àwọn sinimá wa kankan tí a wò tó jáde sí ẹ̀rí fún yín tó yí ọkàn wa padà yáàfin debra yusuf mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti wà ń bẹ̀ gbogbo yín la kí pé ẹ káàbọ̀ sórí ètò pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ní àfikún ẹ̀rí ọ̀sẹ̀ tó kọjá mo mọ̀ wípé àwọn èèyàn mẹ́nu ba sinimá ṣùgbọ́n bóyá torí àkókò tó ti ń kó olùṣètò lọ́wọ́ nígbà náà ó jẹ́ kí wọ́n wò kán mu pápápá ṣùgbọ́n lónìí mo fẹ́ ká lọ wo abala àwọn sinimá wa kì í ṣe wípé èmi ní mo ní idea kan látìgbà tí ọlọ́run ti jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ sí ogun ọlọ́run ní 1994 la ṣe sinimá àkọ́kọ́ tí í ṣe ìjì ayé lẹ́yìn ẹ̀ la ṣe sinimá àgbà wòlíì lẹ́yìn ẹ̀ la ṣe sinimá àṣírí ìrètí ìpinnu ẹrù ńlá ìfẹ́ olúwa olúwa wípé ọ̀nà náà ìbárí ayé lẹ́yìn ìgbà tí a ṣe àwọn sinimá wọ̀nyí gbogbo àwọn àkókò yìí tí àwọn èèyàn bá ti fẹ́ pè mí tí wọ́n bá ń pè tí wọ́n bá ń kí wa ẹ kú iṣẹ́ olúwa o ẹ ṣe gbá ẹ ṣàwo máa ní kí ni àwọn nǹkan tẹ́ ẹ rí tó kù díẹ̀ káàtó lóòótọ́ ni yorùbá sọ pé yiniyini
1: kẹ́ni
0: ó ṣe míì ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ bá ń fẹ́ tẹ̀síwájú a máa fẹ́ irú àwọn bẹ́ẹ̀ a fẹ́ máa gbọ́ kì í ṣe oríyìn nìkan ṣùgbọ́n abala ìrira wà lónìí a bá ń sọ̀rọ̀ nípa ìjì ayé àgbà wòlíì àṣírí ìrètí ìpinnu ẹrù ńlá ọjà ògo ìpè òtítọ́ ayé agbára ọfà sàtánì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbárí ayé ọ̀nà náà di ónléwé olúwa wípé kí làwọn ẹ̀rí tẹ́yìn lè rí jẹ́ ń bẹ̀ jẹ́ ìtì ẹ̀ lórí ọ̀fẹ́ àti wo àwọn sinimá wọ̀nyí ǹjẹ́ gbà tẹ́ ẹ wò wọ́n jó ti ẹ̀ ní àwọn ìpa kankan tó kó nínú ayé yín àwọn yẹn ni mo fẹ́ kájọ wo èèyàn bíi méjì sí mẹ́ta kó tó di pa lọ sí abala wákàtí àdúrà dídùn èyí tẹ́ ẹ wà lójú òpó ẹ má bínú o nẹ́tíwọ́ọ̀kì ni tó bá dàbẹ́ ni pé impoyin nẹtíwọ́ọ̀kì ni o lágbára lọ́wọ́ ọlọ́run yóò tún padà dúó yóò padà dúó ẹ ṣá wà ń bẹ̀ kí ni àwọn ẹ̀rí tí ẹ lè rí jẹ́ nípa àwọn sinimá wọ̀nyí inú mi dùn ń jẹjọ jela jesu ni oda kini nkan ti a le ri wi pe gbogbo everybody san so da so da kini bi lo baba ku si inu mi dun gan inu mi dun gan tori pe awon eyan won so okan won a tun fe gbo okan yin na ka le ba mo bi a tun se mura si nje en ti e lori ofe ati wo cinema wa kankan ri ewo le wo nbe njo ni nkankan to se ninu aye yin eri lo pada jade si o eri lo jade si oju opo ti e pe si ko yi pada oju opo en na ni 091 23 70 86 75 091 23 70 86 75 tabi +234 814 249 1006 oni ojo opo ti e ma pe si. Hello.
1: Hello sir.
0: Hello ma'am.
1: E karo sir.
0: God bless you ma'am.
1: Akoṣe Oluwa sir.
0: Oluwa lo kokun sise re.
1: Mo wo keze ti ipe otito.
0: E wo ipe otito.
1: Bẹ́ẹ̀ni sir. O de se aye mi ni rere. Mo wo ibare aye.
0: E wo ibare aye.
1: Ibare aye ko mi bi mo se le tojo awon omo mi.
0: O ko yin be se le tojo awon omo yin.
1: Ti mo se le fi ko won ni eko oro Olorun. Ti mo se le nibi ti lọ́yà ẹ̀ ni mo ti gbà gbórúkọ bọ́ọ̀yì
0: Joshua
1: tó ṣe pólíṣì
0: ẹ̀yìn
1: tẹ Joshua tó wà ní class tó wà ní class tí ìyá rẹ lọ bá
0: ìbá
1: bẹ́ẹ̀ tó mú pàṣẹrẹ lọ sí class.
0: Ẹ sì rántí dáadáa o tán mú pàṣẹrẹ lọ class lọ bá tíṣà rẹ.
1: Tó sọ wípé tó bá ti ṣẹ̀
0: tó bá ṣẹ̀
1: kán máa ná o
0: títí
1: tẹ̀ dẹ̀ sọ wípé ó ṣe dáadáa ó pàfọ́m rẹ̀.
0: Ẹyin wo ibari aye
1: ta. O ko mi bi e se ma n tito omo.
0: O bi
1: e se ma n komo lekoro lorun.
0: Bi e se le komo lorun ekoro lorun.
1: More blessings sir.
0: Etun wo ipe otito.
1: Mo tun wo ipe otito. Ipa tezet yen. O tun touch yen.
0: O tun mo yin duro daadaa.
1: O eyan gbodo to le duro labẹ bo ti wu
0: ori eyo gbodo fi.
1: Oúnjẹ àdídùn ọba.
0: Kéèyàn má fi oúnjẹ àdídùn ọba bara ẹ jẹ. Lẹ́yìn tún rí kọ́ ńbẹ̀ ẹ ṣe God bless you ma orúkọ yín ma orúkọ yín.
1: Mrs. Banjo Grace
0: ẹ ṣe God bless you ma. Ẹ ṣe ẹjẹ́ a tún gbọ́ tẹlòmíràn ẹjẹ́ a gbọ́ tẹlòmíràn. Ọ̀dà ẹ̀lọ́ ma kẹ́ tó kú ńbẹ̀ kíni ìmọ̀ràn yín fún wa ńgbà náà kíni ìmọ̀ràn yín fún wa.
1: Ìmọ̀ràn mi fún yín náà ni wípé ọlọ́run mọ ọlọ́kẹ́ máa tẹ̀síwájú
0: kẹ̀kẹ́
1: tó máa fún wa ní ànọ́dà wọn tó fi lè mú wa dúró.
0: Ẹ tí ì wo ayé agbára.
1: Ti wo
0: fa satani. Ìgbé
1: ayé àṣírí ìrètí ti Olúwa àwọn tí mo wò.
0: Ẹ wo ìjì ayé ẹ wo àṣírí ìrètí. Ó mì pé láti ilẹ̀ láti jọ ń bọ̀ nìyẹn.
1: Ajọ́ máa lọ sójú Olúwa lẹ́ǹtì ẹ̀ sà.
0: Ẹ ti bá wa lójú Olúwa lẹ́ǹtì ẹ̀. Kódà ọ̀rọ̀ yín gba gbòsà. God bless you ma. Ẹ ṣe ma. Àwọn tipẹ́tipẹ́ ni lórúkọ abatọmọ ti ẹ̀mí mọ́ bá a ṣe jọ ń yọ̀ bá a ṣe jọ ń tẹ̀lé ra wà láyé yìí ìjọba Ọlọ́run a ó jò débẹ̀ sinmi o. Lórúkọ Jésù a ò ní sọ lẹ́nu o. Ẹ ṣe God bless you ma. Ẹ máa bá wa bọ̀ ma. Màmá yẹn ní pé àwọn wo wípé ìbárí ayé kọ́ wọn báwọn ṣe lè tọ́ ọmọ ní ọ̀nà tó lọ́rùn kéèyàn má máa ìdọ́jọ́ ọmọ wípé ọmọ yẹn báwọn orí ẹ̀sùn oríire wípé ìpè òtítọ́ ó má wọn dúró pé kéèyàn má fi oúnjẹ àdídùn ọba bàárà rẹ̀ jẹ́ káàì ẹ̀ ṣe wọ́n wá láwọn fẹ́ mọ̀ àwọn fẹ́ ni mo ṣe júwe fún wọn pé mọ́ yẹn tẹ bá lọ sórí YouTube wa ní K-Technical ẹ lórí ọ̀fẹ́ láti rí àwọn mọ́ torí kẹ́sẹ̀tì síta nísìnyí kò sí mọ́ ṣùgbọ́n tẹ bá lọ sórí YouTube ni K Tetuka Films e lori ofe ati ri gbugbu awon cinema yan papata e lori ofe ati ri mo nbe yes eh jala jesu mo so wi pe ti eniyan ba n korin ti o ba dun
2: o fe ti ara re gbo
0: eyan na ma fi ti ara re gbo o ma fi ti ara re gbo nje awon eyan ti e si pelu in to de tansin nje awon eyan si lori ofe ati wo film mo bi ti tele ati pe kini pelu gbori ti to gbori social media kan ni sin to de ori social media la awon eyan ti wo film ma bayi pelu orisirisi to gba be kan yi nje te yan ba fe wo film lori social media nje ti o ba mu okan re nje yo le wo film kan to ni gbagbo pari ti o fi ri awon mi ti o mo yasi yasi kakiri
2: de yan ba ni pin na wi pe in ti o saye ohun lanfani lo fe wo to ba ye pe kokan sa mo wo ohun na ni oniruru ni o mo ri nbe o
0: ni o mo ri nbe dis ba si dekun oniruru be yan ba ni o ipinu oniruru ni o mo ri nbe dis ba si dekun fa won to kalekun yen
2: ni o mo ri nbe
0: hello
1: hello sir
0: hello ma
1: ẹkún
0: tẹ̀sán wájú
1: sá
0: olúwa
1: ṣe mọ̀ ní àwọn ìwàásù ní inú gbà yẹn ẹ̀sọ́ níjọ́ kan pé àwọn iṣẹ́ ìsìn gbogbo tí à ń ṣe nínú church pé kí èsì gbogbo ẹ̀ ló lè gbé wa lọ́rùn àpáàdì ó church ní ń jẹ́ náà tó jẹ́ pé mo wa ni pàǹpẹ̀ sí torí mo tó rọra ń ṣe àwọn nǹkan kan rẹ́dí tó rọlẹ̀ sátọ̀dé alẹ́ sátọ̀dé ni lọ́jọ́ yẹn ń ṣe àwọn nǹkan tó rẹ́dí fọ̀ ṣọ́ọ̀ṣì jọ sunday mo wá pa tí mo ṣe yẹn tí mo wá jókòó torí ó yà mí lẹ́nu pé nígbà bá máa ṣiṣẹ́ ẹ̀sìn ṣọ́ọ̀ṣì tó wá jẹ́ pé tàbá kí sí àápù ló tún lè gbéyàn wọ̀ wọ́n àpáàdì á bẹ̀rẹ̀ ṣe àtúpalẹ̀ kéèyàn kó ìdá mẹ́wàá lọ́jọ́ ti pé wọn láti lọ kó fún wa ní gásítà ọ̀gá wọ́n sá máa kó fún wa wọ́n sá máa jẹ́ ẹ pé adáwọ̀ ọ̀rẹ́ kí wọ́n pé kù ẹ sáàjì adáwọ̀ ọ̀rẹ́ torí bá àbádá nǹkan kan ní ìfẹ́ bóyá wọ́n ti rí
0: apá àdàwó
1: yẹ̀fẹ́ pèpè tìmí kan la fẹ́ ṣe ń tọ́ọ̀tì o ẹ̀yìn ẹgbẹ́ kápẹ́ẹ̀tì ó pé kù báàbá sì dá sí ní ìfẹ́ in fact ọ̀pọ̀ ìgbà náà tí mo bá ń ṣe nǹkan kan sí ohun church ni màá tún sọ fọ́lọ́ màá lọ́lọ́run sàánú fún mi
0: wọ́n jẹ́ ń ṣàṣedànù
1: bóyá 2001 àbí nǹkan lọ́rọ̀ tí mo sọ yìí
0: lẹ ti gbọ́rọ̀ yẹn ní lórí ètò ojú olúwa pé gbogbo ń ṣe pé èèyàn tún lè ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì kó tún lọ rún àpáàdì káàyà
1: gàbàsà
0: ami lorúkọ jésù ami
1: ìyọrọ ọlọrun wà ní mú yín
0: ami
1: lorúkọ jésù bẹẹ ní bẹẹ máa rí
0: ami orúkọ yín mà ami o orúkọ yín mà ok ẹ ṣeun látọyọ ẹ ṣe ẹ máa bá wa bọ wọn ní táwọn gbọ wọ́n ní àwọn gbọ́rọ̀ kan 2001 tó sì jẹ́ kéèrú máa bà wọ́n pé kéèyàn tún lè ṣiṣẹ́ ní ṣọ́ọ̀ṣì kó tún lọ rún àpáàdì wọ́n ní pé bíi pé kéèyàn fẹ́ mú dáná wọ́n ní bàbá kú dàda mẹ́wàá ní ìsìn wọ́n máa sọ̀rọ̀ sí a ni pé kò sì jẹ́ tẹ́wọ́gbà pé bàbá kú dọ́ rẹ̀ ní ìsìn báyìí náà ní ìsìn yóò máa dàbí ẹ̀ ni pé àwa ni ń wò ní pé àwọn wá jókòó wò pé kò sì tẹ́wọ́gbà ẹ ṣe
1: ẹ sà mo ní mo tún wo ìfẹ́ olúwa
0: ẹ wo ìfẹ́ olúwa
1: bẹ́ẹ̀ ni sà ìfẹ́ olúwa ń kọ́ àwọn ọ̀dọ́ ní ẹ̀kọ́ bí kò sẹ́ni tí ọlọ́run ẹni tí ọlọ́run bá ti yàn fún wọn pé kí wọ́n dúró tì í
0: pé kán wá ìpinnu ọlọ́run kán dẹ̀ dúró tì í ìfẹ́ rẹ̀
1: nífẹ́
0: olúwa
1: wọ́n dúró nínú ìfẹ́ ọlọ́run kán mọ̀ wò wípé owó ẹ wà lábẹ́ bó ti wù kó rí ọkùnrin arọ yẹn ìyàwó rẹ mọ̀ pé ọjọ́ yẹn ló máa dìde
0: kò mọ̀ pọ́jọ́ yẹn ni ó dìde ó dẹ̀ dìde káàyè bọ́sọ̀tì
1: lábẹ́ bó ti wù kó rí kán dúró ti fẹ́ ọlọ́run ẹbí tí ọlọ́run sọ ni
0: ẹ ṣe
1: bákan náà ìbárí ayé yẹn
0: bẹ́ẹ̀ni
1: ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ fi pé ẹ wò bẹ́ẹ̀ ṣe ń kó tàwọn ọ̀rọ̀ ọlọ́run níbi bẹ́ẹ̀ ṣe ń fa àwọn ẹsẹ̀ bíbélì yọ bẹ́ẹ̀ ṣe ń sọ fáwọn àfà àwọn ẹ̀ṣẹ́ pólíìsì ni àwọn ọ̀rọ̀ ọlọ́run kan jáde níbẹ̀ tó tó dẹ̀jẹ̀ yìí pé ó kọ́ èmi náà pé kí n súnmọ́ ọ̀rọ̀ ọlọ́run
0: lábẹ́
1: níbi gbogbo tí mo bá lè bára bá lè dìfẹ́ǹd ara mi nípa ọ̀rọ̀ ọlọ́run.
0: God bless you ma. Èyàn jẹ́ n tí ẹ̀yìn rí kọ́ tún pẹ́ nínú ìbárí ayé wọn ní ó kọ́ àwọn pé ọ̀rọ̀ ọlọ́run pé ó yẹ kí èyàn lè mọ̀ láti fi defend ara ẹ̀ lẹ́nu ìwé àtiyàn bá ti wà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kọ́ má ṣe pé àti kọ́ akọ́ ń bo la kọ́ sí bo la kọ́ tà ń kọ́ adúpẹ́ adúpẹ́ alàgbà fún ṣọ́ ìdòwú johnson God bless you. God bless you ẹ káàbọ̀ sórí ètò adúpẹ́. Yes, ẹjẹ́ ń wojú òpó ẹjẹ́ ń wòyàn bíi méjì sí ẹjẹ́ ń wòyàn bíi méjì sí hello ago méjì lólù báyìí.
3: Hello.
0: Hello ma.
3: Ìyá fẹ̀rù ní kàfádìpẹ̀ ní
0: sọ̀rọ̀. Màmá fẹ̀rù ní kàfádìpẹ̀.
3: Èmi ò ní orí ọ̀fẹ́ láti wo sinimá yín kankan. Ṣùgbọ́n gbà tí mo darapọ̀ mọ́ ni tó mú èmi fẹ́rẹ̀ ètò yìí tì fi ń jí lóru lóru. Ó tó nǹkan bí oríṣi mẹ́ta àkọ́kọ́ ná. Mi ò gbọ́ lẹ́nu yín rí bí tẹ́ ti kọ̀ dẹ́ẹ̀mù ìjọ kankan tàbí ẹnì kankan. Ẹ sì máa fi ìrẹ̀lẹ̀ ẹ sì máa kí òótọ́ ọ̀rọ̀ bọ èèyàn lára débi wípé téèyàn bá ronú tì yélùwẹ̀ ò ní lè sùn. Yóò máa wò pé àtòǹtì kú olùgbọ́ ọ̀nà.
0: Kábíyèsí olódùmarè.
3: Téèyàn bá jẹ́ ẹni ẹ̀mí yá á lè pera rẹ̀ padà gbogbo tí èmi rí nìyẹn eke.
0: Ẹ gbọ́ bí tá a ti parí ọ̀rọ̀ sórí àkáǹtì.
3: Ẹ máa fa àkáǹtì nọ́mbà síta. Ẹ ó lè ti òkèlè kan kẹ́lẹ́ kan ẹ̀kẹ́lẹ́ báǹkì báyìí ni. Tó gbogbo yẹn lógún èmi dúró tì í mo ní ẹni téèyàn tẹ̀lé ni ẹni yìí ká nígbà tí mo wà ní ìlera pípé ni ìbá ti débẹ̀.
0: Ọlọ́run
3: ǹbá ti dọ́dọ̀ yóò kò dìgbà téèyàn bá sọ̀rọ̀ òdì síjọ kan tàbí kankan kẹ́ni tí ó darapọ̀ mọ́ yàn kó tó darapọ̀ mọ́ yàn. Gbogbo tí mo ti ẹ̀ rí lára yín pọ̀ ìrẹ̀lẹ̀ pọ̀
0: ọlọ́run
3: fún yín ọlọ́run sì ní gbà lọ́wọ́ yín
0: o. Jésù àmì Jésù.
3: Torí jọ́ téèyàn bá ti jọra rẹ̀ lójú jọ́nà ló ti kúrò nílànà
0: tọ́lọ́run.
3: Ẹ jọra yín lójú rárá rárá.
0: Kábíyèsí
3: olódùmarè. Ẹ lè kó wa jẹ̀pẹ́ o.
0: Àmì
3: àmì. Ẹ ṣe ìyáfẹ́rù ní kàfádìpẹ̀ nígbà tó kì í ṣe.
0: Ẹ ṣe o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ìjọba Ọlọ́run màmá àwùjọ débẹ̀ sí mi. Ẹ ṣe God bless you. Màmá ní pé àpé ètò ojúlu a máa ń fi ìrẹ̀lẹ́ ti ọ̀rọ̀ Ọlọ́run bọ̀yàn lára. Téèyàn máa ronú lórí rẹ̀ títí títí lé àwọn pé ló ń jẹ́ káwọn lè máa darapọ̀ mọ́ ẹ ṣe. Yes, jẹ́ ń wo ẹni méjì sí. Hello.
4: Hello.
0: Hello.
4: Akúṣẹ́ sọ.
0: Olúwa kúṣẹ́ o.
4: Ìdòwú ló ń sọ̀rọ̀ o.
0: Ẹ ṣe fún ṣọ́ ìdòwú Johnson. Ẹ ṣe o.
4: Nǹkan tẹ̀mí kan fẹ́ sọ. Òun náà ni pé nípa wíwo fíìmù lórí YouTube.
0: Bẹ́ẹ̀ni.
4: Ó gba ọgbọ́n ọlọ́run. Pé nǹkan tí wọ́n gbé kalẹ̀ nǹkan tí oníkálukú bá fẹ́ ni ó mú un bẹ̀.
0: N tó oníkálukú bá fẹ́ lórí YouTube ló máa mú tó bá fẹ́ mú fíìmù bẹ́ẹ̀.
4: N tó bá fẹ́ ló máa mú. Torí pé àǹfààní yẹn wà fún
0: everybody.
4: Then lásìkò yìí ó pè fún ọgbọ́n ọlọ́run àti ìmọ̀ ọlọ́run. Láti wí pé téèyàn bá fẹ́ wo fíìmù lórí YouTube oríṣiríṣi fíìmù ló wà ńbẹ̀. Oríṣiríṣi àwọn nǹkan ló wà ńbẹ̀. Bí ti onígbàgbọ́ ṣe wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni ti ayé náà ṣe wà ńbẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká kí ìsara.
0: Tí gbogbo ọdẹ máa jálura wọn.
4: Gbogbo ẹ máa jálura wọn ìjọba fẹlẹ̀ mú. Torí wípé ó ti rọrùn ju ti tẹ́lẹ̀ lọ.
0: O ti rọrùn ju titẹlẹ lọ adupẹ.
4: O ti rọrùn ẹ rí pé nígbà tí a sì ń ṣe fíìmù tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: À á lọ jọ́ọ̀bù à á lọ ṣìdẹ́ẹ́ à á lọ kó fún àwọn
0: mákẹ́tà
4: àwọn kan àwọn kan kó pamọ́
0: wọ́n ma fi jẹun
4: a ma bèrè pé a mélòó lẹ ti tà a ti tà ju mẹ́rin náà lọ ẹyẹ́yìn náà rí lórí igbá bẹ́ẹ̀ni wọ́n á tún lọ dọ́ọ̀bù ń bò mí wọ́n á dọ́ọ̀bù ànọ́dá
0: gbogbo nǹkan
4: bẹ́ẹ̀ yẹn kò wá sí mọ́ lásìkò yìí a rí pé YouTube yẹn ó jẹ́ èrè fún iṣẹ́ yìí
0: adupe
4: nkan ti bẹẹni nti mori kọ laarin yẹn
0: niyẹn. Ebo lẹ wọn lè ti tọka sinu awọn sinima wa tọ fọwọ tọ ẹyin gan lẹmi.
4: Ṣé ebo ni wọn fẹ mu ebo ni wọn fẹ mu ti mi mu.
0: Èyí tẹ bá ti mú náà ni.
4: Ìbárí ayé la fẹ́ sọ ni. Àbí àgbà wòlí. Àbí ìjì ayé.
0: Ìjì ayé.
4: Ìjì ayé ó ti ẹ̀kọ́ yàn lọ́gbọ́n dé mi pé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe ìrédi orúkiri tàbí mu títiri chimpanzaga ṣe àgbèrè. Ìjì ayé ó kọ́ wa lọ́gbọ́n bẹ́ẹ̀. Gbogbo ìpè òtítọ́.
0: Ìpè òtítọ́.
4: Oríṣiríṣi ìpè òtítọ́. Èwo la mú tá a mú gan. Kò sí àtàdànù.
0: Nínú
4: iṣẹ́ lánàá àwọn iṣẹ́ ìránṣẹ́ yẹn.
0: Adúpẹ́
4: ẹ̀ṣẹ́. Sí iṣẹ́ òpọ̀ ni lọ́gbọ́n.
0: Aluwaṣọ.
4: Adẹ̀ tíjọ ń bá bọ̀ náà Ọlọ́run mú àtẹ̀mú àtẹ̀síwájú.
0: Mi lórúkọ Jésù. Ìpè ò ní bàjẹ́ máa yín lọ́wọ́ kò ní bàjẹ́ máa náà lọ́wọ́ orúkọ rẹ̀ yóò túbọ̀ mú agbára rẹ̀ yóò túbọ̀ mú wa tẹ̀síwájú ẹ ṣe yes adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé àwọn ẹ̀rí wọ̀nyí ẹ̀rí mo sọ fún wa pé kì í ṣe fún ìwúrí lọ títí bó tilẹ̀ jẹ́ pé ìwúrí náà wà ńbẹ̀ ṣùgbọ́n kì í ṣe fún ìwúrí lọ títí bí kò ṣe pé ìrúni sókè láti lè jẹ́ kí ènìyàn tún mọ̀ wípé ọlọ́run wà ní ìhà ọ̀dọ̀ ènìyàn àti pé téèyàn ń ṣe ó nítumọ̀ agbé ọlọ́run ga fún gbogbo ẹ̀yin ọkàn pátápátá ìmọ̀ mámàmá ẹ̀yin tẹ́ fẹ́ wọlé tẹ́ lórí ọ̀fẹ́ àti wọlé àtẹ̀yìn tẹ́ wọlé agbé ọlọ́run ga fún ayé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù ìjọba ọlọ́run àjò débẹ̀ sinmi o àwa mọ̀ lóore gbogbo bí a ṣe ń tẹ̀ léra wa nítorí wípé ẹni tó burú mọ̀ pé ò ń burú o ẹni tí ó sọ fún ló ń retí o jẹ́ mẹ́nìkan yẹn sí Dixon Ìtùnú jẹ́ mẹ́nìkan yẹn sí ẹni tó burú mọ̀ pé ò ń burú ẹni tí ó sọ fún ló ń wá ẹ̀rọ o.
5: Ẹ kúṣẹ́ Olúwa o.
0: Olúwa kúṣẹ́ sà.
5: Ìyá bí ìwú o.
0: Àmì àtẹ̀yìn náà sà.
5: Mi ò ní ọ̀fẹ́ láti wo àwọn fíìmù nígbà ọ̀rọ̀ yìí tí mo máa ń gbọ́ ó máa ń jí àmì
0: ọ̀fẹ́.
5: Gbogbo àwọn ọ̀rọ̀ tí mo máa ń gbọ́ nígbà mo bá ara yìí wọlé báyìí ọmọ ẹ̀tọ́ ayé mi ti.
0: Olúwa ṣeun.
5: Ṣé ikọ̀ yẹn ti fẹ́ ẹ̀ fẹ́ tẹ̀síwájú o.
0: Àmì.
5: Ẹ̀mí ṣubú ara o.
0: Àmì.
5: Ẹ̀mí ṣubú ẹ̀mí o.
0: Àmì. Àmì.
5: Olóògbé tá a lè pàdé ayé mọ Adélé o.
0: Àmì.
5: Ìyáwó bí mo dókun o.
0: Àmì Kristi. Ẹ ṣe orúkọ yín sà.
5: Pastor Rufus
0: láti Òjòkú. Lágbára lọ́wọ́ Ọlọ́run iná padà síbẹ̀ yẹn bó mọ̀ pé iná ni ó dé ẹ̀yìn lọ́wọ́ iná padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣàjà láyè ìcháàjì bátìrì báyìí ó mọ̀ ní nítorí máa fẹ́ fi ṣe kọ́ mọ́ di pé wọ́n pe olúwarẹ̀ ọ̀rọ̀ ayé ìdáhùn àbí ẹ̀rọ wọlé láìpẹ́ láì jìnà Ọlọ́run ó lànà kan àdúgbò yín bẹ̀ tí iná wọ̀ ọ̀nà àdúgbò yín ẹ̀yìn lóore mọ̀ láwọn fíìmù yẹn wò lórí àwọn YouTube ẹ ṣe God bless you ẹ bá kíyà wa. Ẹ ṣeun tó ẹ̀yin daddies gbogbo ẹ̀yin mummies gbogbo tẹ́ ń gbọ́ wa ẹ̀yin ọ̀dọ́ gbogbo tẹ́ ń lórí ọ̀fẹ́ àti gbọ́ wa jẹ́ mọ̀ wípé ìbárí ayé ìṣọ̀ta ọlọ́run ni ẹnikẹ́ni tó bá ti fẹ́ràn ayé ọ̀rẹ́ ìfẹ́ ọlọ́run kì yóò kúrò ní kọ́mí kì yóò sí nínú rẹ̀ ẹ jẹ́ kí a máa wo àwọn sinimá onírere ká lè máa kọ́gbọ́n èmi máa ń sọ pé ọ̀rọ̀ tí ó bá ba ayé ènìyàn jẹ́ gbogbo ara ló máa ń gbà wọlé sini lára ìyẹn ni pé gbogbo ara lèèyàn fi máa ń láìkì tí ó ba ayé rẹ̀ jẹ́ ṣùgbọ́n tí ó bá tún ayé ènìyàn ṣe ibi kékeré báyìí ni ohun kékeré yẹn tí èèyàn bá ti gbọ́ ẹ ò lè fi sinimá onírere wé tẹ ẹ bá wò ó kéèyàn má rí ọgbọ́n kọ́ kéèyàn má kó má ní ìpèníjà sí ìrìn àjò ẹ̀mí ènìyàn àwọn nǹkan tí àwọn nǹkan wọ̀nyí wà fún nìyí mo rọ̀ wá gbogbo àwa tí a bá ń lórí ọ̀fẹ́ láti gbọ́ mi ẹ jẹ́ a máa wo sinimá onírere tá a bá dẹ̀ fẹ́ wò ó nígbàkigbà tá a bá ti fẹ́ wò ó oro dabi oro bibeli na ni be en ba fe ka bibeli ti o ba lori ofe ami ti o ba gbianju koko gbadura ko to ka o le ma ka bi eni ka we tan o le ma ka bi igba ti eniyan kan ri awon iwe iroyin ti kan ka sugbon ti eyan ba gbe ara re wonu emi to gbadura pe oluwa bi mo tin lo ka oro re yi olorun alagbaga mo fe imisi re lori oro ti mo fe ka yi jeje mo pe olorun ma ba eyan pade ni romo ori kewa ni ese iketa din ni ogun oro olorun je ko ye wa nibe wi pe igbagbo ma nwa nipa gbigbo ati gbigbo oro olorun oni igbagbo fi ma nwa jeje mo wi pe ki opolopo wa to je pe ki se igba te ba tun gbadura ladura eyan to le gba lati inu oro olorun gbigbo gangan jeje mo pe adura eyan ma ngba nbe teyan ba ti le ri nkankan dimu inu oro olorun teyan ba ti ngbo jeje mo wi pe ibe ni ise ami ati ise iyanu ti ma nse ninu aye eniyan loruko abatomo ti emi mo adura mi ni wi pe bi a tin ririn ajo igbagbo wa e ma gbagbe wi pe lojo kan gbangba o dekun kedere obe wo a de so fun onikaluku ko wa tu ise re to ba de di asiku lati tu ise onikaluku bawo ni ise yin ki la ri ka nipa ti yin ki la ri so nipa titi mi na ki la ri so nipa titi yin ki la ri so nipa tenikokan wa yen ni wi pe be ba fe wo cinema oni rere nigba kigba e ma je awo bi igba ti ba tori pe in ton pani lerin oda be lokuta ye nwa bayi to dun mo ni to dun mo ni gbogbo on to ba ye ti ndun lenu ota ara ni o gbogbo nkan to ba ti ndun lenu ota ara ni sugbon nkan to ba ti koro lenu on gan ni ara nfe on gan lo nsise ni inu ago ara eniyan loruko abatomo ti e ma mo gbadura pe bi olorun ti nbe ti emi e wa loruko jesu christi ti nasaeti a ni je mojele o
2: amen
0: a ni je mojele mo tun so le kan si a ni je mojele mojele po ninu tawon eyan je kaakiri nisin mojele po mojele o nbe ninu oro olorun mojele nbe ibi gbogbo tori pe ona teyan ba gbagbe gba ni o di ni o duro fun pe boya mojele ni tabi boya ohun ti o sara lore ni titori ide yi mo ro wa nigbakigba te ba fe wo cinema oni rere e ma gbadura oluwa okan wa pade bayi mi wa pade ko si ise na to ba ti je pe owo olorun ni onikaluku ti gba ko si ona e ko ma sise kan ninu aye niyan ba se so pa won orin sin na yin sese to na jeje mo pe sibe sibe na awon orin to si mu okan to npe okan pada sodo olorun o wa to je pe olorun a di eti eyan si ilu to wa nbe oro be ni eti eyan o wa la si nipa ti eyan ba ti fi ona re loluwa lowo ko to e tun dipo be si ni gbo loruko abatomo ti e mememo bo mo pe le to de sori le ide yi to de sagbaye nisisiyi te gege bi a ti mo pe a ti wo akoko opin aye bayi ile to de sagbaye to de sori le ide yi lagbara lowo olorun iji e ko ni gba imi ati yin lo bi olorun ti nbe te mi e wa iji re ko ni gba wa lo loruko jesu christi ti nasaeti ninu iji jeje mo wi pe ibe ni eniyan ti mogi to lagbara inu iji lati mogi to lagbara kini ohun te nla koja lasiko yi to fe mu yin ko nu fi olorun mo fe ke mo wi pe bo ti wu ki iji na le to abodo gbokan wa le oluwa abodo gbe okan wa le oluwa tori pe leyin iji la mogi to lagbara emi de mo wi pe bi olorun ti nbe ti emi e wa iji to nja kaakiri agbaye ona orisirisi lo ngba ja kaakiri o nja o n fi bi ja lawon ibomiran o n fi afefe ja lawon ibomiran awon bi kan wa to n fomi ja ile riri lo fi n ja lawon bi kan bo se wa kaakiri agbaye niyan ibi to ba bo si sugbon temi mo ni wipe leyin iji igi to ba dalagbara eri ti o tu duro papa julo igi ope eri pe bo ti wu kiji ja to bo fori bale to fe fori bale bayi leyin ji o tu duro kanpe ni loruko abatomo ti emi mimo ninu kristi olorun yo se aye mi ati yin ni igi ope e ti o ma fi di mule dara dara loruko abatomo ti emi mo ogo ni fun olorun loke orun ogo ni fun olorun loke orun o je imoran ti mo ni fun wa ni grafiko abala irin yen le ka wa lo si abala wakati adura didun wakati adura didun Dixon it you know o ti ya
6: Jesus Oluwa soro ni Luke chapter 18 verse 1 wi pe o ye ki a ma gbadura nigba gbogbo ki a ma si sare apostle Paul na tun soro ni Thessalonica kini ori karun ese ikeje pe e ma gbadura ni aisimi pari pari re oro Olorun ni Johannu kini ori karun ese ikenla wi pe eyi ni igboya ti awa ni niwaju re bi awa ba bere nkun gege bi

0: ọjọ́ tọ́sí òróró olífíà tí oyin ó dà sórí ìwà àtọmọ rẹ o. Olúwa ṣe oṣù yìí bọ ọjọ́ kan o. Àdìtú ọ̀rọ̀ ọba mi ọ̀rọ̀ tó jókòó lórí ọ̀rọ̀. Bàbá ńlá wa ti ń jẹ́ èmi ni májè bẹ̀rù. Aṣọ̀rọ̀ dígbò lu aṣọ̀rọ̀ kọlọ̀ aṣọ̀rọ̀ fìjà lọ. Gbogbo ilé ẹ̀fọ́ fàáyọ ẹ pariwo go go go go go go go go go. Yes, Pastor Fakeye Emmanuel Baba Alábíyamọ yín ti gorí afẹ́fẹ́. Inú màmá yẹn dùn. Bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. Wà láyọ̀ lórí ọmọdọjọ́ alẹ́ bàbá màmá. Lára kan tó burú jù tó lè jẹlẹ̀ sí ìṣẹ̀dá ènìyàn nínú ìrìn àjògo ni wípé kó máa dẹ́rù rẹ̀ gbé kó dẹ̀ máa dẹ́rù rẹ̀ sọ. Ó ní wípé kó wo wájú kó má rí ẹbí kankan. Ó ní wípé kó wọ ìjòkó kó má rí ọ̀rẹ́. Ó ní pé kó wọ̀ tún kó wọ̀ sí kó má rí aráalé rẹ̀ kankan. Kàkà kí àwọn ènìyàn tó lè ràn lọ́wọ́ kan súnmọ́. Níjẹ ni àwọn tó ń wá ìṣubú rẹ̀ ló súnmọ́. Àìsàn bíbélì wípé ẹgbẹ́ni fún ẹni tó jẹ́ onìkan lọ́dá nìkan wà. Tó bá ṣubú kò sẹ́ni tó máa gbé dìde. Nítorí náà ní gbogbo ìrìn àjò ayé rẹ, o gbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣe ń bèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí ló máa ń jẹ́ kí ènìyàn gbójọjọ́ orí rẹ̀ lọ àìrí ìrànlọ́wọ́ ni? Kí ló máa ń jẹ́ kí ènìyàn pẹ́ lójú kan láì lọ síwájú àìrí ìrànlọ́wọ́ ni? Kí ló máa ń dé tí òkè tó ṣòro láti gùn fún ọ? Táàdẹ̀ wá rọrùn fún ọ̀rẹ́ rẹ láti gùn àìrí ìrànlọ́wọ́ ni? Láòjẹ́ sáré sọ lẹ́ nítorí àkókò. Ọ̀nà méjì ni ìrànlọ́wọ́ ti máa ń jáde. Ìkíní láti ọ̀dọ̀ Ọlọ́run, ìkejì látọ̀dọ̀ ènìyàn. Náà tẹ́nìyàn bá fẹ́ rí ìrànlọ́wọ́ gbà látọ̀dọ̀ Ọlọ́run, inú àdúrà lèèyàn ti máa ń sa eré rẹ̀. Nínú bó bá ṣe bọ́ Ọlọ́run rìn lọ́rọ̀rùn á ṣe fojú àánú wò ó. Ṣò wá rí ìrànlọ́wọ́ tí ènìyàn tí wọ́n ń wá kiri yẹn. Ọlọ́run nìkan ló lè darí olùrànlọ́wọ́ tó ń wá yẹn sí ọ. Tí Ọlọ́run ò bá ti ràn ẹ́ lọ́wọ́ kò sẹ́ni tó lè ràn ẹ́ lọ́wọ́. Àdúrà ìrànlọ́wọ́ wà lára àwọn àdúrà tí mo fẹ́ gbà nínú ìsọjí lọ́jọ́ Sunday. Wọ́n fi ń yé mi wípé àwọn kan ti pẹ́ jù lọ́nà kan sà. Wọ́n fi ń yé mi wípé nǹkan tí ò yẹ kójú ọmọ ológo orí ó ti ń rì. Sọrí lẹ́yìn àdúrà orí afẹ́fẹ́ láàárọ̀ yìí. Amadi dì mú ọjọ́ kan nínú ìsọjí yẹn ìrànlọ́wọ́ la fẹ́ bèrè fún. Lórí ìgbéyàwó, lórí ọmọ, lórí iṣẹ́, lórí fíìsà. Lọ́jọ́ jíṣẹ́ tí Ọlọ́run rán mi sí ọ kí n tó máa lọ. Wípé bó ṣe ń lọ ilé ní ọjọ́ tọ́sẹ̀ lọ rí ìrànlọ́wọ́ gbà. Ìrànlọ́wọ́ tó ṣòro gbàgbọ́ ó yá lọ bá a pàdé. Ìwé owó orí kẹta ṣe kẹ́rin bíbélì sọ wípé ìwọ yóò rọjú rere Ọlọ́run àti tènìyàn ó yá lọ bójú rere Ọlọ́run pàdé. Ẹni tọ́lọ́run máa lò fún Ọlọ́run yóò gbé dìde fún ọ o. Ìrànlọ́wọ́ dé. Ṣé ni òmùgbà tọ́lọ́run dá ọ tó fún ọlọ́mọ kò ní gbọmọ lọ́wọ́ rẹ̀? Lọ́dẹ̀rọ̀dẹ̀rọ̀ dèrèdè kò ní kẹ́yìn ayé ọmọ wa o. Ayé ò ní gí ògo ọmọ rẹ kúrú nílé alàyè. Tó kú díẹ̀ kí ẹ̀sí tó dé àṣírí máa bò. Màmá ìfọkànbalẹ̀ eré máa wọlé wà. Wọ́n ní jẹ́ ìwà àtọmọ rẹ lólè ògo. Ọjọ́ rẹ yóò di alẹ́ tọmọtọmọ. Ọmọ rẹ ò ní di àwátì láàrin ojúgba rẹ̀. Màmá mo tútù wípé kó fọkànbalẹ̀ ò ní dààmú lórí ọmọ rẹ̀. Ọwọ́ fíyàjẹ ni kò ní fíyàjẹ tọmọtọmọ. Ayé ò ní fọmọdé ọlọ́rọ̀. Ibi ò ní débá ọmọ rẹ̀. Ẹrù tí abíyamọ kì í túgba Ọlọ́run gbá wọn nígbè ká ọmọ lé. Àwọn ọ̀rẹ́ ọmọ rẹ wọn ní bá oru ọmọ wálé o. Ọjọ́ ire ọjọ́ ayé ọmọ rẹ máa ṣojú rẹ. Ìràwọ̀ ọmọ wa yóò tàn ju tiwa lọ. O dẹ̀ bá mi ṣàmì eléyìí ogún ọmọ rẹ máa tàn kárí ayé. Ayé ò ní ti bí oúnjẹ mú ọmọ rẹ bí sọ. O ní fọ àgbèrè mú àkọ́bí rẹ bí Samson. Àgbèrè tó mú ẹ̀pẹ̀ dání kò ní wọ ọmọ rẹ lẹ́wù bíi ti Reuben. Ọmọ tó jìyà lé lórí kò ní padà fìyà jẹ o. Ṣàmì o, ó yá ọmọ rẹ àga. Nínú òfin nínú ọ̀la ọmọ rẹ máa rọ́nà lọ. Àjàbàrẹ́ tó gbéra ní January yóò gúnlẹ̀ láyò. Ọkàn rẹ yóò balẹ̀ wọ̀. Àti ni ṣubú kò ní tí ọmọ rẹ ṣubú lórí àga ògo. Ṣàmì eléyìí wàá borí nígbà méje. Ìṣòro ò ní lé ọ kúrò láyé tọmọtọmọ. Ìlàkọjá lórí ọmọ kò ní ṣẹ̀mí rẹ lọ́gbọ̀dọ̀. Ṣàmì akin lónìí tọmọtọmọ. Ìta ayé rẹ máa yí padà. Wàá rọ́wọ́ Ọlọ́run tọmọtọmọ. Ìjà tí ń bẹ láàrin ìwà tó wá Ọlọ́run kó parí ẹ̀. Àìlówó lọ́wọ́ bàbá ìjẹyà látòní lọ ẹ̀mí ìjẹyà kúrò ní ilé rẹ. Àráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo yóò gbẹjọ́ ọ̀rọ̀ ẹ̀rọ. Akiriṣọ́ rẹ kò ní gbàgbé rẹ tọmọtọmọ o. Arínúròdì olùmọ̀ràn ọkàn yóò dẹ̀hùn àdúrà rẹ. Aládé wúrà yóò fọlá kẹyìn o. Ṣàmì eléyìí ó ya ọmọ rẹ ò ní ráre. Wọ́n ní sàsí ọmọ rẹ. Jésù Olúwa wa. Ẹnjiníẹ̀rí méjì péré ni kó o jẹ́ ká gbọ́ mò ń bọ̀.
1: Ìdí ọpẹ́ mi ni pé tọrọ ọmọ mi ṣe wedding níjọ́ Sátidé. Ọmọ mi obìnrin
2: ó ti ṣe
1: ó ṣe wedding níjọ́ Sátidé.
2: Ó ṣe wedding. Ó ṣe wedding. You are married today. Tomorrow no more. You are married today.
3: You are married forever.
2: Gbogbo ẹni tó ń mú pẹ́ wípé ọjọ́ kan lọ́mọ máa ṣe ìgbéyàwó. Lẹ́nìí ọba tó ń rán mi ní Jẹ́ríkì sọ fún ẹ wípé ó yá lọ ṣe pàtí ìgbéyàwó yá. Ṣé wọ́n jẹun?
1: A ṣe jollof rice, fried rice, semo, amala, everything.
2: Jollof rẹ̀ ẹnìkan gbá mi, wàá dáná ayọ̀. sẹ́yìn náà ṣakọ lọ́jọ́ yìí.
1: Mo rí gèlè ìwé, mo dúpẹ́ fọlọ́run aláyé.
2: Ẹ wí gèlè. Bẹ́tẹ̀ ṣe make up.
1: Mo ṣe make up.
2: Ẹ jẹ́ make up.
1: Bẹ́ẹ̀ni sá.
4: Àgbàlagbà.
1: Bẹ́ẹ̀ àgbàlagbà.

0: ọjọ́ ayọ̀ máa.
1: Congratulations.
0: Ìyá ìyàwó náà bí ìyá ọkọ. Ìyá ìyàwó.
2: Lórí ẹ̀rí tó gbọ́yàn màmá ìwọlẹ̀ rí kan. Bàbá lórí ẹ̀rí tó fi tí ara rẹ gbọ́yìn lórúkọ Jésù, ẹ̀rí rẹ náà máa láyé jà. Torí láìpẹ́ yìí ẹ̀rí tiẹ̀ náà máa worí rédíò. Àwọn ẹ̀rí tó ṣe káleluya sí lọ́lọ́run máa ṣe fún wa tìdílé rẹ̀. Náà farabalẹ̀ gbọ́ ẹ̀rí eléyìí.
3: Saturday, mo lọ síbi ìnáwó kan. Bí mo ṣe wá ń bọ̀, bí mo ṣe lọ ṣí mọ́tò kan wọ̀ nìyẹn. Àjẹ́ mọ́tò yẹn, wọ́n ti pa èèyàn sí ẹ̀yìn mọ́tò. Èmi kàn wọ̀ ọ́ ni. Èmi ò ṣáà mọ́ kankan. Èmi wá ni mo fẹ́ lọ tọ̀, mo wá gba ẹ̀yìn. Àṣé wọ́n ti pa èèyàn sínú báàfù. Mo ṣáà rí pé ọkàn mi ti sáré change. Àmọ́ àwọn tí mo lè fara pa wọ́n pé bóyá mi ì lọ́mọ́, wọ́n ti gba fóònù. Àwọn ẹ̀wọ̀n kọ̀ǹtrọ̀ mi bóyá wọnú mọ́tò. Èmi ṣáà wọ inú mọ́tò yẹn.
0: Ẹ tún wọnú ẹ̀ padà.
3: Mo wọnú ẹ̀ padà. Mo ṣáà fi gbàgbọ́ gbé torí òró kékeré ru tọwọ́ yín yẹn. Ó máa ń wà nínú báàgì ọwọ́ mi ní gbogbo ìgbà. Mo wá fi sọwọ́. Ẹni tó wá jókòó sí mi yẹn obìnrin ni. Èmi ò kóbìnrin náà tún máa bá wọn ṣiṣẹ́. Ó wá ní kí ni mo fi para, mo ní kò sí ọkàn. Mo ṣáà ń gbọ̀n. Àmọ́ mo ṣáà fi gbàgbọ́ gbé. Tí mọ́tò yẹn ṣáà lọ níbi igbó. Ni ẹni tó wá dẹ̀rẹ̀ ni pé madam kí lẹ̀ ń ṣe nílé ta ọ̀yẹ́ ìgbọ́n kan tó ṣẹlẹ̀ mú ní à. Ó ní à bí ẹ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe. Bó ṣe súnmọ́ wájú nìyẹn. Mo bá ní pé bọ́lẹ̀.
0: Nínú igbó.
3: Nínú igbó bó ṣe fún mi 2000 nìyẹn pé ẹyẹ rìn báyìí o. Mo ní irú kí leléyìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbẹ́ ṣáà ń gbọ̀n mi. Mo bọ́ sínú igbó. Nǹkan tí ọmọ àbúrò mi yẹn gbé fún mi. Mi ì le gbé. Mo ṣáà gbàgbé mi. System ṣáà ṣéǹjì. Bọ́kadà kan ṣe ń bọ̀ ni àṣẹ ọ̀kadà yẹn ń bọ̀ láti oko. Bá ní ẹjọ́ ẹgbẹ́ mi ẹ̀ẹ́pù mi. Ó níbo mo lọ, mo ní ayé tó mo lọ.
0: Ẹ rí èèyàn nínú BAF. Ẹmọ tó ń jẹ́ BAF.
3: Ike bíi.
0: Tán fi fọṣọ
3: lẹ́yìn mọ́tò wọn á dà pò bó. Ọlọ́run yọ mí gan o.
0: Gbogbo èèyàn sáré gbàládùá. Olúwa má máa jẹ́ ìṣirin.
4: Olúwa má máa jẹ́ ìṣirin tọmọtọmọ.
0: Ó ya ẹ̀sọ́dàdúà.
5: Orúkọ Jésù.
2: Tó bá ti gbọ́, ọgọ́ Sultan ròyìn láti ọjọ́ yìí, ọjọ́ Sunday yìí ni. Ìsọjí ọjọ́ márùn-ún ni. Ìlúkìlú tó bá wà ní abẹ́ ọ̀run yìí. Pípọ̀ wà níwájú Jésù nínú ìsọjí yẹn. Nítorí Ọlọ́run a máa sílẹ̀kùn ayọ̀ tí ọ̀tá ò létí. Màmá bóyá ò tí ì gbọ́ gbogbo ètò ló ti tò. Gbogbo òróró májẹ̀mú ọjọ́ ìbí tán ní kí pín fún gbogbo ènìyàn. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run àdúrà ti sinmi sí lára. Gbogbo ìdìdí oúnjẹ tá a fẹ́ pìsà. Àdúrà ti sinmi sí lára mo tẹnu mọ́. Bó ṣe ń wọlé ẹnì kọ̀ọ̀kan wa. Ní agbára Jésù Kristì tó dé ọ̀run àti ayé. O ní tọrọjọ láyé rẹ tọmọtọmọ. Ìlúkìlú ṣe máa bọ̀ ní Sengu Ọ̀tà. Tó bá ti dé Ondo Bridge Sengu àbí Tollgate. Kò sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí St. Michael's Stadium ní Ọ̀tà. Wà á ríre gbà. Ó pẹ́ tímọ̀tímọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Olú máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lé ní. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́nẹ̀ẹ́rà ni. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ò ní tán lọ́wọ́ yín o. Bí mo ṣe ń parí ètò lórí afẹ́fẹ́ báyìí. Mo fẹ́ lọ máa múra ìpàdé àárọ̀ yìí ní Ìfọ̀ni. Ibikíbi tó o bá wà já pàdé nílùú Ìfọ̀ láàárọ̀ yìí pẹ̀lú oyin rẹ. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀p tó wà ní Ìfọ̀ ní Ògùn State. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
0: Ó gbà ó wá dúpẹ́ o.
2: Ọlọ́run bàbá alábìyamọ o.
6: Ààyè ló wà.
7: Hello, hello, Prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ.

0: kajo ke ni le olu ya denbi 96.7 sani osani frequency ti ti wa o ese de nbo wa
1: kari mode yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta ti n pase bi oba
2: Alagbawo eba o oba ta se nje ti e leni o atuni o tun ojo eyin logo re ni ojo ope ojo te ka ma so ko se gbogbo ba lo se olorun to ni ojo gbogbo oluwa ope wa ah oluwa ope wa oluwa ope wa oluwa eyin wa eni kan de gbo mi lakoko
3: yes sir
2: e ma wo ni de ni gbadu ofo
3: yes sir
2: o ti ko ara re sinu iyonu kan oluwa ni ki gbadu ofo iyanu to ko iyonu to ko ara ti oluwa gba
3: ah
2: ni oluwa gba ninu iyonu nlai ninu iyonu nlai Nínú ìṣòro ńlá yìí, nínú àbámọ̀ ńlá yìí, bàyá kàtó dà náà kàlíà, àmì ní kò ṣe o, torí tá ẹran mi sí ọni, lórí kọ bọ́bọ́ ọmọ àtẹ̀mọ́, ó yà kó gba ìdáǹdè, gba ìṣẹ́gun, rọ́nà àbáyọ, wà rọ́nà àbáyọ, wà rọ́nà àbáyọ, wà rọ́nà àbáyọ, wà rọ́nà àbáyọ, ìjànà ìmọ̀ tó lọ. Ọ̀gá tí sáà, wò lárán mi sí o, ìbànújẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yẹn náà ni, olúwa ni kò fi sùúrù ṣe o, torí pé ọkọ ló máa jáde padà, báyìí ni mo sọ, gbogbo ẹni kò ṣàní eléyìí, gbogbo tó fẹ́ gbomi jẹ́ lójú wa, ẹ̀yà ayọ̀ ni kò mú wa, ó máa padà jáde ẹ̀yìn, àyàkábà ni àbáyà, a máa lẹ́rìí ayọ̀, obìnrin tí oúnjẹ ọmọ ọyàn náà gbẹ̀dẹ̀ tó ń wò yìí, wọ́n ní gbẹ̀dẹ̀ fún ọ Ee, ni wọn kò sí. Gbogbo ọ̀táyé kan fi kánsà alẹ̀ mọ́ ẹ̀bọ̀n oríṣiríṣi alẹ̀ mọ́ ẹ̀. Ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn tó sọ pé kánsà kì í ṣe kánsà. Inú nǹkan mi inú ìjẹ́ ni kánsà ni. Wọ́n kì í ṣe kánsà òfin lásán títí tí wọ́n fi àjẹ ọ́nù. Ẹlòmíì wọn fẹ́ fi dá ògùn ẹlòmíì bí wọ́n fẹ́ fi dá ògùn ẹlòmíì kọ. Ogun ma se ogun ma se ama ro na agbawo ida nimo bi o okuni
3: contractor
2: ba sowo ti ko si onigba ade leyin o gbogbo to ti ko rajo akoko dabi ti a o dogun sugbon leyin re
3: abi
2: eni to ta fe teni to je leki ni to je lekeji to mo ko lejo to wo balu si bayi gbogbo le to ti fun je ni pada gba pada ma ya ka ya ka ta ma ka gbogbo ya ka ta na mo gbe fu a ni bo ya ta ko ri aba mo la ni bo o fi eni gbe ju a gbogbo ni gbe do fun ti kan si aseti bi aseti bi aseti ko ma do le nkan ko ma ko ka se ti ta se mo gbe fu a ogun yi ma se ogun yi ma se ogun aseti ma se ogun aseti ma se in the name of
3: Jesus
2: o ma fe ki eniyan ko si Jẹ́ kí ẹ ṣí lákòókò
3: jẹ́
2: sá. Lọ́wọ́ ẹ sókè. Abẹ́yin ọba àwọn ọba. Ẹnìkan níta ló sọ̀rọ̀. Orúkọ mi ni wòlíì IO Ajílóye Atamátàsí JP. Iléeṣẹ́ àṣẹ Christ Artillery Crusaders CAC Atamátàsí. Tọ́lọ́run bá gbé ibùjókò agbára ibùjókò àánú ẹ̀ka lẹ̀ sí olúwo. Lọ́nà tó ge ti ẹgbẹ́ dání Ìbàdàn. Níbi tí Ọlọ́run ti yan owó agbára àṣẹ rẹ̀. Tẹ́nikẹ́ni ò lè dàdúró. Rapori Tahaba Tina Karaba Mọ̀rán ọ̀rọ̀ àti àṣẹjáde níta kàbó ní akátára nínú
3: alágbára
2: gbogbo tó ta fi ń gbomi jẹ́ lóògùn lóòrùn ẹ̀mọ́ tíná ìyanu ṣẹlẹ̀ mo fẹ́ lọ ni bàbá mi mọ́ àmọ́ kí n tó yìn fi má bàá gbàgbé kí n kọ́kọ́ sáré sọ yẹn ẹ̀jẹ̀ mi alọ́la fáìdé yìí o gbogbo ẹ̀yìn èèyàn alágbára nígbàdàn o ó máa ní agbára nígbàdàn ẹ ní sango ni o sango ti bàdàn ilẹ̀ o ìyẹn ní sango ẹlẹ́yẹ lórí o alágbára ọba tó láyé àti ọmọ grace all
3: grace
2: all ẹ tó wà lẹ́yìn ìtàfó alẹ́ náà
3: lẹ́yìn
2: ìtàfó alẹ́ náà ló wà grace all yẹn olúwa dá mi láre gáàdì tó wà lẹ́gbẹ̀ẹ́ okun yunifásitì
3: gbọ́dọ̀
2: fẹ̀gbẹ́ ti ra báyìí ni tó bá ti wọ́kọ̀ ṣáà sọ pé okun yunifásitì
3: yẹn
2: ibẹ̀ ló ń lọ ní sango ẹlẹ́yẹ lórí o ní bíẹ́ ìtàfó alẹ́ náà ìyẹn nígbàdàn ní báyìí ni o àgbẹ̀ méje ni programme bẹ́ẹ̀. Àgbẹ̀fọ́ ọba ní ago méje sí mẹ́wàá ni.
3: Méje sí mẹ́wàá.
2: Tọ́bọ̀ wá di ago méjìlá. Láti ẹ̀wá wà ní olúwo. Tó wà lọ́nà tó jètè gbẹ́dá.
3: Yẹ
2: ní àtàmátà. Ìṣòro kan ń bọ̀ sí ló ń gbé bọ̀. Olú àkànní kí n ti tẹ iwájú orí rẹ̀. Àmì tí ò jẹ́ kó róre yẹn. Àmì àdẹ̀pá ẹlẹ́gbẹ́. Ìwọ́n ló dẹ̀ máa sọ ẹ̀. Ẹgbẹ́ ọba tó la yé àgbẹ̀. Abẹ́ Jésù olúwa wa bí ọwọ́ rẹ bá ní kò fẹ́ rí ọkàn rẹ bá o le fowo mu roku re o ma wo Jesu lori agbelebu o wa so pe Jesu omo Olorun o alagba wi gbogbo eda jowo ja soro aye yi ogun yi mo poju won pe mi ni ologo mo si mo pe ologo ni mi amo ogun ti poju fun aye mi ogun lo si nte ogun lori ba wa ran mi lowo ki ogo mi ko dije to ta yo ko so ogun aye mi ba ki aye mi ba le layo kemi na ba le se rere ki lapo rere femi na káwọn èèyàn ti ẹkí mi kó ríre bí ìrọ̀rùn kó bá ayé mi náà bí ogun ti ń jà mí kó tán bí ẹyẹ mi padà yẹjẹ yẹyẹ kọ́dà ìkẹ́mi náà kó ríre jésù olúwa wa lákùlẹ̀sẹ̀ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wàá kúlẹ̀ rẹ wàá wá dọwọ́ méjèèjì délẹ̀ wàá wá forí balẹ̀ báwọn ángẹ́lì ṣe ń ṣe bó ti ká pọ̀lú náà ẹ̀sẹ́ orí kẹfà tó bá mi látẹ̀sẹ̀ kì í sì kejì ẹ̀gbọ́n mú kẹta mọ́ wà ló ṣe ń ké mímọ́ mímọ́ sọ́ba àwọn ọba bẹ́ẹ̀ kúkú ni náà nínú ìwé ìfihàn orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ wà kí mímọ́ mímọ́ sí ó yáwó mímọ́ mímọ́ mímọ́ sí olú ọlọ́run àwọn ọmọ ogun.

0: bawa o fi omo yen eh mo lo ro ma ti bi awon yen akun re tapata in the name of Jesus eh
1: ikabodi
0: enu iyawo okan ninu omo eni lo ti jade o solojo ti ile aye dukoro mo lowo
1: leta
0: o solojo ti ireti ku patapata
1: beyo
0: o solojo to ro bi pe ogo mi o ti si ma be ti o so ni gba to ro pe won gbe ogo lo e won mo mi ati daddy
1: leta
0: e je pe won ti ogo re gbe ko si ti je be no o ni ni akoko iku re
1: ta
0: ni won so nipa re o ni aya omo eni obirin finiasi won lo lo yin o si sumo ojo ibi re nigba ti o si gbo yi pe a ti gbe apoti olorun ati pe baba oko re ati oko re ku o kun le o si bimo nitori obi te eyen ni pe omo mu lojiji nigba to ya nigba to ku die to fe ku won gbo pe ni akoko iku re awon obirin ti o duro ti won si fun pe ma beru nitori iwo bi okunrin kan ṣugbọn ko dahun ko si ka si ohun to fi sọ fun pe a okunrin lọfẹ baba ti ti de baba jide omo mi tun ti de o ma replace finiasi eni ma gbe ogo idile eni jide tun ti de won ni ko ka si ko ni tun mo si toro mo pe nkan to lagbara o ti ṣẹlẹ o wo titi ko mo ti o sọ bibeli kọ nigba to di ẹsẹ kankanlelogun verse 21 ninu iwe first Samuel chapter 4 mo ti sọ o si ri pe ọmọ naa ni kabodi o ti ti ọmọ náà ní kábọ́ọ̀dì wípé kò sí ògo fún israẹli mọ nítorí a ti gbé àpótí ọlọ́run lọ àti nítorí bàbá ọkọ rẹ àti ọkọ rẹ ó sì rí pé ògo kò sí fún israẹli mọ nítorí a ti gbé àpótí ọlọ́run lọ mọ́mì ó sọ níbi tí òye rẹ mọ kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ ti omi wa àwọn tó gbé àpótí ẹ̀rí fún àwọn onótó ìlú padà sọrí ẹni tẹ́lí sọ́ọ̀tì fún àwọn lè gbọ́ ogun ẹ lọ kò sẹ́ni tí ń gbògbó èèyàn àbímọ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo èèyàn ohun tí ọlọ́run dá mọ́ ìwọ àti èmi tó jẹ́ wípé a ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń kéde ènìyàn ìkéde yẹn àti ọlá ìkéde yẹn ló ń pè lóńgò wọ́n ń kà ọmọbìnrin yẹn dáa.

0: orewa oba wa fe kilo mu ko ba fe tori pe orewa
1: beni
0: nda to wa di ya wo ba o wa di ologo
1: o di ologo
0: o ti eyi bayi pastor o ologo mo ni o mo yele to ti ko bo lo se ko le o wa ni ah o mo bonu gba mi o to wa ri ni bi bo oluwa fin ko ile jo o ti ri ba yen iyan ni wi pe o to n gbe ogo re jade o ni bonu to gba so kini ogo re bonu da mo ti sala ye seri opolopo mo nkan tan mo se wa to ro bi pe won ti ju ogo ebe eni ara keti se ka mo ko ye bi ebe baba won ti bo so mi para mo ogo e ogo e wa pelu e ogo re le sun that is the truth ogo re le sun
1: o le sun
0: fo ya ba yin won le ti le ku mo ogo re sinu ara re ko ma jade ma yan na o niba mira o ta n pe ni ogo yi o da bi ba fi aeroplane to ma fe fo won le ma je oraye so won le ma je ti ogo yen raye fo lo now niba mira we won le ma je ti ogo yen so bo na se o ni ogun ti won geti o na so pe ogun ati ogun egbe ara na wa bi ogun ba po ju a pe ogun ri
1: abi fi o
0: e ni gbohun ogun mo amo ti ogun ba ja la pala pa ti isegun ba de fun ogun a pe ogun ri
1: abi fi
0: awon wa be si pe ni ologo won lo papa jagun o bori oh my god ani kan do bayi ni mo oluwa ni ti ri e gboro oluwa ogun to bo ogun aye wa temi ogun yen sha ogun yen sha ogun yen sha ogun yen sha ogun yen sha in the name of Jesus oh ta n pe ni ogun yen sa ani ogun te ri yen sa ọmọ máa ń kọjú ogun púpọ̀ o ìdojúkọ máa ń pọ̀
1: sí i
0: ọmọ kẹ́kọ̀ọ́ nìkan nígbà yẹn omi ṣèbí nítorí ogun ni o ṣèbí nítorí ogun ni ohun tójú ológo bá ti rí o ṣèbí nítorí ogun ni kárí gbogbo tó bí ẹ̀dá bá rí torí ogun ni ogun bá lè sọ̀rọ̀ tí ìyanu bá lè ṣẹlẹ̀ kárí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀jẹ̀ kí n sọ kíní kan fẹ́ yìí sọ pé ogun wọ́n ti gbé lọ ẹ̀mí náà níyà jẹ́ kan ní ogun ìdílé kan yóò lẹ́yìn ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀
1: nọmba
0: wà ọjọ́ ìdí ènìyàn ẹ wo arábìnrin yẹn torí ìṣòro tó bá tàdé èdè tó máa pè sáyé ọmọkùnrin ẹni pé ogun tán
1: ọmọ tuntun ọmọ lòdì
0: ni ọjọ́ mi ibi tó ti rí placenta ọmọ mi wọ́n rí ohun àtògo kalẹ̀ bọ́dì nìkan ló wà èpè tí abiyamọ sẹ́rí kò sun tó máa ń àtàkì ogo èpè ni o ẹjẹ sọ àṣírí ogo kan fẹ́ lọ́ka jẹ́rìsì ṣata wá ẹ̀ka ṣata tù ó ní ọwọ́ ẹ̀ka jẹ́ ìyá òun ara wa gbà tó ní kájà tó ní kó bá lè máa ṣe ogo ní wọn dá àyàn kan pé kó má lo ogo bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn ogo rẹ̀ ṣe é mú kúrò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni bẹ́ẹ̀ mo sọ fún bí ẹ̀jẹ̀ tàbí omi ni ẹ wo ọkùnrin kan tó ń pè ní mọ́fẹ̀ tó bá ka ìwé tó lọ tọwọ́ fẹ́ mọ̀ nípa ìwé akẹ́jọ́ ṣata wà ọmọ mi lọ tù tèrè wà á yí pé kẹ́tọ́ bí ni arrangement wà mo sọ̀rọ̀ fún gbàgbé tó lọ fún ìṣe nípa arrangi
1: ó
0: ní ẹnì tí tó bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement of God ọlọ́run ti ṣètò
1: ẹ̀sìn
0: ẹ̀tọ́ ọlọ́run bá fẹ́ gbé yẹn á arrange olùgbèjà sílẹ̀ in the name of Jesus.
1: Amen.
0: Ẹnìkan ní Kanoshi sọ̀rọ̀. Àwọn orúkọ mi ni wòlíì àjílórí
1: àtàmátà.
0: Mo sọ fún ọmọ ní èmi ò kí ń ṣe oníwàásù o. Èmi máa ń jíṣẹ́ ni ohun tẹ́lẹ̀ ni wọ́n bá ń gbé jáde àti táì. Èmi ò kàn máa sọ fún ọ.
1: Tó
0: o bá gbàgbọ́ ni wọn yóò sì rí ògo ọlọ́run. Ayi
1: o lè yọ kábíyèsí alágbára.
0: Ìwé ìgbọ́ náà ní rere. Ṣé àpẹ ohun tí Jésù sọ fún màdá nìyẹn? Ẹyẹ ẹgbẹ́ òkúta kan ó lọ́nà àwọn tí ń rù ú ó ní ti ṣòtọ́ fún ọkọ ọba gbàgbọ́ wa lóko
1: ọ̀rọ̀
0: lọ́nà àti àwọn fọkíní kan fún ọmọ ẹ̀wọ̀ sẹ́rí iṣẹ́ wòlíì ó yàtọ̀ sí iṣẹ́ pásọ̀
1: ó yàtọ̀ síra wọn
0: olùwàsó gidi ni pásọ̀ àti títà
1: jẹ́
0: gbogbo tí mo ṣe ń sọ yìí
1: ẹ̀yọ́
0: àwọn tó jẹ́ pásọ̀ àti títà sì máa mú tí wọ́n á jókòó títà gbọ́
1: yẹ́bẹ́yẹ́bẹ́
0: ogo ti wa ninu wọn abimọ wọn bi nkan ara wọn ni
1: abimọ ni
0: now ẹ wá rí pé gbogbo ìdójúkọ tẹ nìyẹn bá máa bá pàdé nípasẹ̀ ogo yẹn náà ni bí ọba ti wá borí ogo yẹn ogo òṣìṣẹ́ mọ́ ni
1: lọ
0: ẹwọ ẹni tó bá ń sáré gbogbo ká sáré kírakíta kírakíta ohun mi tọ̀ fún táìmù kíní kan ṣe orí ìyẹn náà ni yóò ti máa bá ṣòro pàdé ẹni gbá bọ́ọ̀lù orí bọ́ọ̀lù yóò ti máa bá ṣòro pàdé ẹni jẹ́ pásọ̀ tó jẹbi tí ògo rẹ wà ní sẹ pásọrì orí ibẹ náà ni ó ti máa bá ṣòro pàdé àwa tá a jẹ wòlíì orí ẹ náà láti bá ṣòro pàdé
1: bẹẹ ni o
0: ló ti sọ rárá mi fún yín náà.

0: Bible sọ lẹri ipe mi bi woli
1: yes sir
0: fẹ ma kuro fẹ mission statement ni so bi pe these people shall be coming with the questions of their life and you shall be giving them answer.
1: Alright.
0: Every word spoken by me, spoken by you, and every instruction to give by me, give by, I make a living proof of my presence.
1: Abis. You
0: will not get you alive in
1: yes, sir.
0: So you my wife will be your own. Why am I smiling?
1: Oh, that's all.
0: So go go only. They are back in
1: here.
0: A synagogue. Solution like that.
1: I beg you, sir.
0: I want to answer for long.
1: Yes, sir.
0: Friend, you go back that boy. Nígbà yẹn báyìí àwọn anáma sọ tó máa ṣẹlẹ̀ àti tó ti ṣẹlẹ̀ àti tó pọ̀ wá ṣẹlẹ̀ àti tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí bá ṣe káńsẹ́lì tó lóògbé ló máa wo mi nígbà tó lójọ́ kan a ní èèyàn kan ó ló ń gbà pé mo wẹ́jú ni olóòótọ́ ni ẹjọ́ mi wẹ́jú ni àwọn ọ̀sẹ̀ mi wẹ́jú ni olóòótọ́ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀. Ọjọ́ tó tẹ̀lé mi lọ sílé sá ó ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó yẹ́bà mí nígbà yìí mo wá gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago nígbà tí mo ṣọmọ lórúkọ ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lénìí 36 years ago nígbà yẹn ọ̀dọ́ ni mo wà àgbẹ̀ ọmọ báyìí mo ti sọ fọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ mi ò sínú wòlíì tí màmá háì ló títọ̀ ṣẹlẹ̀ ni mo wà láyé ọ̀dọ́ mo sọ fún wípé àsálí àti yọ̀ǹkà èdè mi ni mo ti ní ẹ̀ǹkà ń tàpẹ̀ láwọn ìránṣẹ́ ọlọ́ sọpẹ́ 1977 ni bàbá bọ́dọ̀ ẹni ìyẹn ọlọ́mọ ni mọ́sí gbẹrẹ fún wòlíì ní eré àbí ẹ̀kọ́ 84 ni bàbá bọ́ ọmọ forí kan ni wòlíì àgbáyé lọmọkùnrin àádẹ́gbúrò ẹ̀ka àgbáyé wọn now bàbá ajíbólùgbà ló sọ ní 1972 73 ṣì wòlíì lọmọ yìí ò sọ gbogbo àtakò tá à ń pàpàdé gbà yẹn ohun tó ju ológun rí ni nígbà tó gbà nítorí ogun ni so a lọ ṣiṣẹ́ akúkú kàwé akúkú lọ ṣiṣẹ́ a ní gbogbo ìrìn àjò ibi tá a padà sí ni ibi tí ògo ti fẹ́ sọ mo lẹ́ni tó lówó gan ní ìdílé púpọ̀ mo lẹ́ bí mo lára ṣùgbọ́n ọlọ́run fẹ́mi lórúkọ nítorí ogun kẹ́kẹ́ ọmọ mi wà ní agbolé wọn sà gángan ni wọ́n lù gbangba òun náà fi lè lóyìnbó àwọn tó kàwé wà lágbo ilé wọn wọn gẹti káàsì ni wọn kọkọ níbi táwọn ìdílé àgbọn náà àbáyọ. mo sọ pé ohun tó wà nínú ayé ẹ tó mú ẹta yọ mọ ń pè lógògbò ẹni tó ń lu gẹgẹ wọn lè gba gẹgẹ lọwọ ẹ
1: bẹẹni o
0: a máa lu inú ẹ ló wà tó bá ní wọn gbọ ògo ẹ o lógò ló ń jẹbẹ ògo ò ṣe é gbà wọn kàn lè jí ògo lọwọ mi fàṣínà pété sọ ní sẹnúgbà kan ó ní ayé ò lè pa kẹ́dà rádà wọn kàn lè kọ́wọ́ agogo
1: sẹ́yìn
0: mo máa ń tẹnu mọ ayé rẹ sì máa dá
1: o gbà mí gbọ́
0: wọ́n tó ń gbọ́ mi ò dẹ̀ gba ìpè mí gbọ́ o gbà mí gbọ́ òun ní ìfi aràn sí ẹni mi àbí òun ní òun lákọọ́lẹ̀ ẹ̀mí mọ́ ló máa ń gbẹnu mi sọ̀rọ̀ gàgà májẹ̀mú gàgà ògo mi ni pé kí n sọ tẹ́lẹ̀ bí wù
1: mí
0: ọlọ́run ò kí ń jẹ́ ká sọ kó má wá sí ìmúṣẹ
1: bẹ́ẹ̀ni o
0: àánú tá a rí gbà ní
1: kábíyèsí rẹ o
0: àti sọfíṣẹ ẹbọ
1: yẹta
0: primary school
1: àtọjọ tó ti pẹ
0: àti above 60 bá a ṣe wà
1: kábíyèsí nínú o
0: ẹ wá wo tá a ti ń sọ̀rọ̀ láti pa primary
1: bẹ́ẹ̀ni sà
0: ọ̀pẹ́ tó bá ń sọ̀rọ̀ ọmọ primary ó sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́wàá ló ń sọ
1: bẹ́ẹ̀ni o
0: ẹni bá dàgbà jù primary ní 50 years ó pẹ́
1: ilé
0: ìpè náà pè lẹ títí tó fi di pé bàbá bílẹ̀ òun mẹ́ẹ̀ẹ́sán pátá òun lé mi lórí ní èdè bí wòlíì wòlíì lẹni tó ń sọ ọkàn ọlọ́run ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́n tó ń gbọ́ mi tá a bá ń sọ̀rọ̀ nípa ògo mo sọ mo ní pàǹpẹ̀ kan ní celestial glory ògo àmútọ̀rọ̀ wa náà ń pè bẹ́ẹ̀ ọ̀run ló ti wá ẹni pé bàbá bá ń sọ fún jeremiah ó ní ká tó lóyún ẹ̀jọ̀ lèmi mà ti mọ̀ ẹ́ bí ìyá ẹ tó bí ẹ ni mo ti wọ ni mo ti létò òde mi fún ayé ẹ so ẹni tó wá sí ẹni tọ́lọ̀ ti mọ̀ láti ní oyún tó wá yàn sínú ọbẹ̀ fi stop ẹ wọ́n kúkú sọ sínú kẹ̀dá gbígbẹ àbọ̀sọ̀ síbẹ̀ wọ́n sọ kan àbàmọ́ lẹ́fẹ̀ẹ́ torí ògo náà ni gbogbo kọ́pálẹ́sẹ̀ náà ló ń jẹ̀wé jeremiah ayà kábàlẹ̀ láì nìkan ògo mi ògo náà máa sọ ìgbà ní mo fi àní ṣe dádúró mo láàní ṣe dádúró jáde báyìí ò bá gbà mí láti bí ẹni jẹ́ǹsọ̀rọ̀ kí yẹ o ṣí gbogbo èèyàn lọ múra o
1: lọ múra
0: báyìí ẹ̀jẹ̀ amúra lọ́la fún èdè yìí o gbogbo ẹ̀yìn èèyàn alágbára nígbàgbọ́ o máa ní agbára nígbàgbọ́ ẹ ní sango ni o sango ti bàdàn ni ẹ o ìyẹn ní sango ẹlẹ́yẹ lérò o ẹlẹ́gbẹ́ ọba tó láyé àtọ
1: grace of
0: ẹ tó wà lẹ́yìn ìtàfọ́ arena
1: ẹ̀yìn
0: ìtàfọ́ arena ló wà grace of yẹn olúwa dá mi láre garden tó wà lẹ́gbẹ́ okun university.
1: Mo
0: jọ fẹ̀gbẹ́ ti ra báyìí ni tó bá ti wọ́kọ̀.
1: Ṣé
0: sọ pé Open University yẹn ìbẹ̀lẹ̀ ò ń lọ ní Sango Ẹlẹ́yẹlérò ní Bien Tafu Arena ìyẹn Nìbàdàn ní báyìí ni o. Àgbẹ̀ méje ni program bẹ́ẹ̀. À ń bẹ̀ fún ọba ní aago méje sí mẹ́wàá ni. Kọ́bọ̀ wá di aago méje
1: láàṣẹ
0: wá wà ní olúwo.
1: Tí
0: wọ́n lọ́nà tó yẹ tẹ́ gbẹ́dá. Ara mi bí wòlíì ni. Òun tó ń lọ sọ̀tún. Ògo oníkálukú ló máa fi wọ̀n.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kì í sọ̀rọ̀ pé àmọ́lọ́wọ́ jùlọ.
1: Àmọ́
0: kì í sọ̀rọ̀ pé olérò jùlọ. Kì í sọ̀rọ̀ pé mo níjọ jùlọ.
1: Kì í
0: sọ̀rọ̀ pé mo dàgbà jùlọ.
1: Kì í
0: sọ̀rọ̀ pé mi ò tó.
1: Kì
0: í sọ̀rọ̀ pé mo gbé jùlọ. No, ọ̀rọ̀ mẹ́sẹ́jà. Ẹni tí a rán fẹ́. Ọlọ́run tó lè ràn kẹ́tẹ́kẹ́tẹ́ níta.
1: Ṣé
0: kẹ́tẹ́kẹ́tẹ́ wá dàbí èèyàn ni? Ọlọ́run tó lè ràn ẹja níṣẹ́. A kì rán mi sí ọmi.
1: Mo fẹ́ kí lọ fáwọn èèyàn bẹ̀.
0: Kì í ṣe ìyẹn nìkan. Àwọn arúgbó àtàwọn oko àwọn ni mo fẹ́ tuntun. Àwọn tíyà ń jẹ. Àwọn ìyá tó ti jìyà lórí ọmọ. Tọmọ tó wá ń tìyà jẹ. Àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn. Kí ẹbí má baà kọ́ mọ.
1: Tọmọ
0: tó padà ń fẹ́ bí pa. Olúwa ní kí n lọ.
1: Kò
0: fẹ́ yinjú ẹ̀.
1: Gbogbo
0: wọn la máa pín láìsí ẹ̀fọ́.
1: Òun
0: náà fi máa dégbè sí àkẹ́ṣe àdúrà
1: wọ́n
0: mà ní ká ṣe òní sọ̀mà sàn
1: àtàbàwà
0: láyé ìbẹ́rì ẹgbẹ́ lọ ṣe òní sọ̀mà sàn máa fi ọwọ́ gbàbí tó ń lọ ẹ̀ máa fọ́ gbàbí tó ń lọ ẹ̀ báyìí a máa fọ́ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan á ní ọlọ́run àti ọmọ́ta sí òní sàn máa sàn gbàmí là máa là. Máa rìn bọ̀ tó bá ti nígbàgbọ́ lórúkọ Jésù. Ó yẹ bẹ́ẹ̀ wò sọ̀. Bẹ́ẹ̀ tún sílẹ̀. Àṣẹ tí mo bá yẹ. Jésù Olúwa. Ìwọ gan náà lẹ̀ rí kàn báyìí. Mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ tí tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀ yìí. Èmi yóò gbogbo ènìyàn. Onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn àyálù oore fún àwọn ènìyàn méje kan lénìí. Àyálù oore tí wọ́n bá pàdé rí ni. Àyálù oore tí ò ṣẹlẹ̀ rí ni. Àyálù ìyanu tó kọjá òye ènìyàn. Lọ́múra lénì gbogbo èèyàn. Olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lénì. Ìwé ìjọ́ánú orí karùn-ún ó ní ìwàsí áńgẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀ kúrò mẹ́ẹ̀ẹ́ wọ́n ní tọ́bákà méje wá tún méje kà ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa ni ò fẹ́ ṣe ìta àjálù ìjánu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni. Gbogbo èèyàn ló máa rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró in the name of Jesus. Gbogbo èèyàn o tí fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sọ̀dá mẹ́wàá o fẹ́ sọ ọrẹ rẹ. Oh my God o jẹ fẹ́ ṣe ẹ̀jẹ̀ ẹgbọ́ àti ẹ̀wọ̀n tó lúwa ní tọ́ba lè lo 8800 bí èdìdìbò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkàn nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkàn nọ́mbà tó fi ọ̀rọ̀ ẹ̀rú bọ̀ rẹ̀ sí àtọ̀rọ̀ èdìdí àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni o oya 10 2 4 24 77 5 0 50 80 80 UBA UBA dọ́lẹ̀ kan sí 10 2 4 24 77 5 0 50 80 80 Kẹ́sàtílẹ̀ àti àmọ́ta ṣe ló máa bá pàdé rẹ̀. Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ lọ́rùn àtàwọn tó borúkọ bí mẹ́ẹ̀gbọ́. Wo bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìsọ́ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá ni ẹ. Ẹ gbọ́ only ti re ba gba olorun bo a fi di re mule ni amọ to ba da wori re bo wa de se e wa wo yoruba de so pe mo sere ko gbebi o lowo kan ikan ninu ni eyin meje akoko yan eyin lo fi mo pe olorun ni kan lalagbara ati pe leyin olorun olorun ni kan lokun mo so bi woli ni kia yanu ko ni eyan meje akoko yan ati gbogbo en to ma so re irubo leni mo de la ko le gbogbo en to ma so ma de mu to ma so re je to ma so re ma de mu so ati didi re yen iyanu ma de in the name of Jesus.
2: Amen.
0: What account number now? Let us see. UBA 10 2 4 94 77 50 80. Oru koto marini be Christ atile ya samata se 10 2 4 24 77 50 80. Account number now niye. Bo shenda siba onashi.
2: Amen.
0: Ogun le.
2: Amen.
0: Orona.
2: Amen.
0: Mo ti ri niyan o. Gbogbo eyan lo mura o.
3: Lo mura bayi.
0: Ẹ jẹ́ amúra lọ́la Friday yìí o.
3: Ẹ jẹ́ amúra
0: o. Gbogbo ẹyin èèyàn alágbára nígbàgbọ́ o. O máa ní agbára nígbàgbọ́
3: o.
0: Ẹ ní Sango ni o. Sango ti Ìbàdàn nìyẹn o. Ìyẹn ní Sango ẹlẹ́yẹlé o. Ẹlẹ́gbẹ́ ọba tó láyé àtọ. Grace all.
3: Grace all.
0: Grace all.
3: Grace all.
0: Ẹ tó wà lẹ́yìn ìtàfó arena.
3: Lẹ́yìn
0: ìtàfó arena ló wà. Grace all yẹn. Olúwa Dámiláre Gàdí. Tó wà lẹ́gbẹ́ Okun University. Láti wọ́kọ̀
3: yẹ́sà
0: sọ pé Open University
3: yẹn
0: ibẹ̀ ló ń lọ ní Sango ẹlẹ́yẹlé o ní ẹ̀bíẹ́ ìtàfó arena
3: ìyẹn
0: nígbàdàn nígbà ilé o aago méje ni program bẹ́ẹ̀ aago méje
3: gẹ́gẹ́gẹ́
0: àdúrà wákàtí mẹ́ta sí mẹ́ta bọ̀ ní o máa ní agbára jù níbi tí ẹ̀yin ọlọ́run ti máa ma rúgùn gùn tí àṣírí ogun èṣù jẹ́ máa ma
3: tún
0: ẹ lọ múra ẹgbẹ́ ọba tó láyé àti ọ̀nà kan ṣe òróró kan ń bọ̀ sínú òun gbé bọ̀ olú àkànní kí n fi tẹ̀wájú orí rẹ̀ àmì tó jẹ́ kó róre yẹn àmì adẹ̀ pa ẹ ló jẹ́ mo fẹ́ pínlẹ̀ ọ̀fà mìíràn bẹ́ẹ̀ kì í ṣe yẹn nìkan àwọn arúgbó àtàwọn ọkọ àwọn ẹni mo fẹ́ fi fún àwọn tíyà ń jẹ àwọn ìyá tó ti jìyà lórí ọmọ tọmọ tó wá ń tìyà jẹ àwọn ìyá tó fẹ́ bí pa inú wọn kí ẹbí má bàa kọ ọmọ tọmọ tó padà ń fẹ́ bí pa olúwa ní kí n lọ òun fẹ́ yinjú ẹ̀ ogun ọ̀la máa pínlẹ̀ ìsìn yẹn fún òun náà fi máa gbégbé sí àkẹ́sí àdúrà yẹn lágbà ọba tó láyé àtọ́nà yẹn gbogbo èèyàn ni máa fún ní ìyọyẹ ẹ wá àwọn gbogbo ẹni tó bá tún wà ní máa fún lóyin àkànṣe oyin ní
3: sàkànṣe
0: ó máa ní agbára jù
3: màtí
0: wà ní ètò wọn special jọ fẹ́ dákà nàbà ẹlẹ́kan kọ́lẹ̀ báyìí UBA ni o
3: UBA
0: kọ́lẹ̀ báyìí 10 2 4 24 77 77 50 80 gbọ́lẹ̀ kan sí o UBA 10 2 4 24 77 77 50 80 orúkọ tó máa ń bẹ̀ káyọ̀tà tí lẹ́yìn àtàmátà sí ogun ò ní jà wá
3: a
0: ó rí ànúgbà
3: jẹ́
0: fún èèyàn méje àkọ́ tó bá lè dìbò láàrin wọn
3: bóyá
0: 070 070 35 35 23 23 14 14 17 WhatsApp number mi náà ni o o lè ní kí n fi àjẹ́ fún prayer ojoojúmọ́ 070 070 35 35 23 14 14 17 ogun ò ní jà wá a ó rọrùn àbáyọ ìdè máa já wọ́n lọ múra o kí n má bàa gbàgbé ẹ jẹ́ amúra lọ́la Friday yìí o
3: àgbẹ̀ méje ni program bẹ́ẹ̀
0: olúwa dámiláre gàdí
3: tó
0: wà lẹ́gbẹ̀ẹ́ okun university ní Sango ẹlẹ́yẹlé ro
3: ní ẹ̀yọ
0: ẹlẹ́yìn ìtàfó arena o máa lágbára jù ọlọ́run àtàwọ́ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀. À ń gbẹ̀dọ̀ ọba ní aago méje sí mẹ́wàá ni tó bá wá di aago méjìlá láti ẹ̀wá wà ní olúwo tó wà lọ́nà tó jètè gbẹ́dá
3: ẹ̀yìn
0: àtàwọ́ta lẹ́yìn tẹ́lẹ̀ gbogbo ẹ̀yìn ènìyàn ẹ kọ fọmọ yín tẹ̀yìn ọba bẹ̀rẹ̀ fóònù la ẹ lọ fọ́lò mi lórí YouTube báyìí máa fún yín ní àṣírí méje kan ẹ lè rí lórí rédíò àṣírí méje ni ẹ máa fún ọ lórí àwọn nǹkan méje kan ẹ YouTube mi àjílóore àtàmátàsé pléyàlẹ ọdọdà o àjílóore àtàmátàsé pléyàlẹ ẹ lọ máa lọ YouTube báyìí kẹlẹ máa fọ́lò kẹ máa sọ̀kúrọ̀dà lójú ẹsẹ̀ àjílóore àtàmátà tó pé yálẹ̀ bí wọn náà dẹ̀ ṣe máa sọ fọ́ ìyẹn kan lọ fọ́lò mi
3: báyìí
0: lórí YouTube àjílóore àtàmátà tó pé yálẹ̀ ó máa ní agbára ìwọ́n tó ọba náà fàmí àtijọ́ bẹ̀ tó tó close tó tó delete òtijọ́ rẹ̀ fẹ́ ní agbára ìgbàgbé ogun ò ní jà wá àmàgbọ́lọ́wọ́ ìyẹn jésù lórí wa.

Oh,

0: ẹkú ojúmọ́ ìròyìn afẹ́mọ́jú ni ó ń dé sí etí ìbọn yín láti ìkànnì ti lágé lóò 96.7 FM òkè gájòkè táàkà kan mọ́lẹ̀ sí ilé fún báláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ́ ńlẹ̀ ìbàdàn adékúnlé yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè náà ti buwọ́ lu owó kan tuntun bílíọ̀nù 4.50 náírà gẹ́gẹ́ bí owó àtúnṣe sí ojú ọ̀nà ọkọ̀ òfurufú eléyìí tó wà ní pápákọ̀ òfurufú Kánò. Ààrẹ Tinubu ló ti jẹ́jẹ́rẹ́ pé òun kò ní gba ẹgbẹ́ òṣèlú alátakò láàyè láti rọ òun ṣe nǹkan tí ó wu ọkàn òun. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti jẹ́jẹ́ àti ṣe ìkọlù tuntun sí orílẹ̀-èdè Iran lẹ́yìn tí orílẹ̀-èdè ọ̀hún ṣe ìkọlù sí ibùdó ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tó wà ní Jordan. Arúkọdáre náà ló ti darapọ̀ mọ́ ikọ̀ ti Ajax Amsterdam lórí àdéhùn aláyálò. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ níwọ̀n bó ti jẹ́ pé ó ku oṣù bíi mẹ́fà eléyìí tí ètò ìdìbò sí ipò ààrẹ yóò wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Òun náà ni ààrẹ Bọ́lá Tinubu ti jẹ́jẹ́rẹ́ wípé òun kò ní gba ẹgbẹ́ òṣèlú alátakò tàbí ẹnikẹ́ni láàyè láti rọ òun tako ìfẹ́ ọkàn òun. Gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó dìímọ̀ wípé àwọn ìjọ na tan bí owó títí di òpin eré ìje ni. Ààrẹ Tinubu ẹni tó sọ̀rọ̀ lásìkò ìgbà tí ń gba àlejò àwọn bíṣọ̀bù Iyùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí ààrẹ wọn Iyùn Most Reverend Matthew Ndagozo tó ṣe àbẹ̀wò sí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday níbi tó ti ń jẹ́ kó dìímọ̀ wípé ẹgbẹ́ eléyìí tó jẹ́ ikọ̀ tó mójútó ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà INEC òun náà ni ọ̀rọ̀ gbọ̀kúlé ìjọba tó sì jẹ́ pé wọ́n dá dúró gidigbe ni níbi tó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé òun kò ní fààyè gba igbe àwọn ẹlẹ́lẹ́yà eléyìí tán kàn pariwo tán ń dúnkòkò tí ó sì sí nǹkan tí wọ́n ṣe. Gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ wípé lóòótọ́ lòun mọ̀ wípé àwọn kan ń gbìyànjú láti gba iṣẹ́ lọ́wọ́ òun àmọ́ tó jẹ́ pé kò sí gìrì lọ́yẹ̀ àkókò tá a wà yìí pàápàá jùlọ lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti buwọ́ lu owó kan tuntun bílíọ̀nù 4.50 owó lẹ́wà Nàìjíríà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi ṣe àtúnṣe sí ojú ìrìnà ọkọ̀ òfurufú tó wà ní pápákọ̀ òfurufú ti ìpínlẹ̀ Kánò. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ọkọ̀ òfurufú tó ń ti dàgbàsókè rẹ̀ Festus Kíámò ti jẹ́ kó di mímọ̀ lásìkò ìgbà tí wọ́n sì sọ lójú àkànṣe iṣẹ́ kan eléyìí tí wọ́n fi ṣe ìgbélárugẹ tó ń ti àtúnṣe sí ibùdó ìwọ ọkọ̀ òfurufú abẹ́lé inú èrè tó wà ní pápákọ̀ òfurufú Mallam Aminu Kánò tó wà ní ìpínlẹ̀ Kánò náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ ni ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ìkànsí aráàlú sí Kíámò torúkọ tiẹ̀ ń jẹ́ Tunde Moshood ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdásí ìjọba àpapọ̀ pàápàá jùlọ lábẹ́ àsíá ààrẹ Bọ́lá Tinubu tó ń ti ìrètí ọ̀tun òun náà ló mú kí àwọn àtúnṣe kó mọ̀ débà àwọn pápákọ̀ òfurufú tó wà lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ eléyìí tó bí kí ojú ọ̀nà tuntun eléyìí tí wọ́n fẹ́ tún ṣe tí ọkọ̀ òfurufú mọ̀rìn nínú pápákọ̀ òfurufú náà. Gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé abala ibi tí àtúnṣe ti kọ́kọ́ débá níbi tán ti ń wọkọ̀ òfurufú abẹ́lé ní pápákọ̀ òfurufú ọ̀hún òun náà ni wọ́n sọ lórúkọ Mallam Muhammadu Adamu Dankabo. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé òun náà ni láti bu ọlá fún pàápàá jùlọ láti fi akitiyan hàn ohun ti iṣẹ́ eléyìí tó ti sílẹ̀ tó sì mú àtúnṣe tó ń ti ìgbélárugẹ dé bá ohun tó ní ṣe pẹ̀lú ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè wa Nàìjíríà. Alákòóso ọ̀hún ló wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn sẹ́kànrìnkànrìn tí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà bá rí tó ń lọ láwọn pápákọ̀ òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó jẹ́ iṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí eléyìí tó sì fẹ́ mú kí ìgbéga tó ń ti àtúnṣe tó lórin kó dé bá àwọn pápákọ̀ òfurufú ọ̀hún. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà Lieutenant General Waheed Shaibu òun náà ló ti buwọ́ lu ìyànsípò àwọn ọ̀gágun apàṣẹ wá fún àwọn ibùdó ẹkùn tuntun eléyìí tó jẹ́ ti ọmọ ogun tá ẹ̀sẹ̀ dásílẹ̀. Eléyìí ló wáyé lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́ lu ìdásílẹ̀ mẹ́rin tó jẹ́ ibùdó tuntun ọ̀tọ̀ọ̀tọ̀ míì. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé eléyìí ló wáyé láti dájú wípé àwọn agbègbè eléyìí tá nílò ìdásí àti ibùdó ọmọ ogun òun náà ni wọ́n gba ibùdó ọmọ ogun tuntun míì ọ̀tọ̀ eléyìí láti dájú pé ètò ààbò òun náà ló tún mọyán lórí sí ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà papa julo lati gbe na woju aisi eto abo eleyi tin koju orilede wa Nigeria gege ba tin salaye oro wi pe awon ibi to se kanrin o na ni won ti se idasile merin lati da ibodo ekun omogun tuntun mi sile eleyi to si mo ko won yan awon adari apase wa eleyi to ma se isakoso ibodo omogun tuntun ohun sile gege ba tin salaye oro pe awon oga ohun o na ni won mo lo re bere se ni iko apapa lati daju pe ise bere ni kan mo kia gege ba ti wa salaye oro wi pe awon omogun ohun to nti oga won o na ni won mo bere se ni kan mo kia gba ma ti ndebe lati daju pe ise eto abo o na lo fese mule to si ri daju pe kese jari loju na ati mo dasi awon kan to nilo idasi omogun ni kia kia lati ri pe eto abo lorilede yi o na lo fese mule dan dan Iba lati ile okiri ari orilede America Donald Trump lo ti dukoko lati gba esan lara orilede Iran latari bo ti je pe orilede ohun na lo yin adugbamu adoloro si ibudu omo ogun orilede America eleyi to wa ni Jordan ba kan newe na lo je pe nu ko lo orilede America tun ti Saudi Arabia o na ni o ti se kupa awon agbebon ti orilede Iraq ile to lo bi ogun niye ti awon meji le ni ogbon si farasese ni bi ko lu eleyi to waye ni awon ekun meji ototo ni orilede ohun gege bi royin ti wa fi di e mule pe Tehran o na lo tun ko ipe kan eleyi ti orilede o ma npe lati raju pe awon pin oju san omi Strait of Hormuz dipo ko kan je wi pe orilede kan o na ni o mo se isakoso ni totun to si oju omi ohun bakan na lo si je wi pe eka tan ti mojuto eto omo niyan ni orilede America o na la won na ti benu atelu ikolu eleyi to waye si awon ti won tedo si apa West Bank nibi to si je pe awon eyan won na la je orilede Israel to si je pe gbogbo gba o na ni won ma nkolu awon eyan na ni ba ile ka ti ere idaraya o agbabolu omo orilede wa Nigeria ni tolu arokodare o na ni o ti fi ko agbabolu Wolverhampton Wanderers sile to si darapo mo iko ti Ajax Amsterdam lori adehun alayalo gege bi royin ti fi die mule wi pe bi agbabolu on ba fi le fakoyo to ise dada titi di saa to nbo o na ni o mo lanfani ati san owo kan toto milionu meji den ni ogun owo le okere euro gbakan na o si je pe adehun eleyi to wa lorun laarin agbabolu na to nti ko hun o na lati ri pe won san owo eya re fun owo ya hun na lo si je pe o na lo mu adehun wa ti won si mo san owo na fun lori adehun alayalo gege bi royin ti wa tesiwaju o na lo fi di emule pe aroko dare darapo mo iko ti wolves lati nu iko agbabolu KRC Genk eleyi to je ti orilede Belgium bakan lo si je pe awon iko agbabolu meji ototo lati orilede Italo o na lati fi fe han lati gbe agbabolu ohun tele lara iko ta ti Fiorentina tun ti Genoa to si je pe awon mejeji na na fe gbe agbabolu ohun gege bi en ti wa nse adari agba fun iko ti Ajax Amsterdam o na lo fi idunnu le han latari bo ti je pe nse na lo salaye pe inu awon dun lati ri agbabolu agba owo waju ohun ko darapo mo iko awon eyi lo pin royin afemoju wa fun ti o ra mo ko to di pe mo lo je mo awon kokwa menu ba wa fun yin lekan si ninu royin afemoju mo to re mo ti gbe sin leti pe ijoba papo ilede wa Nigeria mo ti buwo lowo kan toto bilionu 450 naira gege bi owo atunse oju ona ko furufu eleyi to wa ni papa ko furufu Kano bakana mo gbe sin leti pe are tinubu lo ti jejere wipo ohun ko ni gba egbe oselo latako tabi enikeni laye lati ro ohun tako ife okan ohun lati ile okere mo tin jodi mi wa pe are Donald Trump ti dukoko lati gba esan ni ara orilede Iran latari bo ti se ikolu si ibudu omogun to wa ni Jordan leka ti re daraya mo tin jodi mi wa pe aroko dare lo ti darapo omo iko ti Ajax Amsterdam lori adehun alayalo fun akunrin ra awon royin won yele kan swa lori takun agbaye wa www.lagelofm.com bakan lori ikanni x wa lagelo fm 967 lori ikanni abandore ti facebook lagelo fm 96.7 tunde olawuwo lolo turo yin te gbo tan pelu ikun lowo ibukun oluwa olagunju adekunle yusuf lo ti mu eyan wa se ti gbo yin o e ko jumole kan si e seun te eyan wa layo ni ikanni ti lagelo
1: Agilu FM 96.7.
2: La Agilu FM, Jagaba Gogo Radio.

jẹ́ kí n ṣáre ṣe pápápá torí méjì péré náà ni máa tún mú wá as usual láàárọ̀ tèní. Ẹ kú ilé onílé yìí ẹ káàárọ̀ a kú iṣẹ́ àná àdẹ̀kú ìmúra tèní. Èmi a máa sọ wípé Ọlọ́run ọba mi Èdùmàrè a kúkú dé ìyànjú èmi àti yín ládé. A rẹ̀ dẹ́ ṣiṣẹ́ fún mi lòmíràn jẹ́ lágbára Ọlọ́run. Gbogbo kókò jọjọ èmi àti yín yìí kó rí ọ̀rẹ́ wa ba lè pọ́n. Ìtùnú Dixon rèé látànà mo lọ́mọ ènìyàn eléníyàn. Ẹ̀bẹ̀ rí mi náà báyìí bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi àti yín ara jíjẹun a dẹ̀ lè bá wọn kú sórí mo ṣe ṣe ṣe o. Àdúrà èmi àti yín á gbà á ó dẹ̀ ráàánú gbà lórúkọ Ọlọ́run. Ẹ̀jẹ̀ ń sáré fún yín ní méjì péré kèmi láǹfààní àti gbé gbogbo ẹnu mi dìde kí n máa lọ́lé wa. Ẹ gbọ́ mi dáadáa o ṣe rí lájú ẹ̀ tààrọ̀ ìní ó máa fọ́nì díẹ̀ ó dẹ̀ possible kẹ má fẹ́ gbà tàbí kẹ má fẹ́ agree pẹ̀lú mi but ẹ jẹ́ kèmi sọ tèmi ó ṣeéṣe kó fọ́nì sí pé kí ni big man tún sọ láàárọ̀ ìkẹ́. Kébùgì kẹ́nẹ̀tì gbé ejè lólóòtú ètò yìí ìtùnú Dixon ló ń tẹ̀lá pàbí olúwarẹ̀ ìbílẹ̀kùn adésínà big man presenter lórúkọ mi ọjọ́ alàmísì mìíràn lè ní eléyìí tó jẹ́ eléyìí tó gbẹ̀yìn nínú oṣù kejì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ sáré farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa o. Ṣé ẹ láǹfààní àti kówó pamọ́ sí ọwọ́ èèyàn dákunjọ ìtùnú Dixon mi fẹ́ ná owó yìí bá ń kàn rà bá ń dání bá mi kó sọ́wọ́ ṣe ṣe bẹ́ẹ̀ rí àbí ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ́wọ́. Alright ṣe property yìí kan wà ní àkàtà èèyàn kan tàbí èèyàn méjì tẹ́ fi ṣọ́ wọn pé kó wà lákàtà wọn pé kán máa bá yín bójútó kan bá yín wà ní ìcháàjì ẹ̀ ẹni bẹ́ẹ̀ ni. Ok that's good. Ṣé ìyá èèyàn kan lówó àbẹ́ fún èèyàn kan ní lóòn àbẹ́ ìyá èèyàn kan ní owó ṣówó yẹn pọ̀ àbówó yẹn kéré kò di mẹ́ta ṣe kówó pamọ́ sọ́wọ́ èèyàn ṣé dúkìá yín kan wà ní ìcháàjì èèyàn lábẹ́ èèyàn tán bá yín bójútó àbí ẹ fún èèyàn nílò ẹ yá èèyàn kan lówó ìwo nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹni mẹ́tẹ̀ẹ̀ta ni ọyẹ farabalẹ̀ kẹ gbọ́ mi o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ́ o kò kìí ṣẹ̀ṣẹ̀ o ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ẹ tiẹ̀ wá ronú débẹ̀ rí ǹjẹ́ ẹ kàn tiẹ̀ ronú pé bí ó ṣe jẹ́ yẹn bó ṣe rí yẹn ǹjẹ́ ẹ tiẹ̀ rò lọ́jọ́ kan pé ṣe ló yẹ kẹ́ ẹ wá èèyàn kankan láti fi to létí. Ẹni rọ̀rọ̀ wo ẹni kò yé yín ẹlẹ́yìn understand òótọ́ ni ẹ yá yàn lówó ẹ fún èèyàn kan ní loan okay ẹ kówó pamọ́ sọ́wọ́ èèyàn okay property yín kan wà lábẹ́ èèyàn náà bá yín bójútó ẹ tún wá èèyàn kan tàbí méjì ẹ bù wọn gbọ́ okay ẹ rún lọ síbẹ̀ rí ẹ bù wọn gbọ́ ìtùnú Dixon mo ní kí n sọ fún ẹni ọmọlúàbí tó máa ń kàròyìn kí n tó wọlé yẹn ó wà ní ìcháàjì property nìkan mo fún ní loan kan mo kówó kan pamọ́ sí i lọ́wọ́ ẹni torí kí ni torí bá méjì kọ́ àkọ́kọ́ ó lè di iyàn argument olóyìnbó máa ń pè ẹ̀kejì alẹ́ ló máa pẹ́ kó lọ yá alẹ́ ló máa yá kó lọ pẹ́ o ẹ ti get Ọlọ́run ní já fọjọ́ ọlọ́jọ́ lọ èmi àti yín á gùn a ní kúkú ìyà ṣùgbọ́n ikú gbà mí ò tọ́jọ́ àrùn òdóṣù abá ló máa pẹ́ tó lọ yá kí dúkìá yín owó yín tẹ́ ẹ làágùn jìyà fún eget tó yẹ kó bọ́ sọ́wọ́ ẹbí yín bóyá ọmọ yín tàbí ẹ̀wọ́ yín tàbí ọkọ yín láti máa jẹ̀gbádùn ẹ̀tọ́ lọ́jọ́ bá lọ dé kó má lọ di tẹni ẹlẹ́ni nígbà tí ò bá sẹ́nì kankan tó wà wí ẹ̀ tí ó tẹ́ ẹ̀ fi tó létí ó jẹ́ gbé ń ti ẹ nìyẹn
e ma po gbọlọpọ mi gan te ko dukia ya lowo kankan gba mi gan bi bi igba pe ke on to bi ko tete jade laye ngba mi ni lodo elomi mi ni gbogbo eyan o ki nkan yen le dite e ko le gbese le palapata a ni sise fun elomiran je o a ni se wahala se danu e fi to yan kan leti e je ke yan kan tabi meji mo nipa nkokon to je bi asiri laarin eyin eyan kan laarin yin ati eyan kan

0: àánú gbà lórí àṣìṣe àwọn bàbá wa. Matthew, ọmọ kan ń béèrè lọ́wọ́ ìyá rẹ̀, ìyá rẹ̀ jáládùá, ìyá wa máa ń gbàdùá, olúwa fàwé ẹsẹ̀ mi ya, fàwé ẹsẹ̀ mi ya. Ọmọ yẹn wà ń béèrè lọ́wọ́ màmá pé, "Mami, when did you sin?" Why to jẹ́ pé free day ló máa ń béèrè fún darígin ẹsẹ̀. Ọmọ tá à ń sọ yóò ti kọjọ ọmọ ọdún méjìlá o, nígbò lẹ sìn, máa mi mi rí kẹ́ẹ̀sì rìnrìnkúnrin, nígbò lẹ ṣẹ̀. Ọmọ ìyá ìwà dà lóhùn pé bíbélì mi sọ pé gbogbo ìṣòdodo wa ó dàbí kíni o, ó dàbí àkísẹ́ ẹlẹ́gbin. Bíbélì mi sọ wípé bí ìwọ bá sọ pé wọn ò dẹ́sẹ̀, olóòótọ́ kan ò sí nínú rẹ, o ní ìwọ sì ń tara rẹ jẹ. Ó ní ṣùgbọ́n tí ìwọ bá béèrè fún ojú àánú, ó láàánú ó dẹ sọ̀rọ̀. Ẹnìkan ń sàmí gbogbo àṣìṣe rẹ, àfojú fò dànù láàárọ̀. Ìlérí ó ṣẹ fún yín, ìlérí ó ṣẹ fún yín. Ẹ̀yin ni mò ń bá wí, ìlérí ó ṣẹ fún yín. Ẹ ó ra àánú gbà, ìrànlọ́wọ́ dìde lórí ayé yín, ìrànlọ́wọ́ dìde lórí ọmọ yín, ìrànlọ́wọ́ dìde. Ògùn Ọlọ́run bò yín, sàmí ògùn Ọlọ́run bò yín. Ayé yín gbà yanu, ayé yín gbà yanu, ayé yín gbà yanu, ayé yín gbà yanu. Ẹ ra àánú gbà lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́. Ẹ ra àánú gbà. Ọfà kú òjijì kò ní bàyẹ̀, ọfà gbèsè kò ní bàyẹ̀, ọfà àìsàn kò ní bàyẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, ó ṣe bẹ́ẹ̀. Matthew, àárọ̀ yìí ní challenge gbogbo èèyàn. Màmá ẹ má dẹ́mi burúkú yẹn lóhùn. Ẹ̀mí burúkú ti ń sọ pé kó o má lọ yẹn, ọ̀tá ògo ni, ọ̀tá ààrẹ ni. Àárọ̀ yìí tún jẹ́ àárọ̀ tó lágbára. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ò tí ì pọ̀jù fún ọ láti máa wà níwájú Ọlọ́run ní challenge. Ṣé ẹ rí ní challenge láàárọ̀ yìí, ó máa tún lágbára. Ẹ sá mú èso kan lọ́wọ́, èso ọ̀ni ọ̀sán. Bọ́ ọ̀bá rọ sàn mú lọ́wọ́, ó dàbí akanimọ̀ owó lọ́ọ̀kan yẹn. Wọ́n ń ta ọ̀sán níwájú chọ́ọ̀chì. Ìwọ sá mẹ́yọ kan lọ́wọ́. Matthew, ọ̀sán yẹn èso kan ni, adùn ni dẹ̀ máa ń wà nù ẹ̀. Ayé rí ò tún jẹ́ koro mọ́. Thursday mẹ́ta àti Sunday mẹ́ta òun lolúwa pè. Matthew, sọ ma wípé olúwa sọ fún mi pé àwọn tó jẹ́ wípé wọ́n ń dìde, wọ́n tún ń padà sílẹ̀. Bó ṣe ń fẹ́ gòkè, bẹ́ẹ̀ náà tún ń fà á. Látọ̀ni lọ, ayé ẹ máa dìde. Ẹni tó fẹ́ fọ́n má tẹ̀lé ògo jẹ, o ò ní jẹ́. Májèlé ògo ni a fún Samsoni, o ò ní jẹ́. Ìwọ̀ ògo o ò ní jẹ́. Ìwọ̀ ògo o ò ní jẹ́. Matthew, ìrìn àjò àyàn mọ́ tá à ń sọ yìí, ó lágbára. Ẹni tí ò bá lè gbàdúrà, tí ò bá mọ Ọlọ́run, ẹni tí ó lè gbàwẹ̀, ó lè má débẹ̀. Ìdí nìyẹn, ó yẹ àwọn tó gbàdúrà tí wọ́n gbàwẹ̀ inú Bíbélì. Tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀, n ó máa ṣàlàyé ní kọ̀ọ̀kan àwọn tí wọ́n gbàdúrà tí wọ́n gbàwẹ̀ àti èsì àdúrà wọn nínú Bíbélì. Mo gbàdúrà, àánú ó sọ̀rọ̀ lórí yín. Mọ́mí mo kàn fẹ́ pè yín ni sà. Ẹ jọ̀ọ́ sà, láàárọ̀ yìí program ti bẹ̀rẹ̀ ní challenge. Tí n bá ti kú studio, èmi náà bọ̀ nù program láàárọ̀ yìí. Ẹ mú ọ̀sán èso kan, ẹ máa bọ̀. Tó ọ̀bọ̀ wá rí mú lọ́wọ́, sá máa bọ̀ gbé Bíbélì rẹ. Inú rẹ̀ gángan ni ìgbàgbọ́ wà. Ẹ tẹ́ ẹ bá ti dé challenge nìbàdàn, mọ́tò mọ̀tẹ́lẹ́ tẹ̀lé ẹ̀wọ̀. Ẹ sọ kalẹ̀ nínú ọmọ ọwọ̀ níwájú bàbá Ike 47. Ẹ ti débẹ̀ nìyẹn. Ẹ̀wọ̀ ti ẹ̀ ti rá àwọn èèyàn tá a pọ̀ rẹpẹtẹ. Tó o bá ti débẹ̀, lórúkọ Olúwa, àánú ṣiṣẹ́ lórí rẹ̀, àánú máa ṣiṣẹ́ lórí ọmọ rẹ̀, àánú máa ṣiṣẹ́. Matthew, bí ayé ṣe wà, ayé nílò àdúrà, ayé nílò àwẹ̀. Mo wá ń sọ fún yín lánàá, mo ní èrè márùn-ún kan bẹ téèyàn máa jẹ tó bá lè fi ayé rẹ̀ fún Kristi Jésù. Kí làwọn èrè márùn-ún láàárọ̀ yìí a máa yẹ̀wò? Matthew, má gbàgbé o, gbogbo ẹni tó wà ní Ìkòròdú ẹjọ́ ni First Friday on the 7th. Mo máa wà ní chọ́ọ̀chì wa tó wà ní Ìkòròdú ní gbàgà. Oh my God, oru ni o. Gbogbo ẹni tó bá wá síbẹ̀ pátá, àánú Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Alágbára Ọlọ́run ibẹ̀ máa wà ní First Friday. Ìṣọ́ òru ni o. Mọ́júmọ́ gbogbo èèyàn pátá lórí tí ẹ ṣe o. Ayé ò ní nira fún ọ, ayé ò ní ṣèkà fún ọ. Ìràwọ̀ rẹ rè, ayé ò ní pa. Iná rẹ rè, ayé ò ní pa. Ògbó rẹ rè kò ní wọlẹ̀. Ìlérí ò ṣẹ fún ọ. Lórúkọ Bàbá, ọmọ, àtẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ló máa rí. Now, kí ni àwọn èrè téèyàn máa jẹ téèyàn bá wà nínú Kristi? Máa gbọ́, èrè pọ̀ o, kò ní àsìn lásán. Ó lé mi kò sọ fún Israẹli wípé kí wọ́n wà mí lásán. Èrè márùn-ún àkọ́kọ́ rè tó máa gbádùn. Lẹ́yìn èrè márùn-ún, màá sọ adé márùn-ún. Èrè márùn-ún àkọ́kọ́, number one, Psalm 103 verse 1 to 4 only remara run wa na gbo fi buku fun oluwa enyo
1: ati gbogbo
0: n to wa ninu mi
1: fi buku
0: fun oruko re
1: fi buku fun oluwa
0: ehn
1: iwo kan mi ma se gbagbe ore re
0: ma don't forget all his benefits abi kin English so ehn ba mi ka English yen
1: oni
0: oh my soul
1: and forget not all his benefits
0: don't forget all his benefits Matthew ẹni tí o bá ní benefit èmi ò lè tẹ̀lé pétérù béèrè lọ́wọ́ jésù ó ní ẹjọ́ a ti ń tẹ̀lé yín kí lè rè wa bàbá náà yá dáhùn pé òun ní ẹ tẹ̀lé mi lásán o ẹ jèrè láyé ẹ tún jẹ lọ́rùn ẹ ń bá wa fi ságbo omi kékeré kan fún mi ó ní yóò gbà láyé yìí àti ní kí ni o àti láyé tó ń bọ̀ fìbò kó fún olúwa ìwọ ọkàn mi má gbàgbé gbogbo orí rẹ tó ṣe kí ni àkọ́kọ́
1: ẹni tó dárí gbogbo ẹ̀ṣọ́ rẹ
0: jù. Number one èrè àkọ́kọ́ nù kristi rèé o mami tó o bá lè fàyè rẹ fún jésù á dárí jù ọ Matthew
1: á ṣe kí ni mo gbé
0: máa nǹkan kó ìyàwó mẹ́ta oko wa chọ́ọ̀chì wa ọ wá fàyè rẹ fún jésù ẹnìkan ni mọ́dárí jì olórun ń kọ ẹ sẹ́mi jésù Matthew olúwa ṣe kí ni o dárí jì so wa mi bayi iba kun 1000 de maa se baptism fun ti n ba ti waasu jesu to ti gbagbọ o ti di ti kristi niyẹn emi kọ lọ lọhun emi de kọ ni sekiti ọlọhun awọn sekiti ọlọhun ni a n dajọ ni a mẹni ti o wọ jọbọ ọrun atẹni ti lọrun apadi are you hearing me emi ese sekiti ọlọhun iranse rẹ lemi so ti n ba ti de to ba ti le faye rẹ fun kristi tèmi ni kí n wàásù fún ọ kó o gbàgbọ́ kó o dẹ̀rọ onúkú wàdà kí n dẹ̀ ṣe baptism fún ọ lórúkọ ta ni o jésù kristi so benefit àkọ́kọ́ ni pé a darí ẹsẹ̀ rẹ jẹ ọ ẹni tó darí gbogbo ẹsẹ̀ rẹ gè number two nkọ Matthew tó o bá lè gba kristi gẹ́gẹ́ bí olúwa rẹ àtolùgbàlà a tan àrùn rẹ àìsàn mẹ́ta lè mí gbé dénú jésù number one àwọn tó dẹ̀ ṣe ju wọn wọn ń bẹ láyé wọn ò tí ì kú ṣèyí adéjìmí ó sì ń bẹ láyé èmi àti

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Ma ki Oluwa ko se lo daye re. O le tin pa mo kin sun kin to gbe. En ti o to gbe ti o sun laye wa ki le ka se fun ko de gbo ko gbo bi. O ye ka dupe lowo re, ma dupe ma gbe ga, ma dupe ma gbe ga, ma dupe ma gbe ga, ma dupe ma gbe ga. Ki ki ko se fun ori ofe ta ri gba bi ere bi awada oni tun pare lo. Emi an wo le se o. Go ni foruko yin. Ni oruko Jesu.
1: Amen.
0: Ni oruko Jesu.
1: Amen.
0: Ni agbale je Jesu. Emi me se egba ope wa. Adupe fun ori ofe. Anu, abo, atileyin, iranlowo, ipese, alaafia Olorun e se egba ope wa. Ti be si bi akutun dupe Nigeria na. Onu ko ka sa ma dupe Nigeria yo gba itusile, yo gba isinmi. Egba wa la lo, egba damu lo, yo gba alaafia, yo gba itusile. Patapato go yo de bo wa. Olorun egba ope wa. E darijin wa. Iya wa se mo. Bi ojumo ni se mo. Ni ko je ire ayo tale ko ma be lo gbogbo emi to ngban re bonu le yin na ti jade emi to fe lala kala yin na run dan ile yen yesu ya simi mo ko ya simi mo ko ya simi mo ko ya simi mo gba lafia gba isegun ore bi o se be jesu oluwa wa
1: amen amen
0: je ko mere ko ti wa ni to si mo rin iwe orin mo fe lo atoro olorun mo mu wo na ra won ni inu orin cac 857 those are known Psalm 125 as 1.
1: Àwọn tí ó gbẹ́kẹ̀lé olúwa yóò dàbí òkè Sioni tí a kò lè ṣe nídìí bí kò ṣe pé ó dúró láéláé.
0: Kí lè fẹ́ gbọ́ gbẹ́kẹ̀lé onígbàgbọ́ tó gbọ́ lọ́rùn gbọ́ gbẹ́kẹ̀lé kò sinmi lè tó bá ti gbẹ́kẹ̀lé ìṣẹ́gun dájú. Ó ní gbẹ́kẹ̀lé onígbàgbọ́ bíjà náà ti lẹ̀ pẹ́ ìwọ ni yóò ṣàṣẹ́gun. Ó ní bàbá yóò jà fún ọ. Ó ní ṣàgbẹ́kẹ̀lé bókun tilẹ̀ sú. Ṣàgbẹ́kẹ̀lé pé ilẹ̀ ìṣẹ́gun fẹ́rẹ̀ mọ́ná ìṣẹ́gun bẹ nítòsí. Ajagun ṣẹ́gun lọ́lọ́run wà gba ọlọ́run gbọ́ mọ́ sojo mọ́ bẹ̀rù mọ́ fòyà ṣàgbàgbọ́ nìkan. Inú bẹ̀rù ni ìṣubú wa. Ohun tó ń sọ fún ẹ lónìí pé tẹ̀síwájú lòun náà fọ́ fún ẹ. Kò sẹ́ni tí onìkan tó máa là kọjá láyé bó ti wò kó jẹ́ wò lẹ́tọ̀ kó mọ́ gbé láàrin èèyàn kó mọ́ gbé nínú igbó kó lọ́kọ́ ilé ìrìnsàgbẹ̀rẹ̀ méjì ayé àtọ̀run.

0: 7.
1: Èmi lẹ̀rí kan, ìwọ lẹ̀rí kan, gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀. Orúkọ mi ni Adéòtí Deborah, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá, nílọ́lọ́ yìí ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made, tẹ fẹ́ taṣọ ready-made ọmọdé, tẹ fẹ́ ta ti àgbà, mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀ la ni, kẹ má gbàgbé, a ní children miss bed, that is to say, a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. A ní ball gown, oh my god, a ní up and down, a ní sweatshirt, kò tiẹ̀ ló ń kà. Sori tó bá ti gbé bọ́ndù tiẹ̀, 100 pieces ló wà ń bẹ̀. Má wá gbàgbé, sori tó bá ti dí ọ̀dọ̀ wa. Sọpọ̀ fẹ́ ra children mix, children wears only, both genders ní o. Ẹyọ kan jẹ́ 2,300 naira, 2,300 naira. Tó bá ti mú up and down jeans, 2,300 naira. Ó ṣòro gbàgbọ́, ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé a kì í tọ̀kìrì kà níléeṣẹ́ wa. Aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ní lọ́lọ́ yìí. Aṣọ tá a já lọ́wọ́lọ́wọ́ sori tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa. Tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god, tẹ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, ó máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean. Bèrè pé èlò ni, ó jẹ́ 2,800 naira. Ó ṣòro gbàgbọ́, 2,800 naira. Ẹ ti ṣoríire nìbàdàn. Bọ́ndù kan, ó jẹ́ 100 pieces, 100 pieces, ó jẹ́ 280,000 naira. Ó ṣe máa bọ̀, kò wá wò, kò wá tọwò. Ó rí pé ó ti ṣoríire ní ọdún yìí. Tún gbọ́ mi dáadáa, oh my god. Sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní members, aṣọ tó jẹ́ pé boutique standard, oh my god, from United States of America, from UK, from London and Asia countries, wá gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800. Àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean. Ní oríṣi top, polo, sori tó bá ti débẹ̀, wà á rí top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá bá ń bẹ̀, mo gbàgbé. Ó lè gbé láàjì, ó wọ́kù díẹ̀ káàtó, ó lè gbé ìlàrin. Bèrè pé lónìí, ó jẹ́ 380,000 naira. Àtúnjá top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, àwọn round neck, àwọn long shirt fún ọmọdé, gbọ́ mi dáadáa o, àwọn sweatshirt fún ọmọdé, hoodies ọmọdé nìkan ṣoṣo. Bèrè pẹ́ lónìí, 2,300 naira lónìí rànran. Sori tó bá gbé 100 pieces, 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀, ó jẹ́ 230,000 naira. Bèrè pẹ́ wo ló tún kàn. Bákan náà, ó ku ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, what is the 4,300 naira? Tungbo in me, ladies wear. I certain ladies wear top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt. Ni oniran 1,800 naira. Up and down, ibe lo ma ba. Awon designer gown, ibe lo ma ba. Bere pe lo, 1,800 naira. 100 pieces here, o je 180,000 naira. Assorted wares for ladies. So ba de tun wa dodo wa, o ma ri bata odun lo niran. Ibi kibi to ba sin bo, wo moto Iwo Road. To ba ti de Iwo Road, so pe ile marun lo nlo. Sori o Sege Complex to koju si isi ile marun, nibe ni ko dari si. To ba ti debe, wa ti ma ri awon eyan lo niran. Pesi number yi ni Iwo Road, 090 58 53 79 86. 090 58 53 79 86 ati 090 41 16 03 090 49 2 1 1 6 0 3. Kingsland, alara ọ̀tọ̀ ready made.

0: wa go bu ko lode wa naija o ati gbogbo e ti to ngba ikani bo kada se ma je niyan tori ki se eyan olohun oba ni o ya papapa lati be yan si de go e ja bere lati nu idije re daraya ati commonwealth iyan commonwealth games ele ti nlo lowo nilu glasgow lo le de scotland o ya lati be yan se fe gbo omo bibi olede wa nigeria goodness nwachukwu omo ti la itamole lana o e bariba se wari ita do fi bale lana yi keze ti dj commonwealth nikan o bi ko se idije kaagiri agba nla aye to ba ti ni se pelu ere jiju discos iyan discos throw discos throw tori pe lana goodness nwachukwu pelu n toju lana laarin awon atawon akegbe re omo lagbara die o ko si akosile irara kaakiri agba nla aye igba gogore ti obirin ti omo ju ntoju yi 39.66 meters that 39.66 meters o na loju o world record ninu itan baba nso nipa disco throw ko seni na kaakiri agba nla aye igba kokore eni o se keji to se ipo keji o na ni Fumi Oduwaye be se gba Fumi Oduwaye bayi ni isin e ti ma ni lokan pe omo olede Nigeria na lo se pe keji ro o ko pa olede Nigeria o iyan o ko pa olede Nigeria olede Ireland n lo ko pa fun o ko je bo se lohun o je Bricolin o na lo se ipo keta bi nkan se ri niyan o baba nso nipa ti idije ti commonwealth games ele ti nlo lowo la pa be yen o ya papapa omo bibi olede wa nigeria agbowo waju yen ninu iko wo fountain wonders baba nso nipa tolu aroko dare o ti pada darapo mo iko ti ayas amsterdam lẹ́yìn ìgbà tí awuyewuye kan ti súyọ òun àti kọwọ́ fountain wonders ìyẹn ní bùbá ìgbaradì bó ti ọ̀jẹ́ gbé tẹ́lẹ̀ rí náà ẹ mọ̀ pé wọ fountain wọ́n ti relegate tolu sì ti ń jáwé di mọ́mọ̀ pé èmi ò lè gbá ìpele ẹlẹ́ni kejì ohun championship o ṣùgbọ́n náà ti ń wòó yípe kò ní pé àwọn náà o torí owó ọ̀yà rẹ̀ ju gbogbo ẹ lọ tolu ti darapọ̀ mọ́ ikọ̀ ayers ṣùgbọ́n àdéhùn aláyàlò ni o ọkàn ní option nu igbe bó bá ṣe dáadáa níparí sáà tí ń bọ̀ sáà 2026-2027 tó bá ṣe dáadáa o àjẹ́ igbe àwọn ṣetán láti gbé tán ìyẹn kọ ayers ìyẹn nílùú amsterdam kò jẹ́ bó ṣe lóhun ọ̀jẹ́ pẹ̀lú ti tolu aroko dáre é bàrìbà nínú ìdíje commonwealth pẹ̀lú tábìlì ti ń bẹ lọ́wọ́ mi báyìí orílẹ̀-èdè australia ní sì ń léwájú canada lọ tẹ̀lé orílẹ̀-èdè england wọ́n ti wà ní ipò kẹta 12 gold medals ni wọ́n ní australia ní 47 gold medals canada ní 14 gold medals england ní 12 gold medals scotland ló wà nípò kẹrin 9 gold medals nigeria ló wà nípò ẹlẹ́ẹ̀karùn-ún 7 gold medals south africa ipò kẹfà 6 gold medals malaysia wà nípò keje india ipò kẹjọ new zealand ipò kẹsàn-án orílẹ̀-èdè jamaica ipò ẹlẹ́ẹ̀kẹwàá òní ẹ wà nbẹ̀ yẹn bí nǹkan ṣe rí nìyẹn o bàbá sọ nípa bí tábìlì ṣe rí medal table ìyẹn alẹ́ àná ìdíje ọ̀hún ọmọ tẹ̀síwájú lẹ́ni ó yá láti bẹ̀ agbábọ́ọ̀lù kan ti farahàn nínú ikọ̀ ti bayern munich báyìí báyìí o ó dẹ̀ ṣeéṣe kí olùkọ́ni eric chael kó pe ọmọ èyí sínú ikọ̀ jẹ̀wẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 23 ẹ mọ̀ pé kó olùkọ́ni eric chael òun náà ni ẹ ti piyamọ iṣẹ́ under 23 ìyẹn dream team òun ni ẹ ti piyamọ ẹ fún báyìí ok loju pana lai je gbe ki iko yi ko le ma su eso rere fun iko ti Super Eagles olu ko ni ari je ati ni gbogbo koro kondu lagba nla aye tomo lede Nigeria todun won kere ti an wa gbogbo koro kondu yen la won ma lanfani ati tojubo o lati je ki awon tojo ori won kere niye ki won le darapo so that won le ma pada lati ma tibe ma promote si ko ti Super Eagles ju gbogbo e lo agba bolu agbowo egbe lowo eyin left back ni o omo bi olede Nigeria ni inu iko Bayern Munich lo wa Richard Ajayi omo odun 16 ni as at now 16 years of age sugba o se mo gbe awon ogun le nde ni ogun lo le ku lo lede Ukraine nigba to de olede Germany to ti wa se atipo nibe o na lo tin gba ballu fun awon iko kekeke kan ibe ni ko Bayern Munich ti ri gbe ogo ogo re na ba le lapamu o dinu ko je we ti ko Bayern Munich inu ko under 19 won ibe ni Richard Ajayi nibe ni tin gba ballu bayi o precision ti won gba yen lana abi je lana sana abi je tani Richard Ajayi o ko gba fun iko iko agboje o ti je gbe opolopo awon agboje yen o ti pada resume ibe na won ti awo pe ah omo yi o wulo fo lede Nigeria left back deni Richard Ajayi bi nkan se ri lapa be yen niyan o ya lati be yen e ja roju oja ka lo ka pada de sugba lori ti cash e mo ja yin si nkan kan laaro yi e ja roju oja ka de e ku kale
1: Magista yo so gbogbo

0: Golden Chance Lotto Vogue. Masun piye. Biranle magora e. Mu number. Tala ola to la. O dimi muse. Ta Golden Chance Lotto Vogue. Game haro kutu. Ta poruko re ni Vogue. Golden Chance Lotto Vogue. Ni bubu haro ojo. Anfani wa fon. Lati je owo tabua. Wasati ta Golden Chance Lotto Vogue. Ta ta je. Ken lope ke. Anfani be ni pe. To ba je ninu e yo wu anwa game wa. O le ba winnings. Ni e yike yi Golden Chance Lotto Payment Center wa. Kilo tundu ode. Lo si e yike yi Golden Chance Lotto Kiosk. To wa la du bo re. Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Ta lago mesan. Koja se jume e dogun uro. Ago mesan abo aro lo besi. O si mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darako. Ma webi olori re. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue. La be do de.
2: Gbogbo ona ni litin ti fi nfani mora lara aro cup kan bo ni kan lasiku kan na
3: ore ni to ba mo to sele lana
4: iwo na kojumo
3: ah mo gbagbe ni ma binu ore mi ti lo saju gbogbo oro
4: o da na so ka gbo
3: abi
2: pelu litin ti iloworo re seju bo se wa ninu cup lo o nfa ayan san mora litin ti o wa fun isokan
5: لبيك اللهم لبيك
6: Mọ́lá di Àlè Mọ́m Travel and Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń bọ́gbà ní ìyàgbọ́ àjà àti Úmúra. Àmọ̀ rírì yín o, bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó mọ́kà sanwó Úmúra sílé iṣẹ́ wa. Tọ́nà òun sì jẹ́ káwa náà jàǹbá yín fúgbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ Hajj àti Úmúra àtọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Gbogbo ẹ̀yìn tẹ̀ wá fẹ́ bá wa lọ sí Hajj. Ẹ jẹ́ ká tètè máa wá sanwó sílẹ̀. Ó tó di September 20, 2026. Owó Hajj tọdún yìí ni ó máa jẹ́ 8 million naira. Nínú ẹ̀ lọ́ti gba visa Hajj ticket, accommodation Mọ́kà àti Mẹ̀dínà pẹ̀lú jíjẹ mímu. Bàbá ń bari ni pé PTA owó dá ọ̀nà ní Mọ́kà. Á fún yín nínú 8 million naira yín. Tara sàsà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com. Telephone 08075752230 tàbí 07026862751. A wà ní number 1 Rando Plaza, Ìwé Akari Estate, Olúyọ̀lé Extension, Along Akala Expressway, Ìbàdàn. Number 31 New Court Road, Old Gbagi, Ìbàdàn. 5850 Indianapolis, USA. Number 1 YBA Complex, Sabo, Ìbàdàn. The Gas Shopping Complex, Ìyànàgọ́, Ìdíroko, Bọ́dà, Ogun State. Millions Multipurpose Plaza, Michael Colioso Expressway, Ajégúnlẹ̀.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
9: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
7: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn.
13: 2 years ago, the biggest radio raffle hit with airwaves.

tó bú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má ro sẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ẹ́ nìkan rẹ̀ ṣe tẹ̀sí nílò.

0: Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender ìrara tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
0: back to school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wò yín ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ń kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra lẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
2: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọkọtọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bífù àti classic Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ó ṣe ṣáì.
3: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépépé ó wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwùmúní kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn ààyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ látìgbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedimu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọdí ẹdí ẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù Al-Hidayah Hajj and Umrah Services àjì ìrọ̀rùn ní tiwa bíníláì tààlà.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọléegun làkú ègbé àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: tó bá ti ń jago mẹ́fà rẹ̀ lónìí Senegal àtòlédè Kenya ni Morocco àwọn àtòlédè Algeria ni láfẹ̀mọ́ ojú òní ikọ̀ Liverpool ti fìyà jẹ Rexham àmẹ́rẹ́ kan dúdú sódò ni tó bá ti ń jago mẹ́ta Bournemouth àwọn àtòkọ̀ Wolfsburg ni ago márùn-ún ikọ̀ Bayern Munich àwọn àtòkọ̀ Rotterdam Egen bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
1: All right bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀rẹ̀ tá a bá ń sọ nípa àwọn ìfigagbága àti ọlọ́rẹ̀ sọ́rẹ̀ ó sọ ti AFCON ni òkè sọ ti sọ ọkàn mi ò sí mẹ́ngbà Nàìjíríà ò ti gbá bọ́ọ̀ lánàá tá a kú gbáǹjẹta náà ìyàlájẹbọ ọbẹ̀ eré gbogbo tún ti jọ Sátidé báyìí ṣùgbọ́n o ikọ̀ ti Flying Eagles wọ́n máa gbá ìfigagbága lẹ́ni o ikọ̀ Flying Eagles máa gbá ìfigagbága lẹ́ni àbó ò rí yẹn ni ò rí yẹn àbí ok all right UEFA FIFA wọ́n ti jọ wọ ṣòkòtò kan náà o ẹ mọ̀ pé mo ti ń gbé ìròyìn fi láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn lórí wàhálà tí ń lọ lọ́wọ́ ọ̀ǹdàjì ìyẹn ni pé gẹ́gẹ́ bí àjọ UEFA ṣe ń fi àsun kan àwọn tó ń ti àkóso ikọ̀ FIFA pé ẹ fẹ́ máa fi wá pawó ẹ fẹ́ máa gba owó orí wa àbí ọ̀rọ̀ ọ̀hún tó bá bómi ìyọ lánàá lẹ́yìn ìgbà tí àjọ FIFA fìwé ránṣẹ́ sí gbogbo orílẹ̀-èdè bíi 211 countries tó wà lábẹ́ àkóso FIFA gbogbo wọn fi lẹ́tà ránṣẹ́ sí lánàá wípé n tó wà ńlẹ̀ yìí ni tí kálukú ọmọ bùta lágidi mọ̀ ni ṣé rí bí iléeṣẹ́ tí a fẹ́ ṣètò ìpín ìdókòwò fún ìbọn bá fi láǹfààní àti gbórí wọlé tí gbogbo yín sì tọwọ́ bọ̀ wípé ẹ fọwọ́ sí i torí pé àwọn orílẹ̀-èdè gbọ́dọ̀ fọwọ́ sí i ẹ sì mọ̀ yí pé tọ́rọ̀ bá ti di pé à ń fọwọ́ sí ó ti di pé pàṣẹ́ńtẹ́jì iye tó bá fọwọ́ sí ni ó sì àfihàn bóyá àjọ FIFA ó láǹfààní láti yọ̀ǹda ìpín ìdókòwò ìyẹn fún iléeṣẹ́ tí wọ́n fẹ́ tà fún wọn ní bíi £3 billion ní iléeṣẹ́ yẹn fẹ́ rà ok àjọ FIFA wa ni ẹ máa gbọ́ o gbogbo ẹ̀yin tẹ́ fi tá a fìwé ránṣẹ́ sí i ẹ gbọ́dọ̀ tètè tètè mú kése kẹ ẹ fọwọ́ bọ ìwé bọ́ bá yẹ pé ọ̀tẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ kó tó di ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹsàn-án September 19th ẹ wá máa gbọ́ o wọ́n ní owó ti wà ńlẹ̀ fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó bá jẹ́ wípé ètò yípadà work out tí ìpín ìdókòwò yìí bá padà work out tá a rí owó yìí gbà £30-30 million ló ti wà ńlẹ̀ fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan o tó bá jẹ́ dọ́là ló yé ìwọ bíi $40 million nìyẹn wọ́n ní ló ti wà ńlẹ̀ fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan báyìí ìyẹn tó bá jẹ́ wípé kíní yẹn padà work out ni o ṣùgbọ́n wọ́n ń retí èsì látọ̀wọ́ léde kọ̀ọ̀kan pé ẹ fọwọ́ sí wèé pé ẹ̀yin náà ẹ ṣàtìlẹ́yìn pé ká gbé ìgbésẹ̀ yìí ṣùgbọ́n àjọ UEFA ń fapá jánu o ẹ mọ̀ pé 55 countries làjọ UEFA tó wà lábẹ́ àkóso ti àjọ ti FIFA wọ́n ní èéṣe tó bá jẹ́ wípé ní téèyàn fẹ́ ṣe tó jẹ́ tó ní kìmí tó sì wà lẹ́gà èwo làbùrọ̀ máa bribe orílẹ̀-èdè kọ̀ọ̀kan pẹ̀lú owó wọ́n ti nàka àléébù sájọ FIFA o pàápàá jùlọ Gianni Infantino yìí pé ó ti fẹ́ máa fi owó bọ̀ bẹ́ẹ̀ fífẹ́ máa fi convince àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan nígbà gbé bí wọ́n bá tọwọ́ bọ̀ wé pé káwọn ta ìpín ìdókòwò tọ́lọ́run bá ní kíkiní yẹn work out £30 million ó ti wà ńlẹ̀ fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan àjọ UEFA wọ́n kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ yìí wọ́n sì nàka àléébù sáwọn alákòóso àjọ FIFA pé èéṣe ẹ má lorú ọwọ́ yìí ẹjẹ́ ó wà ní tra ni bọ́n bá jẹ́ pé ntẹ́ ẹgbẹ́ dání ó dà yín lójú tí èsì arúmọ jẹ́ tí èsì gèǹje tí èsì pé ẹ̀kà fẹ́ fi máa ríìpù gbogbo àwọn àgbáyé ẹ má ríìpù wa o àjọ UEFA lọ́sọ bẹ́ẹ̀ ẹ má ríìpù wa o ok ibi wọn bá làásìgbò yìí dé ẹnìkan ò lè sọ o ó dolédè brazil ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ nínú oṣù tá a wà yìí ó ti fa lọbọlọbọ báyìí o ìfigagbága kan wáyé lólédè brazil láàrin cruzeiro àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù international ṣe é fẹ́ gbọ́ nínú ìfigagbága yẹn ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ńbẹ̀ níbi tí agbọ́wọ́ ẹ̀yìn kan ti international ìyẹn victor gabriel tó ti ṣe àṣemọ́ṣe pẹ̀lú takù kan tó bàdì gan tó burúkú jù. Nígbà tí wọ́n ń kojú Cruzeiro yìí, a gbọ́ wàárín fún ikọ̀ Cruzeiro. Ta bá ń sọ nípa Gabriel Peck, òun náà ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí o. Kódà, ọrùn ẹsẹ̀ rẹ̀, wọ́n mọ̀ lọ́mọ̀ kán mọ̀ ni. Tọ́, ọ̀rọ̀ ti arí bọ́sẹ̀ lóhùn ó rí. Wọ́n fún agbábọ́ọ̀lù yìí ní káàdì pupa lóòótọ́. Ṣùgbọ́n ìgbésẹ̀ kan lágbára o. Wọ́n gbé agbábọ́ọ̀lù yìí odi ilé ẹjọ́. Ilé ẹjọ́ ti dájọ́ lánàá. Kí ni ilé ẹjọ́ wí? Ilé ẹjọ́ ní Victor Gabriel ọgbọ́dọ̀ fẹsẹ̀ kan bọ́ọ̀lù fún oṣù mẹ́fà gbáko. Àbí ká sọ yí pé títí dìgbà tí agbábọ́ọ̀lù tó kán lẹ́sẹ̀ yìí tí ó tó padà mọ́ agbábọ́ọ̀lù padà. Ẹ̀yin náà rẹ́rìn lápá ibẹ̀ yẹn. Orílẹ̀-èdè Brazil ló ti wáyé o. Ọjọ́ kọkànlélógún, ọjọ́ kejìlélógún, oṣù keje July 22nd, ó ní ìfigagbága yìí wáyé. Ilé ẹjọ́ ti dájọ́ lánàá. Bó ti ẹ̀jẹ̀ wípé Victor Gabriel tíṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí ìyẹn tó kẹ̀yàn lẹ́sẹ̀ yìí. Ó tọrọ àforíjì ó ní à. Ẹ má jì ó rí bẹ́ẹ̀. Mo ti tọrọ àforíjì lọ́wọ́ agbábọ́ọ̀lù yìí kìí ṣe pé mo mọ̀ ń mọ̀ ń mọ̀ ń mọ̀ sí. Ṣùgbọ́n o, ilé ẹjọ́ ní ọlọ́ọ̀fàní láti péjọ kòtẹ́lọ́rùn o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjọ́ ti ẹ̀dá ni wípé after 180 days ló tó lè fẹsẹ̀ kan bọ́ọ̀lù àbí nígbà tí agbábọ́ọ̀lù tó kán lẹ́sẹ̀ tó bá tó padà dé nílé ìfarapa. Bọ́ọ̀lù ń bá wá kẹ́ tó bá jẹ́ ìbò ti padà dé before 6 months. Wọ́n ní òun náà mọ agbábọ́ọ̀lù padà. Ìyẹn tí agbábọ́ọ̀lù yẹn bá ti padà sí training. Kò jẹ́ bó ṣe lóhùn ó jẹ́ tuntun nìyẹn o. Láti orílẹ̀-èdè Brazil. Ok, ẹ̀jẹ̀ àti ọwọ́ iwájú. Odò orílẹ̀-èdè Spain, Marco Cucurella, ó ti ya tattoo o. Tattoo olùkọ́ni àgbọ̀jọ́ orílẹ̀-èdè Spain, ìyẹn Luis de la Fuente. De la Fuente, ẹni tí Marco Cucurella ṣàdéhùn fún wípé báwọn bá fi lè lọ́nú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Tá a sì gba ife ẹ̀yẹ àgbáyé wá sórílẹ̀-èdè Spain, òun ó ya tattoo àwòrán olùkọ́ni àwọn yẹn sí ara. Ó ti ṣe bẹ́ẹ̀ o, ó ti padà ṣe bẹ́ẹ̀ o. Cucurella ti mú àdéhùn rẹ̀ ṣe o. Gbogbo ẹ̀yin Arsenal fans, ìyẹn ní Arárọ̀mí Market. Ẹ ṣeun adúpẹ́ àná o, torí pé lánàá Arsenal fans ní gbogbo Arárọ̀mí Market, wọ́n gbadà fún a ní àmì ẹ̀yẹ. Àmì ẹ̀yẹ tó lágbára, eléyìí tó kígẹ́ o. Láti mọ rírì iṣẹ́ takuntakun tí ikọ̀ Jẹ́kẹ́mọ̀ ń ṣe. Wọ́n gbé àmì ẹ̀yẹ lé ńlọ lánàá o. Gbogbo ẹ̀yin Arsenal fans ní gbogbo Arárọ̀mí Market. Ẹ sí àdúpẹ́, Ọlọ́run ọmọ wà pẹ̀lú yín o. Ok.

0: Àwọn ikọ̀ ọlọ́run mìíràn. Pàṣẹ ìdálẹ́rẹ́ àti ìgbẹ́dìde fún àtúnṣe àyànmọ́. 08072838949. Bó o bá ti lè wá, èrè ìyanu rẹ̀ dájú. Lorúkọ Jésù.
1: Àtúngbé kàndé, àtúngbé kàndé o. Golden Chance Lotto Vogue la gbé dòde.
2: Golden Chance Lotto Vogue, má sùn péye. Gbéranlẹ̀ má gọra ẹ̀. Mú nọ́mbà kálá ọlà tó lá. Ó di mímúṣẹ. Ta Golden Chance Lotto Vogue. Géèmù àárọ̀ kùtù. Ta porúkọ rẹ̀ ní Vogue. Golden Chance Lotto Vogue. Ní gbogbo àárọ̀ ọjọ́, àǹfààní wà fún ọ láti jẹ owó tabua. Ìwọ sá ti ta Golden Chance Lotto Vogue. Ta ta jẹ kẹ́ràn ọ pẹ̀kẹ́. Àǹfààní ibẹ̀ ni pé tó o bá jẹ nínú èyí, ó wù àwọn géèmù wa. O lè gba winnings. Ní èyíkéyìí Golden Chance Lotto Payment Center wa. Kìlọ̀ tún dúró dé. Lọ sí èyíkéyìí Golden Chance Lotto Kiosk tó wà ládùúgbò rẹ. Golden Chance Lotto Vogue. Owó àárọ̀ kùtù fòlì high. Early morning, early cash. Ṣáájú aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún òwúrọ̀. Aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ló gbé sí. Ò sí mọ̀gòmọ́gò. Ta Golden Chance Lotto Vogue. Kó darapọ̀ máwọn ẹbí olóríire. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue la gbé dòde.
3: Ogun agbára Ọlọ́run tó ń parí ogun nínú ìyìn 7-7 praise concert ẹlẹ́ẹ̀kan lọ́dún tìjọ Sacrency and Estate Church of Nigeria Overseas Land of Glory ilẹ̀ àánú ìṣẹ́lógún ọmí àdìrú àpáta ìbàdàn wòlíì àgbáyé ni bàbá àti màmá prophet doctor and lady evangelist EO Òkìkí Ọlá JP aka God bless you Ọlọ́run fi ran ìpàdé yìí ràn án àkòrí ní Wòyí Ọlá by this time tomorrow Tafo Great Event Center lẹ́gbẹ̀lẹ́ epo corn oil Owóde Estate Abeokuta Road àpáta ìbàdàn ni Jesus ti ti gbogbo ènìyàn ni Friday tó gbẹ̀yìn oṣù yìí 31st oṣù keje ọdún yìí aago méje ìrọ̀lẹ́ ló máa bẹ̀rẹ̀ sí méje àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì ọ̀gọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí ló máa wà ńbẹ̀ evangelist Bose Adeyiwa evangelist Ade Àpótí Ẹ̀rí evangelist Iho Adébánjọ wòlíì BMW Basit Ogoluwa prophet Ìṣọ̀lá Emmanuel the light of God down drama ministry náà ní gbẹ̀yìn evangelist Olúṣọlá máa wà ńbẹ̀ àpàlà guys Gbẹ̀ngà advisor ló máa darí ètò lọ́jọ́ yẹn àwọn ẹ̀ṣọ́ aláàbò lóríṣiríṣi ti wà níkàlẹ̀ fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0906469338 Darapọ̀ ogun ìpínlẹ̀ ayé rẹ̀ o máa ṣẹ́ nínú ìyìn lórúkọ Jésù.

0: àwọn tí ọba wa já iṣẹ́ tó ń bèrè lọ́wọ́ aráàlú yìí tó ń sì ti ń ṣe ìgbà lọ́wọ́ òun ẹwọ ẹ mọ̀jà tanra wa wọn ó gbìyànjú o kódà ìgbìyànjú wọn ò gbọdọ̀ kéré ó ní ṣe rí nínú òṣèlú gbogbo nǹkan tí máa ṣẹlẹ̀ ń bẹ̀ náà lọ jẹ́ pé kò burú gbogbo ẹ̀ náà n lọ máa jẹ́ ìtẹ́wọ́gbà ó ní àǹfààní kan náà òun sì ni gbogbo ẹgbẹ́ òṣèlú àti àwọn olùdíje ni a jọ ní bákan náà kò sàì wá tẹ̀síwájú o láti máa sọ̀rọ̀ gbé àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà lẹ́sẹ̀ wípé àjọ ọ̀hún kì í pọ̀n sẹ́yìn ẹnìkan kọ́ wa mọ̀ pé ó ń kọjú oro sí ẹlòmíì ó ní ìdúró wọn ìdúró tó mọ kanga láìṣègbè ó ní wọ́n dúró ó ní gbogbo ohun tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wa ń sọ tí wọ́n pe àwọn kọminú àwọn kọmi òde lórí pé ó ṣeéṣe kí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà kí ó má ṣe aláìṣègbè nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ní 2027 ààrẹ pé àwọn wọn mọ̀ bí tí wọ́n ti rí eléyìn àjọ ọ̀hún kò ṣe gbé torí pé gbogbo àǹfààní tí ó fún ha náà ló fún bí o inec ó ní ṣe inec lẹ́ ń mẹ́nu báyìí ó ní bí wọ́n ṣe dúró yẹn inec ò ṣègbè fún ẹnikẹ́ni ó ní kò tí ì sígbà tí àjọ inec tó halẹ̀ mẹ́ẹ̀nikẹ́ni ó ní kódà bẹ́ẹ̀ bá wá ń gbọ́ tí àwọn èèyàn tí wọ́n jẹ́ alátakò òun tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sun ẹkún ìgbére kiri ó ní bóyá ẹ̀rù ní ń bà wọ́n ẹ̀rù kí náà sì ní ń bà wọ́n ẹ̀rù ara wọn ni o ó ní àti oríṣiríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn táwọn gan mọ nǹkan tí ó padà ṣẹlẹ̀ nítorí ibi tí kó wá wọn lọ rèé darapọ̀ mọ́ ó lẹ́rù tí ń bà wọ́n nù kì í ṣe ẹ̀rù tòun ààrẹ Bọ́lá Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà o ààrẹ wá pé òun ti ṣe tán o ó ní ṣùgbọ́n òun ò wá ní pétọ̀ kí òun wá tẹ ẹni oyè kalẹ̀ kóun ó gbé àga oyè kalẹ̀ fún wọn kóun ó sì gbé adé kalẹ̀ sílẹ̀ fún wọn bẹ́ẹ̀ náà pétọ̀ ẹ ń bá fẹ́ wọlé ọmọ bọ̀ kọ́ wá gbé o ó lẹ́ ti mọ̀ wípé ẹ ń bá fẹ́ wọlé ti ẹkùn tí ó mú oyin tí a gbé ìgò rẹ̀ kalẹ̀ lórí àga ẹkùn ẹkùn ò ní wòran o o sì ní rí oyin ọ̀hún gbé láì bá jẹ́ pé ọ̀tákin ẹ ń bá tákin náà ni kó múra de òun ààrẹ Bọ́lá Tinubu o lọ́dún 2027 torí pé òun ò ní mọ̀ọ́mọ̀ kó wá fún ẹnìkan lókùn pé gbà okùn agbárè ó yá mọ́ ọ mú kó o fi dì mí mọ́gi lójú ara mi kí o sì mọ́ yàn mí mẹ́bọ ààrẹ ní rárá àájọ jìjàkadì eléyìí nídìí òṣèlú ni o títí tí ò dé òpin tí ẹni tí ó jáwé olúborí yóò fi jáwé olúborí ọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú adc àti ndc làwọn tún sọ pé ààrẹ àní ọgbájúmọ́ ìṣàkóso fi ọ̀rọ̀ òṣèlú lẹ̀ gbógun ti àwọn agbésùmọ̀mí mọ́ ni àwa ẹgbẹ́ òṣèlú alátakò là.
1: ẹ já polówó ọ̀yà padà bọ̀.
2: لبيك اللهم لبيك
3: láti àlè mọ́m travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wà rìnrìn àjò hajj àti umura àmọ́ rírì yín o bí ẹ ṣe ń fi ìgbàgbọ́ sanwó mọ́kà sanwó umura sílé iṣẹ́ wa tọ́nà òsì jẹ́ káwa náà jàǹbá yín fúgbà kankan rí ẹ̀ṣẹ́ o àlọ́ tó lọ ni ó máa jẹ́ o àwọn fi àsìkò yìí kéde bí ìjọba saudi arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọ́dún yìí ó máa jẹ́ 26 September 2026 owó dá ọ̀nà ní mẹ́ka a fún yín nínú 8 million naira yín sára sàkàn sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026268 6275 1 a wà ní number 1 Randolph Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension along Akala Expressway Ìbàdàn number 31 New Court Road Old Gbagi Ìbàdàn 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ìbàdàn Yega Shopping Complex Ìyànàgọ́ Ìdíròkò Bọ́dà Ogun State Millions Multi Purpose Plaza, Michael Colioso Expressway, Ajegunles.
4: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: ẹyin tèmi báwo ni o ṣe wà wá.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Bàbá Túndé Ajayi ló

0: àbántadé.
1: Mo rá di ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní físà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba físà náà
0: pẹ̀lú accommodation ticket.
1: Bó o bá ṣe fẹ́ sí ni o.
0: Máa bọ̀ sí Manland Al-Imam Travel and Tours.
1: Fídìn
0: bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
1: àti Umrah.
0: A tún bá ní gba hotel
1: láwọn 3-4-5-star hotel.
0: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
1: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
0: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe Sihara nílùú Mọ́gà
1: tó jẹ́ pé òun ló ṣe físà àti tíkẹ́ẹ̀tì fún wọn sùgbọ́n kò ráyè kó wọn lọ.
0: Ẹ pẹ̀ sí Manland Al-Imam Travel and Tours
1: lórí

0: ku dede akoko yi ni gbogbo bi ti afefe ikan eyin fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun ti o mu ki igbe aye wa rorun wa ni moke moke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re oru gogo si eyin gan leto yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogundogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to setan lati kuro ninu ise atose mu ki oro aje re gbero si ona bayo re ete atejise sip si ero bani soro yi
1: 07069986212
0: le kan se
1: 07069986212
0: ile ise Fictionary Eagles Global na kan yin ni ilana ti eyin lo fi kuro ninu awon to saroye airowo lo gbomi daada o nje le mo pe awon kan wa to je wipe ona irorun la won fi pa owo sapo asun won lona to legit yato si wipe won ko yin lona bi e se ma se won tun se atileyin fun yin lati je ki e le daduro layara yin sip ni ete sori
1: 07069986212
0: se yoruba bo won ni eni ba mona lo ye ka tele kama ba wa sonu ka to sonu nile ise Fictionary Eagles Global fin si wa ni gbere ipako kan wa na ba le gbe nkan rese laye ta wa yi masun lori e te atejise sip sori
1: 07069986212 07069986212
0: be se n gbo mi lori ikan ni lowo lowo awon eniyan ogbon 30 people akoko to ba te atejise sip ni wa je anfani idanileko yi lofe lai sanwo rara ma fi akoko re dola ore ilekun orire lo sisile yi yara wole ma gbo lagbo danu gbiyanju te sip sori
1: 07069986212
2: baba don't leave me hanging oluwa answer my call you
0: bi asiko eni ba ti to lati soriire awon nkan gbiyanju ti o je ki oriire yin o tete sumo to si so na ni o mo yoju siyan ni gbogbo akoko ohun idi ni ti mo fi n pe legbelegbe
3: Lagilu FM 96.7
4: Bọ̀dá mi, ó ti wá sú mi báyìí.
5: Rántí, kí ló dé kí ló sú ẹ mbẹ̀?
4: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣẹ́ ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbowó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí i.
5: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni caretaker sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ka báyìí ò tiẹ̀ wá yé mi.
4: Ẹ wo bọ̀dá mi, àfi kó ló ń bá wa dá sí i.
6: Mo kí gbogbo etítọ́ láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
7: 09063848209.
6: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga àwọn òṣìṣẹ́ ìjọba àti aládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù kódà lọ́dọọdún gẹ́gẹ́ bí àpẹẹrẹ iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́ afẹ́fẹ́ gas tan fuel ti gbówó lórí owó ilé náà ti gbẹnu sókè nǹkan ọbẹ̀ tí wọ́n lọ́jà bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n ẹ̀yin ọkùnrin ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀ kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209
6: ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí àbíṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san àbí ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀ ìpínlẹ̀ tàbí federal bóyá ẹ̀yin dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbó mìíràn ẹ má fòyà ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá ẹ ti àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209
6: àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá níyà rẹ̀ ń gbé iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ̀yin náà ẹ mú fóònù yín ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209 àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí àwọn náà máa fi 1000 naira wọlé àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
6: bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀ àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀ kò ṣe é dúró wò ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209
6: ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀ bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ọmọ ilé ìwé oníṣòwò oníṣẹ́ oṣù ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé ẹ má jẹ́ káǹfààní yìí fòyín rù ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí orúkọ mi ni Kúnlé Àkàndé ẹ kú ìkàlẹ̀.
7: Lajulu FM 96.7
8: òkodoro ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ dẹ́ ẹ jẹ́ ká jọ sọ́.

0: iléeṣẹ́ rédíò lágelú fm 96.7 ńláwà lẹ́bàdàn ẹmọ bínú pọkọ wa ká tó wá sí orí ètò láàárọ yìí gbogbo ẹ ògùn ni fún ọlọ́run lókè ọ̀run hallelujah okodoro ọ̀rọ̀ lẹ́tọ̀ ètò olùkodoro ọ̀rọ̀ ọmọ yín ọ̀rẹ́ yín ṣẹ́gun salam òní atọ́kọ ètò bẹ́ẹ̀ sínú aláyọ̀ òní olóòtú mi bọ̀sán aláyànde làmójú ẹ̀rọ mi lọ́wọ́lọ́wọ́ tá a wà tí màmí gbé òkè tí ń gbé lẹ̀ mo ṣe mo dúpẹ́ ọjọ́ mọ̀jú ẹ ṣe àròjọ múso lókun torí àkókò wa ní àárọ̀ yìí mo lálejò ní agbára ta lálejò tí mo rí gbé wá ọ̀dọ́ ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n oníwe tíìlì bẹ́ẹ̀ olóṣèlú ni ta ni mo ń porí ẹ̀ dr abasado akinlolu akinade àwọn ni wọ́n jẹ́ director of media and publicity renewed hope ambassador ibadan north local government bẹ́ẹ̀ àwọn tó ni oyo state secretary of renewed hope initiative doctor ẹ bá mi kí àwọn tí wọ́n ń gbọ́ wá ń lé.
1: ẹ mo kí olóòtú atọ́kùn àti gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń gbọ́ wa ẹ̀kọ́ àkókò yìí ọlọ́run wọn fi gbà wá lọ́rùn.
0: ẹ ṣeun alàgbàjídé akínọlá ẹ bá ń kí àwọn èèyàn.
2: ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tí ń gbọ́ ètò wa òkodoro ọ̀rọ̀.
0: torí àkókò wa dr àròjọ múso lókun màá ní àwọn ìbéèrè kan fún yín tọ́lọ́ bá ní a lè parí ẹ lénìí ọlọ́wọ́ kọ àmọ́ ṣíbáṣe gbé ní èní tábàwo ìjọba ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress ní yín ẹ̀yin lẹ́ ń ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láti 2023 ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí lábẹ́ aláṣẹ president bola ahmed tinubu ẹ̀yin gẹ́gẹ́ bíi ọ̀dọ́ tẹ́ ẹ sì jẹ́ tẹ́ ẹ di ipò kan mú nínú ẹgbẹ́ òṣèlú apc kí ni tí ẹ lè sọ wípé ó ti jẹ́ achievement àwọn àṣeyọrí tíjọba bola tinubu tí wọ́n ní tó fi wá ti rí pé arírú ẹ̀yin ọ̀dọ́ báyìí tẹ́ tí wọ́n gbọ́ ògirímọ́ pé kí ààrẹ bola tinubu kó jẹ́ pé àwọn ó tún tẹ̀síwájú ní ọdún tí ń bọ̀.
1: Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà
0: kí
1: gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa káàkiri àgbà ńlá ayé tá bá wo orílẹ̀-èdè nàìjíríà àwọn àṣeyọrí tí ààrẹ wa aṣíwájú bola ahmed tinubu tí wọ́n ti ṣe láti ọdún 2023 ó jẹ́ èyí tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ a rí pé kò sí ẹni tó ń ṣe é tán a máa ń ṣe é kù ni òun ni mi sọ fún mi pé aṣíwájú wọn ti ṣe gbogbo ẹ tán
0: ẹnìkan
1: lè ṣe é tán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tá a bá ní ká wò ó yàtọ̀ sí àwọn ìjọba tó ti lọ aṣíwájú bola ahmed ti mú àwọn ìdàgbàsókè lọ́pọ̀lọpọ̀ bá orílẹ̀-èdè nàìjíríà.
0: fàpẹrẹ
1: ibi tí màá ti bẹ̀rẹ̀ àwọn yorùbá believe wọn nígbàgbọ́ wípé téèyàn bá ṣèjọba ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì jù tí òfin náà sì fìdí rẹ̀ múlẹ̀ tí ìjọba gbọ́dọ̀ gbárùkùtì tó sì gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn ó ní ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn.
0: Security
1: èyí tí a pè ní security òun ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú bẹ̀.
0: ẹ sáwù.
1: tá a bá wo nínú ìjọba aṣíwájú bola ahmed tinubu kí wọ́n tó gba ìjọba a rí pé ní bí a ṣe ń jiyàn gbé tí à ń pè ní
0: kidnapping
1: banditry ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ a rí pé ní àwọn ìjọba kan tó ti lọ sẹ́yìn wọ́n ń pè nǹkan kan ní suicide bombing.
0: Tí wọ́n di nǹkan olóró mọ́ra.
1: Tá a bá kọ́kọ́ wò ó láti ìgbà tíjọba ti gba ìjọba àgbúrò ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ nínú ìjọba aṣíwájú bola ahmed tinubu. Kí ló fà ní wípé aṣíwájú bola ahmed tinubu nígbà tí wọ́n gbàjọba wọ́n ní àwọn mọ̀ pé ibi táwọn ń lọ nǹkan tó ti bàjẹ́ pọ̀ pé kẹ́yìn kankan máa ká ẹ máa pì í tí àwọn nítorí pé wọ́n mọ tí wọ́n fẹ́ lọ ṣe.
0: ká mọ ká ẹdun pẹ̀lú àwọn
1: àwọn ọmọ wa ṣe bákan. Èyí ni pé wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ lọ dojú kọ ẹni tí ó ṣe àṣeyọrí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó múra sílẹ̀ fún ìdojúkọ.
0: tí a bá lè pé ààrẹ bọ́lá tinubu múra sílẹ̀ láti ṣe ààrẹ nàìjíríà.
1: bẹ́ẹ̀ ni nítorí pé téèyàn ò bá múra sílẹ̀ nínú múra sílẹ̀ tí nǹkan ó bá dáa ohun àkọ́kọ́ ni ètò ààbò ẹ jẹ́ kí n sọ tọ́ka fún yín tá a bá ń sọ̀rọ̀ ń pa pé kò sóúnjẹ kò sí nǹkan ti eto abo ba fese mule onje o le po
0: eje awon agbo ni le dapo
1: eje ki so fun wa se agbe to lo nu oko tawon kan de ti won da won to ba gbo nkan ogbin eje agbe to lo nu oko tawon kan de ti won kidnap ti won ko gba an to wa an to n ba sise se yo tu pada da ko lola
0: yo sa fe mi e
1: ni bo lo nje ti wa fe po on lo je pe ohun akoko ti ijoba asiwaju bola akme tinubu ninu renew hope agenda won
0: okay ireti otun
1: ireti otun ti won mu lokunkundun o ni eto abo ta ba je ri alemo wo pe ko ti to pe abi awon eyan won si n gba awon eyan e je ki so to kan fun wa
0: eh dokita se ri eto yi okoduro oro ni boro ba se ri lawo se so ile se lagilo fm agbagbale lowo enikankan oro ti abo ten so yin na se bi ninu e ni ati ji awon mo ko ni oriire local government ni awuro esl ati ya water
1: e je ki wa bi te lo ibe na ma tu ti wa
0: ori ori abo na ni o
1: ibe na ma ti wa mu mo fe mo lambe tele tele ni ni kokan sugbon e je wa mu ni bi osl te so yen ti won ti ko awon mo ni oriire local government nje je mo wi pe awon yoruba gbagbo pe eto abo o be lati ipile that security is local ipile ni eto abo ti bere ke se oke awon yoruba mo ko we won ni amukun ewo ewo oke lenwo ewo isale ti eto abo ba fese mule o be lati ijoba abile
0: local government
1: local government
0: esawo
1: en ton jale awon to wa labujo le men ton jale nbi awon ara adugbo yi na lo le mo pe lagbaja omo bayi iru wa bayi lo mo bayi wu ladugbo awon to wa nkan mi ti yan ni mo pe iru eni bayi nkan bayi lo nse ereji ni ti asiwaju bola amen lati mu eto abo lokunkundun ti won fi na go re wi pe ijoba bile o gbodo sise
0: won dajo ile ejo dajo won implement e
1: ki la fe se si nigbati awon to je pe won fi won sibe ni won so pe ibi ta won lo na la won lo
0: bi bawo
1: enikan so pelu gbogbo in to ni wi pe o ni gbagbo ninu ijoba apa keta yi tin se ijoba abile
0: ta lo so
1: eyin na mo
0: eyin so no eyin so
1: nigbati ni 2023 ti won se campaign ninu UI International Conference Center gomina to wa ni ipinle Oyo bayi won so yan ya wi pe awon o ni gbagbo ninu ijoba abile gbogbo aye lo gbo ngba ta siwaju de ba siwaju ni pe e je ki ijoba abile sise sugbon awon alaga ton fi be won fi won be ni ke se awon ke se ti dibo yan won yan won ni
0: yoruba bo won ni akuku joyi o so jonu mi o kalu lo se bi are bola tinubu ni abase wa ko lo ti won se pa fe se pe gbogbo ayin ijoba abile e daduo
1: e je so fun yin are tinubu e sa pase wa o are la pe won ke se ijoba ologun la nsi o ijoba ologun latin lo decree o ti won tin pase pe
0: constitution la nlo laye
1: alagbada constitution la nlo laye alagbada o
0: en kini nnu nse
1: e wa wo nkan to sele ni ipinle oyo e gbogbo awon alaga ti a yan sibe ti won so pe won dibo yan nigba won soro ti won ni kan di ijoba daju ijoba abile daju gbogbo won panupo won ni awon fa mo nkan ti gomina so wi pe ko si ijoba abile o nti gomina ba di so la won fowo si o
0: won la won faramo ibi ti gomina ba duro si lori oro ijoba abile
1: ibo ni gomina joji eyin gege bi oniroyin nigba gomina so
0: o na le so le kan pe awon oni igbagbo ninu ijoba abile
1: eyin na ti so ibo wa la awon alaga duro si un ni pe ki ijoba abile mo sise ki le fe ka re se nigba ti eyin to ro kan te ni pe fe pe nkan te fe ni pe kan mo yan leyin lowo kan mo fun yin lowo nje o ki ya mo je gbo awon to wa ni ijoba abile o kan mo ko won lo o ke bi mo pa awon to wa ni ijoba abile o kan mo ka awon agbe lo o te ni te duro sinu to ri n to n fa

0: gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nítorí pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ à ń jínigbé yìí lókà ló ti ń ṣẹlẹ̀ kèésòkè ló ti ń ṣẹlẹ̀ ẹ wo ti oríire tá à ń sọ yìí ǹjẹ́ ẹ mọye allocation tí federal government release fún oríire gangan fún wa rẹ̀ oríire local government lóṣù ṣe mọye allocation tí ìjọba ìbílẹ̀ yìí fún as at may this year local government allocation fún oríire jẹ́ 645 million
1: lóṣù kan
0: ní oṣù may tí ìwé yìí bá wọlẹ̀ sí oríire ṣé kò ní sí dàgbà kankan ìdàgbàsókè lóríire local government òun ni aṣíwájú bọ́lá mẹ́rin fi ń jagun rẹ̀ wípé ẹ jẹ́ kí ìjọba àbílẹ̀ kó ṣiṣẹ́ ẹ jẹ́ kí n padà sórí ètò ààbò torí ìbéèrè tẹ̀bẹ̀ ló jẹ́ ká tún yà lọ́bẹ̀ torí tí n bá tún tẹ̀síwájú mẹ́ àkókò lọ lórí ètò ààbò yìí ẹ wo gbogbo nǹkan tí aṣíwájú ti ṣe oríire local government tí wọ́n ti kó àwọn ọmọ lọ ní may gbogbo agbára tí aṣíwájú lò ni wọ́n deploy sínú àwọn security àwọn dss àwọn civil defence àwọn air force
1: àwọn
0: alábò àti àwọn alábò etílé that is local vigilantes gbogbo wọn pátá ni wọn parapọ̀ tí wọn ṣiṣẹ́ láti jẹ́ kí àwọn ọmọ ìjáde gbogbo wọn sì jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kidnap látẹ̀yìnwá àkín rí èsì yàtọ̀ sí tọ̀yọ̀ state yìí ẹ̀wò ti kwara state náà wà ń bẹ̀ náà cac church ní kwara state wọ́n káwọn ọmọ lọ wọ́n ti padà rescue wọn bẹ̀ kèsì yẹn nìkan o ẹkọ church wà ń bẹ náà wọn ti rescue wọn.
1: Torí àkókò
0: wa eruku wà ń bẹ
1: bẹẹni
0: wọn ti rescue wọn.
1: Ẹyin yẹn tẹ̀ ń gbọ́ wa káàkiri gbàgbà láyé mo tún sọ lẹ́ẹ̀kan sí pé lágbílẹ̀ fm 96.7 làwà ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yọkúndúró ọ̀rọ̀ mo ti rí ọ̀nàdéwájú mickey ọmọ ìbílẹ̀ bẹ́ẹ̀ mo rí májẹ̀kúbàjẹ́ adékunlé araniyaya abiodun sunday ọlaniyi adepoju iná ọlájí fẹmi ọmọwálé ọládélé sunday muiwa ọmọjọdádé afisa abiodun olúfikayọ akiwumi olúṣọlá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́n tún káwọn yòókù náà tí màálì kàwọn lé ní káwọn ọjọ́ mẹ́jọ torí àbí pé doctor padà wá ní ọjọ́ mẹ́jọ ṣùgbọ́n ẹjẹ́ fi kéde kan síta lágélú fm firearms club wọn ó ṣèpàdé wọn ní aago mẹ́wàá ní àárọ̀ ọ̀la ní gbọ̀ngàn wa níbí báyìí tí wọ́n ti máa ń ṣe gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí sọ́ọ̀lù olùgbìlẹ̀ tó fi ránṣẹ́ lágélú fans club wọ́n ṣe ìpàdé wọn níbí báyìí ní ọ̀la lago mẹ́wàá láàárọ̀ wọn ni kò gbọ́ ìmọ̀ ẹgbẹ́ wọn tètè dé o dókítà ẹja tún padà ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ kí ni àwọn nǹkan tí renewed hope agenda ààrẹ bọ́lá tinubu tẹ́ ẹ rò pé wọ́n ti ṣe tó benefit àwọn ọ̀dọ́.
0: Adúpẹ́ lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yàtọ̀ sí ètò ààbò ẹ̀jẹ̀ ká bọ́ sí ètò ẹ̀kọ́ ní tó kan gbogbo ọ̀dọ́ torí pé ọ̀dọ́ ló ń lọ ilé ìwé tán bá ní ká wò ó 95% or 98% àwọn tó ń wà ní ilé ìwé ọ̀dọ́ ni wọ́n yàtọ̀ sáwọn tó ń ṣe ẹ̀kọ́ àgbà ẹjẹ́ àwò látẹ̀yìnwá ibo la ti gbọ́ nípa netfund rí
1: èwo ní jẹ́bà
0: èyí ni ètò ìyàwó kàwé tí ìjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe fún àwọn ọmọléèwé fún àwọn ọ̀dọ́.
1: Àwọn ọmọléèwé wo?
0: Báwo wọ́n ṣe ṣe ètò yìí? Ẹ jẹ́ kí n yànnà náà rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ṣẹ́rí òkodoro ni wọ́n pe ètò tá a wà lórí ẹ̀ yìí.
1: Mo fẹ́ sọ́nà ni.
0: A sì gbọ́dọ̀ sòtítọ́ kì í ṣe pé kéèyàn wá mọ pawọ́ lórí atẹ́gùn fáwọn èèyàn. Nǹkan táwọn èèyàn lè fojú rí la gbọ́dọ̀ sọ fáyé táwọn èèyàn sì lè jẹ́rìí sí táwọn èèyàn lè sọ pé ibi báyìí lóòótọ́ ni mo rí nǹkan báyìí ibi báyìí lóòótọ́ ni mo rí nǹkan báyìí. Tá a bá wo àwọn ọmọléèwé níléèwé gíga bẹ̀rẹ̀ láti university polytechnic colleges of education college of technology
1: ti
0: ìjọba àpapọ̀ àti ti ìjọba ìpínlẹ̀ that is federal and state higher institution
1: àwọn ilé ẹ̀kọ́ gíga
0: ti ìjọba àpapọ̀
1: àti tìpínlẹ̀
0: káàkiri orílẹ̀-èdè nàìjíríà ọmọ tí ó bá fẹ́ kàwé lónìí tó bá lọ fìlì fọ́ọ̀mù yẹn tán bá ti ní kó sọ̀mìtì àwọn nǹkan tó ní o level àti jam gbogbo àwọn result tó ní tó bá ti jẹ́ authentic tó qualify tó wọ grade tí wọ́n béèrè fún wọ́n fún ní ẹ̀kọ́.
1: Ṣé ọmọ tí bàbá àti ìyá rẹ̀ tí a máa jẹ ọmọ ẹgbẹ́ òṣèlú yín?
0: Olóòtú èyí ẹ̀ṣọ́ òṣèlú aṣíwájú òṣèjọba lórí ẹgbẹ́ apc o.

0: lọ́dọ̀ aláǹtakùn ló ní poro owó pátákó kì í ṣègbè páálí tó bá jẹ́ ti àṣà tàbí dè lágelú 96.7 fm kórópe tàn yẹbẹ kùlálá òkè tí wá ga jàwó òkè kan lọ nílẹ̀ yìí.
1: Jẹ́ ká máa kíra wa kú dédé wo gbóbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì. Ìkànnì lágelú náà ni lágelú 96.7 FM. Òkè gajo òkè ilé valáfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá káṣẹ̀ káṣẹ̀ káṣẹ̀. We go again. A tún láǹfààní láti sáré pín kinní yẹn lẹ́jọ̀wọ́n. Ìyẹn ní àkókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ó ti ẹ̀jẹ̀ wípé ọlá gangan ni dìmẹ́ǹdìmẹ́ ṣe ti múra lẹ̀ ṣe ti ń gbàràdì. Òní gan láti mọ bọ́ọ̀lù ó ṣe rí o. Torí pé lọ́la yẹn 1.1 million ti nàró báyìí o. Ó dúró korì fẹ́nì kọ̀ọ̀kan. Àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn owó míì náà tó tún gbẹ́nu lé 500k, 250k, 200k, 150k, 100k. Bẹ́ẹ̀ lọ. Lẹ́ni náà, mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àṣàrẹ tó pin lẹ́jẹ̀wọ̀n. 50k, 50k, 100k, 100k, 200k. Ó ṣe tún wọnú ara wọn náà nìyẹn láàárọ̀ yìí. Ókè. Pápá láìdéènà pẹ̀kúnnú *347*1004*2#. *347*1004*2#. *347*1004*2#. *347*1004*2#. Má dagunlá. Má wùrà rẹ̀ ràn. Má relent. Ó tọ́jọ́ méjìjọ́ mẹ́ta tó ti ń gbìyànjú rẹ̀ tí ò tí bọ̀ sí. Ìyẹn ò sọ wípé kọ̀ wá dagun láàárọ̀ yìí tọ́kàn ọ́. Èní yìí lọ́kàn ọ́ báyìí. Ṣùgbọ́n gba pọ̀ ń dagun lá. Ọlọ́run ò ní jẹ́ káyé òfira tí kò fire tèmi ṣàpínlẹ̀ o. Ìwọ náà ń kọ́ òwí tiẹ̀. Ayé ò ní firi ẹnì kankan wa ṣàpínlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n èèyàn náà lèèyàn wá ní wura rẹ̀ ràn o. Ìgbìyànjú tó ṣe kókó ó ní o. Téèyàn bá mú ìgbìyànjú mọ́ Ọlọ́run má jáyé ọ̀jẹ̀ wá máyé o. Ìgbìyànjú yẹn gangan wọ́n fi mọ̀ pé eléyìí náà dìsáàvù káì. Ká ṣe láàánú àbí ká fọ̀nà ó ní gbìyànjú lọ́wọ́. Ṣùgbọ́n lẹ àfàjò tí ọ̀gàn sùn kalẹ̀. Ayé ọmọ pé wọ́n mọ̀ ń mọ̀ lójú ni o. Ìwọ náà lọ́kàn láàárọ̀ yìí látara ìgbìyànjú rẹ̀ omúfóònù lọ́wọ́ òun wò ó pé ṣé kinní yìí ó ṣiṣẹ́ sá. Ó ti kàn ọ́ má sì èméjì. *347*1004*2# já bẹ̀rẹ̀ lórí 50k. Ọ̀pọ̀rọ̀ kágbọ̀n atẹ́gùn ni máa gbé wọn lọ. Bó ṣe jẹ́ nìyẹn 080 lọ bẹ̀rẹ̀ 9304 ló parí ẹ̀ 9304. Ó kọ̀ nẹ́ẹ̀tì lọ́wọ́ kan. Ó kú kó gbé. Ẹ gbé kọ́ yìí o.
2: Ẹ̀lẹ́.
1: Ako ojúmọ́ sá.
2: Ẹ
1: káàárọ̀ sá. Ẹ sá. Ìkànnì lágelú la ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹ́ wa ẹ sá.
2: Ìpínlẹ̀
1: mi ni pásọ̀ nínú wa. Ok,
2: Alonge
1: Akin. Mr. Alonge, ìgbà wo lẹ ti ń play kaṣe?
2: Ìyàwó rẹ̀ máa ń play rẹ̀, ọmọ bíbó ní play rẹ̀.
1: Ok.
2: Ní play rẹ̀ lọ́nà.
1: Ok, ẹ̀yin gan o mọ̀.
2: Ẹni tí mo mọ, ẹni tí mo mọ, ẹni tí mo mọ.
1: Ẹ̀yin ti yíjáde ń ti yín. Ẹ̀yin jáde ń tèmi. Ẹ̀yin gan o play ẹ̀ rí.
2: Ó ní máa sọ fún báwọn ọ̀rẹ́ òun pé wọ́n play rẹ̀ gan máa ń jẹ pé kí wọ́n play rẹ̀. Ó lè ní ọ̀rá yé.
1: Yá
2: mo wá tá mo play rẹ.
1: Ó gẹ̀ wọ́n wá fi fóònù yín play rẹ̀ ntí hàn.
2: Má fóònù rẹ̀ torí owó ògbó fẹ́ fòpọ̀ ẹ̀ fowó rẹ̀ dé owó ti fi wá fi dé.
1: Wàhálà wọ́n sá ti jẹ́ o wọ́n ti jẹ láàárọ̀ wọ́n jẹ ₦50,000. Wọ́n ti jẹ ₦50,000 bẹ́ẹ̀ bá délé kẹ jíṣẹ́ fún wọn. Wọ́n máa pè yín láìpẹ́ yìí o ṣe ti gbọ́ wọn á pè yín padà láìpẹ́ wọn á béèrè details bó ṣe jẹ́ nìyẹn. Àwọn ìyá wa yìí ọgbọ́n wọn pọ̀ ẹ̀ ń fọ owó ti délẹ̀ báyìí o
3: e ma wo ngbo owo ti dele owo olowo ni a fi play o ani won ala won la won lowo lati joy to ti fowo olowo play tani oje oh another 50,000 naira 090 090 1661 lo pari 1661 egbe ko yi o emi e fe saje ko gba o
4: hello
3: hello e ka ro o
4: e ka ro
3: sa a ko ojumo sa
4: yes sir
3: ikani lagelu lati npe yin oruko yin atadugo te wa yin
4: lati mo ni ya ni sa
3: oruko yin sa
4: emi ni Taufik Wahab
3: Mr. Taufik igba o le tin play cashe
4: o ti fe podo mi
3: bye
4: online
3: se sa ti jeri
4: o je keke ri o
3: eh jeri
4: jeri o ti sumu
3: e ma je osun
4: mo ta to kai re la aro
3: yi oda e ti ri ba aro yi olodun lo ni e tun ta re boya e ba ti je na boya bi jo te ba ko te dagun lana ni na fa eh ju gbogbo e lo ju gbogbo e lo 50,000 naira le je la aro yi
4: so go alhamdulillah
3: at least at all at all na in bad mm
4: a ti kurin ano
3: yes sir yes sir yes sir
4: yes sir yes sir
3: I mean sir won ma pe yin laipe yi o
4: okay sir
3: won be ra candidates yin
4: okay sir
3: bo se je ni yes sir yes sir ja lo sori 100k 100k 070 lo bere re o pari pelu 83 35 83 35 83 35 83 35 o connect lowo kan
2: hello sir
3: e ma ku ojumo sa o
2: Akwa Jumasa, Tosaka.
3: Ah, ori yin wa nbe o, e ka ro.
2: Ah, ba mi mo wa lojo na, ajide lewe.
3: Okay, oruko yin sir.
2: Emi ni Shobu Ali Oladiran.
3: Ah, igba o lati play cash e baba.
2: Ah, baba mi o ti pe o, ko da ko gugu se do mo reti, mo reti, mo reti pe ba je, ba je.
3: Se ti ati jeri sir.
2: Ah,
3: mi
2: o
3: je ko la mo ni pe se o
2: je lo du ko abo mi je ri o. Eya,
3: oda. Oda. Eh, e ja fi 100,000 naira bere laaro yi.
2: Ah, thank God.
3: Thank God. Yes sir, yes sir. So, won wa pe yin laipe yi sir. Won wa pe yin laipe yi
2: sir. Okay sir, okay.
3: Eh, lati pun yin lowo yin. Oda, e take care. Awon ko jeri lo nje bayi iwo si nwora re ran. Okay. Another 100,000 naira re. A wa bo sori 150. Ka to wa ma lo sori 200. Another 100,000 naira 080 lo bere re. O pari sori 9056 909056. Another 100,000 naira ni. Another 100,000 naira. Another 100,000 naira. Egbe ko.
5: Hello.
3: E kaaro sa.
5: E kaaro.
3: Ikani lagelu lati npe yin oruko yin atadugo te wa yi sa.
5: Eh, Ola Wale Temi Tope lo ba so lataye si.
3: Aye gun Mr. Temi Tope.
5: Yes sir.
3: Igba o lati play cash e.
5: Ah, o ti se die o.
3: Se ti jeri sa.
5: O ti jeri.
3: Elo le je.
5: 500.
3: Ah. Agbawo ni yin o. Agbawo ni yin o. Leyin re nko. E melo le je?
5: Ami. E ko ti mo ti jeri na niyan.
3: Oda ko buru eja to 100,000 naira wowo laaro yi.
5: Ah, o pe o.
3: O tu set laaro yi.
5: Ah, o pe o.
3: Oda.
5: E se ko.
3: E won pe yin asisu a, o ti ye yin na.
5: Okay sir, okay sir, okay sir.
3: O ti je nu. Ja lo sori 150k. 150,000 naira 080 lo bere re 9304 lo pari e 9304 lo pari e 150,000 150,000
2: hello
3: e karo sa
2: e karo sa
3: aku jumo sa ikani la gelu la tin pe yin yo oruko yin atadugo te wa o
2: ah ni gaga ni Akim Abiodun
3: eyin gaga
2: ni gaga ni Akim Abiodun
3: ti esalomi
2: gaga
3: Mr. Akim adugo wo la wa isa
2: Olorun sogo
3: igba wo la tin play cashe
2: ah
3: ti je temi lo
2: ojeri
3: o gangan ojeri sugba ko relent
2: ah
3: o duro tan
2: antem
3: congratulations tori pe relent yen 150,000 naira leje laaro yi
2: Allah akbar
3: congratulations Mr. Abiodun Akim o gangan
2: ya o gangan ni
3: won ma pe yin laipe isa won a pe yin laipe won a bi re candidate baba nla respect olorun ni o
2: ziko
3: o ya e take care eni mo mi gan o ziko te pe yen
2: ah
3: ajogbabo
2: ah
3: okay e ma da ko re jare
2: ah
3: ba gbadagba e ma da ko e jo oda e se go thanks so much sir thank you oda ma get take care yes sir en to ba pe mi ni ziko ah o timer ni an to mo mi ngba ta kan gba grassroots ni yen o ziko of brazil ah o love again eh okay e ja lo sori 200,000 naira eyin 080 lo bere re 3509 lo pari e 3509 lo pari e aje awo beyan na lo pick your call kuni funny o but delete number 200
6: the customer you're calling is not
3: active my wife ni ara re ekekan ekejire ekini kebe ekeji kebe ni lodo ti akope meta o my wife ni ara gbe phone le un re argue ro ti okan lowo kan lese ro se lu se kan o oda akoburu enikan di camp kin ti e ara ma babo okay
6: the customer you're calling a delete
3: eh kini ti ere enikan ti di camp kini kan ni owole kini agba ki lokan o kini ti e o moju toro ti e life ara ti e o fi phone le nisin 200,000 naira nisin owo gbo atu bayi nisin adago meji la o ma pe pada ten to gburu eni olowo ti gbo to telomi ti gbaje lo awon ti delete e o ati se telomi o according to rules and regulations ti wa niyan o protocol ni o 00 leleyi 2735 anu leleyi ri gba nti e en ti o mo pe o won je to ti wo pe won ti pari draw no ton ba bo
7: hello
3: hello e karo akojumo o
7: yes sir
3: ikani lageru lawe en gbo radio lowo ni
7: ara o mo wa ninu moto ni sir
3: eh sey call and drive sir
7: ri ko ni ko gbo gbo ko ni
3: e wo ko ni okay adugbo wo le wa wa uruko yin sir
7: olalede ten de kasi lori ko ni
3: adugbo wo le wa
7: o wa ni tẹ́ni mobi
3: ni ring road
7: bẹ́ẹ̀ ni sà
3: ọ̀dà kò borí ìgbà olè tí ń play cashier
7: láti last year ni sà
3: ẹ̀mí ló lẹ ti jẹrí
7: mo jẹrí lẹ́ẹ̀kan before ló yá
3: èló lẹ jẹ́ ńgbà ẹ̀
7: mo jẹ́ 50,000 naira
3: 50,000 ọ̀dà kò borí congratulations ẹ ti jẹ 200,000 naira láàárọ̀ yìí
7: alhamdulillah.
3: Congratulations. Thank God. Wọ́n ti pè yín rí bá ṣe pè yín gbà yẹn náà ná máa ṣe pè yín. Okay, sir. Okay, sir. Okay, sir. Congratulations. Eja ma lo fun taaro yi. Ere gbogbo di ago meji la losan. Lori eto ta lo ta. Nibe lati lanfani ati ti gba sira wa la. Se ri nibe yen. A tun lanfani ati pin owo mi totu garadada. A tun pin owo mi totu garadada. Sugba tin ba ti lori eto yen ngo fun yin ni code te fi wole. Sibe. Bo se jenu o. Sugbon lola ma se warming up le, ma warm le dola yo patari si ozi ba mi ni o wole bayi adegboye ga ire ru okin yan buru afaja alo aseju ba ba ojo omo won ni le re fin ba mi ni o gbori wole won o si gbe yin de be on rosi lojo tozi on rosi lagelu lojo tozi e wo laaro yi ba mi o tun gbe yin de be gan wa tun gbe yin rin bo se ma je niyan titi osan temi ati yin o pade e

ẹ sọ́ra fáláìn nítìjú. Ọ̀gẹ̀lẹ̀ kọ́ta bọ́jà tí o dá ní o sì máa ṣe. Ohun àìtọ́ni ọmọ ṣe. Wà ènìyàn tí ó bá mojú tí ó sì mọ ra. Olú wọn lè tẹ́sọ́lẹ̀ láàrin ọjà. Tó bá mọ orú ẹ̀yà tètè yẹra fún. Mo ní ọ̀rẹ́ kan nígbà kan, kò ní tìjú ṣùgbọ́n. Wọ́n lè ṣeré ìfẹ́ lórí fí.

0: wà láàrin ọ̀rẹ́ ìka ọwọ́ àánú ẹgbẹ́ wà láàrin ọgbà ìka ọwọ́ nínú ìdílé ọwọ́ nínú ẹbí ìka ọwọ́ àánú alájọsẹ àti alájọrin
1: ọlọ́run ló ràn ṣe tiwa bẹ́ẹ̀ ṣe ń ṣàbẹ̀wò
0: àwọn àdùn bá rìn májèrè bá wọ́n wọn dànù
1: bẹ́ẹ̀ ṣe ń dènà oore lọ́lọ́run tún lànà tuntun ipò tí mo wà lọ́jọ́ sí mo tún ti gòkè báyìí
0: mo fẹ́ràn gbogbo ènìyàn
1: síwájú jupiter ìròyìn lọ
0: yes ó lè dá mi lójú
1: aláyé lónìí bí tó lè ga mọ́
0: bọ́ọ̀dù mo mọ̀ pé gbogbo ẹ̀kọ́ ló fẹ́ràn mi o àmọ́sá o ẹni bá ro búburú mi
1: kó máa dùn mo sì mọ wípé
0: ó ń fẹ̀mí ara rẹ̀ wewu ṣubú ni

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn ni, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣó ti Cashier, mo ti Cashier.
2: Ìkúṣe lágbára tó kò sólóògùn tó lè rí kí ìkúṣe.
3: Ó pé ọdún kan lónìí tí ìyá wa akíkanjú obìnrin abiyamọ àtàtà ìyálóde olóde ìlú Ìbàdàn tó tún jẹ́ ìyálóde ajagunà fún gbogbo ilẹ̀ Yorùbá, olóògbé olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo Àjàó wọ kalẹ̀ lọ.
4: Bí ayẹyẹ ìrántí ọdún kan yóò ṣe máa bẹ̀rẹ̀ ni Friday 21st oṣù keje, níbi tí àáfàá àti Tílọ́pẹ́ yóò máa léwájú wa. Ṣàdúrà fọlọ́gbé tá sì máa ṣe mọ́ṣáláṣí tá a kọ́dùrán ti màmá wa, olóògbé olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo, olóyè Oyèlábọ́lá yóò mọ̀ sùn rárá. Táwa máa ṣe pàpàǹbarí ẹ̀ tó bá di Saturday 1st oṣù kẹjọ ọdún tá a wà ní aago 10 òwúrọ̀. A máa gba gbogbo èèyàn lálejò nílẹ̀gbẹ́ olóògbé tó wà ní Àjàó Village, Ìyànà Bare, along Ide-Ayure, Adébáyọ̀, Old Lagos Road, Ìbàdàn. Olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo, ẹ̀yin lọ́mọ ẹ̀ṣọ́ Ìkò yìí dùn lóye, ọmọ gbọ́n yùn. Ogun Àjàó ẹ̀yìn ló múlé ẹ̀ṣọ́ Ìkò yìí wù mí. Ogun ojoojúmọ́ ló múlé bàbá wọn sùn mí lọ. Kahinde Adesokan, Sẹ̀rí Fatu Ọ̀pẹ́nẹ̀ àti Olúwa Kẹ́mi Ọláyíwọlá ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Olùkéde gbogbo àwọn ọmọ.
5: Javis Pierre

0: wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lu ra wa ó máa ń sokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Year Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Year Eye Care Foundation àǹfààní ńlá gbà léyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Year Eye Care Foundation nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
1: 0701-01-522-55
0: ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìkànnì Lagelu 96.7 FM Entertainment Program

0: tàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a s

0: ẹrù sí ta ba ti gbà pọlọ ni nbe
1: ọba tó dá mi ó ní kí o má bẹ̀rù mọ́ o mo gbọ́ ayé yìí tó kó pa ní láyà ṣù
0: ẹrù nbe nígbà tí mo gbẹ́kẹ̀ lóògùn
1: ẹkùn fún mi lálá ìwọ ṣọ ayẹta
2: ọba tí mo wí
0: tá mo gbàgbé pé a mọ forúkọ ọlọ́run bá ogun sọ̀rọ̀ kó tó jẹ́ fún ni ni
2: Ojọba laye bi ku pa ti de ma lo pe
0: Kabisi Olodumare
2: Ko si ku kan to
0: E tun ka bo sori eto o nro sele to eleyi

0: lọ́wọ́ afojúfẹ́ ni má fọkàn fẹ́ ni.
1: Ọlọ́run wọn ti kóra wọn jọ wọn fẹ́ ma dẹ́rù bá.
0: Gbà mí lọ ẹni tí ò ṣe lé tó súnmọ́ mi pẹ́kípẹ́kì.
1: Àṣìṣọ́ lórí ìran ọba.
0: Gbà mí lọ́wọ́ ọ̀ka èèyàn.

0: ọjà yóò lè yí mi mẹ́rẹ̀ mọ́ wọ funfun. Ẹ má kú ọmọ bẹ́ẹ̀ lágẹ̀dú láwà.
1: Ojú àwọn kìnìún ayé akọmọ nílà, mo ti lérí lé.
0: Ǹjẹ́ wọ́n yẹ̀wò lónìí ọkàn ẹ̀ tún bá mi ṣe àìdọ́ba.

0: ọjọ́ ta bágùn kọ́ la ń kànrun.
1: Ìsí wẹ́wẹ́ ní pélé, ọ̀sán ṣe mú lódìdí o, ibi tó ga ló ń lé, fún díẹ̀ díẹ̀ ni
0: o. Ọjọ́ ta bágùn kọ́ la ń kànrun o.
1: Lónìí ló lè dá o, má ro wípé o ní rí, challenges lọ́nà rẹ̀ o, gbára.
0: Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, àfẹnitọ́ bá forí ti dópin o.
1: O ní sá, o ń retí ẹ̀ tẹ́lẹ̀ gan.
0: Owó àwọn òmùgọ̀.
1: Ìtò fi ṣòwò kó hun lọ́kọ rẹ̀.
0: Wọ́n ní ẹ ń bá forí ti dópin àfàìmọ́ ni ò ní dá láàárù òwe òmùgọ̀ ni.
1: Pé wọ́n ń ṣe mọ́.
2: Ọkọ rẹ̀ wá sí tún nìyẹn.
1: Ohun tó tọkọ rẹ̀ wá.
2: Búra kó o dẹ̀.
0: Àwọn ará Amẹ́ríkà tó ti Nàìjíríà lọ.
1: Dákun báyìí o.
0: Àwọn èèyàn London báyìí tí wọ́n ti gba páálí ìgbélú.
1: Tó bá ti ní ìlànà kan.
0: Tí wọ́n ti Nàìjíríà lọ.
1: Ìwọ ló mọ̀ kó jẹ́ nǹkan.
0: Àwọn tó ti lọ Canada tó lọ Germany.
1: Nǹkan ìmíránṣẹ́ o, kí ló lè mú rìn rẹ̀ yá, báyìí mo ń sá wọn.
0: Tí wọ́n ń wá sí Nàìjíríà padà tí wọ́n ń kọ́lé mọ́lé.
1: Lọ́kàn níbẹ̀ kan, èwo ló ṣe pàtàkì o, tí kò gbọ́dọ̀ wọlé.
0: Tí wọ́n ń ralẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ń gun ọkọ̀ kan bọ̀lọ̀kù lójú pópó.
1: Rántí pé gbèsè kan péré, ó lè dà yí tó kù o, sì má lọ ṣàfarawé.
0: Mo ń dalé sẹ́lẹ̀ lẹ́lẹ́kàńká. Lọ bèrè lọ́wọ́ wọn kí wọ́n tó tẹkọ̀ létí lọ́ọ̀bẹ̀ kí lójú wọn rí. Kẹlòmí ò tó lọ́ọ̀bẹ̀ wọ́n gbá. Ó fi owó síbi tí ọ̀tọ́ láti rìnrìn àjò. Ó tó kò rògò bó kò rògò tó. Síbẹ̀síbẹ̀ ó débẹ̀. Gbọ́ mi dáadáa láàárọ̀ yìí. Ìwọ́n tó ń rẹ́gbin lé ọlọ́kà lásán. Ìwọ́n wá ló ń bá wọn ṣe ní aláàárú ọlọ́kà. Àárú ọlọ́kà tó tún jẹun, àárọ̀ jẹun, ọ̀sán jẹun, alẹ́ tó tún fún ọ lówó ọkọ̀. Ṣé yàrá ń jẹun? Ṣé bí kò ṣèyún

gbígbé àkọ́kọ́ tó jẹ́kún táwọn òbí rẹ̀ ń rẹ́rìn ẹ̀rín ti bẹ̀rẹ̀ sí wá sínú ayé ẹ báyìí o. Akórede ó jẹyàn láyé. Gbogbo àdúrà ẹkú ewu ọmọ tí gbogbo àwọn èèyàn ṣe tí ìyá rẹ̀ ń ṣe adúpẹ́ o. Ọjẹ́ tuntun lọ́wọ́ òbí dọ́tà Abio. Láti sáà yí lọ nǹkan tuntun.

0: ọmọ tuntun ṣiṣẹ́ o kò ṣiṣẹ́ o kò kúkú ṣiṣẹ́ o wọ́n gbé dání ní ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ gbogbo nǹkan tí ní ọ̀fẹ́ ni wọ́n tún fowó ta lọ́rẹ́ níjọ́ súná ọmọ ohun ọ̀fẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ lọ́mọ gbà láti wákàtí lọ. Ẹ̀yin abiamọ tẹ́ ẹ bá jábẹ́ amọ tòótọ́ ẹ máa bá mi sàmì.
1: Ọba lọ́run tí mò ń wí o.
2: Ọba tí mò ń wí ti gbogbo
0: ayé. Ọlọ́run ọba ló ní ọ.
2: Ọba tí mò ń pẹ́ ti gbogbo ayé.
0: Kò sì padà lẹ́yìn rẹ̀.
2: Lémi tó sọ pé oṣù láti mi ṣe kìlì kan.
0: Ọwọ́ àràn ọlọ́ kò jẹ́ ọ̀tẹ́ lódì. Ìyá máa tẹ́ lódì lọ́dọ̀ ẹni tí ń fẹ́ràn ẹni.
1: Àwọn tọ́lọ́run bá ń bẹ̀lẹ̀.
0: Ẹni ò ní sọ̀rọ̀ yọ́ máa rẹ́rìn ni.
1: Èèyàn tọ́lọ́run.
0: Mọ ẹsẹ̀ dá kan ń bẹ tá a fojú rí tí wọ́n máa dájọ́ fún tọ̀.
1: Tó ní fẹ̀rù ọlọ́run ọba.
0: O ò ní ráyè tẹ́ lódì láyé.
1: Akóredé.
0: Àlejò mi lónìí.
1: Ẹnu tí mò ń wí o.
0: Ẹ bá ń gbójú ẹ̀ jáde Facebook manager ní Lágelú bá ń gbójú ẹ̀ jáde KB Wonder ti wà lọ́dọ̀ mi. Tá a bá polówó ọjà tán.
2: Ọba tí mo gbé ní tọ́sọ̀ pọ̀.
0: Ìbéèrè ọmọ táwọ́tasẹ̀ lẹ́nu mi sí.

0: Lagilu FM 96.7.
1: Gbogbo ọmọ ológo pátá ti yin melo ona bayo si fani ti o le gbadura won nu ogo
2: sebi nitori ogo ni o nitori ogo ni
1: ire ti olorun reverend pf wa fi pe gbogbo eniyan sibi ipade adura lagbara sunday menila 14 sunday prayer service leto ti bere lojo sunday on the 28th of june ti o pari ni sunday on the 20th of september 2026 bere latago meju aro si meji labo san ni sunday ose kokan ni gbangan soji la wa classic rubber miracle church kremik to nbe ni number 7 reverend pf wa christian leyin saint louis college adeyemo layout mali tembadan akuri re je idapada wonu ogo o tin gbadu ojo pe o ti poyin ori oke ati wonu ogo won ti fe su elenu o kilo de to fi sise fun elomi je ti wo si seru ogo akoko toto kun yo de ba iwo na dara po mawun eyan mimo ninu adura sunday merin layi ka yo fo ko toto pe seda re bi ti jacob ati jabesi nu we mimo agbo ti gbagbe joseph sinu ogba ewon oluwa si ona ti re o wonu ogo lo opo na si olorun alaye olorun o lo fun o ti baba wa ninu oluwa reverend pf owo ati reverend cc o won wa to gbadu asule fun o sayo ti mo pe ninu adura lagbara sunday merin layi emi ori temi se o e gba be loruko jesu
3: Eti yin melo gbogbo eyan pinle Oyo White Stone Souvenir lo ran mi sin lori gbogbo eyan to ti lukan wo lu Ibadan te ni kan re se te si nilo souvenir lori sirisi to je original pambele te le lo ninu le te le fi seven pa won ni nawo gbogbo lojo ayeye won bi ariya gbeyawo oku agba ojo bi isile ati fun awon omode ka so die ke le mo po jagide yapa high quality stone mix blender gara tin be lori stone mix blender wa stone mix yam panda asosudiyan leyo soka back to school items souvenir bags high quality stainless pot The doctor recommend we come alone. Lulu asiko yi. Present iron. Awo gba lori lori sirisi. Abomo for 7 dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ to wulo fẹyin Ketra. Solar fan. Ohun elo ni kitchen ati ninu ile. O si wo yin ka ba yin set up kitchen yin. A tun le ba yin ṣe. Ti gbogbo color o si jọra ohun kulẹlẹ. For the original souvenir. Gbera nlẹ ma lọ si White Stone Souvenir. Ide Ape Oduduwa building. Directly opposite NNPC filling station. Ide Ape Ibadan. Bu raja lọpọ. O le pe 08069134989. 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijẹ́mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
6: Ẹ jẹ́ sàgbọ́ agbára ìgbà ìyanu ogún yá ní ìgbésù kájọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wò lè Daniel Amọ̀wálé ní méjì JP. Anu ata ti wọ́n dé Covenant Fasting and Revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ tó tún pẹ́. Àkọ́pọ̀ tó ọ̀nà àbáyọ fẹ́ nà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmọ́ Bákúndé Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀ Jùsẹ̀ Bayo Tunde. Pastor Ṣẹun Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹmi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárí. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọlé. Prọfẹ̀ Ṣọláyé Ika Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run Aláyè. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n ma sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjí láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August di Monday 34th. Nínú ìjọ Christ our Savior and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Behind Tinúoye Estate. Arúgbó Rọ̀dọ̀ Jọ́mbàdàn. Àkọ́kọ́ ojútùú rẹ̀ rè oyá jẹ́jọ́ rere àjò ẹ̀mí o.
7: Labbaik Allahumma
8: Aha atete sun latete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokanto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orile de nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepepe o wa so pe lori owo siso fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun ti nbo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo siso won ko to di ojo 15 osu kesan odun yi ti gbogbo eto kase le ekuti mo ti alidaya wipe idekun alalaji a o mu ni kekere lodo lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tí ara sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọta abada láti lo àti bọ̀ kí yẹ ẹ̀yà agbéra báyìí kẹ́ẹ̀kan sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572 àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìnàjò Umrah olóṣooṣù Alidaya Hajj and Umrah Services ájì ìrọ̀rùn ní tiwa bíní láì tààlà.
9: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyí nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún òwa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ọ̀gánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa

0: 96.7.
1: Oya ni wiki godu.
2: Oníwòsàn Látúndé lóṣù yìí o, ìnàmọ́ kẹ̀dínlógójì ara rẹ̀ yóò tún gbé gbogbo ìnira mẹ̀kálò wá gbọ́. Iná ìnira ti ń ju ọ̀yẹn, ó kéré sí abúgágà búgágà àná, a má ṣe pa náà jọ́nirun. Ti ń gbé námì, èyí ti ń gbénu wòlíì Jíwájú oyè JP bàbá àṣẹ kíkẹ́ ọ̀rọ̀ yóò gbé ìnira yẹn mẹ̀kálò ní ṣòru ta pè ní. Olúwa ara ni mí, ṣọ nígbàwọ́ mi.
3: Èmi ò ṣe tán kú.
2: Jésù Kristì ló sọ wípé
3: èmi kọ́ ni kú kan.
2: Ní ṣòru. Olúwa ara ni mí, ṣọ nígbàwọ́ mi.
3: Èmi ò ṣe tán kú.
2: Ẹlẹ́ẹ̀kan lóṣù tí wáyé lọ́jọ́rú Wednesday, ọjọ́bọ̀ Thursday, àtọjọ́ ẹtì Friday, jímọ̀ tó bá kẹ́yìn oṣù látago mẹ́wàá alẹ́. Ibi tí ọba dáre tó yè lámì tọ́lọ̀ wẹ̀rẹ̀ bá ṣẹ́dé padàgbà rẹ̀ rọ̀ sí. Bàbá àṣẹ kíkẹ́ ọ̀rọ̀ Papa Authority ọmba bọ̀ taṣẹ tàmí ti yánú o. Wòlé àjíǹre jẹ́ òwàdí òye JP tọ́nu ṣí fún yóò fi ìrọ̀rùn atura pẹ̀sẹ̀ nínú olùpilẹ̀sẹ̀ dá ẹni tí ń ṣe Jésù dípò nira yẹn. Tètè dé sórí ilé agbára àjíǹde ní with God kago mẹ́wàá alẹ́ ó tó lù ní with God bus stop lẹ́yìn lepo soka àtijọ́ challenge world road expressway nílẹ̀ Ìbàdàn. Ọjọ́rú ọjọ́bọ̀ àtọjọ́ ẹ ti jímọ̀ ọ̀sẹ̀ yìí ohun tún ni ìṣòru. Olúwa ara ni mí, ṣọ nígbàwọ́ mi.
3: Èmi ò ṣe tán kú.
2: Fọwọ́ kalẹ̀ kó fi bàyà, ó ti ta tu tu tu tu.
4: Ètì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi sẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
5: asọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
4: battle school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awon gba lori lorisirisi abomofo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo fẹyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ. For the original souvenir gbera nlẹ ma lọ si Whitestone Souvenir ìdí àpẹ Odudu building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn kó rajà lọpọ o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Hey! This is Roy Yebale!

ẹ̀rọ ṣe wings of grace ministry ìfẹ́lẹ̀lẹ̀ rap ń bàdàn. Máa ń ṣe ní gbogbo Sátidé àkọ́kọ́ lọ́sọ̀ọ̀sù. Gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ látòkè wá. Fún ikọ̀ ọlọ́run àgbáyé ni. Reverend Samuel Adédèjì. Ìpàdé àṣẹ́gun látọ̀sí yìí tún bá wáyé. Lọ́jọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́kọ́ yìí. Láti aago méjì òwúrọ̀ kùtù wa. Kò sẹ́ni tó wá bẹ̀lẹ́ ẹ̀kọ́ rí tíkì rẹ́ jẹ́. Bá àwọn ìyanu ìdúsílẹ̀. Ìgbàlà kò jẹ́ títí máa bọ̀. Nínú ìpàdé àwọn àṣẹ́gun ní kùtù wa yìí. Ọjọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́dọ̀ yìí. Nígbàgán láì

0: 42 83 89 49. Bọ́ba ti lè wá ẹ̀rí ìyanu rẹ̀ dájú lórúkọ Jésù.
1: Ìkúṣe lágbára tó kò sólò ògùn tó lè rí kí ìkúṣe.
2: Ó pé ọdún kan lónìí tí ìyá wa akíkanjú obìnrin abiyamọ àtàtà ìyálóde olóde ìlú Ìbàdàn tó tún jẹ́ ìyálóde ajagunà fún gbogbo ilẹ̀ Yorùbá olóògbé olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo Àjàó wọ kaalẹ̀ lọ.
3: Bí ayẹyẹ ìrántí ọdún kan yóò ṣe máa bẹ̀rẹ̀ ni Friday 21 oṣù keje níbi tí àfọ àti ti lọpẹ́ yóò máa léwájú wa. Ṣàdúrà fọlọ́gbé tá sì máa ṣe mọ́ṣáláṣí tá a kọ́dún rántí màmá wa olóògbé olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo olóyè Oyèlabọ́lá yóò mọ̀ sún rárá tá a wà máa ṣe pàpà ń bá rí ẹ̀ tó bá di Sátidé 1st ọdún tá a wà nílá aago 10 òwúrọ̀. A máa gba gbogbo èèyàn lálejò nílẹ́gbẹ̀ẹ́ olóògbé tó wà ní Àjàó Village Ìyànà Bare along Ìdí Ayọ̀rẹ́ Adébáyọ̀ Old Lagos Road Ìbàdàn. Olóyè Sílé Fatu Ìdòwú Adéagbo ẹ̀yin lọ́mọ ẹ̀ṣọ́ ìkò yìí dùn lóye ọmọ gbọ́n yùn ogun àjàó ẹ̀yìn ló múlẹ̀ ẹ̀ṣọ́ ìkò yìí wù mí ogun ojoojúmọ́ ló múlẹ̀ bàbá wọn sùn mí lọ. Kahinde Adesokan Sẹ̀rí Fatu Ọ̀pẹ́nẹ̀ àti Olúwa Kẹ́mi Ọláyíwọlá ń ṣe léde lẹ́yìn rẹ̀ olùkéde gbogbo àwọn ọmọ.
4: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo je to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ya ki won nora. Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun. E kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.

0: káàbọ̀ látọjú ọjà lọ́hùn-ún o ìkànnì lágelú 96.7 FM òkè gájòkè ni wọ́n ń pe ibi tí àwa wà yìí
1: bẹ́ẹ̀ la jókòó sí
0: ìròyìn tá a sì pè ní gudugbẹ̀ náà ló ń bọ́ sí etí gbọ́
1: yìí ó sì ń tẹ̀ wájú o
0: ó yá o ẹ tún jẹ́ kẹ̀mí ó kó báyìí pẹ̀lú ìròyìn ọ̀hún tún bẹ níwájú tèmi mo rí kan nínú ìwé ìròyìn ti daily post tó ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹnìkan tó jẹ́ onígbàjámọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní ẹ̀mẹ́ka ìyẹn ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí ìpínlẹ̀ abia ní umu aya wọ́n ní ọwọ́ ti tẹ ọmọkùnrin ọ̀hún báyìí o láti pasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún o wọ́n ní lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n lọ sí inú ilé rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní wá inú ilé ọ̀hún kí wọ́n sì wá ohun gbogbo tí wọ́n lè rí gẹ́gẹ́ bí ẹ̀rí mọ̀ jẹ́ mìṣó gbọ́jọ́ oníwọ̀ ọ̀daràn níbẹ̀ wọ́n ní lásìkò yìí gan ni wọ́n mọ̀ rí ohun kan o èyí tí a mọ̀ sí apẹ eléyìí tó jẹ́ apẹ ìbílẹ̀ wọ́n ní nínú apẹ ìbílẹ̀ ọ̀hún wá ń kọ́ níṣẹ́ lọ́jọ́ wípé irun orí èèyàn òun ló kún inú apẹ ìbílẹ̀ ọ̀hún nínú yàrá kan rẹ̀ eléyìí tó gbà ní umu aya gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bó ti ṣe tẹ̀síwájú wọn ní onígbàjámọ̀ yìí ẹni wọn pe ní umu aya tí wọn bá ń pe onígbàjámọ̀ dà ìkan gbòógì ní ìlú ọ̀hún o torí pé ó jẹ́ gbajúgbajà gan-an wọn ní kò sì ṣe kò sì yẹ o lórí nǹkan tí ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ nítorí ó jẹ́ gbajúgbajà òun náà ló ní ṣe pẹ̀lú bí ti ṣe máa ń bá àwọn èèyàn gẹ irun wọn ní oríṣiríṣi àrà òun náà ni máa ń bá àwọn èèyàn fi irun ọ̀hún dá ìyẹn ló sì jẹ́ kó jẹ́ gbajúgbajà ńbẹ o wọn ní lásìkò eléyìí tí ọwọ́ tẹ yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ò ní tẹ àwọn tí wọ́n jọ́ ṣiṣẹ́ ọlọ́pàá tí wọ́n lọ sílé rẹ̀ gan

0: alamọ nbe ninu ile re eje to ja wipe opopolopo orun awon eyan na lo kun be won ni yato fun eyi ewe won tun ri awon eroja mi to duro gege bi awon eroja ti ogun abenu gongo eleyi ti won ri ninu ile re won ni leyin igba ti ile ise olopa ti a ri gbogbo awon nkan ikojo o to si ti duro gege bi ari ma je mi so won ma bere si ni fi oro wa lenu wo pe eleyi ti wa se je eyi ti wa se je won lo salaye oro pe looto looto ohun lohun ni gbogbo awon eroja yi o ati apa eleyi ti an ri to je apa ibile to je pe opopolopo orun awon eyan na lo kun be ba kan ohun lohun ni awon kan to duro gege bi ogun agbenu gongo ohun lohun ni o won ni ile ise olopa yun ni lati pase awon ti won je osise be ni ba bere si ni bere oro lowo re pe o da o awon nkan yi o ise kini nse kini nkan to fi nse gan won ni bi an ti se bere gbogbo oro yi to ko so pato nkan to fi awon eyan yi awon nkan yi se o amo sa won ni awon eyan ile ti nbe ni agbegbe ohun ti an gbo sisele na lo ni kaluku ba soro pe kini se ri awon run lopolopo ile ti an ri o won ni ko ni ye leyin irun eleyi to je awon ti won je onibara re ti won lo mo gerun lona odo re won ni irun awon eyan yi ohun na lo ko sinu ape ibile yi to kun be ba kan iroyin salaye oro siwaju ati siwaju ti ninu atejade kan eleyi ti o jade sita o wipe nse ohun na ni ile ise olopa si nduro lati mo opolopo awon nkan to n fi awon nkan yi se ati awon nkan eleyi ti o n gbiyanju lati fi se o won ni lọwọlọwọ bayii ile ise olopa ti mu gege bi afurasi won si ti mu si akata won iyen ni ile ise olopa ile ti nbe ni arin gbogbo ilu ohun ni mu aya won si so wipe ni tawon awon o ni duro lori ise iwadi alagbara ile ita won mo se pẹlu omokunrin na ile ti n pe ni emeka to je onigbajamo
1: o da eji a lo tara si ipinle enugun lohun iroyin ile lo n pa lowe pe agutan to ba ba jarin yóò jẹ ìgbọ̀nsẹ̀ ni o wọ́n sì ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àkísà tó bá wá ṣetán tiẹ̀ pé yọra àtàn igba abẹ́rẹ́ ni o lè dá dúró wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ enugu làwọn òṣìṣẹ́ wọn ti mú àwọn afurasí ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tí wọ́n jẹ́ mẹ́rìnlá 14 cultists eléyìí tó yẹ pé látàrí àfitónilétí àti ìfúnmífúnlẹ̀ òun náà fi máwọn onítàn ní tìbútò ìpínlẹ̀ enugu wọn gba ìbọn méjì lọwọ wọn tó ń ti àwọn àgbà ọta àbọn tó jẹ mẹta àtàwọn nǹkan míì tí wọn ń lò láti ṣọṣẹ láabi wọn agbẹnusọ iléeṣẹ ọlọpàá ti ìpínlẹ enugu daniel ndukwe nínú gbólóhùn tó fi ìta níbẹ ló ti ṣàfọmọ wípé iṣẹ tí à ń ṣe yìí ó wà lára iṣẹ tí ẹkùn iléeṣẹ ọlọpàá ń ṣe láti kojú oro sí ìwà ìgbésùnmọ̀mí ìwà à ń ṣẹgbẹ́ òkùnkùn tó ń ti àwọn ìwà ọ̀daràn míì èyí tó tún fara pẹ́ gẹ́gẹ́ bí àlàyé ti ndukwe ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀ka tó ń gbógun ti ṣiṣẹ́gbẹ́ òkùnkùn iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà lára ẹ̀ka kan tí máa jígìrì sí ìwà ọ̀daràn òní wọ́n gba ìbọn kan tó jẹ́ ìbọn léwọ́ tó jẹ́ pé wọ́n rọ́ ńlẹ̀ yìí ni pàápàá jùlọ eléyìí tí wọ́n pé wọ́n lọ rè é gbé pamọ́ sínú igbó kan tó wà ní ẹ̀yà amúfù ní ìjọba àbílẹ̀ isiozu lọ́hùn ní ìpínlẹ̀ náà látàrí bí ọ̀kan lára wọn afurasí tí ọwọ́ tẹ̀ tó kọ̀ rẹ̀ ń jẹ́ ìwòdò peter tí ń wé okù léyìí tí wọ́n ń pè ní sir p wọ́n tún máa ń pè ní biggie tó padà jẹ́wọ́ ibi tán kó ìbọn pamọ́ sí ndukwe fìdí ẹ̀ múlẹ̀ pé ṣe rí tí ń wé okù yìí nígbà tí ọwọ́ tẹ̀ ẹ́ lásìkò léyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n ń lé àwọn afurasí yìí kiri léyìí tí wọ́n jẹ́ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tó ń ti àwọn míì tí wọ́n jẹ́ méje wọn ni ló padà jẹ́wọ́ pé ẹ ṣe mí jẹ́ jẹ́wọ́ ó sì padà jẹ́wọ́ fún ọlọ́pàá agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé inú iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn ṣe ní ọjọ́ kan ṣoṣo ni pàápàá jùlọ látàrí wípé àwọn ti gba àwọn fi tó nílétí kan níbẹ̀ náà lọ́wọ́ tún ti tẹ ẹnìkan náà torúkọ rẹ̀ ń jẹ́ iziochukwu obieze eléyìí tí wọ́n ń pè ní small wọn ni small yìí tiẹ̀ ni pé wọ́n mú èèyàn márùn-ún pẹ̀lú tiẹ̀ ní ìjọba àbílẹ̀ eziagu lọ́hùn-ún ndúkẹ́ tún fi kún àlàyé ẹ̀ pé ìwádìí ọ̀rẹ́ kíni wọ́n sì tẹ̀ wájú láti rí dájú wípé ọwọ́ tẹ àwọn yòókù àti gbogbo àwọn nǹkan ìjagun tí wọ́n ń lò láti mọ da ìlú rú ọ̀nì pàápàá jùlọ àwọn tọwọ́ ti tẹ̀ wọ́n sì ràn lọ́wọ́ wọ́n ń ta ló lobó lórí bá ń ṣe lè rìn tọwọ́ fi ti àwọn ti ń ṣaàkì.
0: ó dá ìròyìn èyí tó wà níwájú tèmi náà ló mọ̀ tó ṣàlàyé o wípé ẹnìkan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti won poruko re ni Obinwa Obinchukwu won ni onito ni atini pe ko lo wo wa o iyen ni ogba to wa fun awon arufin fun esun ti an fi kan won ni esun eleyi ti an fi kan ona ni esun ibalopo lona eleyi ti oto o eleyi ti an wi pe ni se na ni omokunrin ohun ni lo gbe igbese na si obinrin kan to si je wi pe e meji ototo ona lo gbe igbese ohun o ni Eastern Railway Station eleyi ti nbe ni ilu London won ni leyin yi o na ni awon ti won je osise eleto aboyun ni awon osise olopa iyen ni agbon ibi ti omokunrin ohun to ti gbe igbese na o ni awon ba bere si ni se ise iwadi alagbara iroyin salaye oro wi pe igbese alagbara ile ti le se olopa gbe ninu oro na ina lo ma sapejuwe wi pe eni odun 45 yi Obinchukwu won ni to je wi pe ni agbegbe ti Armstrong Close o na ni ngbe o won ni loja wi pe won gbe idajo kale le lori iyen ni ile ejo kan leleyi ti nbe ni ilu London won ni ojo kokanle ni ogun ninu osu keje odun eleyi ta wa nbe yi o na ni ile ejo fidi mule lati pasa awon eri ma je mi so gbogbo eleyi to si wa nle wi pe omokunrin na won pe o je bi esun eleyi ti an fi kan yi o ti an se ni ko lo wo wa iyen olodun meji ni an fi ni ko lo wo wa o iyen ni ogba eleyi to wa fun awon arufin won ni koda gan won tun fi nkan mi kun fun bi pe oro gbogbo to ni se pelu oro fifi pa ba ni lo po lona eleyi ti ko ti e da rara won pe nse ni kan ko oruko re si inu iwe ohun o fun odun mewa won ni oro gbogbo so si tun ni se pelu wi pe keyan ma se da iru oran be ni odun mewa won pe won tun fi yin o na nle fun wi pe nkan ni binibi nta won o awon ke se obirin ni wosi en to ba si pe soso onitan na yo pada ri soso ni
1: e ja rede fuya lori gurugba iroyin foto so oni a pade to ba di loju abameta Saturday lori eto yin eto wa bo se nlo nikan ni bakan agun mejo saagun mewa giregene titi igba na temetayo oye ladun aboro loko mi e ja pegbon kan ba pegbon jini jini bi eni ojoramu aboro to foma lu abi to ba denu e yo dodidi ani sonu ka tun sonu ateyin atemi ani fa kankan je ko si ni jebe o kuni tale wa oda bo
0: lagbara eledumare to ba ti da go meji o koja aseju me dogun ni ke pade mi lori eto ta pe ni agbajowo o ba su ti di la go mejo abo lale yi o le mi ati yin lajomo pade ara wa lori eto kan eleyi ta pe ni ilera wa titi wa digba na olohun ba soro jade oni ka so fun lododo pe yo se rere oloko okuku si ireti kankan fun afun ko mu towo re ti o da ko da le ni o eja sere kaliba sere fola shada jala loruko temi ti mo nje mo ki pe seun te wa nbe pelu wa

0: ìlera lọ̀rọ̀ lóòótọ́ ìdí nìyí tí Betty Wellness Therapy fi ń sọ fún gbogbo ènìyàn pé ká mójútó ìlera ara wa. Aṣojú Betty wọ́n ń bẹ nílé agbẹ́ pẹ̀lú mi, ẹ bá ń kí àwọn èèyàn tá ń gbọ́ wa.
1: A kí gbogbo àwọn èèyàn wa pé ẹ kú kalẹ̀.
0: Yes sir.
1: Láti ilé iṣẹ́ Betty Kangen Water. Ilé iṣẹ́ tó jẹ́ pé ìwòsàn la mú ní bàdà. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ ètò wa ní àkókò yìí.
0: Yes sir.
1: Ìwòsàn ààrẹ ṣe pàtàkì. In fact, òun ni number one investment ní ọdún yìí.
0: Okòwò àkọ́kọ́ tó yẹ ká mójútó ìlera ara wa ni.
1: Inú wa ń bi olóde wípé kí ni nǹkan tí òun bá fínra. Bóyá o ti náwó sí.
0: Okay.
1: Tó wọ̀ pé wá wò pé òun tọ́bọ̀ òun ọ̀fẹ́ lọ.
0: Tọ́ yarí tọ́ tún la gidi pé òun ọ̀lọ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ látọ̀rí ìfúnpá gíga.
0: Okay.
1: Ṣúgà nínú.
0: Okay.
1: Ojú rẹ sójú ọmọ yọlẹ́nu. Òun náà bira eléèrè. Bẹ́ẹ̀ tọ́ bá wo gíláàsì kan bóyá bóyá òkìlì sí kíni.
0: Bẹ́ẹ̀ni
1: òkìlì rìn rìn.
0: Ìyẹn lè rìn rìn dáadáa.
1: Tọ́ bá lóògùn ò lè sùn. Oorun sì ní ògùn ni.
0: Oorun ògùn ló ní. Àwọn kan wá ń ṣẹ̀ṣẹ̀ ń lo ògùn ká tó rí ogún sùn. Bẹ́ẹ̀ni
1: ẹlòmí ẹ̀yìn dàlámù. Ẹlòmí àṣà tí ń ṣe apá kan ẹsẹ̀ kan. O ti ní iṣu.
0: Okay.
1: Ẹ̀yin náà ti mọ̀ pé
0: bẹ́ẹ̀. Àwọn míì wọ́n sọ fún wọn pé mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí.
1: Bẹ́ẹ̀ni
0: ẹlòmí jàgbà dúkítà.
1: Ẹlòmí inú ọmọ kan wọ́n ní inú kan nu. Wọ́n á ní ké lọ. Ẹ mọ mánéjì ẹ ni. Kò sí àìsàn kan tí ò ní ọ̀nà àbáyọ.
0: Tí ò lọ́nà
1: àbáyọ. Èèyàn lè mọ ti ìpàdé ẹ.
0: Má ti ìpàdé ẹ.
1: Ẹ mọ̀ bọ̀ àti Betty Kangen Water. Ṣé ní Betty Kangen Water.
0: Tí wọ́n tún pè ní Betty Wellness Therapy.
1: Bẹ́ẹ̀ni a ní oríṣiríṣi machine. A ní Kangen Water fún ìwòsàn. Ìyẹn ni. A wá ní oríṣiríṣi machine fún ìwòsàn. Látòrí therapy 90.
0: Okay.
1: Therapy 90 yẹn ẹ lè wá lò fọjọ mẹsàn tàbí ọjọ mẹẹdógún.
0: Okay.
1: Ẹ lè rà sílé.
0: Fúnra yín.
1: Bẹ́ẹ̀ni aláṣẹ Betty Kangen Water wọ́n wà lára àwọn distributor tó ń distribute therapy 90 machine ní Nàìjíríà.
0: Okay.
1: Then a tún wá ní quantum machine a ní quantum mat. Quantum machine yẹn sà ó ní iná méje iná kan wà fún oríṣiríṣi àìsàn tó bá ń ṣèyàn.
0: Bípèníjà ara kọ̀ọ̀kan bá ṣe rí ni wọ́n sọ irú iná tí wọ́n á tàn.
1: Níṣẹ́ tó bá ní ẹ̀yìn dídùn wọ́n ní sìvíẹ́ bá pé ayin ni o. O ti norí iná tó wá tàn síbẹ̀.
0: Iná yẹn ó dẹ̀ mú
1: kó. Ẹni yìí wọ́n ní ikú rẹ̀ ga. Ẹ̀wọ́n yóò ní ìju. O ti ní irú iná
0: tí wọ́n á tàn sí.
1: Ẹ ó ní liver problem. Akéde rẹ̀ kò ṣe dáadáa. O ti ní irú iná tó wá tàn sí. Fún ní machine lóríṣiríṣi. Àárín wa ni distributor àwọn machine Nàìjíríà. Lábẹ́ bẹ́ẹ̀ a tún wá láwọn international product láti China. Àjẹsọ méjì péré. Number one ni oògùn ẹ̀fọn. Vmax mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn.
1: Gbogbo ìyẹn ẹ̀yìn alátẹ ẹnu ọmọ kó ń bẹ̀ ní oases.
0: Káwọn náà máa tún ta.
1: Ṣé ní oògùn ẹ̀fọn ẹ̀sà? Ẹ kàn spray sára yẹn bíi perfume ni.
0: Oògùn ẹ̀fọn spray sára. Bẹ́ẹ̀
1: ni bíi pef ni. Kì í pààyàn lára. Ẹni wu yẹ tẹ́ bá ti lọ ẹ̀mọ̀ mu jáde. Tẹ́ bá lè tẹ̀ sára yín lẹ́yìn 8 hours.
0: Ẹ̀fọn máa ń ríyàn sá ni.
1: Ẹ̀fọn máa ń ríyàn sá ni. A tún wá ní Ganoderma coffee tea.
0: Kí ni iṣẹ́ yẹn?
1: Ṣé rí Ganoderma coffee tea yẹn? Eléyìí ṣe àwọn coffee tó ní caffeine o. Ganoderma coffee tea la pè
0: é.
1: Ó ń ṣiṣẹ́ fún immune system wa.
0: Okay.
1: O ṣiṣẹ́ fún kidney wa. O ṣiṣẹ́ fún liver wa. Ẹ̀kan sára tẹ́ bá ti fi kí bóyá ẹ fẹ́ mu tea. Ẹ̀yin àgbààgbà tẹ́ ti lé 40 ẹ̀ ní ìdí ṣúgà mọ́. Ẹ lọ ra Ganoderma. Ẹ̀kan jí láàárọ̀ ẹ̀mú kan epo. Ẹ lọ bí ṣe wá dé wá rẹ̀ yín. Kẹ tó sùn.
0: Ẹ̀mú kan epo.
1: Ẹ̀mú kan epo kẹ lọ sùn. O máa ń ṣiṣẹ́ fún stress. Ẹ wá check wa ní Betty Kangen Water. Okay. Betty Wellness. Fún gbogbo àwọn kan tá a ti dárúkọ yìí.
0: Okay.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ̀yin oṣù wa ní ọ́fíìsì wa. Betty Kangen Water wà ní number one.
0: Number one.
1: Providence Estate.
0: Sitaga bus stop.
1: Sango Eleyele
0: Expressway. Sango Eleyele Expressway. Nibadan kan.
1: Nibadan.
0: Okay.
1: Wọ́n yẹ wà ní Poli Ibadan. Tàbí wà ní Eleyele. Ẹgbẹ́ ọ̀kadà.
0: Okay.
1: Ẹni ẹ lọ sí Sitaga bus stop. Lábẹ́ gíńlá yẹn. Tẹ́ bá ti drop yín. Fòmù sódì kejì.
0: Okay.
1: Ẹ ti rí Betty Kangen Water.
0: Okay.
1: Ìbẹ̀lẹ̀ ń lọ. Ẹ pọ̀ sórí nọ́mbà yìí.
0: Okay.
1: 080 37 37 02 02 23 23 56 56
0: ẹ tún pè.
1: 080 37 37 02 02 23 23 56 56 Ago mẹ́sàn-án àárọ̀. Sí márùn-ún ìrọ̀lẹ́.
0: O ni wọ́n fi ń
1: open. Monday to Saturday.
0: Okay.
1: Ẹ yọjú sí wa àlàáfíà wa.
0: Ó dà bọ̀.

0: Mọ́lẹ́dì àlèmọ́ ń jábúlá ń tọ̀ ọ̀sùn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń bọ́ wani àgbo ajá ti húmúra. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi gbàgbọ́ sẹ́wọ́ mọ́ kà sanwó húmúra sílé iṣẹ́ wa. Tọ́nà òsì jẹ́ káwọn náà jàǹbá yín fúgbà kankan rí. Ẹ̀ṣẹ́ o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde. Ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ ajá ti húmúra tọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Jíjẹ mímu bàbá ń bari ni pé PTA owó jẹ́ ọ̀nà ní Mẹ́kà. A fún yín nínú 8 million naira yín. Sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751. A wà ní number 1 Randall Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension along Akala Expressway Ibadan. Number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA. Number 1 YBA Complex Sabo Ibadan. The Gas Shopping Complex Ìyànàgọ́ Ìdíròkọ́ Oboda, Ogun State, Millions Multipurpose Plaza, Michael Koliozo Expressway, Ajegunle.
1: 2 years ago, the biggest radio raffle hit with airwaves.

0: so yi la fin ki gbogbo awe eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
1: eto igbeyawo laye
2: ejowo eduro na jare
3: ki lo sele
2: ki won to so wapo nje oran ti ko sele ri television fun mi fridge nkan ero fosho I ise ile wa ma fowo fosho nle ni 2026
0: eh ni tuto
2: ka sha so pe o ti rawon abi
0: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
3: e won lo tun je cdk e bayi
0: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati bebe lo
2: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
0: ah ah lati osu to koja ni mo ti rawon
2: oluse agun kan e so
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
4: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
3: CDK sanwó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ni ayé rọrùn.
5: Látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbóságbó kò lẹ́jọ́ nù.
6: Ó wà bẹ́ẹ̀.
7: Ó jẹ́ sílé bu ká ọmọ sórí má fi ṣe àpamọ́.
5: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Colabex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Colabex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super!
8: Lagilu FM 96.7.

0: àwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
1: Jésù Olúwa fẹ́ jẹ́ ògbà lọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ bíi aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí Ọlọ́run ti máa lọ prọfẹ̀ Wùmí Jésù yìí já prọfẹ̀ Peter Olúwabíoyè pásítọ̀ J.A. Bankole àwọn olórin ẹ̀mí Fẹ́mi Sásí Aládé Ewúrà ọmọ Tọ́lá Ogolúwa voice Ọláyà Divine Harmony pẹ̀lú CAC Fagunre Choir pásítọ̀ S. Ọládélé CAC President Nigeria Novosti pásítọ̀ Akin pẹ̀lú Peters Adékúnlé wọn máa súre lórúkọ Jésù gbogbo ẹ̀rí CAC Fagunre Prayer City kọ́ wà ní ọmí àdìo onígbàgbọ́ àbáwọ̀kẹ́ junction Abẹ́kúta express sọ̀rọ̀ Mbàdàn gbogbo ẹni bá fara hàn kọ́tà ìlú máa sọ testimony.
2: Omi ni ra kofi awa
3: ga. 500 naira. Ko ka nkan kan lati ra ma.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé.

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn ni ẹ má dúró ẹ má lọ sẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Ìrara ti ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder.
5: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
4: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Pressing iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989. 08069134989. Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ọ̀sùn ti ń dàgbà o
1: pẹ̀lẹ́
0: o dè ti ká jọ bá mi
1: pẹ̀lẹ́ bọ̀sùn
0: o sùkù ti o dè jì ti ń ká jọ pẹ̀lú ẹ̀
1: kò sí wájú fẹ́ ṣe náà yóò tẹ̀lé
0: ẹja mú kàṣẹ o
1: ṣe ká mú
0: tẹ́ bá ojú agbó ń sì ẹ̀rí pé ìṣẹ́jú mẹ́ta ti kúrò lára
1: aago méje
0: lágẹ̀lú 96.7 FM òun náà ni àwa ó ti tásìkò báyìí tá a máa mú ẹni tó máa jẹ fún kàṣẹ lọ́sàn-án ti tòdú lórí kíláàrí gbọ́ ẹ̀yìn náà ti mọ̀ pé ẹ̀yìn ilẹ̀ ń ta àwa làwa mú ẹ̀yìn sì lẹ́ ń jẹ́ kọ̀ǹpútà náà sì ni yóò sọ ẹni tí ó ti mú kọ̀ǹpútà ò
1: tiẹ̀ pẹ́
0: kọ̀ǹpútà la pè é wọ́n ti ní ẹ mọ́ rí lẹ́ǹtì àfi tá a bá pè wọ́n o 826
1: gẹ̀gẹ́n
0: oya o tẹ̀sójú ẹ̀
1: tó ti rìn kì
0: ìgbà mélòó
2: black hello
1: hello ah
2: 43 yes mo gbọ́
1: yín ṣe red wà
0: ṣe red wà àwọn fẹ́ ra black
2: black again ni
0: black nǹkan tẹ́ ẹ ta ẹ káàsán lágẹ̀lú la ti ń pè yìí
2: ẹ káàsán
0: ṣàlàáfíà lẹ̀wà
2: àlàáfíà làwà
0: ẹ ti mọ ìdí ta ṣe ń pè yìí
2: lẹ́yìn ṣe káàṣẹ
1: ó bọ́ síbú
0: o ó bọ́ síbú o
2: ẹ káàsán
1: ṣe pé káàṣẹ
2: yes ẹ ṣe wa dúpẹ́ o
1: kí lẹ́ ń tà tó ní red and white and black.
2: Àwọn mosquito ní.
1: Ok o ti yé mi mi ò béèrè àdírẹ́sì ilé wọn mosquito
0: ní. Ìfìdá tó ẹ̀yìn lẹ́jẹ́ 25,000 lọ́sìn ni.
2: Ẹ ṣe gan ni ma.
0: Torí ìgbà tẹ pé wọlé aṣáàgbọ̀ black abánikàwà náà ra red. Tó àbá yín dúpẹ́ ẹ̀yìn lẹ́jẹ́ 25,000 àwọn tó yẹ kán pè yín wọ́n máa pè yín 25,000 naira lórí káṣẹ lọ́sàn tó ni ẹ kú oríire. All right then. God bless.
1: All right.
0: Mo ní God bless wọ́n ní amen.
1: Okay.
0: Mo ní God bless wọ́n gbọ́ but ẹ̀yẹ bọ́ yẹn wà yẹn wọ́n máa ń wá àwọn tó multi tax bọ́ yẹn sọ rẹ́ẹ̀dì náà ń gbé lágìlú náà ta káàṣì ẹ̀ náà ẹ̀yìn náà jẹ́ máa gọ̀ọ̀rọ̀ yín tá a bá ti sọ ẹ̀yìn náà mọ̀ pé ó di dandan kí a ṣe hello ẹ ká sọ.
3: Hello ẹ ká sàn àti Fọlá Kẹ́mìtì.
0: Ẹ ká sàn o.
3: Bàbá Gbẹ̀ngà ẹ kú sí ọpọlọ.
0: Ẹ ṣe
3: mo kẹ́yìn méjèèjì o ẹni bá jẹ nígbà pé mo.
1: Ọ̀gá mi ṣé ẹ ń rẹ́sì ni ẹ má lo fẹ́sì fún Fọlákẹ́ mo fẹ́sì ẹ̀ ń lo èmi ò láìpẹ́ ẹ má lo fẹ́sì fún Fọlákẹ́ ẹ sọ̀rọ̀.
3: Olàgbẹ́gà èèyàn ní yí wàhálà ẹ̀ ó ga gan.
1: Wáyé tẹ wá kọ́ ń fọ́ mu fún Fọlákẹ́.
3: Ẹ máa ń fọ́ kò sí ẹni tó gbéyàwó yín lọ ẹ̀yin náà lẹ́yìn.
1: Wọ́n tẹ̀ lé gbé lọ.
3: Mo ní jí ogun agbé lágbó ọ̀nà ẹ̀ fúnṣẹ́. Awolowo ìdòwú ògbẹ́ kẹtọ wọn ni. Mo pè látàdé tó kàn ló gbé William Bada. Ṣé rí Mr. Gbẹ̀ngà?
1: Yes, sir.
3: Kò dá kéèyàn máa rojọ́ ìyàwó èèyàn kí tó tọ́.
1: Ẹ ṣe gan jàre.
3: Kò sì dá kéyàwó náà máa rojọ́ kí.

0: tẹ̀lé ní gbogbo ìgbà ọlọ́run ọba òun náà ni ó tó tẹ̀lé a kì í dákẹ́ kú a kì í wòsàn dáràn òun ni yorùbá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wípé oníkálukú kó mọ̀ tí ọwọ́ ẹni tí ń dòbọnú aṣọ torí wípé wọ́n ní fèmí pamọ́ kí n pawọ́ sílé òun lorúkọ nǹkan tí bá ń ṣe èèyàn máa ń jẹ́ ìdí rèé tí gbogbo àwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n fi kóra wọn jọ tí wọ́n sì fi bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn nǹkan wo òun náà ni yóò pé àwọn gẹ́gẹ́ bí obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn nǹkan wo òun ló lè ṣakùdé lójú ọ̀nà àwọn nínú iṣẹ́ eléyìí táwọn yàn láàyò gẹ́gẹ́ bí ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe mọ̀ pé obìnrin òun náà ni yọ ayé ìdí rèé tí ètò kan eléyìí tá a pè ní àgbájọwọ́ tó fi ń wá sí etí gbọ́ gbogbo yín pátá bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ wa jákèjádò àgbáyé láti kànní lágelu 96.7 FM òkè gáájú òkè ètò tí ìyá mapo center for peace and women youth development tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ tí àjọ kan tá a mọ̀ sí Henry Bow Foundation Abuja pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ obìnrin ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí àwọn náà tí wọ́n ń bẹ lábẹ́ àjọ ọ̀hún láti ṣe onígbọ̀wọ́ ètò yìí Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tó bá sì jẹ́ pé ní ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀yìn ń darapọ̀ mọ́ wa lórí ètò àwọn tí wọ́n jẹ́ obìnrin ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì jẹ́ ọlọ́jà tí kì í ṣe wípé wọ́n kàn fẹnu jẹ́ ọlọ́jà lásán ṣùgbọ́n tí wọ́n mọ ohun tí wọ́n ń pè ní ọjà kéèyàn jẹ́ ọlọ́jà kéèyàn máa tajà ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà ni wọ́n kóra wọn jọ láti jáde síta láti sọ̀rọ̀ torí wípé oníkálukú òun náà ló láǹfààní láti sọ̀rọ̀ pàápàá jùlọ ohun tó bá ń doníkálukú lábẹ́ aṣọ àwọn obìnrin ọ̀hún ni wọ́n ti kó ara wọn jọ tí wọ́n sì ti ń wá sórí ètò yìí tá a pè ní àgbàjọwọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé òní ọlọ́run ọba kò jẹ́ kó tẹ̀tì lórí ètò Fọláṣadé Àjàlá òun kì í lẹ́kàn sí. lórí ètò lónìí àwọn ìyá lọ́jà tí wọ́n jẹ́ ìyá lọ́jà dáadáa tí wọ́n ti pẹ́ nínú ọjà tí wọ́n mọ kí ni ọjà ń sọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ọjà nígbà tètè kọ́ ṣe tiwọn nínú ọjà tí wọ́n tún mọ kí ni tọ́jà ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nírú àsìkò yìí wọ́n ti jáde o àwọn náà ni wọ́n sì wà ń kàlẹ̀ gẹ́gẹ́ bí àlejò tí wọ́n mọ̀ gbà lọ́sàn-án tòní tí wọ́n mọ̀ sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin nínú ọjà ìyá wa ń bẹ ń bí ìyá wa sí wọn jẹ olóyè abilékọ adéṣọkàn bisi alice àwọn gan ni wọn jẹ ààrẹ ilé èlò ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyá wa ẹ bá ń kí àwọn aráalé o ẹ bá ń kí wọn káàsán.
1: gbogbo ilé lápapọ̀ ẹ káàsán o akin lagelu náà ẹ káàsán iléeṣẹ́ yóò ní bàjẹ́ o
0: àmì
1: yóò mọ tẹ̀síwájú
0: àmì
1: àwa tún kí bàbá wa gangan olóyè tí wọ́n bá gbàgbé irú àjọ ńlá ìkalẹ̀ iwájú ni ọ̀pá ẹ̀bì tí wọ́n mọ̀ tẹ̀ sí ohun wọn ní ṣubú ẹ̀mí wọn ní ṣubú ara gbogbo ẹ̀yin òṣìṣẹ́ wọn náà ní àpapọ̀ lágbàáyé akínyìn okun àti agbára ọlọ́run yóò mọ̀ tẹ̀síwájú ní ayé yín ẹ̀tọ́ yín lórúkọ olúwa bàbá mi ò fi lé yín lọ́wọ́ àwọn ọmọ yín ò ní sàárẹ̀ yín náà ò ní sàárẹ̀ ẹ̀ ní ṣubú ẹ̀mí ẹ̀ ní ṣubú ara orúkọ tèmi ni chief mrs bisi adesokan alice tí mo jẹ́ ààrẹ ilé èlò lọ́yọ̀ six.
0: kò ní bàjẹ́ ìyá wa lágbára lọ́wọ́ ọlọ́run bí ìyá wa ti ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyá wa míì náà tí wọ́n tún ń bẹ ní ẹ̀gbẹ́ wọn wọ́n jọ kọ́wọ́ rìn pọ̀bọ ni sórí ètò tá a pè ní àgbàjọwọ́ ìyá wa òun náà tí wọ́n jẹ́ ọlọ́jà wọn ń bẹ ń bí tí wọ́n ń ta ọjà nínú ọjà ni o ìyẹn ni ìyá wa olóyè abilékọ onípẹ̀dé victoria àwọn jẹ́ ìyá lọ́jà bodijà international market ìyá wa
2: ẹ̀ka àsán
0: ẹ̀ka àbọ̀ sórí ètò àgbàjọwọ́
2: ẹ̀ka àsán
0: àgbàjọwọ́ o
1: la fi so ya
0: agbajo owo o
1: la fi so ya
0: ajeje owo kan si re
1: ko gberudo ri o
0: oni baje iya wa
2: ase o
0: o ya ni papapa gege ba ti man se lori eto e je n pada lo sodo iya wa adesokan bc alice si won je are fun awon ile ilu ni ipinle oyo iya wa tori ki awon ara ile le ba mo iru efe ni ta gbe wa sori eto ko ma di pe me kan do legbe kan ni kan me nikan rara o iya wa alice o ti todun melo teyin ti wa ninu oja te tin taja gege bi onisowo
1: o ti le logoji odun
0: ogoji odun
1: tori pe omo ta bi be gangan won ti bi mo
0: ko ni baje
1: amen
0: bo wa loja ngba na
1: nigba na igbaye gbadun wa ni gbadun oja o si le koko bi tisin
0: igbaye gbadun
1: igbaye gbadun wa ni gba na
0: se feyin oloja ninu oja
1: nigba na
2: ati ra
1: wa ati ta wa irorun lo bade ibi ta ti n taja gangan irorun lo baje sugbon lode oni olomo fi yakun ya fun wa
0: ami iya ke to bo sode oni nigba te ni irorun lo bade nigba na te bere bi ogoji odun seyin ta so pe wumi bayi mo fe ma taja ni bi ogoji odun seyin yen
1: elo le amo lo taja
0: et e ni suru iyawa mi fe ka bere nbe mo fe ka bere nbi pe o wu mi lati ma lo taja ninu oja kan bo ni mo se le rin se ma kan dede wonu oja na ni ma si gbe oja mi kale ma de bere si ni ma ta ko de ni se ni jo so fun mi wi pe mo se pate si bi abi ilana wo itona wo ni won to
1: nigba
0: ni bi ogoji odun yen gba yen
1: ogoji odun koda te ba ti ri enikan pe eja kan mo ma fe ma fi so le le nbi ti mo lomo te ti kala yo pe se bo taja ni o si ma rowo mle wa soya joko nbi omo taja
0: se pe ko ni eto kankan ti o le dandan
1: to ko ni eto kankan to je dandan nigba na tori pe igba ye gbadun kale mo ko je o le mo kun ko je o le mo kun
0: ai ni omo won wa ngba na
1: ai ni omo oja loja
0: iro ni
1: ai si diku ta si ori omo oja leni to ba ti pe to o nlanu o n fe mo sise pe ki ile won o le je ko le mu ko si le seku fun awon mejeji
0: e kan so fun pe o ya o ki ohun na gbe atere ko gbe si bi
1: to ma ta to ba si se n to fe gba so ni owo perete ni igba so gba na owo perete ni o fi gba iso
0: awon so na ninu awon oja yen ka so pe iru eyin bayi iru oja abole ti bere ngba na
1: nigba na emi wa loju oja muslim
0: nigba na
1: titi dasiko yi
0: eni to ba fe gba iso nigba na owo perete
1: yo fi gba
0: awon iso yen ta lo ko nigba na se eyin ara nu oja na ni abi ijoba agba na
1: a ti koko taja daada ka to so wi pe a fe mo ko iso fun ra wa
0: nigba yi ni
1: nigba na ta ti pe ninu oja ta ti ma alude apade oja la wa pe omo ye ki ni shop nbi omo ye ki ni store bi
0: en ta wa ta lefi leti wa bere aye teyin o gba shop teyin si
1: a le gba lowo baba to ba je baba oja nga lo ba pe nta fe re baba ye na wa ro wi pe a mo fe mu ki adugbo awon laju si won a wa faaye gba wa awon mo fe ka adugbo awon laju si iru olomi ni isin die die lodoja iru muslim ni isin die die lodoja
0: won de ni ni la pe fe ko iso sibe
1: rara o to ba se pe awon ni won ba ko shop fun wa owo ni won ba ni won gba lowo wa
0: nigba na
1: odidi shop to fe to kadabi sile 1500 ni ti si apo owo meje abo
0: logoji odun seyin na apo owo meje abo na itowo kekere
1: to ni shop to tobi gbangba ni o teyan bi marun o ma lo nigba na ni o tobi gidi tobi gidi temi gba
0: eyin gege bi iya loja bayi ni se te ti iya loja elelo bayi nigba na teyin gangan gba shop bayi
1: to je bi awon onile gangan ni won ko awon onile gangan
0: owo won si wa gara ngba na
1: ko gara o tori mo fi tulasi mu wa o asan le meje elomi le santi ele meta
0: eyin nikan leyin si nlo inu so yen gba yen inu shop yen
1: eyan bi meta si to waya iwo ma gbe ti ebo
0: e tun jo nse be
1: a ba si tun ma se be la ba jo ma jaye lo
0: le jo ma jaye lo kai e je kin pada wa sodo iya wa ta won na je oloye abileko onipede victoria ti won je iya loja bodija international market ele iya wa
2: e ka san
0: odun kelore teyin ti taja ninu oja tori pe ni ipinle oyo tabi ka sa so pe nile kaaro ojire tabi ka sa so pe ninu aye isa ka gbe be onikaluku lo ntaja o ka je pe onikaluku nibi to tin ta oja re ni sugbon ni se bayi teyin ti di iya loja se mo wi pe inu oja gan tarata leyin wa ke se pe ladugbo ni igba ti eyin nta oja te bere oja ninu oja o ti to odun melo bayi
2: 37 years 1989
0: ha eyin na o kere o ninu aye o
2: kere ninu aye
0: odun metadini ogoji
2: be
0: oja bo leyin ti bere
2: bodija ni
0: ninu bodija wa yi kan na
2: be
0: nigba na bo leyin se nse bo le se nse teyan ba so poda emi na bayi bi mo se wa yi o mo fe ma ta oja o boya en mo fe ma ta egusi ni o abi pe nkan o mo wa fe ma te popupa o mo si fe riso nu bodija bo na se rin ngba na
2: o ni o depend lori oja ti onikaluku fe ma ta to ba je oja ti o fe ma ra nu oja ti o ma ta ni kusi bi ti o ti le taja to ba ti raye yo gbegbe kale yo si ma ta
0: awon alase wo le yan ri ngba na
2: awon ti o nsakoso oja ni alaga oja wa
0: nigba na
2: nigba o si tun wa di sin alaga oja wa ise kokan na tun wa ni alaga bi olelubo o lalaga onisu lalaga ale alata o lalaga elepo o lalaga onigari o lalaga elegusi o lalaga
0: ka wa so pe nigba na ati wa mo pe gbogbo won lalaga ka so pe nigba na o wa wo emi kemi lo nu oja bo ni won se rin tin won fi ri oja
2: o di fe lori ise te ba fe se ni si e fe ta
0: gari
2: e fe ta gari e gbodo mo to ba je to ni re mi le fe ma ta te ra nu oja te ta nu oja ibi to ba wi le le do si surun ta je to loko te loko lo raja te ja any di shop
0: ti awon ni re mi gangan o sese wa ma wa sodo mi
2: any di shop te ma ja si ibi ti won ba ti wa n taru oja yen awon ton wa nbe eni to ni shop yen eyan bi merin le wa to ma lu eyan bi marun le lo even gan eyan mefa bi shop ba se tobi so onikaluku o mo ja ti e yo si mu poro ti e o tun kaluku o to ba
0: yen ninu shop
2: ninu shop
0: bo le se wa n se ngba na to fi rorun fun mi fun awon eyan ka ko pe boya bi iru emi bayi mo fe wonu oja ngba na bo lo se rorun
2: shop bi gba o won ijoba ti won gbe shop kale ngba na o rorun
0: awon ijoba lo nse gbe shop kale ngba na
2: be ni local government ni won gbo owo shop o rorun ngba na o yato si ti sin to di awon shop atun fi nko shop to do lowo nla eni ti awon ti won wo nisin ti won tun ko bi mo ba ni 28 million 15 million 10 million won le ra shop ko je ki awon to ntaja gangan o ni shop mo le ti e ba se nti engineer se Imakinde gomina wa to kan to tun se laarin ayoku ni bodija iru terminal awon to ntaja ntiti yen won le won sugbon ibi kini agric yen standard car park la ni ki we la ko proposal fun ko ba fi ko sugbon won fi ko shop won se yen daada gbogbo awon to wa ntiti yen ni won le sibe lofe open shop ni won mu be sugbon awon shop ti won wo ti won tun ko lowo nla nla ye agbara nu oja oka
0: eni suru yawa awon shop te yin so wi pe o ti wa yato fun ti tele bayi pe won wu awon bi kan won wa tu awon shop meko gege bi iwadi ta se tori won pe eyin oloja na ni ti yin lowo won ni won ti ba yin soro bayi pe to a to shop iko o a fe wu a fe tun ko o iye bayi le a si mo gbe le o won ni gbogbo yin no ba so pe a o ti da pe ngba to ba ya e wa mo so pe e mo gangan pa re mo
2: ko si n to jo ta ni oloja ti won o so fun te won ba nibi to ti n taja to ti n jeun ti won wa ni won fe wo shop e ipa won fe ba yin tun ko o ti won ba gbe ka lo lona ti o rorun fun won won a gba sugbon ngba ti gba won o ba ka ko si nkan ti won fe se si e n lowo lona ni ara
0: iya wa e je n pada sodo iya wa bisi alisi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀ ìdí ẹ̀ díẹ̀ ìfẹ́ ìrọ̀pọ̀ fẹ́ yàtọ̀ fún ti ibi ti ìyá wa onípẹ̀dé náà ti ṣàlàyé pé nígbà náà ó rọrùn tẹ́ ẹ gbà nú ọjà tẹ́ ẹ sì ń tajà yín nígbà náà pé àti gba ṣọ́ọ̀bù kò nira nírú àsìkò yìí ṣé a wá lè sọ pé àti wá máa ní sọ nínú ọjà ó ti nira ju ti tẹ́lẹ̀ lọ.
1: olóòtú ṣé ń sòótọ́.
0: ẹ sòótọ́ òótọ́ gangan ni kẹ́ sọ.
1: ó ní ara torí pé ẹni bá gbaṣẹ́ lọ́wọ́ ẹni ti gbẹ̀mí ẹni ẹni gbàṣọ lọ́wọ́ ẹni ti sọ pé kébi ọ̀pá tọkọtaya tọmọ ó ní ara débi wípé àwọn míì dó ń stroke nítorí pé wọ́n wó ṣọ́ọ̀bù wọn
0: kí ló dé o
1: ọpọ ẹlòmíì ti kú nítorí pé ti mọ wípé tó ń bá dé ṣọ́ọ̀bù àṣírí jíjẹ mímu yóò bò kò sí mọ́ àwọn ọmọ míì ti dá lábàárù àwọn ọmọ míì gan tọwọ́ ajá sí wípé tẹ ẹ bá bèrè ní ìsìn ìyá tiẹ̀ ń kọ wọn níyà wọn ti kú ń tajà lọ bẹ ń jalọ já àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn kò nígbà tí ìyá bá ti kú ìyá ni ó pèsè fọmọ inú ilé ọmọ odò ń bá ara àsìfẹ́ kó lè ọwọ́ lù àsìfẹ́ káwọn ọmọ èyí orí rìn ìyá wíwó ṣọ́ọ̀bù ọba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ gbígba iṣẹ́ lọ́wọ́ obìnrin ọba ọpa ó ti pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì lápasáyé ní n tó ṣe wípé kọ́lọ́hún wọn sàánú àwọn obìnrin lórílẹ̀‐èdè yìí ni àánú ni kò dìde fún wa
0: àánú ó dìde lágbára lọ́wọ́ lọ ẹ jẹ́ ń padà lọ sọ́dọ̀ ìyá wa onípẹ̀dé pẹ̀lú bọ́rọ̀ ṣíṣe wá rí yìí tí nǹkan ti yàtọ̀ fún ti tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn ṣọ́ọ̀bù ní ìṣe pé owó gegege o ni wọn gbélé pé kóníkálukú ọmọ ọhún ṣé ẹyin bíi mélòó kan náà ilé máa ń parapọ̀ kẹ́ ẹ gba ṣọ́ọ̀bù ọ̀hún ni nígbà tó kúkú jẹ́ pé nígbà tẹ bẹ̀rẹ̀ náà ń jọ́sí ẹsẹ̀ ẹyin bíi mélòó kan náà lè máa lo núùsọ̀ kí ló yẹ tí ò fi lè rí bẹ̀ báyìí.
2: ó ti kọjá agbára àwọn èèyàn àlẹ́ kò sí owó nílùú mọ́ fún àtirà àti ìta gbogbo nǹkan ló gbowó lórí kò sí ìrànlọ́wọ́ kankan fún ọlọ́jà lórí àtirajà
0: ẹni sùúrù kò sí ìrànlọ́wọ́ kankan fún ọlọ́jà
2: kò sí ìrànlọ́wọ́ kankan fún
0: lórí àti máa rówó ṣòwò ìyá wa ṣé ìrànlọ́wọ́ kankan wà ngbà kan fáwọn ọlọ́jà láti máa rówó ṣòwò nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ ọjà tí
1: ìrànlọ́wọ́ ń bẹ nígbà náà a kóra wa a dá jọ ń gbọ́ ọba jẹ tá a bá jẹ tó bá sẹ́kù
0: tọkàn yín bá balẹ̀ tẹ́ rí ibi tajà
1: ṣùgbọ́n ní ìsìn lọ́rọ̀ ṣọ́ọ̀bù alágbára ní jẹ̀ǹta alágbára gidi ní ìsìn omi tá a ti mu sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò la fi mé kí wọ́n wá pé kí n kó 28 million wá
2: kó 15 million wá
1: tàbí 15 million kí n fi ra ṣọ́ọ̀bù ẹ̀yọ kan ẹ wo ilé tá a ti kọ́ ń gbà náà ẹ wọkọ̀ tá a ti fowó gidi
0: ìyá wa
1: ṣé bẹ́ẹ̀ lórí ni
0: ẹyọ ọlọ́jà wọn pé
1: kí n la wá fẹ́ tà nínú ọjà tá a fi nínú ṣọ́ọ̀bù tá a fi 25 million rà
0: màmí ẹni sùúrù
1: kí n la fẹ́ tà nínú rẹ
0: ẹni sùúrù màmí ẹyọ ọlọ́jà wọn pe ẹ mọ ṣe bíi pé mẹrẹmẹrẹ bíi pé kò sí nǹkan bẹẹ sì rè owó tẹ dákọ ní ìsinmi nígbà mi báyìí láàrin oṣù mẹfà sọdún kan ẹ ti rí fún ara yín.
1: ìyákọ mi níjọ
2: òun
1: nígbà náà epo ètí ìdí kókè
2: owó ọkọ gan-an
1: nígbà náà búrẹ́dì ò tí ìdí kókè nígbà náà ráìsì ò tí ìdí kókè ìgbà tẹ̀mí ń sọ yìí 600 àpò owó mẹ́fà 6000 ẹni wọ́n ń tàpò ráìsì a sì bá ọgbọ̀n kóńgò àti méjì nínú rẹ̀ kò pé mọ́ bẹ́ẹ̀ náà lọ ní bọ́rọ̀ ajé ṣe ń bẹ́ẹ̀ náà rẹ̀ ṣe ń dorí ìkodò lọ díẹ̀ díẹ̀.
0: ìtumọ̀ rẹ̀ ni wípé bí àwọn ọlọ́jà ṣe máa ń péjọ ń gbà yẹn tó yẹ pé bí àwọn bíi mẹ́ta mẹ́rin wọ́n lè ní ìṣọ̀kan tí wọ́n sì jọ máa kó ọjà wọn sí.
1: kò sí irú ẹ̀ mọ́ nísìn.
0: ṣèbí sọ̀rọ̀ ọ̀bẹ nu ọjà àwọn ìsọ̀ míì wà tí wọ́n gbà nǹkan mọ́ tẹ́ẹ̀ni lọ́bẹ̀ lọ sọ pé ó dáa àwa náà fẹ́ sọ bí.
1: ọwọ́n ni
2: gbogbo ohun tí wọ́n kọ́ ní ìsìn kì í ṣe nǹkan tí olówó
1: kékeré kì í ṣe irú àwa ilé gbà
0: ìyá wa
1: kì í ṣe irú tó àwẹ̀ alẹ́ gbà
0: odidi ààrẹ lélo mọ́ ni báwo la jí tá a jè lo èyí tó yẹ pé ẹ ń fi gbá bu owó yìí ní inú ọjà
1: àdúrà lẹ ṣe fún wa àdúrà ńlá lẹ ṣe fún wa nígbà tẹ ń sọrọ èlò wọn níye tá ń rapò tàtà sí àti báwo àti rodo kò rí bẹẹ mọ ní ìsìn wọn ti fọjọ
0: ṣe ọwọ ìjọba ni
1: olọjà ká gbé ètò àgbájọ ọwọ olọjà ká gbé dìde.
0: ṣé ọjà kiri ọjà yín tó wá wọn ni ṣé ọwọ ìjọba ni ebi ẹyin náà wọn pé tẹ bá ti gbọ jáde ní ọjà
1: báyìí ìtọjẹ tìjọba ń bẹ ń bẹ
2: ìjọba náà ló ń bẹ
1: yàwá ìtọjẹ tìjọba ń bẹ ń bẹ o
0: ìwo ni tìjọba ń wọrọ
1: ẹ ṣe torí
0: wọn nígbà ẹyin náà bá ti sọ gèlè sí aṣọ tí ọjà bá ti wọnú ọjà báyìí iye tó bá wù yí lẹ mọ ta.
1: bẹẹ ni àwọn náà wà ní ìsinsìn àwọn náà ń gbowó ràn wọn wọn sọ wípé àwọn òfò owó epo wọn orí epo ni wọn ti sọ fún ọ wípé epo ṣe báyìí epo ṣe báyìí epo ṣe báyìí títí bí gbogbo rẹ ṣe ń lérí ara wọn ni.
2: láti ibi tá a ti ń rajà wá gan
1: àti bí a ti ń ra àwọn ọjà tó wá wọn bẹ.
2: àwọn náà ó sì mọ sọ fún wa wípé nǹkan táwọn ń rà
1: ó ti wọn
2: àwọn àgbẹ̀ tí ń dáko wọn ni àwọn tí wọ́n ń dáko àwọn òṣìṣẹ́ táwọn ń gbà ohun tí wọ́n ń gbà ó ti wọn gbogbo táwọn fi ń dáko ó ti wọn.
1: gbogbo kẹ́mí táàbà náà ti wọn
2: oko tí wọ́n ti wá ń dá nísìnyí inú fu
1: àyàfu ni wọ́n fi ń dá
2: ṣé wọn pé irú èlùbọ́ lèmi ń ta ilẹ̀ tí wọ́n bá fi gbin iṣu fún iye ọdún bíi mélòó kan tó bá ti sá wọn á tún sún wọnú igbó lọ láti ti lọ múlẹ̀ èyí tí wọ́n ti ń dá láti iye ọdún tí bandits ti bẹ̀rẹ̀ gan inú fu àyàfu ni wọ́n fi ń dá dépò tí wọ́n á tún lọ nú
3: igbó. Àwọn tí yóò tán wá tún rìn
0: kọjá èlùbọ́lẹ̀ yín tàbá yìí
2: èlùbọ́lẹ̀ mi
3: tàbá débi wọn ò tún wá rìn lọ sí
0: wọn pé àwọn ọlọ́jà tí wọ́n ń pé ẹ̀yà ọlọ́jà kankan gẹ́gẹ́ ìwé ìdísọ̀ kankan táwọn gan kàn mọ gbogbo agèlè inú ọjà wọn kàn mọ lọ tí wọn kàn mọ. Kí wá ni àwọn obìnrin nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ ọlọ́jà kí ni wọ́n ń fẹ́ báyìí o.
3: Ìrànlọ́wọ́ Ọlọ́run ìrànlọ́wọ́ ìjọba wa.
0: Láwọn ọ̀nà wo?
3: A nídi owó. Àwọn ọ̀nà kan bẹ tó nídi kí wọ́n fún wa ní mọ́tò tí wọ́n ṣe wípé èrè oko wọn bẹ wọn ò ní mọ́tò tí wọ́n èkó jánà.
2: Àwọn ojú ọ̀nà bíi
3: tó ti kọjá olóyè. Àwọn ojú ọ̀nà bòmí ọ̀dá.
0: Ẹ ṣáà ń tẹnu mọ́ kínní ìní sọ ọ ká yín náà gan o.
3: A nídi ìrànlọ́wọ́ tí àgbájọ ọwọ́ àwa obìnrin ṣe tá a nídi ní ìrànlọ́wọ́ ìjọba.
2: Kí ìjọba síjú wo gbogbo àwọn olówó náà. Kó síjú
3: gbogbo tí olówó pátápátá.
2: Kí wọ́n má fi sí kí wọ́n yà sí wa.
3: Torí pé
2: kò
3: sí ìjọ ìjọ òkun ni àwa obìnrin.
2: Kíjọba ṣètò
3: bí ó ṣe ní dáta gbogbo àwọn ọlọ́jà. Ọjà tí wọn bá ti bá ọlọ́jà ìlú yẹn ṣèlú bìnrin.
0: Ẹ dúró ìyàwó ìyàwó Alice. Ṣé rí ìyàwó onípẹ̀dé wọn sọ̀rọ̀ kan nísìnyí pé kí wọ́n ṣètò bí wọ́n ṣe ní dáta gbogbo
2: àwọn obìnrin ọlọ́jà. Kí wọ́n ṣètò bí wọ́n ṣe ní dáta gbogbo àwọn obìnrin inú ọjà. Yóò jẹ́ kó rọrùn fún wọn láti fi ààyè sílẹ̀ fún wa ni pé ibi báyìí o ẹ̀yin ọlọ́jà lè ti ní ẹ ti lè rí owó tí wọn ò ní lè lè tẹ́ lè fi ṣiṣẹ́.
0: Ṣé ẹ̀yin gangan tẹ́ ẹ wà ní ọjà bódìjà ṣé ẹ dára yín mọ̀ tẹ́ ẹ ṣe jóbìnrin torí ilẹ̀ pé kíjọba ó máa ṣe ṣé yóò rọrùn.
2: Ọ̀nà tó lè rọrùn náà lélẹ̀.
0: Ó yá.
2: Tí wọ́n bá ṣe dáta fún gbogbo òǹtajà nígbà tí wọ́n fẹ́ fún wọn ní owó Bank of Industry 10,000 tí wọ́n fún wọn báyọ̀ wọn ṣe dáta nínú ọjà ni gbogbo àwọn tí wọn ṣe dáta fún yẹn nígbà tó máa di àsìkò tí wọn ò fún wọn gbogbo wọn fún ọmọ ṣe fún lówó tí wọn bá ṣe dáta gbogbo ìjọba bá ní dáta gbogbo àwọn tó ń tajà nínú ọjà kọ̀ọ̀kan ó rọrùn fún wọn láti jẹ́ wípé báǹkì báyìí la yà sọ́tọ̀ fún bódìjà o àwọn oníṣòwò tí wọn bá fẹ́ gba ètò ìrànlọ́wọ́ owó o ẹ máa fún wọn o ní èyí tí ò ní ní èlé púpọ̀ lórí o ṣe pé dáta yìí ó jẹ́ kí wọ́n máa gbà kán máa rí san gbogbo ohun tí ò sí kò sí àǹfààní kankan kò síbi tó lówó tí ń rí àǹfààní kankan láti fi ṣiṣẹ́ paríparí ẹ̀ náà ni pé bíṣọ́ọ̀bù tí wọ́n ń kọ́ yẹn ká ní pé bẹ́ẹ̀ ni ó ń rọrùn fún wọn láti rí owó tajà tí wọ́n sì ń ta ọjà wọn yúbẹ́ àwọn náà rí owó tí wọ́n lè fi gbarú nǹkan yẹn ó wà ń bẹ́.
0: Ìyá wa Alice ìyá wa onípẹ̀dé ni kò sí ìrànlọ́wọ́ kankan fún àwọn tí wọ́n jẹ́ olókoòwò lóbìnrin bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
3: Bẹ́ẹ̀ni kò sí ìrànlọ́wọ́ fún wa o. Ó lọ jẹ́ kí àgbájọ àwa obìnrin ó bọ́ta. Ohun tó gbé wa bọ́ta gangan nìyẹn. Ní abẹ́ ìyá mọ̀ pé ohun tó bí àgbájọ ọwọ́ gangan nìyẹn. Kò sí ìrànlọ́wọ́ kankan fún àwa ọlọ́jà. Àtẹ̀ntí ń tẹ̀kọ́ lójú ilé ọkọ ẹ̀. Kò sí ìrànlọ́wọ́ kankan ṣùgbọ́n tí àjọ yìí tí wọ́n bá bójú wò wá tí wọ́n ṣe wá láàánú tí wọ́n tọpasẹ̀ ẹni tí wọ́n bá yá lówó owó wọn láti wọlé. Torí wọn ti mọ̀ wípé aṣíwájú kan tó wà nínú ètò àgbájọ ọwọ́ ọlọ́jà ó dìde ran kí wọ́n mọ̀ wípé abẹ́rẹ́ tó lókun dì ni. Abẹ́rẹ́ tó bá sì lókun dì ọ gbọ́dọ̀ sọnu ṣùgbọ́n tí ò lókun dì àtẹnìtàn lèèyàn lè gbà mọ́lẹ̀.
0: Ní ìsìn báyìí kásẹ̀ wá sọ pé ìjọba wá rò pápá pé ó dà àwọn ìyálọ́jà tó jẹ́ pé gbogbogbà yìí ni wọ́n ṣàmà ń pariwo ní orí afẹ́fẹ́ pé tọ̀ àwọn nílò ìrànlọ́wọ́ o àwọn nílò ìrànlọ́wọ́ o ìjọba wá rò kódà ẹ jẹ́ ká tiẹ̀ ṣèrànlọ́wọ́ fún àwọn ìyálọ́jà yìí ó dà lábala ọ̀nà tọ̀dọ̀ tí yín tẹ́ jẹ́ obìnrin tí ẹ jẹ́ ìyálọ́jà tẹ́ ń tajà tẹ́ mọ tẹ́ ń ṣe tí ẹ ṣe pé bóyá ẹ kàn ń tọ́sẹ̀ lẹ́sẹ̀ o ó dà a fún yín níye báyìí o ṣùgbọ́n o owó ìjọba ni ṣe mọ̀ pé owó ìjọba ni lóòótọ́ owó àwa náà gbogbo ara wa níjọba ṣùgbọ́n tíjọba bá kódà kówó ilé fún yín àfi èlé kan tí ò ní yín lára àfi sí ó yá o kóníkálukú yín kẹ́ ẹ mọ̀ dá padà níye bàbàbàbàbà ìyá wa onípẹ̀dé ṣẹ̀rò pé irú àwọn owó bẹ́ẹ̀ yóò ṣe é gbà padà.
2: Ó ṣe é gbà padà.
0: Torí nígbà náà ni àwọn èèyàn wa náà tí wọ́n jọ jẹ́ àwọn ìyálọ́jọ́ pé kí n ni.
2: Ó ṣe é gbà padà tó bá ti jẹ́ ìṣàkóso rẹ̀
0: tó bá ti jẹ́
2: tó bá jẹ́ ìṣàkóso rẹ̀ wà lọ́wọ́ àwa obìnrin wọn ò rí owó yẹn gbà padà.
0: Tó
2: wà lọ́wọ́ àwọn ọkùnrin ni wọn ò lè rí gbà padà tó bá wà lọ́wọ́ àwa obìnrin.
0: Ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ torí àwọn ìyá wa wọ́n pé gèlè ni. gele ati goolu ori ka go mo ko sin gbogbo gba
2: seri awon finance kan wa si bodija ti won la won fe ma ran awon petty petty trader lowo won de la won fe bere pelu 50,000 mo ni ko sin ti 50,000 le ran mo e je ko pe 100,000 won si agree ngba ti won ma gbe kini yen won gbe dodo awon chairman oja awon ti won gba laarin ara won mo da owo yen pada si ti awon en temi moju to ni mo da pa ni won ri gba pada
0: ero ni gege bi obirin ninu oja
2: ni o ni won ri gba pada
0: eh
2: ba tawon yen lawon to ni finance ba lawon la n fe ma rep awon ontaja pe kan legbe ninu egbe kokan e ma submit eyan 2020 awon ma ma fun won ni 100,000 won de ma da pada laarin osu meta kan fi san losoosu owo yen o ni eleju 5,000 lo se opportunity yen o da ngba ti won gbede won ba wa daru ni e ti mo sakoso re tobirin sakoso re nikan lo wole lo wole
0: ama yin obirin na opo nbe o lo se je ke ri se be o
2: ibi ti won ba ti fi okunrin saju obirin oni ri sese
0: ah
2: be ni mo so fun yin nu oja ibi ti won ba ti gbe obirin okunrin saju bo to ba ti e je rowo e gbagbe e obirin o le ri sese
3: obirin o le ri sese
2: obirin o le ri sese mo de le ri owo yen yanju
0: e ti ni riru ru e ri ni
3: popo to
2: se bi nu oja ni ebi kan ni mo so fun yin
3: obirin le ha mo obirin sugbon okunrin o to be lati ha bo esi ma wi pe ori afefe la wa ti o ba ni je be ni won ba ti lo ti fowo ro mo ti fo ti o ti gbowo etun
0: ani dam ori afefe la wa iya wa

0: kí lorúkọ yín sà.
1: Gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n bàrá ṣe bí ìyá tó mọ ọ̀rọ̀ tí wọ́n ti sọ ti mọ́ gbẹ́rọ́. Obìnrin náà ni ẹgbẹ́ fún. Obìnrin náà ni kíjọba ó ṣe fún pé wọn bá ti rí yẹn bá kọ pé head yẹ. Owó ò ní lọ́dún kan yóò fọ̀ọ́ kalẹ̀. Ètò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ọjọ́ ọjà tí wọ́n bà wá kọ́ fún irú wọn. Owó ti máa tajà tí ọjọ́ àti ìdílé tí wọ́n mọ ọlọ́pàá ọ̀tún máa ní ti tàbá wọn kan. Lọ́jọ́ ìlówó kéékèèké kò náà fún wọ́n máa lọ mú 10 million wá 20 million wá. Òun pé wọ́n fún wa ní rọrùn. Àwọn náà ni wọ́n ń mójú tọkùnrin nísìn. Iṣẹ́ ìgboro ojú eyín ẹ̀dàkùn torí ọlọ́run kó jọba náà lọ́wọ́ ó gbìyànjú oníṣẹ́ ẹgbẹ́ ṣọ́ọ̀bù 15 million 20-10 million agbára wọn ọ̀ka ṣọ́ọ̀bù tí ìjọba ń kóhun kọ́ àwọn ara wọn ni ń tà fún àtàwọn gbogbo ẹgbẹ́ fún ẹ̀dí wọn kẹta àwọn àlé wọn tó wọn òun ṣe ti àwọn tálíkà.
0: Ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ fi gbè lẹ́yìn o.
1: Mo ní ìkàkà tí mo fẹ́ gbè lẹ́yìn pé mo ṣe rọrùn fún ọ tí wọ́n yá wọn lówó mo sì fún ẹ ní kí wọ́n wá bí tọ́ba tí ó tẹ́jú tí wọ́n dún àwọn láàyè.
0: Ó dá ẹ ṣeun ojú òní tì í.
1: Mo fẹ́ gbàjọba àtàwọn náà.
0: Ẹ ṣeun gan ni adúpẹ́ o adúpẹ́ tẹ pè wá sórí ètò 0912370867 5 òun lẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ èyí tẹ pè wá sí lórí ètò àgbàjọwọ́ níkànnì lágelu 96.7 FM òkè gájòkè ìyàwó onípẹ̀dé nínú ọjà nísìntẹ́ ni wọ́n ti kọ́ ìsọ̀ síbẹ̀ pé wọ́n ti wá gbé owó lé nínú ọjà irú ti bódìjà yẹn àwọn èèyàn náà ń gbà á. Hello.
2: Àwọn tí wọ́n lè.
3: Hello, ìyá Abégúndé ni láti mọ́ níyá.
0: Hello, kí lẹ porúkọ yín mà.
3: Ìyá Abégúndé láti mọ́ ọjà mọ́ níyá.
0: Ẹ ṣe o kí lẹ fẹ́ bá wa sọ àgbájọwọ́ o.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
3: A ti àwọn màmá ọpọlọ ọhún níjọba tí wọn ti sọ yẹn náà lórí kò sí ìrànlọwọ kankan látọdọ ìjọba ọjà sì ti wọn ṣọọbù ti wọn so ìrànlọwọ tí wọn bá lè ṣe lórúkọ jésù wò bọmọ jìnnà o.
0: Ìyá wa onípẹ̀dé bó ní ṣe ibì kankan wà nínú ọjà gan tí ilé ìṣe gá nǹkan kan nínú ọjà yín yẹn.
2: Àwọn ń kọ́ ibì kọ̀ọ̀kan ṣọ́ọ̀bù gbogbo ṣọ́ọ̀bù tó ń kọ́ yẹn ni wọ́n ń kọ́ tọ́lẹ́ẹ̀tì sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tọ́lẹ́ẹ̀tì náà tó wà nínú ọjà.
0: Hello.
2: Stardust car park.
4: Hello.
0: Hello ẹ káàsán o.
4: O àǹtí bọ́lá sáré.
0: Àgbájọwọ́ o.
4: Wàbí sọ̀rọ̀ ẹ kú ètò.
0: Ẹ pẹ̀lẹ́ sà.
4: Ẹ jẹ́ dákun ẹ̀bẹ̀ la fẹ́ bẹ̀yìn fún ìjọba torí yorùbá bọ̀ gbogbo tó le kankan ìwúrí àwa mẹ̀kún lòún ti dá ní. Bí wọ́n bá kọ́ ṣọ́ọ̀bù ní ìpínlẹ̀ tí ó yẹ ti mídíà àwọn èèyàn bá kọ́ ṣọ́ọ̀bù tí ì sí ṣọ́ọ̀bù ìjọba ó lẹ́ẹ̀sì ju ṣọ́ọ̀bù ìjọba lọ. Nígbà tó bá ní wọ́n gba ṣọ́ọ̀bù lọ́nà gbogbo gbogbo ọjà tó bá lọ rà nísìn ọkọ̀ ṣe tiẹ̀ àwọn tá lọ ra ta wọ́n fi mọ́ níyà nísìn ọkọ̀ lè gbé ẹ tó lọ rí ìbọn ìyàtọ̀ náà ń tẹ́ ìbọn nísìn ọkọ̀ ni wọ́n fi gbé orí rẹ̀ náà ni wọ́n sì lé lórí. Tá bá sí lórí ọjà ń bà náà bó ni ò ṣe tún ní dọ̀ wọ́n. Ìyẹn ká tó wá di pé wọ́n tó wá lọ gba ṣọ́ọ̀bù lọ́wọ́ gbogbo ìjọba ní ìjọkẹ́ ẹ bá ibẹ̀ ká síjú àwọn aráàlú lórí àwọn tó ń tajà fún àyè ìdábọ́sára náà ló sá mo ti ẹ̀yìn àwọn ìyá yìí gan gẹ́gẹ́ bíi tí bàbá wa kan sọ pé àwọn náà náà ń tọ́jú àwọn ọkùnrin àwọn àmọ̀ bẹ́ẹ̀ torí àti bọ́lá ní sọ pé tá àmọ̀ bẹ́ẹ̀ kò tọ́ ni ó dákun ẹgbẹ́ ìbánigbèsè ìgbà fẹ́ sí ìpàánú lórí àwọn ìyá ọlọ́jọ́ àwọn yìí nítorí bá rà ló sà ẹ̀kọ́ yé gbé ẹgbẹ́ bá rà wọ́n lọ́wọ́ lójú owó ìyá ẹgbẹ́ fún owó rẹ̀gẹ́dẹ́ yìí tètè yé ilé ìsìn ẹ̀ dákun mo fi sí àkókò mo fi kí àwọn ìyá wa ẹ̀mí yín ó gbòòrò lágbára ẹ̀ lọ àgbàkọ̀ láàmú ẹ̀dí mọ̀ ẹ̀mọ́ ẹ̀ sì láti yọrí ẹ̀ lè gbẹ̀rù gbogbo ayé òní gorí ni ó ẹ̀ jẹ́rìí àwọn ọmọ ọ̀ láhàlà ọ̀là ìwáta.
0: Ẹ ṣeun bí a ti ṣe rí mọ ní lórí ètò ilé ìta pè ní àgbàjọwọ́ fún tọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run látùjọ pàdé ara wa lórí ètò kan náà agbajọwọ to ni se pẹlu awon ti won je obirin oloja ni ipinle Oyo ni a si gba alejo awon mama wa ti won je oloja ni ipinle Oyo oloye abileko Adesokan BC Alice ti won je are lelo ni ipinle Oyo be na to ni mama wa keji oloye abileko ni pede Victoria ti won je iya loja Bodija International Market won ti salaye a si gbagbo pe eleti igbaroye ni ijoba ile to nbe lode ati gbogbo awon ijoba lelekaje ka toro okan won ti dide soro ohun ko ni baje o ele iya wa e seun ta pe yin te dide si wa lagbara lowo lo oja odi tu o aja oja osi ni bo ni keni waje
5: amen ile se lage lu oni baje
0: amen fola shadi ajala loruko temi ti mo nje lagbara olohun ipade o tun dijo mejo sunshine ti wa nbi lati ma mu ibi eto ayo obirin wa se ti boyin ese tengbo

0: ṣeun olúṣọlá lè ń sin ìṣẹ̀dá obìnrin yàtọ̀ ń tòótọ́ ọlọ́gà ni kán láwùjọ òkúta bó wa ló jẹ́ kí ló dé tẹ́ ẹ wá ń tàbùkù obìnrin kí ló dé tẹ́ ẹ ń bu ẹnu àtẹ́ lù wọ́n kí ló dé tẹ́ ẹ tiẹ̀ rí wọn nírí ipọ́n tiẹ̀ já mọ́ nkankan kí ló dé tẹ́ ẹ ń rí wọn lérú ẹ̀yìn kí ló dé tẹ́ ẹ ń rí wọn lérú pé kí ló dé gan náà kí ná já mọ́ kí ni rákàtí àwọn kí ló ṣẹlẹ̀ gan lẹ́yìn rábà náà wọn náà ń bẹ́ bà ló kù kí ló dé tẹ́ ẹ ń fi wọn wé bẹ́ẹ̀ kí ló dé tóbìnrin ò tiẹ̀ nítumọ̀ mọ́ láwùjọ àbí ṣá fẹ́ sọ pọ́n náà ṣera wọn bẹ́ẹ̀ ni àbí pò tọ́ bára wọn ni àbí kí tiẹ̀ la fẹ́ pé ná lọ́sọ̀ tì ní ẹkú ilé ẹkú ìyálẹ̀ tàdí gbogbo tẹ̀tí ń gbọ́ mi lọ́sọ̀ tì ní etí pátákì ní tẹ̀tí ń retí náà ni o ayé obìnrin pẹ̀láde orinke sunshine ní lágìlẹ̀ 6-7 fm òkè gájí òkè lè funfun báláwo nífẹ̀lẹ̀lẹ̀ bẹ̀láwà lọ́sọ̀ tì ní ta adé bàgẹ̀ sí ta ró dẹ́dẹ́ ta kàn dídí bẹ̀láwà ti ń ró dẹ́dẹ́ o ta ti ń ró bí ẹdun ta ń rọ̀ bí òwe à ń sọ̀rọ̀ nípa àgbáyé gbádùn gbogbo wa nípa àgbáyé gbádùn àwọn obìnrin ṣé ẹ ti mọ̀ pé máa ń sọ lórí ètò ìwé wa pé obìnrin ayé obìnrin ni ayé gbogbo wa náà ni nínú ayé obìnrin náà lọmọkùnrin wà tí í ṣe ọmọ rẹ̀ inú ayé yẹn náà ni bàbá wà bàbá tó bí lọ́mọ inú ayé yẹn náà lọ́kọ́ wà tó fẹ́ níyàwó inú ayé náà làwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin wà àwọn àbúrò rẹ̀ lọ́kùnrin àwọn ẹbí ara ọ̀rẹ́ tó jọ ń ṣiṣẹ́ papọ̀ ṣe wá rí i pé kì í ṣe pa àlè dáyé wa ṣe gbogbo ayé náà ó wọnú ara wọn ni mo wá bẹ̀ wá lọ́sọ̀ọ́ tì ní ẹjẹ́ àfìfẹ́ bára lò ẹjẹ́ á mọ lárò jinlẹ̀ nínú gbogbo nǹkan tá a bá ń ṣe nínú gbogbo nǹkan tá a bá ń gbé tó tá a mú sọ́kàn pé kíní yìí tí n bá sì ro kan àwọn àgbàrá àti mo sọ nǹkan mí ìgbà mí pé ẹ tá a bá ro dúdú fún a ọ̀rá dé egun tí a bá sì ń wò pé lágbájá ṣẹ̀ mí pádìyẹ dà mí lóògùn ń fọ lẹ́yìn yóò mọ lọ bá ń báhùn náà ni ẹ jẹ́ kí wà bàjẹ́ ẹ jẹ́ kí àrùn kàn ẹ jẹ́ kí ẹ̀sán gbígbà ẹ jẹ́ kí ròbínú jí ọkàn ẹ jí ó dópin láàrin kan kó mọ̀ jẹ́ pé yóò tún máa tẹ̀síwájú wọn ní egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan bẹ́ẹ̀ nìkan ń rú pópó sì fẹ́ sú èmi báyìí náà ni wáyé pé gbogbo ọ̀rọ̀ lórí alábàáhùn wà yìí náà ni ànábi tí mo ń lọ lọ́sàn-án tòní ó pọ̀ gan lónírọ̀ àbájì gan àmọ́ kó tó di pé bóyá màá wọnú ẹ̀ lọ àmójú ẹ̀rọ mi lọ́sàn-án tòní náà ni bó sí ọláyànde boss love himself tó lóòótọ́ mi sì jẹ́ títí láyò kì í ṣọlá ọ̀gá àgbà mi náà ni kenneth gwege àwọn èèyàn mi náà lájọ wà nílé agbára mi lọ́sàn-án tòní apẹ̀yẹmí wà ń bí pẹ̀lú bẹ́ẹ̀ náà sì ni tóbi lọ́ba àjọfẹ́ ṣètò ń bí lọ́sàn-án tòní náà ni ẹ ti mọ̀ pé gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò ikú tó di pé bóyá àtẹ̀síwájú kí àwọn tó ń ṣẹjọ́ òbí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oṣù keje pé oṣù keje mọ̀ tó ń tan lọ oníkọ́lọ́gbọ́n ọjọ́ ni ọjọ́ méjì ìkẹrin ọ̀làlẹ̀ parí ọ̀làkan 31st ni ọ̀làǹjì mọ̀ january february march april may june july nínú méjìlá àwọn ti gún méje
1: ẹni jẹ gbèsè
0: ọlọrun ṣeun adúpẹ lọdọ lọ gbogbo ń fún ọ lọwọ máa ń ra ilẹ mọ mi máa ṣe kinní kan wọn bá ti pẹ kọdún tó parí máa fún ẹ lọwọ rẹ ṣe ẹ ṣáà ti ń ṣàjọ. Àmì ọlọ́run gbogbo ẹni jẹ gbèsè lọ́sọ̀ọ́ tì ní ọba ọlọ́run ní bá ní í san yóò bá kálukú wa san mo sì máa ń sọ kí ni pé téèyàn bá jẹ gbèsè lórí nǹkan tí ń rí wò lórí nǹkan tí ń mú nǹkan míì wá fún ọkàn ẹni gan balẹ̀ inú ẹni ó dùn kò ní rí nírí ipò ní lọ́rùn ọwọ́ ló ní sí kò ní sọ́run tó mọ̀ pé òun fi ṣòwò ni ẹni gba lọ́ọ̀nà tó fi kọ́lé tó fi ra mọ́ tó fi ṣe nǹkan re ni mo sì bá dáni wáyé lọ́sàn-án tòní pé yóò tù wá lọ́rùn yóò dẹ̀ wá lọ́rùn o ayé wo sì tù wá lára láṣẹ Èdùmarè mo fẹ́ kí àwọn ọlọ́jọ́ òbí pátápátákí ọ̀rẹ́ mi ṣe lánàá àkọ́kẹ́ tèmi nìkan aláṣẹ àtẹlẹdarí tí à ń tí outfit mo pé mo ṣe kí lánàá mo ní ìyá alájẹ gbogbo ti mọ́kọ́lá àṣeyí ṣàmọ́dún láṣẹ Èdùmarè inú yín á dùn o ọkàn yín á balẹ̀ ọ̀rẹ́ mi àkọ́kẹ́ inú yín ó dùn ọkàn yín á balẹ̀ ọ̀rẹ́ mi kan náà tún ṣe lónìí látàyè blue ọ̀làjírí àkànbí àlejò tiwa ni wọ́n lórí ètò ìkíṣẹ́ kínní kíṣẹ́ kejì ọmọ wa bá wa dá sétò dáadáa mo yẹ ká síbẹ̀ mo ní ìṣe cheerleader and fan of ayé obìnrin ọ̀làjírí àkànbí happy birthday to you my dear friend àti bọ̀dá mi torí bọ̀ pé tí bọ̀dá náà ni ń pín bọ̀dá náà ni oṣooṣù ó ṣàgbà bí ọdún mẹ́ta kan
1: ọjọ́ kan náà kì í ṣe wà sá
0: mo ti kí wọ́n ẹ̀ mọ́ sá brother mi mo wá ya àwọn ọ̀tọ̀ àwọn ẹ̀mọ́jọ́ ẹ̀lẹ́ o ọ̀làjírí àkànbí ẹkọ ọkọ àbí kẹ wo owó baba kàmí yẹ wà á dàgbà wà á dògbò láṣẹ ìdí máa rẹ ọrẹ mi ò ní fàìsàn ló gbà ó inú rí ó dùn ọkàn rí ó balẹ gbogbo mọfẹmọfẹ rẹ àdánìwá yóò bọ fẹ ìtọ́sí fẹ náà yóò bọ ọkọ láṣẹ ìdí máa rẹ wọn ni gbogbo gitẹlẹ gbèjẹ bá fọwọ́ baba ìdí dun ní dun gbogbo tó bá dáwọ́ rẹ lé yóò yọrí sí rere ẹ mọ lọ rí ẹ mọ bọ rí o àti gbogbo àwọn tó ṣọjọ́ òbí náà nínú oṣù keje tí ń tán lọ yìí náà gbogbo yín la kí papọ̀ lórí ètò ayé obìnrin celebrate yín o ẹ pé wọn ní ọdọọdún báyìí ní ṣapọ̀ orúwé àṣeyí ṣàmọdún láṣẹ ìdùnmọ̀rẹ́ ọdọọdún báyìí náà lẹ́mọ gbé nǹkan rẹ ṣe àṣeyí ṣàmọdún àṣàmọdún ṣẹ̀mí láṣẹ ìdùnmọ̀rẹ́ fún gbogbo yín inú yín ó dùn ọkàn yín ó balẹ̀ ẹ̀sìnkú àmójúbà látúnlọ́sì gbogbo ẹ̀yìn dádì wa mọ́mí wa grandma aṣá àti gbọ́lúdé báyìí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí í kanra mọ́ wa ìkan lu ọmọ kan ní àná ó ṣe mí bíi kí n súnmọ́ kí n gbà lójú. ọlùdí ọjọ́ mélòó ọjọ́ wo náà gbọ́lúdé.
1: ẹ má dáhùn kí ni káwọn
0: òtítà
1: wá ṣe.
0: ọjọ́ friday la gbọ́lúdé ẹ ti ń kó tíǹtì bò wá ọjọ́ friday la gbọ́lúdé ẹ ti ń lù wá nílùú bàárà.
1: àwọn míì gan ṣe gbọ́lúdé lẹ́nu.
0: what can fa kí ni ìtumọ̀ gbogbo yẹn.
1: ó sún mi.
0: ẹ dákun tẹ bá ti mọ̀ pé ẹ lè kọ̀ǹdọ̀ òlu wa ní ọ̀sẹ̀ mẹ́jọ yẹn ẹ kó wa lọ fún grandma wa. grandma wo kẹ́ wa lójú o yóò gẹ̀ wá o gbogbo ohun tá a bá fẹ́ ni yóò fún wa o ẹ mọ́ lù wá ṣe léṣe o. ẹ mọ kan ra ìta ya dádì máa jẹ títa ọmọ tèmi o n tó wà láàrin ìyá sweeter àti yín ẹ farabalẹ̀ yanjú ẹ ẹ má lu ọmọ tèmi fún mi o torí èyí tí ń fọlọ́pàá gbé ló pọ̀ jù nù yín kẹ́ tètè mọ́ gbọ́ báyìí ẹ bá láyé obìnrin ò sọ́ọ̀lẹ̀ mo ti ń pariwo báyìí o ogun àwítẹ́lẹ̀ sì náà pé wọ́n ní kì í parọ́ àrò tó bá gbọ́n ni o wọ́n ní lighter mood àgbà ń tòótọ́ pé ó rọrùn kamọ sọ mi don go there don step di ṣé ẹ mọ pọtọ wá sí ẹ ti lọ sí skool láàárọ wọn bá ti ṣe gbogbo money runs yẹn ọkàn everybody yóò balẹ̀ pé wọn tún ti lọ yòókù tún di alẹ́ mọ́rọ̀lẹ́ àmì eléyìí ẹjọ wà ń lé ni
1: ẹjọ mọ jẹ ni ẹjọ mọ ra bisikíìtì
0: ni ibi tí sùúrù ti wá dínà àmì ẹ̀yìn tẹ bá mọ̀ pé ní grandma aunt uncle ilé big mummy ilé big daddy tẹ̀rù pọ́n ti lè lọ ṣọlùdí kẹ́yìn náà ti ẹ̀ fi sinmi ọ̀sẹ̀ méjì kí ló pẹ́ bóyá wọ́n á bẹ̀rẹ̀ lesson àbí wọ́n bẹ̀rẹ̀ ṣé ọwọ́ tẹ̀ bá fẹ́ kọ́kọ́ ẹ lè jẹ́ kan lọ kọ́ náà ní change of environment wọ́n sọ pé ìwọ̀n bá lè yan ọ̀rọ̀ ọmọ mọ́ra mọ́ ṣe lódó lódó ohun ó ní ibi tí mo lè gòkè mo lè sọ ó ní ibi tí mo fàdàgbárọ̀ ọ sí tábọ̀ wá rí i pé ibi tán lè lọ́ wà ẹ̀jẹ̀ kan lọ wọ́n yẹ kó bíi vacation school vocational training center tẹ́ mọ̀ pé wọ́n á ti mójútó wọn ẹ mọ̀ jẹ́ ó jẹ́ pé gbogbo ẹ̀yìn ìwé ìwé ìwé ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn graduate ti wá ń sìn lọ́ ṣe ń ṣetán tó ṣe ń padà lọ́kọ́ ṣe ọwọ́ àmọ́ tó bá ti jẹ́ pé wọ́n ti ní ìmọ̀ rẹ̀ wọ́n ti mọ dátà ta nínú ẹ̀kọ́ kò ṣe pé wọ́n á ṣe bẹ̀rẹ̀ from beginning again á jẹ́ pé wọ́n fẹ́ mú níbi tán bá dé àbí ibi tán mọ́ dé mo ní ọmọkùnrin kékeré kan àti secondary school ní bàbá ẹ̀ ti fi sí ọ̀dọ̀ àwọn electrical àwọn electrician tí wọ́n ń ṣe wáyàrin ilé tí wọ́n ń ṣe gbogbo gbà tọ́mọ yín fi máa wọ school ó ti ń dáṣe òdìdí ilé gbà.
2: ṣé yẹn ló máa jáde tán lálòun
1: wá ṣe
0: kò tiẹ̀ lè wá
1: iṣẹ́ òun náà dà.
2: kò tiẹ̀ lè wá ni.
0: mo wá ń sọ fún mo ní mo tiẹ̀ sọ fún ní kí wọ́n dé tó lọ ṣe electrical electronics àwọn ọmọ mi ò mọ fisisi òbí zadmi yẹn ti dà má lè fi máa kọ proposal. Look at that thinking. Ó ní visa admin yẹn ti da. Má lè fi máa kọ proposal.
1: Ó ti mọṣẹ́.
0: Ó mọ science ó mọ nǹkan pè ní sciences. Ó tún fi visa admin rẹ̀ kún. Ṣé ẹ rí i pé ó ti jèrè lọ́nà méjì.
1: Ó ti jẹ́ o.
0: Àwọn ọpọ́ máa ń sọ kínní kan wọ́n ní kékeré báyìí. Láìpẹ́ màlẹ́ ti kọ́ ọmọ ẹ̀ lásọ̀. Wọ́n sì ní kékeré báyìí náà láti pẹ́ kan òrukú tá a bá fẹ́ kàn mọ́ wáyà. Ẹ̀jẹ̀ á tètè mójútó wọn ní
1: ìsìn.
0: ọmọ tá a bá ti di pé ó fẹ́ràn kó mọ di nǹkan kó mọ tú nǹkan àti mọ ibi tí ń lọ. ọmọ tó bá di fẹ́ràn kó mọ rojọ́ bí adẹ́rùn kẹsàn-án ṣàì báyìí náà àti mọ ibi tí ń lọ. ọmọ tó jẹ́ pé láìkí kó mọ ṣe kó mọ sọ. bí ẹn pé kó ṣá pa fúláwà kọ́ ẹ̀rẹ́ agolo kan fún kó ṣàpò bá kan kó ṣe kan kó ṣàpò egu ẹ̀ papọ̀. ẹ rí wọn wá kàn mú ewé méjì mẹ́ta wọn á já papọ̀ wọn láwọn ń sebè ẹ ti mọ nǹkan fẹ́ ẹlòmíì sì kẹ̀rí owó àtàbẹ̀rẹ̀ ní òmùmú lábúrò kan gbà kan owó àtàbẹ̀rẹ̀ tó bá fi rí aṣọ yín kan bóyá gèlè yín ó rí pé ó ti tóbi jù yóò ti sọ̀ sí wọn yóò yóò kún méjì ni. àwọn aran skẹ́ẹ̀tì aran blouse á lè ránṣọ fún bèbí ẹ̀ wọ́n dẹ̀ máa ṣàìsí bèbí ẹ̀ láti bóyá bíi 867 àwọn òbí rí o sí ẹ̀wá jí ẹ lọ́wọ́ náà bẹ̀ẹ́ tó ní wọn kọ́ bí ara sí àwọn ata àkànmọ́ la mọ̀ pé tó máa ń amówó àtàbẹ̀rẹ̀ àfihàn skirt and blouse fún wọn pé fún bèbí kò sírú aṣọ tí ò lè fowó àtàbẹ̀rẹ̀ dán lára fún bèbí ẹ̀ tá a bá ti rí wọn báyìí iru olude n to wa fun e ko awe da o o da lo ni gidigan amọ e to je ko polo won sinmi lagbon bi kan be un ko ma je pa tan ba wa se tan patapata
1: an se pada si
0: e ba si wo po ke n pe ma lo lesin an se e ba fi won senu ko se yen na te ni gbagbo ninu awon to fe kon won yin na tan ba yin mu to ba se tan bi se yin e kan se tan na ni e si lo gbe won e mu won wale ma se pa won ni kekeke mi na ni awon ni jagbon lotun lo si the Lord is your strength.
1: Amen.
0: Won to dagba lagbara Olorun. Eh, amọ beyin na ni. Beni. Beni po po ipo ti sa won saaju kan na be ri.
1: Olorun de yo won.
0: Abi yo gba wa na. Bi owe kini kan ni o de bolugbon. O po pa mora, o de baresa, o na pati. Torogun ile la na lo de le bayi nisin. O na pa mora.
1: Be o se.
0: Amọ be gbogbo yin amọ ro yin na. Na mo je ki wahala awon lilo soke won. Ipe ko kayin layaju e je n lo taja mo pa ma laje ni wa lori eto yi tin ba taja tin ba de a wa wonu e lo lo ni sansan ibi ti mo n lo o ni mo fi beri oro ewo de tem fo yin se give away ewo yin de tem fo yin se thank you estiri ra yin bayi nisin tin ba taja tin ba de a wonu e lo ni sansan o ba gbogbo wa wi o atokunrin atobinrin atomode atagba gbogbo wa lo ba wi losan to ni mo n lo mo n bo
3: Lagilu FM 96.7
4: Mo ti bere fun o le salai ma panilerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
5: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: Maggi star yo so gbogbo nje ta

0: pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí
1: lójoojúmọ́ ọ̀sẹ̀
0: miliki special ètò bàbá ètò.
2: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
3: asọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
2: back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lori lorisirisi abomafo serving dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin a tun le ba yin ṣe ti gbogbo kọlọ o si jọra ohun kulẹlẹ for the original souvenir gbera nlẹ ma lọ si White Stone Souvenir ìdí àpẹ Odudua building directly opposite NNPC filling station ìdí àpẹ Ìbàdàn bó rajà lọpọ o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
4: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀nyí níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọkùnyí ó ti wà ńkàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa lọ.

0: lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ sẹ́nà. Nípasẹ̀ fi olórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ ndé Babakunde Wonder Farm Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dẹ́ Adéromú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyinka Jo. Prọfẹ̀ Jusẹ̀ Bayo Tunde. Pastor Sheu Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárí. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́ Mọ́lẹ̀. Prọfẹ̀ Ẹ̀sọláyinka Ògúnṣọlá. Apọ́stù Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run Aláyẹ. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August. Bí Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Bí Aitinu Oyè Estate. Arúgbó Rọ̀rọ̀ Jọ Mbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè oyé jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
1: Wagilu FM 96.7.

0: Eka bo lati eka polowo oja wa. Ara re o aye obirin na le sin gba lasoti ni pe ladero nke sunshine olorun lo pe se orin olorun lo pe se aro loro ti wa bo se bo pe gbo wa ta tin wi bo lati kan ta tin wi lati aro nipa ka mura si se owo wa gege bi obirin ise logun ise ko so abuja kankan lorun ope to ba ti mo pe eru ti un le gbe mo wule di are en ton se yawo pe loko ti wo pe nti ise tan a ti ise tan omo bibi bẹ́ẹ̀ ni wa bẹ́ẹ̀ àwa méjì sí ni mo lè bọ́
1: bẹ́ẹ̀ni
0: àwọn kan bá di pé bóyá àmọ̀rin ìkùnrin
1: ìlàṣẹ̀yàwó
0: àti ìfẹ́ kan mọ́
1: kún wa
0: débi tá a pè wá tí ó rí bó ṣe rí tí wọ́n sì wá pè wá torí bẹ́ẹ̀ tí wọ́n pè náà tó dé wọ́n ti mọ̀ pé wọ́n ti jọ dídọ́kọ láyà wọ́n ti jọ wà lábẹ́ òrùlé kan náà wọ́n máa sẹ́yìn tí jẹ́pẹ́ wà ń jìnnà rere kí ni ẹ̀rí ẹ̀kọ́ mọ̀ jù ẹ jẹ́ ìṣojú òpólẹ̀ náà káwọn ará àlebà ń dá sí 0912370 8675 ẹ jẹ́ mwele.
2: hello ma
0: ẹ ká sọ sá
2: ẹ máa fún iṣẹ́
0: yes sir
2: ọlọ́run máa fún iṣẹ́
0: àmì ọlọ́run
2: ọmọ bá bọ́lájú ajibọlá adémọlá òkìlẹ ọmọ yóò gbọmọ fèrè bí láǹkan nílé rẹ wà
0: ní
2: wọn ní orí ẹgbẹ ọláàfin náà ti ń kọ ẹgbẹ ń fẹ àti ìyá ló fojú ṣe kí ni ẹnà
0: ẹgbẹ ẹgbẹ ọmọ ẹgbẹ
2: fàmílẹ rẹ wọn yóò gbogbo ọkùnrin ló ló mọ igbó bá yẹn lẹfọtì ẹgbẹ náà fọjọ rẹ gbẹ ọgbẹkọ ìjọ tó kọ mi
0: àbí
2: tí mo yọ bára tẹgbẹ sọrọ àtẹjú
0: sami
2: kò tọrọ oyún yẹn dẹ kò tó bí ọkọ yẹn náà.
0: àbí.
2: bọ́ ọ̀sẹ̀ tẹ ní ìkóyún tó dé ìfẹ́ni náà lẹ́gbọ́n fi ẹjọ́ kò sọ àwọn ọ̀rọ̀ kan ṣé ni wọ́n àmà ṣé ẹni tí ìyẹn lè jókòó ti pọ̀ tẹ́lẹ́sọ wọ́n fly.
0: àbí o
2: ìjọba ẹ̀dẹ̀ wá ní yóò àfìgbọ́ méjì ẹ̀wọ̀ what is not so is wrong
0: No. lọ ma sọ pé bóyá o fẹ sọ pé o fẹ fún lóyún kò sírú ìfẹ tó lé ní sí àti tábà fẹ tó yóò rí ní ìrìbó fẹ dalí òun
1: rí bẹẹni
0: wọn náà sì ti roko olóko okún kó o tó gbé ipa sí. hello.
3: hello ọkà sọ.
0: ẹ kí a san ìyá mi orúkọ yín ibi tẹ ti ń pè wá.
3: ẹkú ètò.
0: yes ma.
3: mo ń pè láti títà garage ìyẹn abó ṣe.
0: ẹyẹ bá ń dá sí ìyá mi.
3: bẹẹ ọmọ sára jẹ bí lára ló ń pọ. ọlọ́run la máa bẹ̀ nàìjíríà àwa ọ̀dọ́ ìfẹ́ ló ti gba gbogbo ẹ̀ jẹ́ ló ga ẹ̀kú ètò jáde ló ní bàjẹ́
0: o. àmì àmì ẹ̀ṣẹ̀ ìyá mi àwọn ọlọ́mọ táyé ń bí láyé ń pọ̀ wọ́n sì ní báwọn ṣe báyé gan kì í tún ṣe pé bẹ́ẹ̀ lọ́dún ṣe ń lò lọ́mọ́ tìyún ni pé gbogbo ẹ ti di wọ́lùkọ́lù àmọ́ obìnrin náà lèmi ó tún pariwo àwọn obìnrin náà ni màá tún bẹ̀ lọ́sàn-án tò ní tóró ń déwájú oúnjẹjọ́ ó ń dẹ̀yìn oúnjẹ sọ ọ̀dálẹ̀ dalẹ̀ ni wọn igi dá iyẹ́ fò olópọ̀jù nínú àwọn jẹ́ńdà wa kejì tá à ń sọ yìí ìwọ ló ní ìwọ ló gbé kékeré ní tàlàbà tí wọ́n nú ọ̀rọ̀ bíjì. hello.
4: hello ẹkú ètò.
0: yes ma ẹ ká san ìyá mi orúkọ yìí ibi tẹ ti ń gbé wá.
4: àdó àwọn ọgbà
0: àmì
4: ọlọrun
0: arówó ṣayé owó ní jìnnà sí kó wa wa láṣẹ edumare iye bá ń dá sí ìyá mi.
4: ẹ wo ọlọ́run nìkan ló mà lè ṣàmọ̀ lóbìnrin yàtọ̀ sí ọmọ táyé bí lọ yé ń pọ̀ àwọn tí wọ́n ti wù tá àwọn ará àjọ ọ̀hún náà mọ̀ síra ayé ṣe bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin wa kọ́lọ́n kó mọ̀ bá wa kún wọn ni kó dẹ̀ fún àwọn obìnrin
0: náà
4: bí ẹ ti sọ̀rọ̀ tán obìnrin tí ò bá tí ì lè kí ẹ̀ fún rẹ̀ kó má wulẹ̀ pé ó máa márì ẹni àwa tá a wà nínú ilé gan tó jẹ́ pé àyàn jọ ń ṣe ní 50-50
0: tó ní mi
4: ti ọ̀nà ẹ̀fẹ́fẹ́ dorí mi bá wọlé lọ́dọ̀ ọkùnrin mi yóò ní ọmọ ràn
0: bẹ́ẹ̀ni pẹ́tọ́rọ yóò lọ ṣe wọn ní
4: kàní ìwà márì bẹ́ẹ̀ ti ṣe kankan oh, ìyá bó ṣe rí mi yẹn so lẹ́yìn kọ́lọ́ńkó tó ti màmá kẹ́ àwọn obìnrin nínú ọ̀rọ̀ rẹ̀ nínú kùrán rẹ̀ tó sì jẹ́ páwà náà kú la kú lérè kọ́lọ́ńkó ṣe wá lérè tẹ́lẹ̀
0: kájèrè
4: ọmọ kájèrè ara wa ni tó ọ̀rọ̀ àwọn ọkùnrin àbí pé bóyá àlè blame ẹnìkankan ju pé kéèyàn ó kóra rẹ̀ lọ́wọ́ kó tó tán fún rẹ̀ bọ́lọ̀ bá soyún ọmọ pé tọ̀ gán bá bọ́ dá sí tí ọmọ ọdá sí wà lè gbé nkẹ
0: àbí
4: ọgbọ tọrọ lè wà mẹkẹ yóò mọ màmá sọ
0: bẹẹni
4: àwọn nìkan ti jẹ pé mari tó ti wà mẹ fún ọmọ how many years tí wọn bá rí oyún ẹ tí wọn lọ ń fún wa fún tilẹ wàláì ọpọlọpọ mi obìnrin náà ló máa ń gbé
0: o ọlọ́ ń bolú ti fẹ́ ti pọ̀ pé orúkọ tán rú ọmọ ọmọ jẹ bolúwa ti fẹ́ ni.

0: to ba lanfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se o lanfani ni mo mude wa fun o ti wo ba tin la kaka lati kowojo korojo nile aye sugbon to dabe ni wipe gbogbo gbianju re pa bonu nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to o se fe gbona aluma koroyin to o fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun obayi o tori wipe ile ise success link project won ti gbe anfani nla lakotunde eleyi ti o ma se teru tomo nile nigeria lanfani mo ni alejo pataki ninu le agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa irufe anfani wo le yan le je nile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise te ti wa
1: oruko temi ni Mr. Afolabi lati ile ise success link project
0: success link project iru anfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: anfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lalai ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owo oja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so lanfani se to yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun ni won ba gba ti a ba so pe a nilo owo lati fi ko nkan mi ti a nse lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo lanfani ati darapo mo ile ise so
1: o ni ojo ori ojo ori awon to o na anfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile ko si fun omo ekere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto anfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo nkoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ele je ona ti eyin o fi ma ko wojo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lale ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa ti send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba koko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wipe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yenen na fun wa lekun rere
0: e ba n pe number ta won yen lanfani ati foruko ran sowo si
2: 08157617956 08157617956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá mọ kiri ọjà ṣé irúfẹ ẹyin náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹ mọ nǹkan tó jọ mọ bẹẹ eléyìí ni pé a fẹ́ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọ́n ṣẹ̀ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ́ títì kò sí nǹkan tó jọ mọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ̀ mọ àwọn ìyá ọlọ́jà tí wọ́n ń tata tèlùbọ́ ta aṣọ ṣáwọn náà láǹfààní àti darapọ̀ mọ́ ilé iṣẹ́
1: sọ́sẹ́sì. gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó ní ìdí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ́ tó ń ṣe lásìkò gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọ̀nà kan ò wọjà bọ̀ ẹ̀tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní àwọn irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí tí ilé iṣẹ́ ìgbéga ni ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lè yín ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì tá a wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956 08157617956
0: anfani lakọtun niwọ náà ti gbọ iye láti ilé iṣẹ success link project iwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ ajé torí wípé inú gbìyànjú lọlọrun ti ń lani gbìyànjú lónìí kọlọrun dé gbìyànjú.

ẹ kúrò lẹ́ẹ̀bẹ̀ lásìkò iṣẹ́ àtúrọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé lónìí tí gbọ́ yín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàjòkè martini salah lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n ọ̀kọ́kọ́ ilé tí ń bẹ nínú ìròyìn ọ̀hún. Ọ̀gá àgbà pátápátá iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti ṣàlàyé ohun tó fà á tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ilé tí wọ́n jí gbé nígbà kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi lo ọjọ́ 64 ní akátá àwọn ajínigbé. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló ti ṣàlàyé ohun tó fà á tí kọmíṣánná ọlọ́pàá tí ó fi ránṣẹ́ pé tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba orílẹ̀-èdè ti Portugal náà ni wọ́n ti fòpin sí wíwa ọmọ orílẹ̀-èdè ti England kan eléyìí tó jẹ́ awakọ̀ lórí omi eléyìí tó jẹ́ eré ìdárayá lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ti ń wà lórí omi. Ikọ̀ afọwọ́jú bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ tàwọn obìnrin the Tigress náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbaradì eléyìí tó gbọ̀ngbọ̀n ṣáájú ti ife ẹ̀yẹ àgbáyé tàwọn obìnrin ti FIBA eléyìí tó jẹ́ ti ọdún 2026 níbàyẹ̀ gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

Agbarijọpọ ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó ti ẹ̀ka ti ìpínlẹ̀ ti Ògùn náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ kan eléyìí tí ó ń kọ wọn lómìnú látàrí bí ó jẹ́ pé àwọn dókítà oníṣègùn òyìnbó òun náà ni ó jẹ́ pé àpapọ̀ orúkọ wọn àti ìforúkọsílẹ̀ wọn òun náà ni wọ́n tó ẹgbẹ̀rún kan ó lé ní igba eléyìí tí wọ́n bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ ló ṣàlàyé wípé àwọn tó tó ẹgbẹ̀rún kan ó lé nígbà ọ̀hún òun náà ni wọ́n pèsè ètò ìlera fún àwọn èèyàn eléyìí tó tó mílíọ̀nù mẹ́sàn-án nìyẹn ẹgbẹ́ ọ̀hún náà ni ó kọminú tó sì jẹ́ pé àkọsílẹ̀ ó ti fi yé àwọn pé dókítà kan òun náà ni ó ń tọ́jú àwọn èèyàn eléyìí tí ó tó ẹgbẹ̀rún méje ó lé ní 500 èèyàn eléyìí tó ń bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tí wọ́n ṣe alága fún àbájọpọ̀ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pọ̀ ara wọn ní the Nigerian Medical Association ẹni tí ń ṣe dókítà Lukman Ogunjimi òun náà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún nígbà tí àwọn oníròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú rẹ̀ ní ìlú Abẹ́òkúta níbi ìpàdé pàtàkì kan eléyìí tí ó wáyé tí wọ́n fi sọ orí ẹgbẹ́ ọ̀hún eléyìí tí wọ́n pe amọ̀ rẹ̀ fún ọdún ti 2026 níbẹ̀ náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ẹni tí jẹ́ alága fún ẹgbẹ́ ọ̀hún ti ṣe Ogunjimi Lukman tó jẹ́ dókítà náà ló kẹ́gbàjarì báyìí wípé ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni kò sẹ́ látàrí bí àwọn dókítà ọ̀hún bí wọ́n ṣe ń kúrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì ń bọ́ sí àwọn orílẹ̀‐èdè eléyìí tí ó lámìlaka káàkiri àgbáláyé ó ti wá ṣàlàyé báyìí pé àwọn tó jẹ́ dókítà eléyìí tí yóò lè ṣiṣẹ́ báyìí tí ó sì lè tó òun náà ni kí wọ́n gbìyànjú láti tó bí 5,000-10,000 niye eléyìí tí yóò lè jẹ́ kí ètò ìlera kí ó lè dúró déédé ní ìpínlẹ̀ ọ̀hún.

ìròyìn àgbáyé lóde sẹ́tì gbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàdùkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ìjọba orílẹ̀-èdè ti Portugal náà ni wọ́n ti fi òpin sí wíwá ọmọ orílẹ̀-èdè ti England eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Haran Strong eléyìí tí wọ́n ti mú wá tó bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn látàrí eré ìdárayá eléyìí tí ó ń ṣe tó sì jẹ́ pé lórí omi náà ló ti ń ṣe eré ìdárayá ọ̀hún. Wọ́n ní arákùnrin ọ̀hún Strong ẹni ọdún 28 òun náà ni wọ́n wà tó sì jẹ́ pé títí di àkókò yìí òun náà ni wọn kò tíì rí. Ìbá ìlọ jẹ́ pé orílẹ̀-èdè ti Portugal ni wọ́n ti fi òpin sí wíwá rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkéde ọ̀hún. Haran Strong òun náà ni ó ti kópa fún orílẹ̀-èdè ti Great Britain tó sì jẹ́ pé ó tó bí ọdún mẹ́wàá eléyìí tí ó ti ń kópa fún wọn lórí omi tó sì jẹ́ pé ó wà lára àwọn tí ó lámìlaka nínú eré ìdárayá ọ̀hún. Lákòótán ìròyìn ti eré ìdárayá.

ikọ̀ agbábọ́ọ̀lù tàwọn obìnrin eléyìí tí ó ń fi ọwọ́ ju bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ the Tigress. Ọ̀nà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbaradì báyìí tó sì jẹ́ pé wọ́n ti lọ sí orílẹ̀-èdè ti Amẹ́ríkà ní Chicago níbi tí wọ́n ti ń gbaradì. Níbẹ̀ náà ni àkọsílẹ̀ ti fi yé wa báyìí pé wọ́n ta látàpọ̀rọ̀ lọ sí orílẹ̀-èdè ti China, orílẹ̀-èdè ti Spain àti orílẹ̀-èdè ti Germany. Níbẹ̀ náà tí wọ́n pe amọ̀ rẹ̀ báyìí pé ikọ̀ agbábọ́ọ̀lù the Tigress. Ọ̀nà ni wọ́n ń gbaradì fún ti ife ẹ̀yẹ ti àgbáyé tàwọn obìnrin àfọwọ́jú bọ́ọ̀lù sápẹ̀rẹ̀ fún ti ọdún 2026. Níbẹ̀ náà tí wọ́n ṣe lálàyé báyìí pé tí wọ́n bá tún kúrò níbẹ̀ òun náà ni wọ́n á tún ta kọ́sọ sórílẹ̀-èdè ti China kí wọ́n tó bọ́ sórílẹ̀-èdè ti Spain níbi tí wọ́n ti mọ wàá kò pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn bákan náà àti orílẹ̀-èdè ti Belgium. Níbẹ̀ ló jẹ́ pé àwọn ìgbaradì ọ̀hún òun náà ni yóò lè fún wọn láǹfààní láti fakọyọ nínú ìdíje ti FIBA ti àwọn obìnrin ti ọdún 2026. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó ilé ti oṣù yọ lẹ́ẹ̀kan sí. Ọ̀gá àgbà pátápátá iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dísù náà ló ti ṣàlàyé èrèdí tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n fi lo ọjọ́ 84 ní àwọn akátá àwọn ajínigbé. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣàlàyé ohun tó fà á tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ránṣẹ́ pé tó jẹ́ akọ̀wé ìjọba ti ìpínlẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ ti Portugal náà ni wọ́n ti kéde báyìí fífi òpin láti máa wá ọmọ orílẹ̀-èdè ti England kan eléyìí tó jẹ́ eléré ìdárayá lórí omi eléyìí tí wọ́n ti ń wá tọ́bi ọjọ́ mẹ́ta báyìí. Ikọ̀ agbábọ́ọ̀lù tàwọn obìnrin the Tigress náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbaradì báyìí látàrí ti ife ẹ̀yẹ ti àgbáyé tàwọn obìnrin the FIBA eléyìí tí ó ti ń kọ̀kan. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbí kẹ́ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagiluefm 96.7. Bákan náà lórí ti Facebook wa Lagilu FM 96.7 Túnde Ọ̀làwọ̀ lóòótọ́ ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Morunkeji Martini Salau ló ti ń ròyìn. Kété tí n bá ti kúrò lórí ìròyìn òun náà ni Kọ́jì Adérògbà yóò mọ̀ gorí ètò ta ló takin. Ẹ mọ́ kúrò mẹ́ o ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

0: ta e te code yo bere code kan lowo yin te ba ti wa te code yen yo wa gbe account number kan wa fun yin se wa ri account number to ba gbe wa fun yin yen gangan ibe le wa tewo si e tewo si be e ba ti tewo sori account number yen lowo kan e ti darapo ma won ti o gba owo losan teni ni yen tori pe lose ni a tu fun yan lowo sugbon e wa gbo mi dada boya gba ti o gbe account number wa fun yin boya network yen wa lo mo e kan copy account number yen se ri account number to gbe wa fun yin yen o ti represent ji wi pe eyin le wa eyin le ni account number yen e tu wa pe yin le ni account number to ba gbe wa fun yin ko le gbe wa fe lomi oruko yin ataka number yin yo gbe wa ti je pe eyin gegele la account number yen ni to ba je wi pe network o da ba ti fe lo o pada e kan copy account number yen se wa ni account number yen lo mo won lo so da won POS e so fun pe fe ta cash e pe ele te n gbo lowo lowo bayi won kan ba yin so si ni e ti wa lara won tayi ko to funu be mi si se mo so wi pe o se se ko je pe won to iwo na ni won tu wo eyin mo iwo to gbo mi na lo kan lo san tini o se je niyan iwaju bayi le ro nbero o tin ta lataaro o n ta lataaro o je osan to wa kan wa lero ti po abi ero ti po computer yo mo mu ke mo si awa ta wa le agbara ti wa ni pe kakan ti te ta ba ti te computer yo mo yi lura won yo mo lu won fori gbari en to ba bara won fori gbari en to ba ku oni o mu le ti o gba owo losan teni *347 *1004 *2# you left it ta cash eh won gbe owo de o won gbe owo cash e de mo sero lowo o bale bage owo cash e ti de tadi o gba tosan yi e ma mu ra le *347 *1004 *2# o tan green e ma to ba ni nkan tan green awon mo gboro awon mo japlo ka pe na raportu aruma tanga na mo to ba ni nkan tan green to ba ni nkan tan green kini tumo re ni wi pe o ti mu yes cash e ti tan green la pa bi tadi o gbowo cash e e ma lo soju opo *347 *1004 *2# o le fi ta cash e bo se je ni yen la pa be yen a dupe lowo awon to fun wa lebun lori eto ba mi dada Mr. Anthony Bodurin oko fun mi number ele to lo nda lola jen soke ko jen sapo baba ni yen lati agbon United Kingdom Unbelievable. May you never walk alone. Ba ntoju pin fun mi number. Ele to lo nda lola esi ko riri ana. Liverpool bori lana. Unbelievable. May you never walk alone. Awon ti Liverpool niyan lati agbon United Kingdom. Baba Tunde Ajetunmo bi. Baba Jet lati Ireland. Awon ti Chelsea niyan. Up Chelsea. Chelsea for life. Eja ka won ti wo pe wole. Kan fe bu sere fa la folo. 091-23-70-8675 091-23-70-8675 Abike pe 081-424-91006 San Shiare San Shiare Ema Shiare Ema Kwenka Lojo kwen kani bani dole la gelu FM Ema Bami Shiare Akandoni imu ilo wo Hello my face show
1: Nice you shine
0: E ka san ki loruko yin
1: Mr. Yusuf lati Elebu
0: Mr. Yusuf lati Elebu abi
1: Ben sir
0: Mr. Yusuf lati Elebu Eh e ka bo sori eto yi
1: Yes sir
0: E ka bo sori eto yi O ye mu bere
1: E fun mi ni bere keji
0: Ke fun yin ni bere elekelo
1: Elekeji
0: Ibere elekeji Ibere elekeji Ibere elekeji ibere elekeji elete lanfani lati mu se gbo mi
1: beni
0: ibere elekeji elete lanfani lati mu o ni ki nbere lowo yin wi pe ni odun 2016
1: beni
0: se gbo mi
1: mo gbo yin
0: ni odun 2016 agbabolu wo lo gba agbabolu to daju ni ile adulawo
1: ile adulawo
0: beni lodun 2016
1: Mohamed Salah
0: Mohamed Salah financer
1: bẹẹni.
0: Mohammed Salah final answer.
1: Bẹẹni.
0: Ẹ ṣe àwọn oríire. Ẹ ti gbàgbé pé Riyad Mahrez ló gbà. Riyad Mahrez ló gbà kẹsẹ̀ Mohammed Salah. Riyad Mahrez ni. Bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀rẹ̀ 09123708675. Orí náà bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àǹfà láti pè sí. Hello, my face show.
1: Hello.
0: My face show.
1: Yes.
0: Kí lorúkọ yín sà?
1: Afis ìwọ̀n sọ́kọ̀ láti gbogbo ajé.
0: Afis
1: la. Èmi náà mo jẹ wúri lánàá.
0: Afis ẹ̀yin lẹ jẹ káàdì lánàá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ tún wá fẹ́ jẹ tèmi mọ́.
1: Ẹ fún mi.
0: Ẹ tún fẹ́ jẹ tèmi mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dà kò sí láburú, ẹ jẹ papọ̀ náà ni. Ó yẹ búbèrè.
1: Nọmba 3.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nọmba 3 àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìdíje Scudetto, ṣé mo orílẹ̀-èdè tó gba ìdíje Scudetto?
1: Kí lẹ sọ?
0: Ṣé mo ìdíje league tó ń pè ní Scudetto?
1: Bẹ́ẹ̀ni.
0: League orílẹ̀-èdè wo ni?
1: Italy ni.
0: League orílẹ̀-èdè Italy. Lọ́dún 2020/2021, ẹ dárúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó gbà.
1: Tó gba Scudetto.
0: Tó gba Serie A. Ní ọdún 2020/2021. Kí lẹ pé?
1: Juventus.
0: Final answer, sir. Final answer. Final answer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa.
1: Juventus.
0: Juventus ni. Ikọ̀ Inter Milan olólànfààní láti gbà kése Juventus lọ́dún 2020/2021. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn, ẹjẹ́ ti gbé pẹ̀lẹ́ náà. Hello. Hello. Hello.
2: Hello.
0: Hello, ẹ káàsán. Ẹ káàsán sá. Ẹ káàsán, kí lorúkọ yín? Kí lorúkọ yín sá?
2: Orúkọ mi ni Tọ́ Ibọ̀mọ́ Tayo Mọ́sẹ̀lẹ́ wa láti Àbàbéjì.
0: Tọ́ Ibọ̀mọ́ Tayo láti Àbàbéjì.
2: Tọ́ Ibọ̀mọ́ Agbájé Tayo Mọ́sẹ̀lẹ́ wa láti Àbàbéjì.
0: Tọ́ Ibọ̀mọ́ Agbájé láti Àbàbéjì àbí?
2: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni,
0: bẹ́ẹ̀ni. Chelsea fans lẹ́jẹ̀ o. Chelsea ni yín àbí?
2: Jésù.
0: Chelsea, ṣé Chelsea ni yín? Ṣé Chelsea fans ni yín?
2: Ilé
0: Arsenal ni. Ó yẹ mú bèrè sá.
2: Ẹ̀bùn ní nọmba 2.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nọmba 2 àbí?
2: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé kí ni orúkọ olùkọ́ni? Eléyìí tó kọ orílẹ̀-èdè Portugal sòdí nínú díje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tó tẹnubodò yìí.
1: Èmi ẹ̀
0: Portugal coach. Ẹ kúnlẹ̀ gbé fún yín kán bá yín sọ. Portugal coach. Ẹ ń bèrè lọ́wọ́ ẹlòmíì. Ẹ ń bẹ mọ̀ pé ẹ takin. Bẹ́ ẹ bá takin ni kò ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ bèrè lọ́wọ́ ẹlòmíì. Ẹ ní Portugal coach. Olùkọ́ni Roberto Martinez olólùkọ́ni tó kó wọn sòdí. Tó jẹ́ pé olùkọ́ni George Jesus ó ti láǹfààní láti gba sẹ́bàá gẹ́gẹ́ bí olùkọ́ni wọn tuntun lẹ́yìn tí Roberto Martinez tó fi sẹ́lẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ní apá ibẹ̀ yẹn. Ẹ̀lú ẹkùn rẹ̀lẹ̀.
1: Aláfíà.
0: Ẹ káàsán sá.
1: Ẹ kú àlẹ́ sá.
0: Kí lorúkọ yín wọlé àti bá yín sọ̀rọ̀?
1: Olúfẹ́mi ni láti Fẹ́lẹ̀lẹ̀.
0: Mr. Olúfẹ́mi láti Fẹ́lẹ̀lẹ̀. Ó yẹ mú bèrè sá.
1: Ìbéèrè kẹsàn.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn nọmba 9 àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìdíje Spanish La Liga ní ọdún 2019/2020 ikọ̀ wo ló gbà?
1: /2020
0: sá.
1: Barcelona.
0: Barcelona almighty Barca àbí? Ó dáa. Ẹ sì ti gbà tẹ́lẹ̀ Real Madrid ló gbà kése Barcelona. Real Madrid ni. Ẹ má kúọ̀ lójú òpó káàṣì ẹ o. Torí pé tí n bá paládé láti ẹ̀ka ìpolówó ọjà báyìí, a wà lórí ọ̀fẹ́ láti wẹ́n tó jẹ ìbò owó lọ́sàn-án tèmi. N25,000 ti wà ńlẹ̀. *347*1004*2#. *347*1004*2#. O lẹ́fi ta káàṣì ẹ̀. ma ba pada de lati eka polowo oja a lo ori ofe ati si ojo opo le sawe yo si lanfa lati fi ebun sere fa laforo eja lo pa kade pa bi ba pada de ka dale atusa eku kale
3: Lagilu FM 96.7
4: Mo tun bere ku o le salai mo panilerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
5: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: Maggi star yo so gbogbo nje

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Àṣẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ilágẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi,

0: 7. Ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà ìkànnì ti lágẹlú rè é lágẹlú 96.7 FM òkè gàjòkè. Ilé Mọ́láwọ́ la wà ládùúgbò Fẹ́lẹ̀lẹ́ nílẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ báyẹn ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ lọ́ máa wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ìyẹn Facebook ti ìkànnì ti lágẹlú 96.7 FM. Bẹ́ẹ̀ bá ṣe wá ń wò, ẹ má dá nìkan wò ó, ẹ má ṣí àrẹ̀ káàkiri àgbáńlá ayé ni. Àwọn ti wà lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wọ́n ti yapa Yaskis apá ibẹ̀ yẹn. Àrùnwà láti ìlú sẹ́yìn, Oyè Bámijí Sunday Damiláre, Ọláyẹmí Ọ̀lásko, Fatai Mustafa, Gbọ́láhàn, Ògá gbórí wọlé lọ́wọ́ kan, ó lóun gbọ́ kété-kété mọ̀ ní tó wò gbégbó ẹ̀, òun gbọ́ Life and Direct. Ẹ mọ̀ bá mi ṣí ààrẹ bẹ́ ṣe ń wo Life and Direct yẹn lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ lágẹlú 96.7 FM. Ẹ mọ̀ gbàgbé wípé láìpẹ́ láì jìnà yìí, á láǹfààní láti fún àwọn èèyàn ní ẹ̀bùn owó káàṣì ẹ̀. Torí pé lọ́sẹ̀ ní ẹnìkan náà tún láǹfààní láti gba owó. *347*1004*2#*347*1004*2#. O lẹ́fi láǹfààní láti fi ta káàṣì ìyẹn lọ́sàn-án tì ní. *347*1004*2#*347*1004*2#. Láìpẹ́ yìí á yí kòtò káàṣì ìyẹn tí àwọn èèyàn sì láǹfààní láti gba ẹ̀bùn owó. Ẹ jẹ́ ká gbà pé sọ́wọ́ iwájú kí àwọn èèyàn sáré fi ẹ̀bùn kan fi ṣèfàjẹ́. 0912370865 0812370865 0814249 1006 Oni number tell am fani lati pesi ni osan tini 0814249 1006 Hello
1: Hello
0: Hello sir e ka san sir
1: Yes sir
0: Ki loruko yin bo lati ba yin soro
1: Peter ni ata pata
0: Ki la pe
1: Peter
0: lati apata Peter lati apata o ya mu bere sa
1: on my neck
0: ibere le kesan ti lo
1: number
0: 15 ibere number 15 ibere number 15 ni ki n bere lowo yin wi pe ta ba so nipa idije FA Cup gbogbo wa la mo pe ikọ Arsenal lo gbaju won ti gba 14 ikọ wo lo si keji to gba tele won
1: Manchester United.
0: Final answer yi niyan.
1: Bẹ́ẹ̀ni.
0: Manchester United náà ni wọ́n ti gba mẹ́tàlá. Ẹ já fẹ́rẹ̀ mi ẹ mú bèrè yín ẹlẹ́ẹ̀kejì.
1: Number 20.
0: Ogun gẹ́rẹ́gẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ogun gẹ́rẹ́gẹ́ lẹ lọ. Chelsea fans ni yàn àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti mọ̀ pé Chelsea náà ni. Ẹ̀yin Chelsea ọ̀nà jíjí báyìí Chelsea mọ́ ń lọ tiwọn. Oye ibere number 20 ele temu ni odun 1957 se gbo mi sa
1: eni
0: ni odun 1957 to bere dije le adulawo orile ede wo lo kokko gba dije le adulawo lodun na lohun
1: Egypt
0: Pharaoh of Egypt abi
1: ben
0: orile ede Egypt na ni ki lo ko yin le kan si
1: Peter lati apata
0: 9660 lo pari number yin abi
1: ara
0: ira hotel osis ko 9660 lemi wo nbi o
1: ben.
0: 9660 lemi wo lodo mi nbi number 4 yen send message ta ba pari eto pe e wa lara won to je ke send number yin si wa se gba bayi sir
1: number
0: yin te ba fe gba ebun yin si a te si yin lowo kan so ti ye bayi
1: number
0: na ni o number na ni ke fi text message o number mi ma pe ki ba tin ki to pari eto
1: okay
0: ese gan bo se je niyan e ja ko hello
2: e ka san
0: ki loruko yin
2: pa mo ka le nlo so lati apata
0: mi o gboruko yin dada sa e ma binu sa
2: Samuel Kademi lo so lati apata
0: Samuel lati apata O ya mu bere sa.
2: Number 17.
0: Ibere number 17. ibere number 70 ele te lanfani lati mu iro 2012 orile de wo lo gba ni 2012
2: ben
0: orile de spain na lo gba e ma ja pe lori e o ya wo bere yin to gbeyin
2: number
0: 18 ibere number 18 ele te lanfani lati mu idije carabao cup to ba si je pe efe cup leyin mo si omi eko eko na ni odun 2019 stroke 2020 e daruko iko to gba Manchester City Manchester City
2: Benny
0: lo gba Carabao Cup
2: Benny
0: o da iko egbe agbabolu Manchester United awon la nfani lati gba lodun yen lohun idije Carabao Cup iyen ta mo si EFL Cup e je ka fun won eyan la nfani lati pe wole si ibere meji meji le lori ofe lati mu ni osan teni ibere meji meji te ba ti gba mejeji e ti gbebun lori eto yi sugbon te ba gba eyo kan ko se bu o sugbon te ba gba meji

0: ẹ̀bùn wà lórí ètò yìí ẹ ló ẹ káàsán sà. Kí lorúkọ yín wọlá tí bá yín sọ̀rọ̀ yìí o. Láti bólú ají. Láti bólú ají. Ó yẹ mú bèrè sà.
1: Number seven.
0: Ìbéèrè number seven. Ìbéèrè number seven. Ó yá. Ìbéèrè number seven ti lọ. Ẹ mú bèrè mi.
1: Number ten.
0: Ìbéèrè number ten. Ìbéèrè ẹlẹ́kẹwà náà ti lọ.
1: Number twelve.
0: Ẹlẹ́kẹjìlá number 12 àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tíìmù wo ni yín sà?
1: Bákà ni yín.
0: Ẹ mọ̀ ń pa EPL. Premier League ni ìbéèrè yín gbé yín lọ. Mo mọ ìdíje tó kálé kako. Ní ọdún 2018/2019.
1: Bẹ́ẹ̀ni.
0: Ikọ̀ wo ló gba ìdíje FA Cup? Mo ti bèrè ìbéèrè lọ́wọ́ ẹni. Bóyá náà àbí ìjẹjọ́ mo bèrè ìbéèrè. 2018/2019. Ikọ̀ wo ló gba ìdíje FA Cup? Bẹ́ẹ̀ ni sà.
1: Arsenal.
0: Mo ti mọ̀ pé ẹ mọ̀. Ó rọrùn bàjẹ́. Final answer. Arsenal bi. Arsenal kọ. Man City ni kí Arsenal kẹ. Ní ọdún 2018/2019, ikọ̀ Man City náà gba ìdíje FA Cup. Bó ṣe jẹ́ nìyẹn. Hello, my face show. Ẹ mọ̀ kúrò lẹ́sà. Ẹ káàbọ̀ sórí ètò kí lórúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀. Mr. Adeyemo láti Gate. Gbogbo àwọn ará Gate ń kọ́ o. Ó yẹ mú bèrè sà. Ìbéèrè ẹlẹ́kọkànlá nọ́mbà 11. Ìdíje Copa America. Lọ́dún 2021 orílẹ̀-èdè wo ló gbà Copa America lágbọn South America náà ti ń gba. Bẹ́ẹ̀ ni sà, orílẹ̀-èdè wo ló gbà. Brazil. Kí lẹ̀ pé? Ecuador àbí Brazil wo ni àfọwọ́ mú báyìí sà.
1: Kamu Brazil
0: ó dá kò sí ẹnì kankan tó gbà náà méjèèjì ẹ ti gbàgbé pé Argentina ló gbà ni lọ́dún 2021 Copa America orílẹ̀-èdè Argentina ló gbà lọ́dún yẹn lọ́hùn-ún bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ìgbàgbé kan sí kí n fi káàdì ẹlẹ́ lórí ètò lágbọ̀n bí ná. Hello. Samuel láti Omi ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà. Hello. Ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò tẹ́ ẹ bá ti pè. Samuel látọ̀mí. Ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò sà tẹ́ ẹ bá ti pè wọlé. Ṣé ẹ ti wà lọ́nbẹ̀ yẹn torí pé láìpẹ́ láì jìnà? Àá fún olówó lówó báyìí. Owó yẹn ti dé. Owó káàṣì ó ti tan green. Tàbá ní nǹkan tan green. Ó tan green tan yanyan ni. Ẹ jẹ́ ìgbà pé ilé iná. Ẹ jẹ́ ìgbà ilé iná. Hello. Ẹ mọ̀ kúrò lẹ̀.
1: Ọlálékan láti
0: ìdí kan. Ìbéèrè bẹ́lẹ̀ lọ́sàn-án tèmi. Ẹ mú bèrè pàápàá.
1: Ẹ fún mi nọmba 32.
0: Nọmba 32. Chelsea fans lẹ́yìn náà bí. Arsenal lẹ́yìn. Arsenal. Ẹ máa tara yín. Ìbéèrè nọmba 32 tẹ mú. Ó ní ìdí. Ṣé gbọ́ mi sà? Tá a bá sọ nípa ìdíje tá ń gbá nílé Adúláwọ̀ ti àti agangan ìdíje CAF Confederation Cup. Ní ọdún 2021/2022 ikọ̀ wo ló mọ̀ gbà? Bẹ́ẹ̀ ni o ẹ mọ̀ pé CAF Champions League wà CAF Confederation náà wà ó dàbí Champions League àti Europa ni. Zamalek of Egypt final answer. Arsenal wọ́n gúùdù púpọ̀ Zamalek of Egypt final answer.

0: oníṣòwò ẹ mọ ta lọ baleleyi ẹ mọ ta lọ ìyáleleyi ẹ mọ ta lọ ìfẹ́fẹ́yàwó ni kẹfẹ́ kàṣì ẹ̀yí ẹ mọ ta lọ.
1: lọ́sàn-án yìí ₦25,000 ti jókòó-lẹ̀ ràbàtà ta ló lówó yìí ta ló ní owó yìí ₦25,000. ₦25,000 *347*1004*2#. *347*1004*2#. O lè fi láǹfà láti fi ta káàṣì ẹ̀ lọ́sẹ̀ ni.

0: yẹn
1: ẹ ti gbẹ́gẹ̀ sí ẹ ti jẹ́ ká ṣe ẹ mọ̀ fi wọ́ kán kẹ mọ̀ fi wọ́ kán ó ti dọ̀bẹ̀ mo ti sọ fún yín kí n tó bẹ̀rẹ̀ ètò mo ló lè jẹ́ pé mi wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ta ká ṣe ẹ ni mo fún yín ni bọ́dì tí mo fún yín àwọn míì rò bóyá rọ ni irọ́ irọ́ kọ́ ó da kò sí lábúrú ẹ jẹ́ tún jayín tán ó yá ṣe tún jayín tán sẹ́rí lálẹ́ yìí náà wọ́n tún yí koto àwọn èèyàn ò tún jẹ owó lálẹ́ ìní lálẹ́ yìí bá ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn ò jẹ owó lálẹ́ ìní lórí ìkànnì lágilu fm ẹyin káàṣe ò dúró kò wá rárá kò rẹ̀pẹ̀tì bí ọ̀pẹ tíná mú káàṣe ń lọ ní ẹ̀rí ni láti bí ọdún méjì ó ti ń dá kẹ̀kẹ́ lúkẹ́ táwọn èèyàn sì ń gba ọpẹ ẹlòmíì ò mọ̀ sọ pé irọ́ ni irọ́ ni irọ́ ni irọ́ ni láti ọdún méjì èyí tó bá jẹ́ irọ́ ni sí àwọn gòtì ní yá láti ọdún méjì táwọn èèyàn sì ń gba ìdẹ́gbẹ̀gbin owó mọ̀rìwò lásán lẹ rí egungun sì ń bọ̀ ẹ ní dúró ní káàṣe ní tó ń gbé bọ̀ wá fún yín 2850 báwọn èèyàn sì ń jẹ́ ni wọ́n jẹ́ lọ ni ìjọ 1 million ìjọ 2 million ìwọ́n sì ń pé làǹláì irọ́ náà ni wọ́n sì ń sọ ó dá o kò sí lábúrú bí ó bá ṣe lọ àmọ́ wò ó bó ṣe jẹ́ nìyẹn ní apá ibẹ̀ yẹn o ẹ jẹ́ mọ́ lọ́sàn-án tèmi torí pé ọjọ́ ti lọ ìyẹn lọ́sàn-án tèmi ẹ jẹ́ ń sọ ẹ̀yin tẹ́ láǹfààní láti jẹ ẹ̀bùn ẹ message lásán ni tẹ́ bá ti text message pẹ̀lú nọ́mbà yín tẹ́ fi jẹ yẹn gangan ni o a send card yín sí yín bákan náà a máa wọn kan náà lójú òpó ìkànnì lágilu fm lánàá tí wọn padà send message mọ̀ bóyá wọn sì ti send ẹ̀bùn yóò ti wọlé ni nọ́mbà tí màá pè fún yín ní kẹ́ send kalẹ̀ fún yín ní ẹ̀bùn yín tẹ́ jẹ́ àìfẹ́ jẹ́ yẹn káàdì tábàlá fún yín káàdì ó lejú kéèyàn promise yẹn lówó lọ tọ́nà bá fún yẹn káàdì pé ó dojú pé owó la fẹ́ fún yín lọ ìyẹn sì ṣe fún yín ṣùgbọ́n káàdì yẹn ó le bó ṣe rí kékeré yẹn ó le gan o nọ́mbà tẹ́ text message sí leléyìí 090 50 27 5364 090 50 27 5364 ẹ send message pẹ̀lú nọ́mbà yín tẹ́ fi jẹ̀bùn ká fún yín ní ẹ̀bùn yín tẹ́ jẹ èyí lè ti àwọn tó ní àfún yín lẹ́bùn tán ní àfún yín bó ṣe jẹ́ nílápá ibẹ̀ yẹn ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn ní orí ètò yìí tí wọ́n jọ dúró tọ́jú ọmọ tẹ́ wájú mr anthony bọ́dúnrin ọkọ fún mi nọ́mà tọ́lọ́ ń darọ́lá jẹ sókè kó jẹ sápò a padà sí aburú kò ní kàn yín bàbá ní gbogbo united kingdom nìyẹn unbelievable may you never walk alone bàbá túndé ajétumọ̀ bí bàbá àjẹtì láti ireland èèyàn nẹ yóò portugal alamadre madrid for life honorable adenugbo olukayode aláṣẹ àtolùdáyiléṣẹ adenugba sun limited ìyẹn nílò abẹ́òkúta bàbá nìyẹn àwọn ti gunners for life ẹkú palẹ̀ mọ́ ìdíje community shield tí ó wáyé kòpẹ́kòpẹ́ mọ̀ pé líìgì ti fẹ́ bẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ náà láàmú líìgì tuntun ẹ tún rí fíìmù bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún jọ pàdé lórúkọ náà tún ètò yìí ọ̀gá wa túndé ọ̀làwúwo abdulkadir adélọ́gba lórúkọ tèmi aláfídà ìpàdé mi àtiyín ó di lọ́sẹ̀ tí ń bọ̀ láyọ̀.

0: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
1: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ o.
2: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ní Rẹ̀mí àti Rẹ̀mí. Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì Ládìlú 96.7 FM Entertainment Program.

0: special pẹ̀lú Remi àti Remi lójó jímọ̀ sẹ̀ miliki special ètò bàbá ètò.
1: Ẹ̀yin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn, ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú chicken, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe chai.
2: Make your cooking fun.
3: Lagilu FM 96.7.

0: kaabo pada lati oju oja ikani lagilu 96.7 fm na ni lori to ta pe ni e la loro adajo mo si asoro mo yeju oru won ba so ni won ma wa won kan ni aso fun ile kan wi pe awon alejo wa ni role tuni hello e ku leader siku yo hello
1: la tokun
0: yes sir bon gbogbo opinle osun ni role yi sir
1: awa nbe o olorun ba wa nipinle osun leyin gbogbo rogodi yen o ti nlo die die o ti nlo le die die die die die
0: rogodi yen iwo ni nlo le die die
1: akade deji lana
0: eni suru na e ja ki awon eyan mo eni tin ba wa soro
1: oruko mi ni honorable Fumi Sawabanibi
0: teje
1: senior special assistant to the governor of Osun state on renewable energy
0: oda oya esunle
1: lana en to de oga patapata fun INEC ni Nigeria oga mukutan lati ilu Abuja
0: jo asampitan
1: e wa ba wa fun ipade lori eto dibo tin bo ni ipinle Osun ni August 16 ibe ni gbogbo wa wa lana pelu en to je akowo ijoba ni ipinle Osun chief testim ibalaye baba gunwa osogbo ni won ba so wi pe awon olopa ti lo ko awon omo egbe akodu nile won ibati won gbo oro ti won ti anso ni ibi ta tin se ta ta gbo pe awon ti ko yan en to je oga wa to je ssg o fi bele wi pe a bo na se ma ko yan ninu ile ohun
0: okay
1: to n de ma joko sibi program ni bi program ta so pe amukutan oga wala oga enek ta bu jawai na commissioner of police ni ipinle osun na wa nbe
0: okay
1: ti o fi pe awon eyan ki won lo ko awon eyan ni ile akowo ijoba
0: ta lo pepe ki won lo ko yan
1: commissioner of police lo pe awon boy awon eyan boys en special bi kan lo ko awon tan ba nile ssg
0: okay
1: ibati ssg gbo ssg fi program yen sile pe won le koyan ninu ile ohun ko n to wa joko si ibi program
0: okay
1: nje eto lai pe ohun lai so fun ohun lai mo ki lo sele ki lo de kila ri gbo ni wi pe awon olopa pa tan ko awon eyan tan na ba fi ikede sita iwe sita wi pe awon ko awon eyan kan ti won pin owo won gbe won 4.8 million naira
0: na ba
1: ninu ile ssg wọn ba kaadi idibo meji wọn ba laptop ati printer
0: okay
1: wọn de ba iwe INEC registration
0: okay
1: osogbo local government
0: voters register
1: voters register ti osogbo local government ward 1 to 15
0: okay
1: leader osogbo local government ni akowo ijoba ti wa ni ipinle osun
0: okay
1: omo osogbo local government ni wọ́n dẹ̀ bá àwọn tẹ́jẹ́ party canvassers accord members tẹ́jẹ́ party canvassers from ward 1 to 15 ara wọn ni àwọn tí wọ́n kó nínú ilé yẹn lọ sí àgọ́ ọlọ́pàá ọlọ́pàá dẹ̀ fìwé síta wípé àwọn ti kó àwọn onídàgídà
0: wọ́n náà máa gànfẹ́ wọ́n ni wọ́n á bọ̀ wọ́n ń kó wọn pamọ́ sọ́dọ̀
1: bẹ́ẹ̀ni
0: tọ́lọ́pọ̀ òbárí kò ní sọ
1: bẹ́ẹ̀ tí wọ́n sọ pọ̀ ṣẹlẹ̀ nìyẹn ẹ jẹ́ àwọn bọ́rọ̀ ẹ bọ̀
0: okay
1: ìgbà tí
0: èmi fẹ́ mọ̀ sí ọmọ gànfẹ́ ni wọ́n lóòótọ́ ṣé àwọn jàǹdùkú olóṣèlú ni
1: ẹni sùúrù atọ́kùn ẹni sùúrù ìgbà tí akọ̀wé ìjọba fi ibi tó wà lẹ̀ ó lọ bá wọn ní state cid ní police headquarters ó dẹ̀ débẹ̀ ṣàlàyé pé àwọn tẹ́ kó yìí o wọn kì í ṣe ọmọ gànfẹ́ o ọmọ ẹgbẹ́ akọ́ọ̀dù ni wọn wọ́n dẹ̀ fẹ́ báwọn print voters register fún àwọn canvassers àwọn tán ó lọ́ máa ti ojúlé lọ báwọn yẹn sọ̀rọ̀ yìí pé ẹgbẹ́ àkọ́dù ni kí wọ́n dìbò fún níjọ ní on the 15 kò sí ẹgbẹ́ tí ò kì í ní canvassers ní each polling unit àti each ward torí èmi ò rò pé òfin kan wà tó dé wípé kí ẹgbẹ́ yẹn àwọn tí ó lọ báwọn yẹn sọ̀rọ̀ kan dìbò fún ẹgbẹ́ wọn
0: bí ìpolongo
1: mi ò dẹ̀ rò pé òfin kan wà tó dé wípé kí èèyàn print INEC register kan pin fún àwọn ọmọ ẹgbẹ́ bí o lè lò kó fún wa tó dé ssg secretary to state government tó kó fún àwọn ọmọ ẹgbẹ rẹ ní owó wípé owó tẹfì ṣe wàhálà iṣẹ tẹfẹ ṣe òun leléyìí ẹni tí ó wọ mọtò ẹni tí ó gbọkadà ẹni tí ó ra ìtàkà tí ó bá àwọn èèyàn sọrọ
0: ten thousand
1: ni wọn ń fún àwọn èèyàn
0: okay
1: èèyàn 30 per polling unit ni wọn yàn tí ó ṣiṣẹ canvassers
0: okay
1: won den fun 10,000 naira ti won fi ti won fi se wo rin se atowo wa la awon emi oro ko yen ti poju mi omo egbe won si ni ti ko boya won se foot buying abi boya won ko ya abi boya won gba voter card ni ala ide na penu igba ti akowo ijoba de be ni won ba ni awon ta won wa mo gafe ta won wa o wi pe won ba won nu ile o pe so o na o ko awon mo gafe sinu ile na ba si je gunle de pe na ba ni o na awon ti arrest ye lai so fun
0: akowo ijoba ipinle
1: o do akowo ijoba ipinle ipinle osun na lopa ba ni pe o lo fe sare o lo wa moto lo be to lo fe gba to ni ko lo wo awon eyan nbe o na ba ni bo se wa yi o to se fe sare ni wa yi awon ti wa awon ti arrest o na na ba si je gunle si be ori e la wa lati ana nti akan ri mo ni wi pe titi di osan yi la ni eyan na ti be si fi awon eyan le ni eyo ko kan
0: okay won tin yonda won
1: mo nigba gbo pe leyin gbugbu awon ti won ko toro ye ka tun so na toro mo se ni ke ni suru
0: okay
1: won ti fi ssg na le
0: ori
1: ko si o fi kankan ti won le fi gbe ssg gbugbu nti o lo ninu iwe iroyin ati gbugbu media lana yen iro ofutu e ta awon ta je egbe apc awon ni won wa ni bi bo nkan to sele ni ti won de nse lati ojo meta ni yen pe awon fe lo fe da mighty lati deru baralu lati meje kala ride jade dibo lati se paya fun lati paya won
0: kini eri ma je mi so te ni te fi so pe egbe oselu apc ni nbe ni dile olopa n sise ti e ni now
1: olopa wo lo n sise ti olopa gan commissioner of police agbe mo fi so
0: Ibrahim
1: Gotan won ti gba body won sise olopa
0: oro ti e ba mo le fidi e mule mo so ona ibu baba rin
1: ori ategun ni mo tin so yi ato woro oruko mi ni mo ti da yen kan o kan wa ki o cp so ka wa kan invite mi kan wa substantiate kan to so yen oh yeah me atokun
0: sa
1: lati odun to koja lati wa lori oro local government te ba n tele wa leyin
0: beni
1: la lo oro to ka gbe te ba n tele wa leyin
0: okay beni
1: lati gba yen awon omo egbe apc ti fi da loju wi pe awon o lo agbara oke lati da wa laamu won de ti da wa laamu na lati gba yen ogo olopa to wa ni pelo so de ti support won lati gba yen na titi di osan ti mo ba yen soro yi ko ti omo egbe apc won lo se protest ni fe se gbo olo atokun won bo lati ni fe a ri video ti won yin ban ma won eyan gbo to ba ti wo yellow to ba ti wo filacord to ba ti wo accord to ba paint won te accord won yin ban ma won lati fe tan fi do sogbo
0: awo na yin ban ma won eyan
1: awon omo egbe apc ninu branded vehicle won ngba tan bo lati program tan lo se nife lati ra tan lo se nife titi dola olopa o mu kan nu won bayi
0: awon eyan
1: video ti gbugbu ajo foju
0: awon eyan kan mo le ba kini won mo le fe bayan lo koje ki won le kini campaign won aroko
1: ta ba le campaign momo to atokun sawon ti won gbe bada ni ta wo gbugbu wa mo tan ni pada wa laarin gboro so olopa lohun mo won ni
0: e dara yin mo
1: kile tolopa o sise won gege bi ise
0: ha se oro osilu
1: osekan oruka ni won gbebon ti won lo yin pa mo kekere kan ni lobu se egbon yen na ibi ta ni en to yin to gbe bada ni to yin ba won yen record e na won
0: laarin ko won lawon cortist ni activities
1: le pa mo de na for 14 years mo cortist ni local government ni waju local government ni jo Sunday
0: Oda
1: won pa yen le saroki awon to pa yen le saroki a ri won disin won yibon mo chairman osogbo local government ni mds losogbo
0: che en so ni pe ni gbagbo ninu commissioner ile ise olopa ni ipinle osun mo nisin
1: a mo ti ni ka gbe o sugba information ni pe won na ma gbo igbo boya ta ba ti gbe gan lo san die ni oku tori wa la yen ti poju ogo olopa ipinle osun se dada rara ti
0: ara gbo mi gomina so kini kan gomina ni eto dibo ni ipinle osun wi pe ko si fun tita nigba ti won lo ji voters card gbe laarin kan pe gbogbo nti kaluku ba fe se kan fo kan
1: ni so awon ma egbe apc na lo ji voters card gba na lo ja cover card gba lokuku tawon yen ri won bayi sa so lo se lo wa dara se nikan wa world minister police unit ni atokun ti mi o ni damo ni sa dara wa mo na lo se dara wa mo na awon egbe apc won lo olopa lati da wa lamu lo
0: mo
1: igbagbota ni wi pe awo ni nti won fe se ko sele awo ni je ko sele won fe je ki eto idibo daru ni sugbon awala gbeyin dani awala den mo nkan ta nse àwọn olùdùn ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ti make up mind wọ́n ti wọn kò so mọ́tò tó ti lọ ní apc ń sẹ́wọ́ sí tó bá dẹ̀dẹ̀ àmọ̀pọ̀ wọn ó kó security wà fún election.
0: Ẹ o yẹ kí ètò àbúrò wà lóòótọ́.
1: Adẹ̀nígbà pàwọn tí wọn ó kó wá láti Abuja àwọn tí wọn ò ní gbàbọ̀dẹ̀ àwọn tí wọn ó ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bíṣẹ́ ni afẹ́jẹ́ kọ́lọ́pàá ṣe gẹ́gẹ́ bíṣẹ́ kọ́lọ́pàá kọmọ da wàhálà mọ àfẹ crisis àfẹ wàhálà gómìnà wa ń ṣe gómìnà ní wàhálà ká ní gómìnà ní wàhálà ní nǹkan mi ò ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn apc lọ́sùn náà fẹ́ jàjọba gbà wọn nígbàgbọ́ ẹ̀mẹ̀ atọ́kùn kò sí dídì ń bẹ̀ náà wọn ti wá ń jọba fọ́dún méjìlá wọn gbàjọba lọ́wọ́ wọn wọn fẹ́ padà wá kí wọ́n lọ sọ fáwọn yẹn tí wọ́n bá fẹ́ ṣe tó yàtọ̀ sí káwọn ti tẹ́lẹ̀ àbí kí wọ́n lọ sọ fáwọn yẹn tíjọba yẹn ń ṣe tábìlì pàwọn ní nǹkan tó da jùlọ ká lọ báwọn èèyàn ká lọ báwọn olùdìbò sọ̀rọ̀.
0: lórí ilé ìtẹ́ sọ yẹn fọ́nrán kan lu káàkiri lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tí wọ́n ní àwọn wọ́n tẹ̀ ti ń pariwo látìgbà tó ti pẹ́ pé flyover o tíjọba ṣe ẹ̀ṣì ẹ̀ṣẹ̀ jáwọn yóò lò wọ́n ní ara o ìjọba ṣe nǹkan kan lọ lówó ẹ̀ lórí ẹ̀ àárín kan wá rí pé pé flyover tán ṣẹ̀ṣẹ̀ táwọn èèyàn tí mọ̀ lù pé nímọ̀ tí ń jìn inú ìkílẹ̀ lè sọ nípa yùn.
1: Atọ́kùn.
0: Yes, sir.
1: Ṣẹ̀rí àwọn tán jẹ́ ẹgbẹ́ alátakò nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo nǹkan láyé ni wọ́n fẹ́ ṣe láti ba gbogbo nǹkan tí gómìnà Adémọlá Adeleke ṣe nípínlẹ̀ Ọ̀ṣun jẹ́.
0: Ṣé APC àbí ADC torí ẹgbẹ́ alátakò pọ̀?
1: APC ni àwọn APC ni àwọn ẹgbẹ́ alátakò ní ABC ṣùgbọ́n àwọn ń ṣe ohun tó yẹ kán ṣe lábẹ́ òfin ni wọ́n ń ṣe wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo nǹkan ni wọ́n fẹ́ ṣe láti fi ba àwọn iṣẹ́ tí iṣẹ́ àkànṣe ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà Adémọlá Adeleke ṣe káàkiri náà bàjẹ́ ẹ mọ̀ jẹ́ kó yà yín lẹ́nu yín pé lálẹ́ ìsìn wọ́n lè decide pé àwọn fẹ́ lọ yọ dígà tí ọ̀nà tán ń ṣe lọ́nà là àbí tán ń ṣe lọ́nà wò fún wa tó wá ti ra ọjọ́ kejì àná ọkọ̀ jídébẹ̀ tí wọ́n mọ̀ rìkọ́dọ̀ ìpín ọ̀nà tán láwọn ṣe lélẹ́ yìí wọ́n ó burú débẹ̀ ni o kì í ṣe pé mo kì í ṣe pé mo fi ń bá wọn jẹ́ o.
0: Ṣé ẹ káwọn èèyàn mọ̀bi tí wọ́n ti fi dígà àbá ọ̀nà jẹ ni.
1: Àní wọn n tí mo ń sọ ìkíṣe mi ò mọ orí atẹ́gùn mọ̀ tí ń sọ ìyàtọ̀kùn mi ò mọ̀ parọ́ àwọn ẹgbẹ́ APC lọ́sùn mọ̀ wọ́n mọ̀ ń sẹ́yìn rere bẹ́ẹ̀ mọ̀ ni.
0: Ẹ mọ̀ sọ̀rọ̀ àlùfànṣá ẹ mọ̀ sọ.
1: Sẹ́rí bọ́mọ̀ ṣe kàmí lára mọ̀ ni
0: ẹ mọ̀ jọ kàn yín lára jù.
1: Àwa làwọn ọmọ tó ju wa mọ̀ rí lọ́wọ́ àwọn APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ fi kíní kan kún.
0: Ẹni tí í ṣe abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ìgbà tí ọ̀rọ̀ SSG yìí tí ó fẹ́ ṣẹlẹ̀ wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní àwọn èèyàn wọ́n ń hó lé kọmíṣánná ọlọ́pàá lórí.
1: Kò sí bọ́ọ̀ṣe ni olè kọ́ni lójú ọ̀gá inec lati Abuja náà ti owó lọ́lọ́pàá
0: lórí. ó ní SSG wa rẹ́rìn ó lòun wá wojú SSG pé nǹkan kan ó sì padà ṣẹlẹ̀ ó ní kọmíṣánná lè sọlọ́pàá wa mú fóònù ó wá pé ó lè sọ pé wọ́n bọ̀ wá arrest ẹ o kó tó wá lọ.
1: Bọ́ọ̀ṣe bí rẹ bí síkà ìṣọ́ yẹn gẹ́lẹ́bẹ̀ náà ló ṣe rí.
0: Ẹ síkà wa ni pé wọ́n sọ pé káwọn náà kúrò nípínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ̀mí àwọn òde kinní kan àbí nǹkan ṣùgbọ́n sọ pé wọ́n dúró lórí ẹsẹ̀ àwọn pọ́mọ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ.
1: Kini
0: ka mo reti ninu eto idibo ipinle Ọsun lele ti n bo to ti fe di du oda e bayi o kini ka mo reti August 15.
1: Ninu ni tiwa ni ẹgbẹ akọdọ ati ijọba gomina wa Adémọlá Adeleke a ti decide wipe gbogbo fanfa tawọn APC n ṣe ani bọ ṣe n fa yẹn wọn fẹ ti sọsọ sama postpone election abi sama ni security wa lọsun pe kama jẹ kansa election ni a si election wa ni August 15 awọn ipinle Ọsun si jade. A ti sọ wọn ti rí nǹkan tí Adémọlá Adeleke lè ṣe láàrin ọdún mẹ́rin wọn ti make up mind wọn ti pọkàn wọn pọ̀ yìí pé àwọn ò fún Gómìnà Adémọlá Adeleke ní second term. Gbogbo opinion poll ló ṣò wípé election yẹn kì atọ́kùn kìí ṣe in fact kìí ṣe 60-40 75-30 ni.
0: Landslide nìyẹn.
1: Kìí ṣe 75-30 mo le 70-30 ni mi ó gbọ́ àríwú ẹ̀rí nìyẹn ṣùgbọ́n pẹ̀lú gbogbo wàsá tó wá ń hù yìí gan àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀tún wọ́n tún tún wò wọ́n ni pé ẹlẹ́fẹ́ ìjọba láwọn èèyàn lórí ẹ̀ ń kóbọn kádà kó kù mọ́ káàkiri. Ọ̀sẹ̀ kan orúkọ ni wọ́n jí tán lọ ya gbogbo bíbọ̀dù wa láti àṣejì rẹ̀ tó fi dóṣogbo.
0: Tọ́lọ́pàá àwọn bánà kan wà táwọn èèyàn rí billboard tí wọ́n rí pé gómìnà Adémọlá Adeleke ni gómìnà tán ní kan dìbò fún wọ́n wà rí póstà fọ́tò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ńbẹ pé the winning team se eyin egbe oselu akodo be ise fun are bola med tinubu ninu tinubu
1: ijeta bi je ni atokun e mo je nda yin ramu ijeta bi je ni awon leadership accord at national at state na se pade wi pe awon oni presidential candidate pe bola med tinubu ni awon fe support fun presidency mo de so fa awon yan wi pe international leader accord ri ti won fi adopt President Bola Ahmed Tinubu as their candidate for 2026 election, mm. after 2027 election. Awọn ni won mo. Emi awo ti si ni level ti national leadership. Sugbon ni ipinle Osun leni. Governor Ademo Adeleke ni buwa decide pe okay, ta je ko se kan si. Awọn eje ki n so le kun ka to pari ni wi pe elekerin ti Governor Ademo Adeleke o dibo ni ipinle Osun leleyi. Alakoko nigba ti won fe je senator ni Osun West ti won de wole elekeji ni won bi ti won ti Oyetola fi boya 348 kini kan less than 500 votes ni o fi gbe won gba yen eleketa ni omo ipinle Osun tun jibo fun won ti won fi se gomina lowo bayi so elekerin ti won o di ni ti August 15 awon ko gomina Ademola gomina Ademola eleke ata gbe code ah niyan mi ju awon oludibo ni ipinle Osun lo won ti duro si wa asiki won pe won se kamoje kaya awon ja ibo anex ti asure wa chairman anex ti wa lana won so fun wa yi pe gbogbo ta ba di ni o je kika ti o si debi to ye ko de there will be free fair and credible election kamoje ken kankan clear mo mo gbogbo awon tan lo ya tan lo rent iloxi ta fe ka won fi police ni gbogbo e lati gbo gbogbo tan lo rent buses ta fe lu lati fi daboru gbogbo e lati mo gbogbo ni security ti mo security ti o si wa ki se security n to wa londa Ibrahim Gotan losun awon election security n bo throughout the country ni awon yo si dayan kankan mo en to ba ta fere fere ko mo boyinbo lo niyan so ka awon arapinle osun jade country kan gbon voters card won pepepe ki won mo kan mo si ta ibo won o
0: o le bu fun so baba ridi
1: kan mo ta ibo won je ibo
0: esun gan ni e je ki esun won le bu fun so baba ridi ti je the sa to Osun State Governor lori renewable energy sun ta pin te je wa gan ni sir
1: e se gan lo tugo e se mo dupe o ara ile se yin rin jona o
0: ami olohun e se eyin e ja se be ka di oju oja e la loro na le to ni kan ni lagiri 96.7 fm e ja dojo oja ka pada de ba ti pada de komoda bi agbeju enikan da agba osika egbe oselu APC ara won campaign committee won a ba won soro ni role en lemewe ku kale
2: lagiri fm 96.7
3: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake gado ile Ibadan.
4: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumalegun laku egbe abi ko mokunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan se kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dopin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
5: Mo ti bere fun o le salai ma pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
7: Ni West Midlands Open University amuki ekan wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo ekan re pelu owo to kere to 2,000 naira fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ile iwe girama tabo lendi nce HND, A level to sefe wole pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di memuse.
8: Labbaik Allahumma labbaik.
9: Ali Imam Travel and Tours ti gbe anfani nla banta banta de. Mo ready rorun gege bi ijoba le Saudi ti fi anfani visa olodun kan sile. Gbe eni to fe gba visa na pelu accommodation ticket. Bo ba se fe si ni o. Ma bo si Manad Ali Imam Travel and Tours. Within bako no aso Iram ti wa ni le biba fun gbogbo eni to fe lo se Hajj ati Umura. Ato n ba ni gba hotel. Lawon 345 star hotel. Be la tun le ba ni get moto nilu Makkah ati Madina. Eni to fe ka bo hun ku awon eyan won sise se Sahara nilu Makkah. To je pe hun lo se visa ati ticket fun won sugbon ko raye ko won lo. E pe si Manad Ali Imam Travel and Tours. Lori ta

0: Power plus 966-539-876-784. Awani number one, Random Plaza, Iriatari Estate, Oluyole Extension, along Akala Expressway, Ibadan. The Gas Shopping Complex, Iyanagba Idiroko Bada, Ogun State, Hilliard Multipurpose Plaza, Michael Koloso Expressway, Adegunle.
1: Tell me how you like it.
2: Látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
3: Ó jẹ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àbáwọ́n.
2: Ètò tó múlò dùn lórí Ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa super.

0: Ọlọ́run fún ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yoke of affliction.
1: Of darkness.
0: Jíjá àdàgà ìdálórí òkùnkùn.
1: Ẹ̀yin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jà wà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ di aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀t Wùmí Jésù Yíga.
1: Prọfẹ̀t Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J. Ebankole.
0: Àwọn olórí ẹ̀mí.
1: Fẹ́mi Sásìn Aládé Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogoluwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunre Choir.
1: Pastor S. Oladele CAC President.
0: Nigeria University.
1: Pastor Ake pẹ̀lú Peters.
0: Adékúnlé. Wọ́n máa ṣúre lórúkọ Jésù.
1: Gbogbo ẹ̀rí CAC.
0: Fagunre Prayer City.
1: Kọ́ wà ní omi àdìo.
0: Onígbàgbọ́ àbá ọ̀kẹ́.
1: Junction.
0: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
1: Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
2: Lagilu FM 96.7.
3: Ẹ̀ka àbọ̀padà láti ojú ọjà ìkànnì Lagilu 96.7 FM náà ni lórí ètò tá a pè ní ẹ̀ lálọ́rọ̀. Mọ́sọ́lẹ̀ kan mo ní abala ha ńlẹ́gbọ̀n abala kejì láti gbọ́ lẹ́nu ẹgbẹ́ òṣèlú APC náà. Lórí Facebook wa Jeremiah Ajadi Adeyemo Ìṣọ̀lá Akure ti Ajibola Areni Yaya. Ẹ jẹ́ kí àwọn àtẹ̀jíṣẹ́ yín kọ́ mọ wá bẹ́ẹ̀. Kazim okay, Karim Onisiriyan Dauda wọn ni why governor hide Alowole a suspect to government house. Ọ̀dà kò burú. Ẹ jẹ́ àwọn ìbéèrè yín ọmọ wá bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a kàn sí ẹgbẹ́ òṣèlú APC ní agbọn bẹ́ẹ̀. Torí wọ́n ní ẹni tá a fara mọ́ kò ní dákẹ́. Ọ̀rọ̀ ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026 tá a wà yìí ta iná ni yóò jẹ gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun sọ wájú sí à ń bọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC àbí gómìnà Adémọlá Jackson Adeleke òun náà ni ó sì máa tẹ̀síwájú ní sáà ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n bọ́rọ̀ sí wá fẹ́ di fíàgan gbọmọ mi n ò lẹ́yìn ní àsìkò tá a wà yìí. À ń gbìyànjú láti kàn sí onímọ̀ Kazim Àfọlábí ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ ìpolongo fún ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú APC ní ètò ìdìbò gómìnà ilé tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ni à ń gbìyànjú láti kàn sí báyìí. Àwọn la ń gbìyànjú àti kàn sí. Ẹ jẹ́ kí àwọn àtẹ̀jíṣẹ́ yín kọ́mọ wọlé. Àfà Àtúndé Sán ni àwọn náà wọ́n kí wa wọ́n la kú ètò ni. Ẹ jẹ́ ká tún gbìyànjú wo ni àgbọn àyín àbíkú ọbẹ̀ sọ ológun dèké ni. Kọ́mọ sì dàbí agbẹjọ́ ẹnìkan dá pé àgbà òṣìkà náà ní ṣe gbogbo ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú Accord ilé tí a ń sọ lásìkò tá a wà yìí. À ń gbìyànjú ọjọ́ òun sì ń lọ olùwàsánú kí kinní òun ti ẹ̀kọ́ kọ́nẹ́tì lágbọn bẹ̀rù. Ọládélé Sunday mú yìí wá. Hello.
4: Hello.
3: Yẹ̀ẹ́ kú dédé àsìkò yìí sà.
4: Yes, ẹkú aṣẹ́lẹ̀ kú ọ̀lẹ́.
3: Yes, sir. Ẹ lálọ́rọ̀ láti kàn lórí ìkànnì Lagilu 96.7 FM. Ẹ jẹ́ kí àwọn èèyàn mẹ́ta ń bá sọ̀rọ̀ yìí sà.
4: Ẹ ṣeun púpọ̀. Orúkọ mi ni onímọ̀ ẹ̀rọ Kazim Akinyele Àfọlábí. Èmi ni akọ̀wé fún ìpolongo agbájọwọ́ fún ìpolongo ìbò ní Ife North Local Government àti Secretary Ife North Central Campaign Council àti Co-Chairman. Mo kí yín kulé ẹ jẹ́ ká gé mọ́.
3: Ẹ ṣeun.
4: Ẹ jẹ́ ká ra gé sí ìbẹ̀rẹ̀ tara fún mọ́ bẹ̀rẹ̀ náà.
3: Ẹ ṣeun. Fún àwọn àǹfààní ẹ̀yìn ẹ̀yẹ wa tẹ́ ń bá ń bẹ lágbọn social media ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yín kọ́mọ wọlé lè fi ìbéèrè ránṣẹ́. Èyí tí mo fẹ́ sọ rèé torí abá ọ̀nàrẹ́bù fún ìṣọ́ babárìndé tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olùbáṣiṣẹ́pọ̀ gómìnà Adémọlá Adeleke àbáwọn sọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n sọ wọ́n ní ẹgbẹ́ òṣèlú yín APC wọ́n ní ẹ ti fẹ́ sọ gbogbo ẹ̀dógún pé kàkà kí n bọ́ máa bọ́lẹ̀ lẹ́fẹ́ fi ọ̀rọ̀ ètò ìdìbò ṣe pé sáà ń wá gbogbo ọ̀nà láti jẹ́ kí gbogbo ẹ̀ sáà dàrú kan díklẹ́ wípé ètò ìdìbò òun ní lọ mọ́ nípínlẹ̀ Ọ̀ṣun.
4: Ohun tí èmi ó sọ lórí ìyẹn ni wípé ẹni tí ó bá tó mọ ojútọ iṣẹ́ àbí tó mọ̀ nípa nǹkan tó wọ́n pé èèyàn bá kàwé tó kà nínú tó kà níta tó ṣòwò tó ṣe débi èrè kò sí pé ẹni tí ọlọ́run bá ti dá láre tó sì mọ̀ nípa ohun tó ń ṣe kí ni yóò tún máa jà yóò máa jà yóò máa fa wàhálà fún. Ẹni tí àwa gbé lọ́wọ́ góòlù ni gẹ́gẹ́ bí olùdíje wa gan àti ẹgbẹ́ wa ó ṣe kókó kí gbogbo wa mọ̀ wípé at least ni ni ipinle ta wa o le ni o le logbon awon atorin wa ti a mo won ri ani won pe awon elegbe yellow bi yellow card ati yellow traffic awon ni won fe so ijoba di bi gbadadagban ko si wahala ni oro titi wa won si le ni to ba en to ba yanu ni pe enikan lara oko awon ni won fa jagidija gan ngba ti olori awon olopa inspector general ti won wa won gbo ni pe awon won ko awon onijagidija gan awon daluru awon ni won ko won sabe awon ni won daluru sugba awon lenu won wa mu ti won si so fun wa pe awa la n daluru gbogbo ara ilu si mo wi pe egbe won egbe ta mo pelu jagidija gan ni legbe won awon o ni wahala kala fi ojoba nilu awon eyan fe wa o gbogbo ipolongo wa o nlo ni iroworose awon eyan si won si setan lati ro lati le won kuro lati fi ibo le won kuro tori pe won o mo otu so ti won o mo npa isejoba so to ba ti di August 15 2026 asiwaju monelu din bola oyibamiji ni ay gbogbo osun fe so that ki osun ko le tesiwaju
3: je ro ke won mo npa ijoba sa odun merin mo npe le ro ke won mo npa ijoba
4: se mo wi pe o ni nkan ti oyinbo mo pe ni statistics
3: okay
4: o si ni nkan ti oyinbo n pe ni api key performance indices ti won ba so ah omo moto wa bo ni e se mo pe eni ya awako ijo mo moto wa
3: o da nto
4: o da egbe moto fun egbe moto fun o fi si ja o bere lati dia 5 moto pa na mo lowo
3: ah
4: o se o bu sare lo o de corner o sare ogere ti o je ko sa gbogbo nti o ti safihan pe won o mo nkan kan nipa ijoba se mo wi pe eni ti o je atiwaju won gan office won agbodo fi owo fun office won ni o ye ka fi ma so awon nkan kan a ma fi won se eni ti ngbo lori itage fun wa ngba na ni yi se pe won o se tan lai je pe won fe se joba
3: a pe e pe yan danu ara re dun se o bi yan se o wa ni nkan se pelu pe yan se dada office kawon yan gbowo owo osu loju ojo ka se titi ka se nkan kan
4: inu ti egbe inu eyan dun inu ti wa gan dun eyin asiwaju mu ni dun ba yo la yebamiji eyan dada ni to su je pe eni tinu re ma dun ni gbogbo ba ni
3: igba te wa n fi jo computer okay
4: eno mo kan fi mo kan fa yen seyin ni ma se n jo but yan won ma bi igba tan ma fi yan se entertainment laye igba na nigba ti baba wa ti won dologbe ti gbogbo wa si ta bowo fun won pupo ju ti an pe omo fun omo da wa lara ya lori itaje ngba na ni sugbon ngba ti awon di ologbe san pe ni won so pa oya eni ti ko be ti iwo na bo si aye na je ka yo wo ko se ijoba ki se eni ti o setan abi ti o gbaraji lati se ijoba gbogbo awon ti o si n se afihan gbogbo n ti o to han o fi han wipe won o gbaraji lati se ijoba
3: won ni en lo
4: gege bi te ba wo
3: so mo fe fule
4: gege bi te ba wo awon ile iwe wa be ba wo ile iwe kaakiri e ri pe opolopo ile iwe ni ogiri won lo ti denu kole e ri pe opolopo ile iwe ni oni olukọ ni ile iwe ni ilu bi ti mo ti wa awon mo wa mo

0: tí wọ́n dà mí níyàn
1: bóyá gómìnà
0: sí ni olórí afẹ́fẹ́ la ti ń sọ yìí àǹtí ẹ bá sì tún wá wò ó ìdí tẹ̀mí fi ń sọ ilé òun ni wípé ẹni tí ò bá gbáradì tí ò sí ẹni tó bá àwọn bàbá wa ní ẹni tó bá mọ ojú òkun ní pabìnì rè ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá gbé ẹ bá ní òkè ẹni óyá ọkàn óyá abẹ́ sábẹ́ iṣẹ́ abẹ́ fúnyàwó ẹni ẹ wá ní ẹni yẹn ọkàn ni kó ṣe dókítà náà ni ǹjẹ́ nìkankan lè gbéyàwó rẹ̀ lẹ̀ kó ṣe iṣẹ́ abẹ lórí
1: òun
0: nígbà tí ò ní ẹ̀kọ́ kankan lórí ẹ̀ so nígbà tí mo lọ síléèwé gíga ní ilé ìfẹ́ school of science ilé ìfẹ́ mo já brand new níléèwé ìjọba ni tuntun ọ̀rá ni mo já lára microscope tí mo fi kọ́ biology tí mo wò báyìí tí mo tẹ̀yàn máa ń fojú wò tẹ̀yàn máa ń fi ṣe practical ṣùgbọ́n ẹ wá wò ó bí gbogbo ẹ ṣe wá dẹnu kọlẹ̀ lọ́jọ́ òní bẹ́ẹ̀ ni ilé ìmú ilé tó jẹ́ university later a mọ̀ sọ̀rọ̀ 1 million kọ́mọ omi ìtumọ̀ ẹ ní pé ọmọ tálákà kò lè kàwé mọ́ àwa yìí sì rèé bí a bá ń sọ bá a ń sọ̀rọ̀ lónìí mo ka ìwé ìmọ̀ ẹ̀rọ mo kà nínú mo kà ní polytechnic gbogbo ṣe mo kà ní university mo tún ṣe nǹkan pè ní master's degree mẹ́ta ìyá mi ẹ̀kọ́ ló ti fi tọ́ mi torí pé àwọn ẹ̀kọ́ pípọ́n ni ìyá mi ló fi tọ́ mi nígbà tó jẹ́ pé mo tètè ẹ̀kọ́ ni ìyá mi fi tọ́ mi ṣùgbọ́n lónìí torí pé irú ìjọba àwọn tó wà ń tẹ ìjọba gómìnà adémọlá adélèkè kọ́ ló wà ń jọba ńgbà náà tó wọ́n pẹ̀lú ìjọba ìlú wà ń bẹ̀ ńgbà náà wọ́n máa gbóòórùn pé mo lọ léèwé ni mo ò lè láyé kò lè ṣeé ṣe pé máa lọ léèwé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n a sì gbọ́dọ̀ jẹ́ kí ìjọba yìí kí ò mọ ọwọ́ òtún yàtọ̀ sósì
1: fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀sùn ẹ ti mú bàbẹ́ wọn ni wọn ti gbà bọ̀dẹ̀ pé ẹ sì mọ̀ kọ̀wé sí ssg pé 4.8 million naira nínú ilé èèyàn káàṣì ó sì wá di pé wọ́n fẹ́ fi ràbò ni ẹ wá ń parọ́ mọ́ yàn wípé àwọn kànbásà wọn iná wá fẹ́ mọ́ lò láti fi gẹ́gẹ́ bí jàǹdùkú pé wò làbùrọ̀ mọ́ parọ́ mọ́ yàn àwọn èèyàn wọn lẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá sì ń yọ̀ǹda wọn.
0: Àwọn kan mọ̀ rò wípé torí owó táwọn ní lọ́wọ́ àbí ipò táwọn wà. Iléeṣẹ́ ọlọ́pàá kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀sun gómìnà ìpínlẹ̀ Ọ̀sun àbí akọ̀wé àgbà àbí ìjọba ìpínlẹ̀ Ọ̀sun kọ́ ló ń jíṣẹ́ fún. Ó ń jíṣẹ́ fún gbogbo olóṣèlú ni ó ń jíṣẹ́ fún gbogbo àti APC ni o àti PDP ni o àti ADC ni o àti èyí tuntun tí wọ́n ti wọ́n ti mọ bóyá wọn ó yọ orúkọ wọn kúrò nínú INEC àbí wọn àkọ́dù. Gbogbo wọn ní jíjẹ́ bùn ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé wọ́n fẹ́ rẹ níṣẹ́ kíṣẹ́ tí ò wá gbà fún wọn. Ẹ mọ̀ pé yóò dẹ̀yàn burúkú. Wọ́n dẹ̀yàn burúkú. Ẹni tó ti jẹ́ pé ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀sánwó oṣù ẹ̀ ó ti jẹ́ ó ti níbi tó ti bẹ̀rẹ̀ òun náà yóò mọ̀ wò lọ́jọ́ wájú pé òun náà fẹ́ di IG. Ṣé mọ̀ pé kò lè jẹ́ kẹ́nìkan ó da kàríà òun bí olóyìnbó ṣe ń pè é. Kò ní fẹ́ kí wọ́n dẹ̀ òun lágbòsínà. Ìgbà wọ́n fẹ́ ran níṣẹ́ kíṣẹ́ ni. SSG tá a ti ń sọ yìí SSG kìí ṣe àtẹ̀mọ́lù. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni gómìnà àtàrẹ òun nìkan ni wọ́n sọ pé wọn ò lè wádìí wọn nígbà tí wọ́n bá wà ní ìjọba. So tí ò bá ní ẹbọ lẹ́rù kò yẹ kí ẹ̀rù kò yẹ káríwó tó báyìí. Ẹ́ gbogbo ara mọ̀ pé wọ́n pa alága wa ní wọlé níkire.
1: Bẹ́ẹ̀ni alága
0: ìjọba ṣé ọmọ ẹgbẹ́ wa APC náà ló pààyàn níkire sáwọn la para wa.
1: Wọ́n ní
0: ọ̀rọ̀
1: páàkì wọ́n lọ́rọ̀ páàkì náà ti dàrin àwọn ọlọ́kọ̀ rú pé àgbà ìdíjà gan kásá àgbà mọ́tọ́ páàkì náà ni pé gbogbo ọ̀nà lẹ́sà ń wá.
0: Èmi ò wà ní ààyè kan ààyè tí wọ́n bá wọlé rè èmi jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn onímọ̀ ẹ̀rọ Nigerian Society of Engineers. Èmi ò rò pé n tó kan ìjọba ìpínlẹ̀ Ọ̀sun wà nínú àgbékalẹ̀ ìwé òfin Nàìjíríà wípé àwọn ni wọ́n ń ṣe adarí fún àwọn ọmọ ọlọ́kọ̀ àwọn awakọ̀ kí wọ́n máa wà wàyè lágbára wọ́n máa wà wàyè lágbára ọlọ́run. Ìdí motor park ìdíkọ̀ àti àwọn tí wọ́n ń wakọ̀ ọwọ́ abẹ́ ìjọba ìbílẹ̀ òun ni ó wà ní constitution gbé sí. Iṣẹ́ aburú tí wọ́n fẹ́ fi ṣe tí wọ́n ṣe lọ́jọ́ sí tí wọn ò lè rí ṣe lọ́tọ̀ yìí òun ni ti ń là wọ́n láàmú. Kí ni ti wọn pẹ̀lú National Union of Road Transport Workers? Sẹ́jọ́ ọmọ ẹgbẹ́ National Union of Road Transport Workers ni lori igbese ti o gbodo won awon nisiyi won ti bura fun to ye loye ni national union of road transport workers ni abuja
1: onrebu sir eje kin fun mo fa fe yonda yin bayi eje kin fi nkan kan kun won ni opolopo awon ise rere ti joba ipinle oyo osun se bi awon flyover kankan won ni bi diga bi nkan kan le lo yo ti gbe ba wa bajete potan le wa yo video pe won tun tin ise kise ni joba ipinle osun se o ise ju kan sa
0: oni baje fun yin e se mo dupe ise ti won se ise yebuyebu ni ise to je pe contractor ti o mo nipa agbafese ti won gbese fun won le gbase agbagbe won le gbe won gbese bridge fun en to je pe ise iranso ise cyber cafe oni won se awon to mo second ni won gbese fun ise ti wa ti so won fi won try lati fi won ogun to si won ni won o fi mo ti won o so ta ba de ori bridge ngba ti won gbe machine kan wa ta ma npe ni roller ori onimo ero su engineering le mi
1: wa
0: e machine kan wa ta npe ni roller won ko ye epe pupa bi laterite ta npe ni laterite material won se se ki wo ki daada won o si se gbogbo se tan se ise ti o da ni tori atenu je on lo po won o mo ti won se o mo nkan kan ni pa se ti won won ti won ati won gbe fun ti se guru ko ko fin na jade ki won so ye bridge abi ye construction si
1: to ti se
0: ni won so bridge yen fun ti po to ti seri kan so gbe jade
1: oda ko buru
0: o mo wa ti won so wa la
1: to e se iya yin ni ma ti lanfani lati yonda yin onimero cosima for labi e se ngani ta pe yin te ba wa da si ni role sa
0: o ti pe pupo mo ki gbogbo awon ara ile ejo e ba wa di gbogbo fun ati odun ni rudin bola oyibamiji
1: to
0: ni o tun otun se ni o ti gbe otun lo si oke agba esun pupo
1: esun gani sir esun oroke lagbon beun kini ohun lagbara po ni lanfani ati mu ipe kankan sugbon lori Facebook wa Oladele Sunday mu yiwa oni lovely program lati gbari mo loba Ibadan Matthew Adebayo won ni ola lere won ni lati ileru esun gani ogbeni Odeyemi Omokure esun gani okay ewo ki awon ategisehun asiso won ni o le ko le walk eja ma lole eto dibo ko ye ko je bo ba opa bo ba ko bu lese o do or die affairs e ma javise eto dibo ipinle osun won ni o ma je litmus test fun general election ti nbo lodun 2027 ipinle oyo awa na ma mura ile ati orilede nigeria kuku ni baje ewo loko loga ni kan ni lati oga Watunde Omolawo Kenneth Ogweje Kebugi ni olotu eto Ademola Azizi asiso baba lonila loje ke lanfani ati gbo wa lari waju Alademo mi ayan fe ledu mari ajo wa nule agbara na ni ki ma fi asiko yi ki Alaji Ibrahim ti Amiyu Ibromiyu Ventures CEO Ibromiyu Ventures inu baba laje gbogbo Ibadan Northeast local government npinle Oyo pe aku aye ojo bi oni igbodun odun kan ni many happy returns ti ti ojo mejo won ta ma lanfani ati pade abide mi lo ko temi o akande lo ko baba to bi mi lo mo ro agba bi o ba se loro bo ba pe ti a ma se lojo ale albarufin ti ro e se gan ni 0813 591 1850 esun yoku dijo mejo

0: náà kò kúkú burú àti dúpẹ́ fọlọ́run ọba aláwùrà kábíyèsí ọba tó tó bí àárọ̀ ọba rẹ̀ rẹ̀ bí òsùn kábíyèsí ọba tí ọ̀ọ́lá fi wé kankan ni ọba tí ọ̀ọ́lá fi jọ ni kábíyèsí alábẹ́ àásáásí ọba tó ju ọba lọ àgbàlagbà oyè kábíyèsí ọlọ́run ọba mi ọba lánàá ọba lónìí ọba mi lọ́jọ́ gbogbo ọ̀bẹ̀bẹ̀ tí ń bẹ ká tó máa bẹ ni ọ̀wàwà tó ti wà ká tó wà ajípọ̀jọ́ kúdà tẹ̀bí ńlọ́lọ́run ọba mi ajídára ọba mi àṣèyí tó wù ẹ̀rẹ̀ dákun ẹjọ́ tọ́ba ṣe tán ọ̀dádá ni tí ò sí tí ò lè dá láyé bọ́ba dá tán ẹ̀gbọ́n náà ta lẹ́nì tí ó mú ọ̀gbàmùgbàmú tí ò níbi gbàgbàmú gbàgàdà tọ́wọ́ ara rẹ̀ ẹ̀dì ní òkè àṣàntiwá tí ò sí nkankan
1: kò sí nkankan
0: àbí tọ̀gìnì tẹ̀yìn náà ni
1: a ti rẹ̀ ṣe sí
0: èèyàn gbọ́dọ̀ fi para àyálà lọ́mọrú ẹ̀ òtútù kan ò lè má yálà láéláé ó fi ní àyálà ó ní sẹ́mi ò ní wọ́n mà ni mo lè wo wọ́n mà mo ní ṣe èyí ń tà ń rọ mí sí ó lé léyìn nǹkan wọ́n mà ó ní wọ́n mà ìlèyàn sùn tì tó bá di lọ́wọ́ alálẹ́ tó di wípé tútù ń mú mo ní bí irú èwo ni
1: ó ní ṣe
0: wọ́n mà ò sí inú ilé ó ní bí mo wọ́n mà ò bá sí ilé sí òtún sí lóde ni ọlá ìmọye wọ́n mà ní bẹ́ ń gbòòrò ẹwà kan ṣe kan ògúdúgbà àfẹ́kù yín lásìkò yìí wọ́n mà ní ẹwà ẹ má kà gúlú tún mọ́
2: bí ajá àyálà bá rí kò ní í gbó
0: wọ́n mà
2: bá gbó rẹ bá rí kò ní í kẹ́gbẹ̀gbẹ̀
1: ọ̀dà ọ̀dà
2: ọmọ pé ògúdúgbà ní àwọn wọ́n mà lóríṣiríṣi
1: ọ̀dà
2: wọ́n pọ̀ ń ta
1: àtijọ́ ń rán ọ létí kànáà ọjọ́ sí.

0: èyàn ògúdúgbà.
1: Bí àyálà bá sọ kan nípa ògúdúgbà.
0: Ẹ lọ parọ́. Ìwọ gẹ́gẹ́. Ìwọ gẹ́gẹ́ kúkú mà o ti mọ̀ ògúdúgbà gangan. Èso ń lẹ̀ ayé ń gbọ́ ohun tó ń wí.
1: Níbi tẹ́mi mo ògúdúgbà dé èmi ọ̀mọ́ ń pa wọ́mà.
2: Ọ̀dà.
1: Àmọ́ àyálà ńlọ́mọ ọ̀rọ̀ ti wọ́mà. Òun náà nísìnyí sọ̀rọ̀ wọ́mà. Àyálà ní ògúdúgbà ní wọ́mà.
0: Àyálà wà lẹ́nu.
2: Tí ó fi sọ̀rọ̀.
1: Àyálà ń fi
0: ìwọ
2: bẹ́nu. Ọ̀dà.
0: Ìwọ lálágbàwí àyálà àbí múra sí i.
1: Ọwọ́ lòun fi ń wí ẹnu là wá fi ń wí
2: tàwa. Àní ò mú padà bọ́
0: kàngá. Ṣé tàtẹ̀yìn wá òní ló kó gbogbo ẹ̀ papọ̀. Ó sì sá kèé ṣàjẹ́ ẹ̀sán ni. Àdéhùn ni kò sì gbọ́dọ̀ yẹ.
1: Ògúdúgbà lóògùn àkàn o.
0: Bó o ṣe fi náà ni mo kúkú jẹ́.
1: Mo bá mi ní sámù sámù mo mẹ́ran dé jẹ.
0: Ó jẹ́ pẹ́.
1: O pé mọ́ pọ̀rọ̀ kí n mọ́ ṣèké.
0: Ó yọ iyọ̀ kò yọ tó.
1: Bí mo bá ti rí ni kí n mọ́ wí.
2: Ẹ la lọ̀rọ̀ dákùn ní sólẹ̀ yámọ̀ nípa ògúdúgbà
0: gan-an
1: lónìí. Ọbẹ̀
0: Adé lónìí, o múra mi bọ̀, o múra mi dé àsùnmọ̀. Ọ̀rẹ́ ẹ̀gbà, o múra mi bọ̀, o ti múra mi dé lálẹ́ olú.
2: Yànnà náà kàgbọ́. Bá
0: a tó ń sọ lẹ̀.
1: Ògúdúgbà ló ń pa kan o. Tí n bá ń parọ́ dákun mọ́ já mi.
0: Èmi ò ní ọjà. Ebi ń tọ́jú ẹ̀ tó lòun wí. Bí èèyàn bá sì ti sọ, ń tọ́jú rẹ̀ ò tó. Àtẹ ń tọ́jú rẹ̀ tó tẹnu ò lè dúró tó ọmọ pé yọ kábùkù bọ ọbẹ̀ ni èso ń lẹ̀.
1: Àkàn ó pò
0: ó mọ̀ ń jẹ́.
1: Ṣé kí n mọ́ sòótọ́ mọ́.
0: Má sòótọ́ ń so.
1: Kí n mọ́ dóńdì irọ́.
0: Mọ́ dóńdì irọ́ láéláé.
1: Ìdìbò.
0: Irọ́ yìí ṣe nǹkan rẹ̀ òótọ́ ọ̀rọ̀ lọ dá.
1: Ìgbà tí ń bárọ́ lọ́wọ́ ògúdúgbà ló ń gun àkàn.
2: Àyálà orí kan wí mọ́ ìwọ ló ń gbẹnu sọ fún àyálà.
0: Ọjọ́ náà kò kúkú burú. Àṣà ń tiwa. Báńkì sáàkì lókè.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkànnì lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

nígbà ọgbà yagi yagi yagi yagi.

0: yàlla juwe sbon gbogbo
1: a. Ada ko buru.

0: ni.
1: Ìjẹ́ àlògbó mà jà ọ̀sẹ̀ rẹ̀. Ọmọ ológun mà so mà jà. Ọmọ balógun láwúsá lé. Ará Awúsá bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ jẹ́ Awúsá. Láwọn ọmọ ẹni tí ọ̀gbà àgbà òpó àwọn ọmọ ẹni tí ọ̀mọ̀ràn. Wọ́n á lójò yí para àgbẹ̀tì. Ẹni tá a bí sọyẹ́ ṣe bí ìlọyẹ́ pa. Èmi a ní ìrọ́nì òjò.

0: yọ̀yẹ̀ lu àrọ́sà asanti wa o o ní ọgbà kíní ọ̀hún lẹ́nu mi.
1: ǹlẹ́ olú ọlọ́yẹmọ yẹn àjíbọ̀gẹ̀.

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender ìrara ti ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
1: àsọsùdìyànlẹ̀ yọ sọ́ka
0: battle school items souvenir bags high quality stainless pots tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwà building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
2: Tell me how you let me go.
3: Ta ba ṣiṣẹ́ látọjọ́ Monday ká wá fi weekend wa jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
4: Ó dẹ sílé gbùgbà ọmọ sórí. Má fi ṣe àpá wọn.
3: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
5: Ìlọ kò sọ mi ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
6: Omi nira kó fi ọwọ́ gbà.
7: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira kó ká nǹkan kan láti rà máa.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́gbọ́n lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣì ẹ̀, ogun

0: 7.
1: I do pay, Oza. Only ki ile o ti wa ohun le to le se radio o ti lagelu
2: beni
1: ah kuku rojo mu so lokun rojo lo ati toju oja de raye lode ka sare kan ka de oro ti nbe lo mi wa yi be na lo kukuri oloye baba tunde labosinde le labosinde mbadan won ki gbogbo eyan ku mura fọlọfọlọ sade labosinde àádọ́ta àrántí ọdún náà ni èyí tá ayẹyẹ ti ọdún lé labosinde tí ó wà á wáyé ní ọjọ́ kẹsàn-án báyìí ni èyàn lọ́sù tí ń bọ̀ yóò wáyé lọ́sù tí ń bọ̀ ni ní mọ̀pọ̀ nìbàdàn bẹ́ẹ̀ náà ló kúkú rí ibi tí wọn ó ti gbàlejò lọ́ba lóye
2: lóye
1: wọn wá ń gbàládùá wípé àjọ̀dún lé lábọ́sìndé yóò bá wà láyé yóò sì bá wà láàyè bákan náà ló kúkú rí olóye sádò akilápá baálẹ̀ akilápá náà nu wọn wá ń kí gbogbo ẹbí akilápá gbogbo ọ̀rẹ́ àti gbogbo ojúlùmọ̀ wípé ẹ mọ̀ kú múra ìwúyè ti baálẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ wọ́n ní ìwúyè ọ̀ wáyé ṣe bí lóṣù tí ń bọ̀ kan yìí náà ni ó wá ní ọba òkè yóò sì bá wọn mọ́jọ́rọ́ ẹ bá wọn sàmí
3: kẹ́ẹ̀gbẹ́ tó àmì mi
1: olóye azimiyu adépọ̀jù arí-ọrí ààrẹ gbogbo mọ́gàjì ìbàdàn wọ́n wá ń fi àsìkò yìí wípé àwọn aràn gbogbo mọ́gàjì létí wípé kí wọ́n mọ́ gbàgbé ìpàdé gbogbo mọ́gàjì nílẹ̀ ìbàdàn èyí tí ó wáyé lópin ọ̀sẹ̀ yìí náà ni wọ́n ní kọ́ bá mi òkè kọ́ bá ní mọ́jọ́rọ́ ẹ sàmí ẹgbẹ́ tó àmì mi alhaji rasidi ìyọlá ogunṣẹ́ òun náà ló tún kọ́ káàdì ayọ̀ ránṣẹ́ wọ́n kí gbogbo ẹja alásàálà tù pátápátá tìjọ ogúnṣẹ́ ní ọ̀sùn gbadẹ́mọ̀ létẹ́ ńbàdàn wọ́n lẹ́ẹ̀tún kù múra àṣàlà tu ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tí mo ń wáyé láàrin ọ̀sẹ̀ ni ó wá lọ́ba mi òkè yóò sì bá ní mọ́jọ́rọ́.

0: La Gelu FM, Jagaba Guburitu, Maharo Wancho.
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ̀ lérí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye la pè tó ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́ bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ ti máa dé tí sí ìgbà onípojípo ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ọmọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ lọ, ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3 Sionis Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Apata Expressway, Ìbàdàn, ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bá dojú adé. Àkókò ìsíníye gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
3: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé kò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Àdúpẹ́ nítorí pé gbogbo ìgbà tí àwọn wá sóde náà ní tẹ̀lé wa náà ní sì ń rọ̀gbà yí wa ká. Ní tó wá sọ́nà lórí ètò yìí, àkókò ìsíníye èyí tí ó ń wáyé ní Lágẹ̀lú FM lọ́jọ́ mẹ́jọ báyìí. Ẹ kú ìfikànlédìí láti gbádùn wa ní ọ̀sẹ̀ tòní. Bàbá wa Apostle àti Wòlíì Olúmọ̀mí Awoyọ̀mí wọ́n ti wà níkàlẹ̀ láti ti ṣe wà níyè gẹ́gẹ́ bí Olúwa bí ó ṣe fira wọn. Ẹ kú rọ̀lẹ́ bàbá.
4: Ẹ ká lé atọ́kùn.
3: A sì kú òjò wẹ́líwẹ́lí yìí.
4: Yẹ́sà.
3: Yóò tù wá lára lórúkọ Jésù. Ẹ kú dédé àsìkò yìí màmá wa.
5: Yẹ́sà.
3: Rẹ̀vẹ̀rẹ̀ Mrs. Awoyọ̀mí.
5: Yẹ́sà.
3: Òjò dùnú, òjò àlàáfíà ti ń rọ̀ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ yóò tù wá lára lórúkọ Jésù. Tọ́ mbò là ń lọ lónìí bàbá.
4: Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù.
5: Àmì.
4: Olúwa gbọ́ pé wa.
5: Àmì.
4: Olúwa gba ẹ̀yìn wa.
5: Àmì.
4: Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa, Olúwa dáríjì wa.
5: Àmì.
4: Ẹ jẹ́ Jésù Olúwa dà sórí wa.
5: Àmì.
4: Àti dé ní àṣálẹ̀ Olúwa dára pọ̀ mọ́ wa.
5: Àmì.
4: Ẹ tẹ́ ń gbọ́ mi níbikíbi tẹ́ lè wà lórúkọ Jésù ẹ̀rá ànúgbà.
5: Àmì.
4: Ọlọ́run ẹ̀mí mímọ́ kò fara tù yín.
5: Àmì.
4: Ẹ ò ní mọ ìnira.
5: Àmì.
4: Àdánwò kérépọ̀ kò ní jálù yín
5: o.
4: Ilé iṣẹ́ náà lórúkọ Jésù kò máa tẹ̀síwájú. Àwọn òṣìṣẹ́ bí náà kàn máa ṣeré rẹ̀ o. À ń gbọ̀wọ́ ètò lórúkọ Jésù Olúwa àbùkù fún wa. Àwọn tá à ń wá náà Olúwa dá wa láre. Olúwa ṣàánú fún wa. Ohun tá a sọ ní àṣálẹ̀ Olúwa darapọ̀ mọ́. Lọ́kàn àtìlétí àwọn èèyàn Olúwa túmọ̀ rẹ̀. Ògùn ni forúkọ Olúwa.
3: Hallelujah.
4: Lórúkọ Jésù Olúwa wa.
5: Ohun
4: tí a fẹ́ kíyèsí ní àṣálẹ̀ yìí. Àkórí ẹ sọ pé àwọn ènìyàn sọ fún Jésù wípé orí rẹ bàjẹ́. Kì í tún sáwọn èèyàn lásán àwọn àbátan rẹ ni o.
3: Àwọn ènìyàn rẹ.
4: Bẹ́ẹ̀ni.
3: Àwọn àbátan Jésù.
4: Bẹ́ẹ̀ni máa sọ pé orí rẹ bàjẹ́.
3: Bẹ́ẹ̀ kò ní túmọ̀ sí wọn.
4: Bẹ́ẹ̀ni ìyẹn ìgbà náà.
3: Nígbà náà kò ní túmọ̀. Wọn ò lè sọ bẹ́ẹ̀ fagbọ́lagbà ní ìgbà kó wọ́n bínú.
4: Wọ́n ní orí rẹ bàjẹ́. Sọ la fẹ́ kíyèsí ní àṣálẹ̀. Ṣùgbọ́n àti aṣọ bẹ́ẹ̀ sí sọ́jà àbí kọjà gbogbo nǹkan tá a fẹ́ mọ̀ náà nìyẹn. Sóbí wọn sípè àbí kò bí wọn sípè. Sóbínú àbí òbínú gbogbo nǹkan tá a fẹ́ kíyèsí náà nìyẹn. Àwọn tó wá sọ bẹ́ẹ̀ nígbà náà lọ kí lọ́kàn yẹn wọn. Àwọn náà dára di ọ̀kadà àwọn ọmọ ẹ̀yìn Jésù o. Nígbà tí Jésù kọ́tà tó jìnde àwọn àgbà Jésù gbọ́. Nígbà tí ń bẹ láyé wọn àgbà gbọ́ wọn lórí rẹ̀ bàjẹ́ náà sọ fún báyìí lọ. Sóbí tá a fẹ́ ká náà ni Máàkù orí kẹta ẹsẹ̀ 21.
6: Nígbà tí àwọn ìbátan rẹ̀ sì gbọ́ èyí ni.
4: Nígbà táwọn ìbátan rẹ̀ gbọ́.
6: Wọ́n jáde lọ láti mú.
4: Nígbà tá a gbọ́ pé àwọn èèyàn sọ wọ́n pé ọmọ yín ẹ̀gbọ́n yín bọ̀dá yín ọmọ wa sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ọmọ ti ṣe àmọ́ ṣe yanu ọmọ fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ oúnjẹ tán di àjẹyọ àti àjẹsẹ́kù tó sẹ́kù gan tán tó pẹ́ gan fún àwọn èèyàn fi àbí kí abẹ́ẹ̀ mẹ́ tẹ́ ń sọ ni Jésù wọn bẹ́ẹ̀ ni ọmọ Joseph pé ẹja lọ mú wálé jàre bóyá kò máa ti ń ṣe ni.
6: Nítorí tí wọ́n wí pé orí rẹ̀ bàjẹ́.
4: Ṣé wọ́n wí pé orí rẹ̀ bàjẹ́ Peter lọ́rọ̀ ní tó ń ṣeun.
3: Bó ṣe ṣe bẹ̀rẹ̀ wá ṣùgbọ́n náà ni o.
4: Bẹ́ẹ̀ni so wọ́n á dá mà wọ́n á mọ̀rọ̀ ẹ̀ tí Maria bí wọ́n kà rò pé èèyàn lásán kankan ni wọ́n àmọ̀ pé èèyàn ọ̀tọ̀ náà ni. So àwọn kà sí pé ìbọmọ Joseph ni njó lódélé ayé tí wọ́n á lọ sí tẹ́ḿpìlì lọ wà tí wọ́n á tún mú sí ìyanu tó tún wá ń fáwọn èèyàn ló ń jẹ àkàrà tó tún wá di àtẹ́já orí rẹ̀ ti dàrú pé kò máa ti ń ṣe orí rẹ̀ bàjẹ́. Bẹ́ẹ̀ni so kì í ṣe bí nìkan náà ti bújẹ́ pé orí rẹ̀ ọ bàjẹ́ o ẹ já tún wọ rere ti Jòhánù orí keje ẹsẹ̀ karùn-ún.
6: nítorí pé àwọn arákùnrin rẹ̀ kò tilẹ̀ gbà á gbọ́.
4: Àwọn arákùnrin Jésù wọn àgbàgbọ́ o, wọn àgbàgbọ́ o, àwọn náà náà sọ pé rẹ̀ dàrú nínú máàkù yẹn o, àwọn ìbátan rẹ̀, àwọn arákùnrin rẹ̀ wọn àgbàgbọ́ o, wọn àgbàgbọ́ o, wọn àmọ̀ pé Jésù jẹ́ ọmọ Ọlọ́run, àgbà sí Ọlọ́run fúnra rẹ̀ gan tó sọ̀kalẹ̀ tó ìyẹn wa láwòrán ènìyàn, wọn àgbàgbọ́, wọn kà sí, bó tiẹ̀ jẹ́ pé ní kẹ̀ngbà tó kú tó jìnde tán tọmọ pé àṣọlúwa ní ẹni tí ya wá bí ta rò pé èèyàn lásán lásán kan ni nígbà náà lọ́nà tó bẹ̀rẹ̀ sí fún ní ọ̀wọ̀ tán tó dọmọ lẹ́yìn tán tó gbàgbọ́. Dátùmọ̀ Jòhánù orí kẹwàá ẹ̀sìn ogún.
6: Ọ̀pọ̀ nínú wọn sì wí pé.
4: Ọ̀pọ̀ nínú àwọn tí ń tẹ̀lé wí pé.
6: Ó lé ẹ̀mí èṣù.
4: Irú ọkùnrin tí ń ṣe mireku yìí ẹ̀mí èṣù ní ń lò.
6: Orí rẹ̀ sì bàjẹ́.
4: Pàlú orí rẹ̀ ẹ̀gbọ́n bá a ṣe ń bu ni orí rẹ̀ bàjẹ́ sẹ́.
6: Èsè tí ẹ̀yin ń gbọ́rọ̀ rẹ̀.
4: Ẹgbẹ́ ẹ wá lọ dúró tẹ́ torí rẹ̀ bàjẹ́ tún lẹ̀mí ẹlẹ́mí èṣù. Àpọ̀ wòlíì náà láti sọ bẹ́ẹ̀ ngba tamata won gbagbo ngba tamata won gbagbo won so be na si Paul apostle na inu isa apostle ori 26 verse 24
6: bi o si tin so tenu re
4: bi de Paul tin so tenu re
6: Festus wili ohun rara pe
4: Festus so ni ohun rara pe
6: Paul ori re baje
4: oro Olorun ti yi ori eko akoju ti buri re je
6: eko akoju ba oli ori je
4: ori re baje eko akoju ti buri re je ori re baje wọ́n sọ báyìí sí mi náà pẹ̀lú tó sọ báyìí fẹ́mi sí mi èmi ọ̀tẹ́ ẹ̀mọ kọ́sọ́ ṣùgbọ́n ọlọ́run ní àlàáfíà ní títí ẹ̀ ọlọ́run fúnra rẹ̀ lùtọ́ jẹ́wọ́ fúnra rẹ̀ èmi ò sí mẹ́gbàá tó lọ́ ń lu ọ́ lọ́ọ̀ yàn bẹ́ẹ̀ èmi ọmọ pé pé ọkùnrin yẹn pé ó jẹ́ àfọ̀rọ̀ ọlọ́run sọ adẹ́ntì ọ̀lẹ́mí ọlọ́run mọ́ pé àwa tá a dá lọ́sọ̀ tẹ́lẹ̀ tá a jẹ́wọ́ ni pé ọkùnrin ẹlẹ́kọ̀ọ́ kí ni kẹ̀kọ́ tó sọ tán ọlọ́run gbé jàrá rẹ̀ jà ńgbà wá ń ka tó wá ń jẹ́wọ́ ni ọ̀rọ̀ ara mi kọ́ mọ sọ fún yín bọ́rọ̀ ọlọ́run mọ sọ fún yín ẹni tó ní ọ̀rọ̀ tẹ́ ń kẹ́gàn ló gbé jàrá rẹ̀ wọ́n mọ̀ yẹn kọ́ níbi tá à ń bọ̀ ní àṣálẹ̀ yìí so àwọn èèyàn sọ fún Jésù pé orí rẹ̀ bàjẹ́ wọn ló lẹ́mí èṣù akankan tẹ̀ tún pé lọ́mọ àlè wọ́n ní ẹ̀ ọmọ àlè ń lẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tí ń sọ tá a mọ ìyá tá a mọ bàbá ké pé Joseph kàn bo ìyá rẹ̀ láti rí náà ni pé ẹ ṣáàjà sọ pé èmi ṣáàjà mo sá bi ẹ ṣáàjà pé mi ni mo bí ẹ já pé mi ni mo bí nílé kàá yẹn torí àkókò wa ìyẹn wà nínú rere tutù àánú orí kẹjọ láti ẹsẹ 31 títí dé ẹsẹ 47 wọn ní ọmọ àlè pé kinní kan láti ẹbùn ni pé wá àwa ní àbá kan o àwa ṣe kinní kan nìkan o tá bàbá titi ẹ ń lẹ̀ yìí pé ọ rárá ti bá a ṣe lónìí rẹ o ẹ wo bá ṣe ń kàn lọ́pọ̀ tó yẹn
3: kì í ṣe Joseph o
4: pé òun kàn faramọ́ pé tọ̀ káṣí ọmọ ìtúlọ́ kàn fi gbà ọgbẹ́ gẹ́gẹ́ bíi pé òun ló ń bí ọ ẹ wo bá ṣe ń kàn lọ́pọ̀ tó ẹ rí pé kò jàdà kankan rárá ẹ rí pé kò ṣe pé kò rán ogun ọrùn sọkalẹ̀ sí wọn kò bá wọn jà kò ṣe kíní kan kíní kan ọ mọ̀ pé tí wọ́n ń sọ kò yé wọn ni kì í pé màá tó yé wọn tán má gbà ní olúwa ti olùgbàlà wọn sóbi tó ń tẹ gbé sọ pé lẹ́mí èṣù yẹn ẹ̀dá tún lọ kàyìnkàyìn náà Matthew orí kejìlá ẹsẹ 24 to 29
6: ṣùgbọ́n nígbà tí àwọn farisi gbọ́.
4: Nígbà tí àwọn farisi gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ wọ́n sọ pé
6: ọkùnrin yìí kò lé àwọn ẹ̀mí èṣù jáde.
4: Ọkùnrin tẹ ní máa rán orin ìlàjọ àfọ́dún lẹ́mí èṣù jáde yìí
6: bí
4: kò ṣe lásán ẹ̀mí kan ni wọ́n pè ní fi ń lò ó ẹ̀mí kan wà tá ń pè ní olórí ẹ̀mí èṣù tá ń pè ní pásí púpù pé onífin lẹ́mí èṣù jáde
6: olórí àwọn
4: ẹ̀mí èṣù ni
6: Jésù
4: mọ ìrònú wọn
6: ó sì wí fún wọn pé ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀
4: ṣe rò pé èṣù lè léṣù síta sá yẹn gbà náà ni onísìn àti ṣe ní ìsìn o
6: àásọ̀dáhoro ìlúkulù tàbí lékílé tí ó bá yapa sí ara rẹ̀ yóò dúró bí sátani bá sì lé sátani jáde ó yapa sí ara rẹ̀ ìjọba rẹ̀ yóò ṣe lè dúró bí ó bá ṣe pé nípasẹ̀ bẹ́sẹ̀ búbù lè mí fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde nípata lè àwọn ọmọ ẹ̀yìn fi ń lé wọn jáde
4: ọmọ yín fi ń lé jáde.
6: nítorí náà wọ́n fi máa ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí ọlọ́run lè mí fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde ìjẹ́ ìjọba ọlọ́run dé bá yín tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ kí ó sì kó lé ẹrù bí kò ṣe pé ó kọ́ de alágbára náà nígbà náà ni yóò sì kó o ní ilé.
4: ẹsẹ ohun tá à ń kíyèsí lálẹ́ ni pé àwọn èèyàn sọ fún Jésù pé orí rẹ̀ bàjẹ́ wọ́n tún pè ní ọmọ àlè ń bì kan wọ́n tún ló lẹ́mìí èṣù wọ́n ní ìyá rẹ̀ kan gbóyún wá náà ní àmọ́ bàbá pé Joseph kan gbàgbọ́ ẹ̀ pọ́ùn ló ń bí ni pé a ti lóyún ẹ̀ kó tó pé Maria kó tó lé Joseph oríṣiríṣi tàkítà náà ni wọ́n ń pa fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ burúkú sí Jésù tó yìí Jésù ọ̀mọ̀já kódà gan ìgbà tọmọ ẹyìn ẹ gan fẹ gbèjẹ gan dàgan ngbà tán wa mú ngbà tán wa mú tinu bi pẹtẹru tó fa dájọ tó bẹ ti kẹta nọ bẹ tí sọ pé ta lọrọ pé kọ bẹ ti yan tí tutu mu ẹ ti yan tún lẹ padà náà tún ni ẹ dá wo ilé inú rere ti Jọ̀hánù 18:10-11
6: nígbà náà simoni pẹtẹru
4: ẹni
6: tí ó ní ìdá ó fà á yọ ó sì sọ ọmọ ọdọ olórí àlùfáà
4: ó wá sọ ọmọ ọdọ olórí àlùfáà
6: ó sì ké tí ọtún rẹ sọnù orúkọ ìránṣẹ́ náà máa jẹ́ maipu
4: orúkọ ìránṣẹ́ náà sọnù tí ẹ iná ti dá fún ẹ yẹn
6: nítorí náà jésù wí fún pẹtẹru pé
4: tẹ ìdàrẹ bọ inú àkọrẹ o
6: ago tí bàbá ti fi fún mi èmi ò ṣe aláìmú bí
4: pé tí ẹ bàbá sọ pé kí n wá ṣe onípe kí n wá kú ni ṣé ń bàbá sọ pé kí n wá pa mí nísìn ń bọ̀ ní ẹ̀yìn ṣe fẹ́ nígbà lọ́kàn tí n bá kú ẹ̀yìn ṣe fẹ́ dé ìjọba ọlọ́run tí n bá kú má jà torí tèmi pé tí màá fẹ́jẹ̀ kán mọ́ mi ni mo mọ̀ bí màá ṣe ní àwọn ilé ní áńgẹ́lì wa látọ̀run wá tán máa pa àwọn ilé irun pé tán mọ̀ tán rún wọ́n dànù pé kódà gan wọn lè dá mi mú pé wọn lè rí mi mú ẹni pé bá kan wà tó yẹ pé àwọn tá kọ́kọ́ fẹ́ mọ báyìí nígbà tá sọ pé káwọn ó kì í mú gìrì báyìí mọ́ ṣubúlẹ̀ náà ni a sì fẹ́ǹtì náà ni òdúgbò àti dé náà ni èmi nìyẹn mú mi tó tá à ń sọ mí ni pé ẹ rí pé jésù kristi fúnra rẹ̀ gan tá à ń pè tá à ń ṣe àtọ́mọ ẹ̀yẹn mọ́ à ń dá ìjẹsìn kankan rárá ẹ rí pé gbogbo àwọn tí ń sọ̀rọ̀ burúkú sí wọn tán bú wọn tán ṣe kínní kan mọ́ à ń bá wọn jà mọ́ à ń pa wọn o bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé tí wọ́n ń sọ kò yí wọ́n ní o àbí àkóso sùúrù àti ìfẹ́ wọ́n bá jésù káyìí náà ni
3: bẹ́ẹ̀ ni
4: tí wọ́n ń ṣe náà ni o wòlíì èlídà gan táwọn máa fọ títù kan tán fi bú táwọn máa fọ títù kan taparun dé wòlíì èlísà ti ń torí òkè bọ̀ táwọn ọmọ kan ń bọ̀ sí pé bàbá parí kòkè wa bàbá parí kòkè wa tó fi hàn bú lórúkọ olúwa tí àbọ̀bẹ̀ àrè kan sì jáde ó sì pa 42 nínú àwọn àmọ́ wọn yẹn ẹ rí i pé kì í sọlọ́run ìdísà ni wọ́n bú o ẹ gbọ́ lálẹ́ kì í sọlọ́run ìdísà sì kọ́ náà bú o ìdísà fún ara gangan gan náà
3: bú pé
4: ọ̀nà pèlà parí so kì í sọlọ́run ìdísà ni wọ́n bú o
3: ọlọ́run ìdísà wa wa bínú sí wọn.
4: ìdísà ló fún wa bú ó fún wa gégùn ó fún wa ṣe pé ìyẹn abúlé àrùfẹ́ jáde tó pé fi fa 42 náà ní iná wọn so n tá à ń sọ náà ni pé ẹ rí i pé lónìí tá a wà lónìí ní ìsinsìnyí ẹ bá sọ̀rọ̀ wòlíì kan ní ìsìn láì da ìpè náà mọ́ṣẹ́ ẹ bá bújọ kan ní ìsìn ìpè náà ní iná mọ́ṣẹ́ ẹ ṣe jẹ́ àfẹ́ pé lẹ́ka má dáa jẹ̀ẹ́sìn èmi rò pé ìfẹ́ àti sùúrù lẹni tí a kò gbẹ ẹ̀sìn wọn lè fi gbẹ ẹ̀sìn wa kì í ṣe pẹ̀lú ìjà ìfẹ́
3: sùúrù
4: ayọ̀ àlàáfíà àánú ti ṣe ìrànlọ́wọ́ a fi lè fi ẹ̀sìn wa lọ ẹnì kejì wa tí ò sínú ẹ̀sìn wa tó fi lè tẹ́lẹ̀ wa kì í ṣe pẹ̀lú ìjà àtẹ̀pẹ̀ àtẹ̀ẹ́bú ẹ ṣe já dàbí jésù gẹ́gẹ́ bí atọ́kọ̀ṣe kọrin tán nísinsìnyí ká fi sùúrù ṣe kí là ń dájẹ̀ ẹ̀sìn fún ìwọ́dù ẹ̀mí ojú ọ ẹ jẹ́ kẹ́ tó lẹ̀sìn fúnra rẹ̀ náà kọjá fúnra rẹ̀
3: bẹ́ẹ̀ni
4: àmì ọmọ ìjà torí ọ̀sà ọba ọ̀sà mi jẹ́ ṣẹ́kínní kan ẹjọ́ kó sọ ọjà fúnra ara rẹ̀ ọjà fúnra rẹ̀ ẹ má jà torí ọ̀sà kankan rárá
3: ẹ má jà torí ọ̀sà lágbára
4: bẹ́ẹ̀ni ẹ má jà torí ọ̀sà kankan rárá ẹ jẹ́ àfẹ́ àwọn tá à ń sílẹ̀ kan jà fúnra wọn kí là ń da jẹ̀sìn fún.
3: nígbà olúwa lágbára láti jà fún
4: mi. tí ọjà jésù gan ẹgbọn náà kàní ìsìn tábù ní ìsìn àbú lẹ́ẹ̀kẹ́ni àpè ló ní orí ẹ̀ bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì orí ẹ̀ bàjẹ́
3: ẹlẹ́ẹ̀kẹta
4: wọ́n máa lè ní ẹlẹ́ẹ̀kẹrin wọn lọ lẹ́mìí èṣù fẹ́mi èṣù nílò kò bá wọn já kò bí wọn ṣe pé àwọn tán sọ bó ọ̀rọ̀ wọ̀nyí lábẹ́ àkóso sùúrù nígbà tó kú tán tó jìnde tán wọn gba jésù gbọ.
3: bí bẹ́ẹ̀ bá wà pa wọn kọ́ wọn lè láǹfààní àwọn gba jésù mọ́.
4: a náà wọn bẹ̀rẹ̀ sí di ọmọ ẹ̀yìn tọ́nà kéde jésù náà káàkiri so wọ́n bú jọ kan wọ́n bú wòlíì kan wọ́n bú òjíṣẹ́ kan wọ́n bú ránṣẹ́ kan wọ́n bú òòsà kan kí là ń jà fún torí bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ àfi ọlọ́run lẹ́kọ̀ọ́ jà fún ara rẹ̀ ẹ má jà jà fún ọlọ́run kankan rárá ẹ bá fẹ́ jẹ́ kẹ́ni kan gba ẹ̀sìn rẹ ẹ̀yin ẹ fi ìfẹ́ hàn sí èèyàn pẹ̀lú sùúrù ayọ̀ ìfẹ́ ìrànlọ́wọ́ ẹ fi hàn fẹ́ tí ẹ fẹ́ jẹ́ kọ́ gba ẹ̀sìn kì í ṣe pẹ̀lú ìjà kì í ṣe pẹ̀lú pé dandandandandandan wọ́n gbọ́dọ̀ gba ẹ̀sìn tèmi ní tìwátí kúkú kí ló dé orílẹ̀-èdè táwọn afáàyè gba ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ má jà para wa ẹ má jà para wa jà bẹ́ẹ̀ nìkan bá bú ẹlẹ́sìn kan àbúrò ẹlẹ́ ẹlẹ́sìn kan ẹ má torí ìbáyẹ̀ pa ẹ̀fí lẹ̀ ẹ jẹ́ kásì yẹn ẹ jẹ́ ká tó bú yẹn ìyẹn lọ́run tó bú yẹn ẹ jẹ́ ọjà fúnra rẹ̀ àwọn kan mọ́tà sàkóńtì pé kíní kan ògbóná kíní kan ló gbóná so àwa gangan là ń gbinú ọlọ́run òbínú ẹ̀gbọ́n lálẹ́ àwa gangan là ń gbinú ọlọ́run òbínú ìjà tá a sì ń jà lórí ẹ̀sìn sí rẹ̀ a ti jẹ̀bi wájú ọlọ́run tó bọ́ ọlọ́run rán wa tó dáa ń tajẹ̀ sílẹ̀ ọlọ́run sì rán wa ọlọ́run rán wa a jẹ̀bi ń jọ̀ dájọ́ because a ti bẹ̀mí èèyàn ọlọ́run rán wa pe abu baba ji o temi han bu father temi o si je ko na o ja fo ji o
3: bu jesus
4: je ki jesus o ja fre sa bu jesus fre ni
3: on gangmo wa laye won bu
4: won lori e ba je
3: won
4: lori jesus won lo ma le ni
3: won ni tori ayen o le bu jesus lo ti mo ja
4: jesus re
3: won ni jesus ran lati ja
4: nbo ni so e ja fi esin kokan le kan lu ko sin baba se fe so e ja fi fe ati suru atayo ati ranlowo atanu wa su ese fara wa e ma ja ja to ese kankan ma loruko jesus ara anigba
3: amen
4: e da bo kan ati ori karun ese 33 to 40 ka jome lale to ra ko wa abi ta mo ti lo calf party da pa si na ko jesus okay ta mo ajese isa ma apostle ni
5: isa
4: apostle ori karun ese 33 to 40
3: de de lori jesus
6: ba je ṣugbọn nigba ti won gbo
4: eyi ma ti ma gbe eyi
6: àwọn
4: ọgbẹ́dẹ inú wọ́n gbèrò àti pa wọ́n mẹ́yìn jésù
6: ṣùgbọ́n ọ̀kan nínú àjọ ìgbìmọ̀ tí a ń pè ní gamaleli farisi àti amòfin
4: tó ní ìyìn gidigidi lọ́dọ̀ àwọn èèyàn
6: ó dìde dúró ó ní kí a mú àwọn apọ́sẹ́lì bí sẹ́yìn díẹ̀
4: àwọn tẹ́ǹpa tẹ́ǹlú ẹmú asẹ́yìn mọ̀ fẹ́ sọ̀rọ̀ láàrin ìgbìmọ̀
6: ó sì wí fún wọn pé
4: ẹ̀yìn ọkùnrin
6: israẹli
4: yìí
6: ẹ kéèsì ara yín
4: ohun
6: tí ẹ̀yìn ń pète àti ṣe sí àwọn
4: ọkùnrin tẹ́ǹpa tẹ́ǹdà láàmúyìn
6: nítorí ṣáájú ọjọ́ wọn yìí
4: ìpè ká tó dá àwọn ọmọ ẹ̀yìn jésù wọn yìí
6: tí ó dé dìde
4: ẹnìkan bẹ táwọn pẹ̀lú tẹ́wọ́dà ó dìde
6: ó wí pé
4: ẹni ńlá kan lòun
6: ẹni ìrìwọ́ ọkùnrin gbátì
4: àwọn ó ní fọ́lúwà 400 tí wọ́n ń tẹ̀lé káàkiri
6: ẹni tí a pa
4: àti
6: gbogbo iye àwọn tí ó gbà ti rẹ̀
4: àtúwọ̀nká
6: àsọwọ́n di asán
4: lẹ́yìn ọkùnrin tẹ́wọ́dà yẹn
6: galili dìde
4: ọkùnrin kan náà pẹ̀lú dáná òun náà tún dìde
6: lákòókò kíka ènìyàn
4: a
6: sì fa ènìyàn púpọ̀ lẹ́yìn rẹ̀
4: òun náà tún lẹ́yìn náà
6: ọlọ́mọ yìí náà
4: òun náà ṣègbè
6: àti gbogbo iye àwọn tí ó gba ti rẹ̀ àfọwọ́nká ǹjẹ́ èmi wí fún yín nísinsìnyí
4: èmi sọ fún yín pé
6: gẹ́fọ́rà fún
4: àwọn ọkùnrin tẹ̀lú tẹ̀ǹda láwọn àwọn apọ́sítẹ́lì ẹ fi wọ́n lẹ̀ o
6: kí ẹ sì jọ̀wọ́ wọn jẹ́
4: ẹ fi wọ́n lẹ̀ o
6: nítorí
4: bí mo
6: bá ti ṣe ti
4: mo bá ti pẹ́ lọ́nà ara wọn
6: yìí bá jẹ́ ti ènìyàn
4: bá lọ bá ara wọn ẹ lè budi mọ bá jẹ́ pété yẹn bá ní
6: àwọn
4: pété yẹn bá ní ẹ bí ṣubú o
6: ti ọlọ́run bá ní
4: bọ́lọ̀ ń bá ara wọn
6: èyí yóò lè bí ṣubú
4: ẹ nílé bí ṣubú o
6: kọ́ bá jẹ́ pé
4: arìyìn kọ́ bá jẹ́ pé arìyìn o
6: ẹ̀ ń bọ́ ọlọ́run jà
4: ẹ̀ ń bọ́ ọlọ́run jà yìí tẹ́yìn jáde ẹ̀sìn ọlọ́run ẹ̀ ń bá já o
6: wọ́n sì tẹ́tí sí tirẹ̀ nígbà tí wọ́n sì pé àwọn apọ́sọ́lì wọlé
4: wọ́n látúsí ìwọ̀n díẹ̀ náà ká tó fi wọ́n lẹ̀
6: tílẹ̀
4: mi tún gbénu mọ́
6: wọ́n sì kìlọ̀ fún wọn pé
4: kí wọn
6: má ṣe sọ̀rọ̀ lí orúkọ jésù mọ́ wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ
4: ṣé ní pọ́síbù ni kò lè pọ́síbù bí wọ́n bú ìjọ wa mọ́kàndẹ́mọ jọ pé ìjọ kọ́ ọlọ́run fúnra rẹ̀ tẹ́ ń sìn kọjá fúnra rẹ̀ wọ́n bú ọ̀sà mi jẹ́ pé ọ̀sà ọjà fúnra rẹ̀ wọ́n á sẹ̀kú ta ṣíṣà wọ́n á ṣe kínní kan dé ọjà fúnra rẹ̀ wọ́n bú egun tèmi dé egun ọjà fúnra rẹ̀ wọ́n wulẹ̀ jàjà ẹ̀sìn kankan rárá so ọba fẹ́ jẹ́ kéèyàn gba ẹ̀sìn titi ẹ ìwọ́ fi ìfẹ́ àlàáfíà ayọ̀ ìpamọ́ra sùúrù ìrànlọ́wọ́ wọ́n fi ìrànfẹ́ tó fẹ́ jẹ́ kọ́mọ ẹ̀sìn tiẹ ó dé pé pẹ̀lú sùúrù díẹ̀díẹ̀ ọ lọ ọmọ ẹ̀yìn kìí pẹ̀lú ìjà tí wọ́n ti kúkú jésù náà bú nísìn àárọ̀ ọ̀sán
3: kò sí pé
4: bọ́dà kan tó jà fún kan tó jẹ́ pétúrù kan tó kéétì gan bọ́dà kan ọba wí ó tún méjì kó tún lẹ̀ padà gbogbo àwọn tó wá mú dọ́nà náà ní sima tó kú tán nìsín àti ọmọ ẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn bàtà náà ìjọba ẹ̀yìn jacob ara àwọn àbúrò ọmọ ẹ̀yìn náà ni jacob kan náà tọkọ wí jacob ara àwọn ọmọ ẹ̀yìn náà ni àti bẹ́ẹ̀ kí là ń dá jẹ̀sìn fún lórílẹ̀‐èdè mìíràn wà ní àṣálẹ̀ ẹjẹ́ di ọlọ́run wa tá à ń sìn mọ́ wọ́n fi kéèyàn gbẹ̀ sí títí ẹ ìwọ fi ìfẹ́ hàn sí fi àánú hàn sí ìrẹ̀lẹ̀ àlàáfíà hàn sí lórúkọ jésù á sì ra àánú gbà.
3: àmì nínú ìfẹ́ la fi lè tẹ̀lé ẹ̀sìn tí òun wà á sù rẹ̀
4: bẹ́ẹ̀ni
3: wọ́n bí wọ́n bú ọlọ́run mi
4: wọ́n bú jésù mi wọ́n
3: bú jésù ga
4: sáàbù pétérù
3: ìfẹ́ ló fi kún wọn mọ́ra
4: ìfẹ́ ni
3: ìyẹn náà ló fi ní ọmọ ẹ̀yìn tó pọ̀ kò fẹ kò bínú
4: bẹẹni
3: ọ náà ni orin bẹ mo fẹ kí n dàbí jésù nínú ìwà
4: pẹlẹ
3: ìwà pẹlẹpẹlẹ
4: kò tẹ tọpọ ọrọ bínú
3: nínú rẹ lé nígbà
4: kan rí bẹẹni kódà gan paul apọsẹdì kẹmà tó lọ sínú kàtà ń pè ní anteni orí mọ mẹta ń bọ ṣáka tó pè ní ọlọrọ àìmọ paul súnmọ wọn rí pé kí làwọn ará àbí ṣe tẹńdó sí i wọn náà darapọ̀ mọ́ wọn náà bá wọn àjọ ń do ngba ta do to wa di do soro wa ni nti e nsin te po lorun amun na lo wa fi eyin o ba npe eh se po sa wa na lo fa ni o fe fi wa sin oni be ni o te ba si soro olorun fun wa an ta ba bo ta de fi o sa de po
3: don don ni pelu iwa pele lo ti gbe won pada
4: si mo
3: si ti e
4: akoko don do ni a don do ni e pe akoko don do ni
3: jo jo yen ni pe bigba te ba fe se to fe se wadi nkan to ba darapo mo won o le ni imo kikun nipa esin tabi ise to fe se wadi number ti e fi ba wo le soro ta
4: video ni number to lo pa lo sakorun awon so pe e lo mo gido ni lo pa e lo se kide kan an ko wa so pe e te ko so pa gido ni fa re ma pa gido ni e fi le bo so pa gido
3: o sa yin lagbara
4: o sa pa gido ni kankan o o sa pa gido ni kankan o e pe number ma fe
3: pa number ti e fi ba wo le soro ni 0912370-8675 hello hello
5: hello sir
4: yes sir kade sir
5: fadi omo oju ade wa wedan baba
4: sir
5: ibere ti mo ko fe bere ni pe ki wa de awon awon sami ninu ijo won ni believe ni ko ya oju rere ji o awon oju rere mami ji o won le kuro yen sonu won je be se mi kan lo pa yin soro yi ye awon dere bra won ni o ja ta bo ga o ja iye pe olorun gan na wa ni church bi pe ton wa so yan kiri awon gan wo mo bi toro ara won ile yan le se si ru won sa
4: ni dejo la soro lori osa ta si so da da ta taje ati se ti won se ati boju se won ni dejo aso lori osa so eyan se suru fun won ni abi ke lo fun aso to a de olori won ṣùgbọ́n ní dẹjọ́ aṣọ dáadáa nípa ọ̀sà àwọn tó lè ṣe ọ̀sà àwọn tó yẹ kó ṣe ọ̀sà iṣẹ́ wọn ojúṣe wọn àwọn anájẹ ọlọ́pàá nù ṣọ́ọ̀ṣì lórúkọ jésù ara àánú gbà.
3: 0912370-8675 ni nọmba tí ẹ fi bá wòlí sọ̀rọ̀.
4: Nípa ti sóòru wa ọ̀la kò sí sóòru ìṣọ́jú lọ́wọ́ àlọ́la o nípa àkókò ìṣeré sọ aago márùn-ún rọ̀lẹ́ la sí méje ni ìṣọ́jú ìrọ̀lẹ́ ọ̀la ta tẹ́ǹjì sóòrù sí ìṣọ́jú ìrọ̀lẹ́ ọ̀la.
3: 0912370-8675 ni nọmba wa. Àwọn tí wọ́n tí ẹ̀ máa fi bàbá àwọn kan wà lọ́wọ́lọ́wọ́ gan ní ìsìn lásìkò tá a wà yìí tí wọ́n tún sì ń bú jésù gan.
4: Bẹ́ẹ̀ni.
3: Tí wọ́n ní a ta ni sọ̀rọ̀ ta ni pe jésù ń bẹ̀rù.
4: Bẹ́ẹ̀ni.
3: Mo sì mọ̀ pé hello. Ẹ̀ka
5: lẹ́sà.
4: Ẹ̀ka lẹ́ o.
5: Yo,
4: wa ti gbadura fun mi o. Agbadura fa se suru patiya.
3: Ti won si n bu Jesu, ti won si n soro alufansa si.
4: Beni.
3: Sugbon awon ti won je ti Jesu, won ki binu.
4: Beni.
3: Won mo pe Jesu fura re, yo gbeja ara re.
4: Beni.
3: Lodo won.
4: Mo ti ri en to pe won se soju lowo. O de gbe nkan, o ti dani o si mu. O lo nda bo sabata gbe bo lo nse yen be. Leyin soju lowo, Olorun emi o no de lo ba leyin soju o si ko lu. Ọdẹ bẹ sita kiti titi ti o fi dẹwaju ọta ni mi sọjú yẹn ẹ dẹ pẹlú ajọjọ náà náà ọ náà bàjẹ ṣùgbọn.
3: Abẹ́ẹ̀rí ẹni tí ẹ̀sán jẹjọ pé
4: jẹjẹ ló lọ sí o.
3: Bẹ́ẹ̀ni o ń tẹ̀kọ o ń tẹ̀lẹ̀ kòkòkòkò.
4: Bẹ́ẹ̀ni
3: ọ̀tọ̀tún
4: nìyẹn.
3: Padà kó o sí tó tí o sì délé.
4: Bẹ́ẹ̀ni ọ̀tọ̀tún nìyẹn.
3: Tí o délé.
4: Bẹ́ẹ̀ni.
3: 0912370-8675 ninu fe ni won fi ba olorun fi n waasu ti ilu fe lo fi le waasu fun mi eniyan ti won fi le gba ti e ti won fi le tele oluwa re. Hello ta lo wa loju ofo.
5: Hello
4: hello
5: hello
4: sir agbadura fun wa ni o. Agbadura fe se suru wa ti anisin e do si di rejo
3: yin e ba mi ibi ti ile ijosin wa wa
4: ile ijosin ti wa ni winning souls for Christ Bible Church awa ni ona kan tan pe ni akalaro oju to wa ninu garage mo so na oju ona lewe so na ko la pata nbe yen ebi ko nbe tan pe ni ankomo ba ti ko oju ona lewe be express akala nbe yen kan pe be ni ankomo so lebi ankomo yen ba mari sambo mari sambo wa nbe oruko adugbo to wa ni ankomo yen na pe ni Zionist Estate Zionist Estate awa ni number 9 lane 3 nbe so awon akoko esin wa re gbogbo ojo Tuesday ni ago 5 si 7 Bible study ni bákan ẹjọ Thursday wáyé ní aago méje àbọ̀ àárọ̀ sí mẹ́wàá àárọ̀ ẹjọ Thursday ìpàdé àdáfún gbogbo ènìyàn Friday ti ba ti sibo na kan osu so la ko meta osa si mefa role an ta ba do ni oro se tele tin pa adu atu sile ni ye wa fun gbo ro la ba ni sisin yo ni Friday to kan osu yi isoro le ka fi se sugbon a fi se soro atu a so ti so ji role lola na ago marun role la si ago meje role ola si asale ola loruko Jesus ara anagba ijo Sunday wa yi ago meje aro Sunday si mesan Sunday la aro podcast meeting ni ye ago mesan Sunday la aro si me wa la aro Sunday ile ko ojo simi niyan ago mewa la aro Sunday titi di ago meji la koja die ni ti logo ojo Sunday eni e dara ko ma kan awon isin logo mo yi e pe ni na ni oluwa loruko Jesus ara anagba
6: amen
4: number ti mi ni
3: 080 0802 3 5 1 5 1 7 3 7 3 9 3 9 3
4: lekan si 080 0802 3 5 1 5 1 7 3 7 3 9 3 9 3 ese
3: to baba eyin nigba ti awon yan ba n so wi pe ise ki se wi pe wuli ki niyi nilu re lo je ki awon won ma bu Jesu ba na
4: pe
3: ba oju wa ni se bi
4: pe begun wa ni
3: bara ni
4: pe n ba ti mi lo bi ni madam mi lo bi
3: se mi so mo pe lasiko ta wa ina a ma sele ani bro lagbaja lag won te ni pe bro won ni gba nba wa ojo kan nba te ni kan gbe advert wa si le ise iroyin ni ba ni nba ni lo ba ni lagbaja mu kini wa mo ni mo so pastor wa lo nba soro oni pastor yin wo lagbaja la mo ni pastor gidi mo ni pastor wo tori pe o lo gbe aye re lati nu ese o si gba Jesus sugbon ko mo o ti gba hello hello
4: kini o kila dada papada eh serin te so were un gba ti mo gbe pe fun tan ase boda mi kan mi ni da oko re o ba ni ebi ni n pa ise oluwa wo lo pe so bo pe la mo tin tan lagbe ni ti se ni ni kan pe ah ba so bo mo ti pe se
3: hello
4: hello e ka le
7: ya mai wa ni lata
4: okay
7: daddy e je nu ba yin ye ba ma ba pe le so
4: oda o ke ti
7: bere mi pa awon to ye ko se osa kan to ye ko se osa yin
4: mo ti so nde do
7: mi mo se bu se jalu program lenye
4: e den pe number mi le ku mi lenye to lola ni ke ku mi ki se lale yo
7: all right
4: e pe number mi ni sin so 080 le kan si 080 2 3 5 1 7 3 9 3 le kan si 080 2 3 5 1 7 3 9 3 so te gbe mi ti mo so yen so ngba to sa o sa so be tan pe ebe ogun ni nta lagbe
3: ni
4: pe ngbo lo lo npe kini kan
3: a ma fa pata mi kon
4: i don't talk sa
3: odo yin ni won tun gbe wa
4: odo mi na ru wa
3: oluwa
4: so mo lo se odo meta pe ni le re pelu so ru
3: oluwa
4: ko da ni pe o nkun ni pe ah baba wo le pastor baba fun mi
3: ah bo ni mo lo ni ngba na lo to mo lohun
4: ofe kan lo kan ka fun mi ofe lo kan ka fun mi ko ti se ngba na lo ofe lo ko fun pe sa ma ko lo sa ma ko lo sa ma ko lo
3: oluwa
4: lagbe mi yen ngba na na lo
3: awon ti o ma
4: won lo nfa nu gbole o lo nfa nu gbole pe gbo to nso o nfa nu gbole o na so ka ri pe ah abron ti ti bo le lo to olohun pe lo to
3: olohun pe o to e je ki a fi ma fi ele isele e je pe gbadura fun awon iyan wa ti won ti wa loju opo ti won fi adura lati ba
4: e te ka gbadura ni oruko Jesu
6: amen
4: gba ope wa
6: amen
4: orun agba iyan wa
6: amen
4: gbugbo awon ese wa ninu oro ati ero lekan si olu adariji wa
6: amen
4: en te mbo mi kaakiri agba alaye loruko Jesu era anagba
6: amen
4: e o ni mo enira
6: amen
4: ara ko tun yin
6: amen
4: ati je ati mo koro yin loro
6: amen
4: loro ma tin je mi ni ko bu ko fun
6: amen
4: era anagba o
6: amen
4: olo fa re ko da bobo yin
6: amen
4: loruko Jesu e ni so mo
6: amen
4: loruko Jesu e ni so ko
6: amen
4: loruko Jesu e ni so ya nu
6: amen
4: emi yin gan e ni so nu
6: amen Jesu
4: olo re me ko du yin nu
6: amen
4: en te wa lori akete emi me ko gbe ndide
6: amen
4: loruko Jesu e gba ewosan
6: amen
4: loruko Jesu e gba alaafia olorun ememe me ko du yin ninu
6: amen
4: atun bo ndo mejo olu adara ko mo wa
6: amen jesus
4: ogun ni foruko oluwa
6: hallelujah
4: oruko jesu oluwa wa
6: amen amen amen di oruko jesu
3: oje mejo ni atun pade asisi ademola deke lanfan lati ma gbo wa baba wa olubumi awuyemi ati mama wa reverend mrs awuyemi na ni won ti si wa niye bade oju ade lo ko mi titi ojo mejo nitoto ile ati anu yo ma to wa leyin titi ojo aye awa awo si ma gbele oluwa lo titi lai
6: amen
0: Lagilu FM 96.7
8: Lagilu FM 96.7 Lagilu na Babadan Ibadan to gbonile to gbalejo
9: ìlú akíkanjú ìlú àwọn jagunjagun ará àbàdàn ló lomi agbada gbòdù oògùn palomi àwa àbàdàn togun bá fẹ́ pàbàdàn kúdẹ̀tì agbè wọ́n ikú adẹ̀tì nílé ọmọ láyípo ikú ọ̀dẹ̀tì nílé àwa àrọ́ ọ̀dẹ̀tì nílé ẹ̀yìn ti kúta àrọ́ ọ̀dẹ̀tì lórí kó wa gbogbo wa o.

0: ẹdẹ kẹji lo ṣu yo
1: nínú iṣẹ ọrun tó pàṣẹ fún prophet Isaac taiwo ojo baba gba anfa
0: akori ẹ
1: oluwa gba mi lọwọ ogun oludena atolufi sulado yo iwọ náà wa gbàdúrà kí jésù gba ọlọwọ alágbára tó ti pinnu láti bọ ọdún ilé ìjẹmọ ọlọwọ wá fi àdúrà gba agbára lọwọ ọgá èèyàn àwọn arógo gbogbo jẹ kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò oṣù eléyìí nírọrùn lábẹ ẹ má jẹmú ìpè ọpọrọ sí ọlọrun aláàyè àti wòlíì Isaac taiwo ojo bàbá gba ọfà tí wọn máa sọrọ àṣẹ lọjọ friday kejì lóṣù eléyìí nínú ìjọ victorious life in jesus christ beside ọlọrun tọba bakery dogo ìdí ìrókò bus stop lápáta ńbàdàn wá gbàdúrà á gbà ọlọwọ ogun kìí gbọ kìí gbà.
2: Orúkọ mi ni prophet Isaac Taiwo Ojo bàbá gba confirm. Ẹgbà bá ṣe fẹ́ ṣe program lálẹ́ olótúwa wà lọ́nà wà ní old up mo mọ̀ pé lágbára olódùmarè ó máa bá wa bí láyà àti àlàáfíà mo fẹ́ kí gbogbo èèyàn gbómi sọ́dọ̀ kẹ́dẹ̀ máa ṣàmí dáadáa ọlọ́run ayérayé ọba àwọn ọba orúkọ jésù orúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ ìtorí pé ń gbọ́ tiwa ìwọ ló ń bá wa ṣe o dojú tiwa olúwa gbọpẹ lórí ìwọ ló jẹ́ ká wà léni bó bá ní ká máa sìnkú sí tá a fẹ́ ṣe a dúpẹ́ lọ́wọ́ ẹ lórí iléeṣẹ́ yìí òjò jóná àwọn òṣìṣẹ́ bẹ̀ òjò kú ìjọ tá a ti wá òjà sọkún ogun ẹgbẹ́jọ tí òjò ṣẹlẹ̀ bí ayé ṣe ń gbógun òun bá àmọ́ wọn jẹ́ olúwa gbọpẹ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó sponsor program yìí láti ìní lọ àpòyìn ò ní gbẹ àpòyìn ò ní gbẹ ọlọ́run àgbáyé o mo gbé ọ̀gá ọlọ́run ayérayé mo gbé ọ̀gá ọlọ́run àgbáyé láti ìní lọ a máa gbé ọ̀gá ni orúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mọ́ a ti bẹ̀rẹ̀ bá wa bẹ̀rẹ̀ láàrin lọ́wọ́ sí níparí jáàyàn jésù olúwa wa gbogbo èèyàn tó gbọ́ mi orúkọ mi ni prophet Isaac Taiwo Ojo bàbá gba confirm orúkọ yẹn ò yí padà mo fẹ́ kí ẹ jókòó ẹni tó wà nínú mọ́tò kẹ gbé rédíò yín sí lágẹ̀dú lọ́wọ́lọ́wọ́ a fẹ́ bẹ̀rẹ̀ program àdúrà tá a máa gbà láti inú bíbélì mọ́ àkòrí tí mo mú wá ni olúwa jẹ́ kí iṣẹ́ mi ó lérè ẹni tó ń gbọ́ mi àṣẹ tí mo parí iṣẹ́ rẹ̀ máa lérè bí iná bá ń jó igbó máa bọ̀ wọ̀ fún rèké ni ẹni tó bá ní iṣẹ́ rẹ̀ ò ní lérè olúwa palẹ̀ rẹ̀ mọ́ alágbára tí gbógun ti ọ̀tọ̀mọ̀tọ̀mọ̀ tó ní iṣẹ́ rẹ̀ ò ní lérè olúwa palẹ̀ rẹ̀ mọ́ títí lólómi 28 dẹ́ńtà lólómi 28 verse 8 kí ló sọmọ.
3: Olúwa yóò pàṣẹ ìbùkún sórí rẹ nínú àká rẹ.
2: Máa gbọ́ o gbogbo iṣẹ́ tó o ní pátá ọlọ́run máa pàṣẹ ìbùkún lórí
3: rẹ. Àmì lórúkọ Jésù Kristì.
2: Àṣẹ ni mo pa mi ò dá lábàá o. Iṣẹ́ rẹ tó ti dòkú bàbá mi máa gbé dìde.
3: Àmì Jésù Kristì.
2: O ní ká gbé ọ dìde ọlọ́run alágbára. Ká gbé ọ dìde o ọlọ́run ayérayé o kò gba lẹ́tà ayọ̀ kọsẹ̀ yìí ó tó parí. Kí ọ̀sẹ̀ yìí tó parí oṣù yìí tó parí ó máa parí lọ́la wá gba lẹ́tà ayọ̀ kí oṣù yìí tó parí wá gba lẹ́tà ayọ̀ kí ọdún yìí tó parí wá gba lẹ́tà ayọ̀ kí ló wí mà.
3: Àti nínú ohun gbogbo tí o bá fi ọwọ́ rẹ lé.
2: Máa gbọ́ o ìyẹn ni pé gbogbo tó o bá dáwọ́ rẹ lé ìbùkún ni fún ọ nílé ìbùkún ni fún ọ lóko ìbùkún ni fún ọ ní gbogbo ọ̀nà gbèsè tó jẹ́ ọya lọ sọ.
3: Òhun sì bù sí fún ọ ní ilẹ̀ náà tí olúwo ọlọ́run rẹ fi fún ọ.
2: Máa gbọ́ gbogbo èso rẹ pátá. Ìyẹn ni gbogbo orúgbìn tó o gbìn. Ìyẹn ni gbogbo iṣẹ́ tó o ṣe. Ìyẹn ni gbogbo ọ̀nà tó o níṣẹ́ sí bísínẹ́ẹ̀sì ẹ wà bẹ̀ sí rere
3: bẹ̀. Àmì lórúkọ Jésù.
2: Gbogbo shortage tó ti wọlé ọya jáde.
3: Àmì Jésù.
2: Gbogbo gbèsè tó ti wọlé ọya jáde.
3: Àmì Jésù.
2: Ẹlòmíì dá bísínẹ́ẹ̀sì ilẹ̀ kò máa rere kankan láti èní lọ kó bẹ̀ sí rere. Psalm 67 fast one kilo sọmọ Psalm 67 fast
3: one. Kí ọlọ́run kí ó ṣàánú fún wa.
2: Láti ìní lọ ọlọ́run kó ṣàánú fún wa.
3: Àmì Jésù Kristì.
2: Àánú la fẹ́ jẹ́ kára àánú gbà.
3: Àmì Jésù.
2: Lórí kíni lórí ayé wa.
3: Àmì.
2: Lórí kíni lórí bísínẹ́sì wa.
3: Àmì.
2: Lórí kíni lórí iṣẹ́ oṣù wa.
3: Àmì Jésù.
2: Gbogbo èèyàn tó ń ṣiṣẹ́ níbi tó ti ń jẹ oúnjẹ ọjọ́ rẹ iṣẹ́ rẹ yẹn dà wàrà àánú gbà
3: bẹ́ẹ̀. Àmì Jésù Kristì.
2: Yes ma.
3: Kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára.
2: Láti ìní lọ ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára.
3: Àmì Jésù Kristì.
2: Yes.
3: Kí ọ̀nà rẹ̀ kí ó lè di mí kí ọ̀nà rẹ̀ kó lè di mímọ̀ nínú ayé wa.
2: Láti ìní lọ gbogbo àgbáyé máa dá ẹ mọ̀.
3: Àmì Jésù.
2: Lórí iṣẹ́ rẹ̀ tó ti dòkú tán ọmọ ẹ mọ́. Nílùú Ìbàdàn tó wà tán ọmọ ẹ mọ́. Nílùú Ọ̀yọ́ state tán tẹ ẹ mọ irú iṣẹ́ tó ń ṣe. Iṣẹ́ ayọ̀ tó ń ṣe yẹn ti o gberi ye ko be si gberi
3: ami jesu
2: olodun to ni kin ra anu gba iwo na ra anu gba
3: ami jesu christi
2: lori ise re to ise to ba ma se to fin jeun loruko jesu o ni je gbese
3: mo ami jesu
2: yes ma
3: ati igbala ilera re ni gbogbo orilede
2: e o
3: je ki awon eniyan ki o yin o
2: ah baba ja yin lori ise wa yes
3: olodun je ki gbogbo eniyan ki o yin o
2: yes
3: je ki inu awon orilede ki o dun
2: ah orilede nigeria inu wa be si dun
3: ba ami jesu
2: e bi o tun pa wa mo
3: ami jesu
2: Olorun woju ti so Nigeria ni Royal State Oluwa woju ti so Nigeria Oyo State Oluwa woju ti si alagbara to ba fe do State ru e ma ku alagbara to ba fe da Nigeria ru e faye le yes ma
3: ki won ki o ma korin ayo ko ma korin fun ayo
2: emi yo ma korin hallelujah sabato imere emi yo mi o ma korin hallelujah sabaye raye mami Enu mi yo ma kanri hallelujah sabato gba mi la Ayo mi yo ma kanri hallelujah sabaye raye Lori ise re to titi doku wa be si yin Olorun lori
3: e
2: So mo pe to ba yin Olorun ogode
3: beni
2: irede ti ri o ba de iyan banuje lori ise yen o tun ba ni je
3: mo Ami Jesu
2: Yes ma
3: Ki wa ko ma kanri ayo nitori ti iwo fi ododo se idajo eniyan
2: Lati eni lo o ma kanri ayo
3: Ami Jesu Christ
2: Ja ro se tori alakoko Numeri 6:24-26 yes
3: Ki Oluwa ki o busi fun o ki o si pa omo ki Oluwa ki o mo oju re mo ki o mi oju re mole si olara
2: yes
3: ki o si saanu fun o
2: lati eni lo gbogbo eni to gbo mi baba mi ma saanu fun
3: ami loruko jesu christi ki Oluwa ki o ma boju tu o ki o si ma fun o ni alafia
2: yes
3: bayi ni won si bayi ni won fi oruko mi won fi Bayi ni won fi oruko mi sara awon omo Israeli
2: yes.
3: emi o si busi fun won
2: lati eni lo gbogbo eyan to gbo mi eyin ayanfe olorun a buku fun
3: ami jesu christi
2: gbogbo eyin ti bi pa
3: oluwa
2: ebi tun pa yin mo
3: ami jesu christi
2: gbogbo eyin ti ya nje iya o tun je
3: yin mo ami jesu christi
2: yes ma joel 2:26
3: Eyin o si jeun ni opolopo
2: ebi o tun pa omo
3: ami jesu christi
2: wa ma je aje yo
3: bayi ami jesu christi
2: ki lo wi ma
3: e o si yo
2: so ngba mo ni o ma je aje yo
3: bibe
2: ni won so pe mi pe ki so fun e pe o ma yo
3: ami jesu
2: nso ti ko yo o nje wa yo
3: ami jesu
2: a tun seku
3: ami jesu
2: din sa mu pada la so yo a soro nipa o je lori ise re wa ro je je
3: ami jesu
2: iya oni ji o
3: ami
2: yes ma
3: e o si yin oruko oluwa olorun yin
2: nigba to ba ti je o ki lo tuku ka ma yin olorun ni olorun to bukun o Olorun to se ologo lati eni lo ebi o tun pa e mo
3: Ami Jesu eni so fi iyanu ba yin lo
2: Yei oba to fi iyanu ba wa lo awa la asin ba se ye ko sin iwo sin Olorun bo se ye ko sin iya o tun ji omo
3: Oju ki yo si ti awon eniyan mi lai
2: Sogbon ti bibe
3: so Eyo si mo pe
2: Nibo ya mi mo rush tori iwo to ba tin sin Olorun to de gbekele gbo ti bibeli so o ni oju o le ti o oju o de ni ti o
3: ami jesu
2: gbogbo eyan ayan fe te gbo mi oju o ni ti
3: ami loruko jesu iwo
2: to ebi pa to lo njawo lowo ta re o pin de ba
3: ami jesu
2: iwo kunrin bo se gbo mi iyawo re lo nbo e o wa gberaga o si ara re to bi ni fe bo oya jade
3: ami jesu
2: ori buruku to si to si to si o si ranu ipe tan gbe ose ti yawo fi fun e lo je o le so to fe je o le jeun to wu o a se ma bere mommy ama ni kile fe je n te sa ba se n te ba ti se na ni ngba to sagbara to awuyawo ma gberaga lo ma gboro daddy bolu e ma pinu so mu tin lo bi se ba mi sare fo so yen ko ni pe ti o gbe so omi e ba mi pon mi sile iwo okunrin wari mi o mo moruko emi o le da tori ori re ori agbede radio lawa ko se da sugbon to ba pe mi leyin si ma de lohun asiri ogun aye ma de so fun o eni tin pe ni di oro re ko ni da ro la
3: ami jesu christi
2: mama ibukun je ti e
3: ami
2: baba ibukun je ti
3: e ami jesu
2: anti ibukun je ti
3: e ami jesu
2: boda ibukun je ti e
3: ami
2: yes ma
3: eyin o si mo pe emi wa laarin israeli
2: yes
3: ati pe emi ni oluwa olorun yin
2: emi ni oluwa olorun yin ta le ni ta le lomi leyin olorun ko si yes ma
3: ki se lomiran
2: ki se lomiran
3: o ti ki yo si ti awon eniyan mi lai
2: you want sin olorun koko Yemi si Olorun gbagba iwo to si Olorun gbagba o ni toshi mo
3: Ami Jesu
2: e da ma fi pari ere Genesis 30:27 kilo soma
3: Labani si wi pe
2: Ni gbo
3: labani wi pe duro
2: duro
3: emi bi o bi o ba se pe emi ri oro fe ni oju re joko nitori ti mo ri pe oluwa ti fi bukun fun mi nitori re
2: mama lati ni lo baba lati ni lo boda lati ni lo anti lati ni lo ise ase ti to nse yen opin deba
3: ami loruko jesu christ
2: sori bi to tin so deru yen lati ni lo ase ti mo pari bi olorun tin be be mi e tin be ise osi yen opin deba
3: ami loruko jesu
2: wala ni deba
3: ami jesu christ
2: olorun a ja fun
3: ami
2: okan re a pa
3: ami
2: e ni sofo
3: ami jesu
2: gbogbo eni to ba fe pe mi e mi so pe e gbe omi dani so ke pe mi leyin eto tori ase wa nu program lowo lowo so ta ba te pari e ma pe mi ma da yin lohun ibi se wo ni ton pe ti o kin down ma da yin lohun bo se gbo me un ti mo ba wari to olorun ni ka ise re o ma lere
3: ami jesu christ
2: so lagbara olorun ni ojo sunday a ma gbadura yen eh lagbara olorun tori pe awon omo ton ko lo ni o je ka se soru a de dupe pe agbadura pe ko olorun je kan da won da on ti da won pada so gba ton ti da won pada a ma bere soru ni second friday ma mura le be ti ni jo sunday ise re ko lori la fe fi gbadura etitide jesu oluwa
3: ami ami ami ni oruko jesu christ

0: ẹni kẹji lo su yo
1: nínú iṣẹ ọrun tó pàṣẹ fún prophet isaac taiwo ojo baba gba ọfà
0: akori ẹ
1: olúwa gbà mí lọwọ ogun olùdènà atọlùfin sùlọdọ yo ìwọ náà wàá gbàdúrà kí jésù gbà ọ lọwọ alágbára tó ti pinnu láti bọ ọdọ ilé ìjẹmọ lọwọ wàá fi àdúrà gba agbára lọwọ ọkà èèyàn àwọn arógo gbogbo jẹ kó o tún wá bèrè fún agbára láti rìnrìn àjò oṣù eléyìí nírọrùn lábẹ ẹ má jẹmú ìpẹpọ ránṣẹ ọlọrun aláàyè àti wòlíì isaac taiwo ojo bàbá gbà ọfà tí wọn máa sọrọ àṣẹ lọjọ friday kejì lóṣù eléyìí nínú ìjọ victorious life in jesus christ beside ọlọrun tọba bakery dogo ìdí ìrókò bus stop lápáta ńbàdàn wá gbàdúrà á gbà ọ lọwọ ogun kìí gbọ kìí gbà.
2: Lagilu FM 96.7.

0: ìran sí Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò ni Pastor Peter Aké pẹ̀lú ọjà Dwai Anoye ló máa jẹ́ lórúkọ Jésù.
1: 20 hours go tele marathon prayer. Pastor Kepalu Peter, breaking the yokes of affliction, of darkness, jiga dagaida loro kuku. And it is satania tawamo mule polo juto. Yes, we wawa peja ukalodo Friday, 31st July 2026. Latago mejo uro diago meri na jiojo keji. Nebe tiyo loro zimalo prope wumi, jesu jiga, prope Peter, olu abioye, Pastor J.A. Bankole, awo lori emi, femi sasi alade ura, omendola ugo luwa voice, ola yari vay amoni, pelu C.A.C. Fangure choir, Pastor S. Oladile CAC President Nigerian Overseas Pastor Aké pẹ̀lú Peters Adékunlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹni CAC Ogun Repair City ó wà ní omi àdìo onígbàgbọ́ àbáwọ̀kẹ́ junction Abẹ́kúta Express Road Ìbàdàn gbogbo ẹni bá fara hàn kọ́tà ìlú máa sọ testimony.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù ayérayé Ọlọ́run àti ìlé àti iyè bàbá wa ti ń bẹ lọ́run ìwọ la gbéga ní wákàtí yìí ní wákàtí ọjà dúà gba ọpẹ gba ẹyìn gbogbo ẹyìn ọmọ ọlọrun tájọ pàdé àánú bèrò wò ìrìn àjò àdúà marathon program tó ń wáyé lọla yìí ìwọ tó ṣàmì wàhálì tí ẹ ṣe ìrìn àjò àdúrà marathon program ogun ayé ṣẹ ohun tó lọá fún wa òun náà ni breaking the yoke of affliction of darkness jíjà àjàgà ìdálóró òkùnkùn àjàgà ogun lára rẹ inú ayé kò já dànù ọlọrun má jẹ̀mú kó yà ọ lẹnu kò pa ọ lẹni ayọ kò múnú ẹdùn kò bá yọ rẹ kún tí ẹ ṣe ṣe ọrọ rẹ dayọ agbára tó lè ọfẹ láti ráàyè wà nínú pàdé marathon program ọlọrun yóò yọ̀ǹda rẹ fún ọ ẹ tó lù wá ń lò fún program yìí ọlọrun tọjú yín abùkún yín aronínẹ yín jésù olúwa wa àmì fàyà ogo ní fọlọ lókè ọrùn lórúkọ jésù olúwa ọjà àdúrà yìí ànáyè láwùjọ náà àrígbọdọ fi ọlọrun alààyè ọláyè ìṣọdún 31st nínú oṣù ẹlẹẹkeje

0: gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mu ni rada ni 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sagbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
1: 0701012255
0: oju lo bara oni din do mo wa lagbari
2: 20 hours ko tele marathon prayer
3: omo esu na gba fun ti ni wa ti mo se iwo iwo ile ti mo ni mo wa ba ta
2: aga ra yo baba lola yo kun no wa gbara be do la jwa du alagba yi po lo su meta meta ni ni jo CAC power prayer six and correct se mi olorun fun iranse pastor ki palu peter breaking the yoke of affliction of darkness di ga ga ga da loro okuku eji ti satani atawon omo ogun re po loju to yesu lo awon fe ja gba lojo friday 31st july 2026 latago mejo owuro di ago merin daji ojo keji maybe ti olorun ti ma lo prophet wuri jesu yi ga prophet peter olu abioye pastor je e ba pale awon olori emi femi sasalare ewura omo gbala oluwa voice olayari vai amoni pelu CAC Fagure Choir Pastor Esko Ladele CAC President Nigerian Overseas Pastor Akepalu Peters Adekule Woma Sure Lulu Kodes Bobu Eni CAC Fagure Prayer City Kowa Ni Omi Adio Oni Dangu Aba Oke Tangshu Abakuta Express Suru Mbado Bobu Eni Mafara Nkota Ino Maso Testimony
4: Obale Bage Obole Pelu Stiz Mystic Peters, Jagunlabi Ọkùnrin Ogun, Gentleman on the Body System, Ògbóǹtarìgì, Àkànṣe Peters, ètò bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 Peters, bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mara. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Tẹ́pọ̀ pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50. Webs Limited, Esilerira Kaakiri Gbogbo Bi Ti Won Tin Taja To Jojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Lasorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Aja, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Jolote.
5: Labbaik Allahumma labbaik.
6: Munadi Ali Imam Travel and Tours n dupe lowo gbogbo eyin tan baba ni lajo haja ti umura. Amọ riri yin o. Bi e se n fi gbagbọ sanwo Makka sanwo umura sile ise wa. Tọna o si je ka wa na jamba yin fun gba kankan ri. E se o. Alo tun lo ni o ma je o. Awon fi asiko yi kede. Bi ijọba Saudi Arabia ti fi gbedeke si oro haja ti umura atodun yi. To ma je 26 September 2026. Gbogbo eyin te wa fe wa lo si haja. E je ka ite ma wa sanwo sile. To di September 20 2026. Owo haja todun yi ni o ma je 8 million naira. Ninu ele o ti gba visa haja. Ticket accommodation Makka ati Medina pelu jija mimu baba nbari ni pe BTA owo down na ni Makka afun yin ninu 8 million naira yin tara sasa kan si wa lori itakun agbaye www.manlatravel.com telephone 08057522230 tabi 0702686271 awari number 1 Randolph Plaza Iwi Akari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan Jega Shopping Complex Iyanago Idiroko Border Ogo State Millions Multipurpose Plaza Michael Colioso Expressway Ajegunle
7: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi sẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Gara tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder.
8: Àsọ̀sù ìdíyẹnlẹ́yọ̀ sọ́ka.
7: Back to school items. Souvenir bags. High quality stainless pot. the doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awu gba lo de lorisirisi abomo for 7 dish rechargeable fans gbogbo rin se to wulo feyin ketra solar fan won we lo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele for the original souvenir pe ran le ma lo si white stone souvenir ide ape oduduwa building directly opposite nnpc filling station ide ape ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 white stone souvenirs debi oraja
8: Baba Ibaru ba mi segun ibile ko pe meji jake gado ile Ibadan.
9: Dara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi komo korin o ma mu na lo gbari airorun sun dede bi eti ba ngoye abu fe ma se gbonin owo kan ese kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o topin lodo baba Ibaru ba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's get grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
10: Fun ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
11: o. Ẹ̀jẹ̀ fàgbọ́ agbára ìgbà ìyanu ogun ṣẹ́gbẹ́ ìgbà oṣù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Annual 31 days covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun náà ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmọ́ Bákúndé Wọ́ndáfà. Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dé Adéromu. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀ Joseph Ayọ̀túndé. Pastor Sheu Asọ́láyé. Pastor Yemi Ojo. Pastor Rẹ̀mi Ojo. Prọfẹ̀ Jọlọ́ruwa Lárí. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ẹ̀sọ́láyé Ika Ògúnṣọlá. Apọ́sítù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrànṣe Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Aládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August the Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀. Behind the New Year Estate. Arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè oyè jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
12: Lagilu FM 96.7.

sọ̀rọ̀ ayé bá le koko bí ojú ẹja. Tóku ìdílé ọ̀fẹ́ gbà lẹ́rọ. Àkókò ìṣẹ́gun rẹ ti dé. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá ni ó máa bọ̀. Ibi tó àwọn aṣẹ́gun ti forí káṣí àdúà. Ó tún ti kọ́. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá. Tí iṣẹ́ ìránṣẹ́ Wings of Grace Ministry ìfẹ́lẹ̀lẹ̀ rap ń bàdàn. Máa ń ṣe ní gbogbo Sátidé àkọ́kọ́ lóṣooṣù. Gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ látòkè wá. Fún ikọ̀ ọlọ́run àgbáyé ni. Rẹ́fẹ̀n Samuel Adédèjì. Ìpàdé àṣẹ́gun ńlá tó sì yí tó máa wáyé. Lọ́jọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́kọ́ yìí. Láti aago méjì òwúrọ̀ kùtù wa. Kò sẹ́ni tó wá bẹ̀lẹ́ ẹ̀kọ́ rí tí kì í rẹ́ ni jẹ́. Pa àwọn ìyanu ìdúsílẹ̀. Ìgbàlà ó jẹ́ tètè máa bọ̀. Nínú ìpàdé àwọn aṣẹ́gun ní kùtù wa. Ọjọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́dọ̀ yìí. Ní gbọ̀ngàn láìjọ Wings of Grace Ministry. Tó wà ní number 4 Arapaja Street. Lẹ́bàá ọ̀nà Fẹ́lẹ́lẹ̀ rap Nìbàdàn. Rẹ̀ láti aago méjì òwúrọ̀ kùtù wa. Níbi tọ́ lọ́rọ̀ ti máa ti pàṣẹ. Rẹ́fẹ̀n Samuel Adédèjì. Àtàwọn ikọ̀ ọlọ́run mìíràn. Pàṣẹ ìdálẹ̀ àti ìgbẹ́dìde fún àtúnṣe àyànmọ́. 080-7283-8949. Bó o bá ti lè wá, èrè ìyanu rẹ̀ dájú. Lórúkọ Jésù.

0: Golden Chance Lotto Vogue. Ma sun piye. Be ranle ma gora e. Mu namba. Ta la o la to la. O dimi mushe. Ta Golden Chance Lotto Vogue. Ki mu aro kutu. Ta kuru kore ni Vogue. Golden Chance Lotto Vogue. Ni bubu aro jo. Anfani wa fon. Lati je wo tabwa. Wo sa ti ta Golden Chance Lotto Vogue. Ta ta je. Ken rope ke. Anfani be ni pe. To ba je ninu e yo wu anwa game wa. O le ba winnings. Ni e yike yi Golden Chance Lotto Payment Center wa. Ki lotun duo de. Lo si e yike yi Golden Chance Lotto Kiosk. To wa la dubo re. Golden Chance Lotto Vogue. Owo aro kutu fully high. Ale morning, ale cash. Sa lago mesan koja seju me edogun owuro. Ago mesa abo aro lo gbesi. O si mago mago. Ta Golden Chance Lotto Vogue. Ko darapo. Ma we bi olori re. Golden Chance Lotto.
1: Golden Chance Lotto Vogue la be do de. Labbaik Allahumma
2: a tete sun la tete ji fun gbogbo alalaji to mura le de haji 2027 eto ti bere ni perewu ile ise alalaji to se fokoto alidaya hajj and umrah services be ni o bi ajo alalaji orilede nigeria se fi lele wipe september 15 odun yi ni gbogbo pepe pe o wa sopin lori owo siso fun igbaradi haji 2027 ni alidaya se nkesi gbogbo awon alalaji to fe ba wa se haji odun tin bo lati ya wa gbe igbese common care ki won fo ko le ki won si pari gbogbo owo siso won ko to di ojo 15 osu keso odun yi ti gbogbo eto kase le eku ti mo ti alidaya wipe idekun alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram onje aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo kiye eya agbera bayi ke ko si alidaya hajj and umrah services ni number 2 adedibu shopping complex opposite bufas filling station iwo road ibadan tabi ke ma pe alashi ati oludari alidaya hajj and umrah services sorry 0806 244 0572 anfani sodi adiye wa lodo wa to fi mo irin ajo umrah olososu alidaya hajj and umrah services aji irorun ni ti wa bismillah Itala!
3: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
4: eto igbeyawo laye
5: ejowo eduro na jare
6: ki lo sele
5: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fridge nkan ero fosho ise ile wa ma fowo fosho nle e ni 2026
3: eh ni tuto
5: ka sa so pe o ti ran won abi
3: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
6: e won lo tun je cdk e bayi
3: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be be lo
5: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
3: ah lati osu to koja ni mo ti ra won
5: oluso agun kan so wapo
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store
7: ẹ pè CDK sórí 0707 454 3005
6: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn
8: ó balẹ̀ gbàgẹ̀ ó wọlé pẹ̀lú Bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ogbon tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 bitters be ti gbogbo obirin to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibikibi nibi gbogbo ati nigba kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esileri da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Lasorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdaki Jolote.
9: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wuyin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba si to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo rufe ere tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
10: Ekaabo
7: pada lẹẹkan mo ṣalaye fun yin wi pe dokita ti mo gbe wa laṣale yi o je ogun na gbongbo ti daso lenu gbin ta ba nsoro lori eto ilera imosegun oyinbo dokita ohun ti wa nbi laṣale yi o dokita udo o la mo won si won ki e mo wi pe ki se pe mo kan fenu so dokita wa ikale o
10: ekale o ekule o ekujoko eku eto
7: dokita tarata gan ka lo si nkan ta tori e wa bi laṣale yi aisan kan wa ti abi ka pe ni ipenija ti awon eyan kan ti o ni kini ohun ti won ma ndoju ko aisan ohun o ni amo si awon ti oloyinbo n pe ni sickle cell patients ni ti yoruba amo si aisan foni kufo ladide aisan ohun gan kini aisan ohun lerefe
10: aisan yen o je aisan ti o wa lati inu ago ara wa ibi ti won pe ni cell te inu cell yen ibi kan wa ton pe ni chromosome mi mo mo se le so yoruba won pe ni chromosome awon
7: kokoro
10: eyara na lo wa inu chromosome yen o tun ni bi kan ton tun pe ni hemoglobin hemoglobin yen gangan o je nti o ma nje ki eyan ko je n to ye ko je gbogbo nkan to ni se pelu eyan inu be ni olohun ko si
7: kabesi
10: nkan to ma fa to eyan ma fi ni ipenija ti pe ni se ko se ni pe ikokan sele sinu ninu hemoglobin yen hemoglobin yen o ni awon awon part kankan ikonu e o ni soro disin a mo ti o fa ìṣòro yẹn àwọn kankan bíi báyàgbà tí ọlọ́run da ènìyàn ò báyàgbà tí ẹnìyàn tí ènìyàn ń fọ́ọ̀mù nínú ara ìyá ẹ̀
7: tí a mọ́ gẹ́gẹ́ bí ọlẹ̀ nínú ìyá ẹ̀
10: ó kọ́ dédé ṣẹlẹ̀ tó wá àfẹ́ktì structure yẹn nínú ara ẹnìyàn so ìkíní yẹn gangan o ma wa àfẹ́ktì ẹni tó jẹ́ pé kò ní lè ṣe bí èèyàn ṣe ń ṣe torí pé àwọn iṣẹ́ tó yẹ kó ṣe kò ní lè ṣe mọ́ àwọn iṣẹ́ tí hemoglobin yẹn gbọ́dọ̀ ṣe ni pé ó gbọ́dọ̀ ṣiṣẹ́ àti máa gbé oxygen káàkiri ara but nítorí pé ó ti wá ní ìpèníjà oxygen tó yẹ kó gbénu ara kò ní lè gbé mọ́ so a wá dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń fàbọ̀ sínú ara ẹni tó ní ìpèníjà yẹn so kíní yẹn náà pè ní sickle cell ìdí tó fi ń pè ní sickle cell ni pé hemoglobin yẹn ó máa ń fọ́ọ̀mù red blood cell tó pé blood cell tó wà lára wa pé méjì ó pé méjì a ní white a ní red red blood cell yẹn iṣẹ́ tí red blood cell máa ń ṣe ni pé ó máa ń gbé oxygen káàkiri ara but nítorí pé ó ti ní ìṣòro oxygen tó yẹ kó máa gbénu ara kò lè gbé mọ́ àti pé ó ní àsìkò ìgbà tó yẹ kí hemoglobin yẹn fi wà nú ara red blood cell yẹn ó ní time tó yẹ kó máa wà nú body ó yẹ kó tó bí oṣù mẹ́ta kó ṣiṣẹ́ lára kó tó kú but nítorí pé ó ní ìṣòro ó ní ìpèníjà okun yẹn ò sí mọ́ nítorí yẹ kó lo bí oṣù mẹ́ta tó máa fi dúró sára kò ní lè lo àsìkò yẹn so n tí ò yẹ kó pa within a short time a padà a kú dànù kò ní lè ṣiṣẹ́ yẹn gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe kò ní lè ṣe so ẹni ara ẹni yẹn á bẹ̀rẹ̀ sí ní àwọn ìṣòro kò ní ẹni yẹn ò ní lókun bó ṣe yẹ kó lókun ẹni yẹn ò ní rí bó ṣe yẹ kó rí nítorí iṣẹ́ tó yẹ kí sẹ́ẹ̀lì yẹn ṣe kò ní lè ṣe mọ́ torí àwọn ìṣòro tó ti wà lára ẹ̀.
7: ẹ ṣe dókítà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé lẹ́ẹ̀kan tí mo bá gbọ́ yín yé ẹ ní àwọn ẹ̀yà ara yẹn níbi tí ìṣòro ti máa ń wà gan ẹ lè sọ pàtó kí ni nǹkan tó fà
10: á
7: bóyá nígbà tí ọlọ́run ṣẹ̀dá onítọ̀hún nígbà tó sì jẹ́ ọlẹ̀ nínú ìyá ẹ̀ àbí nǹkan kan kò ṣáà yé yín ṣùgbọ́n ọ̀rọ̀ kan ń lọ wípé àwọn ẹ̀jẹ̀ kan tó bá papọ̀ mọ́ ẹ̀jẹ̀ kan lára akọ àtabo ó ní àìsàn fòníkúfọ̀ ládìde ló fi máa ń jẹyọ ṣé bẹ́ẹ̀ ni.
10: Bẹ́ẹ̀ni ṣeré a ní àwọn èèyàn tá ń pè ní káríà àwọn káríà yẹn gangan ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ nú ara wọn kò dẹ̀ ń ṣe pé bóyá bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ó àfẹ́ktà wọn kò àfẹ́ktà wọn àkọ́kọ́ jẹ́ káríà ó mì pé kankan ti ṣẹlẹ̀ nínú àgọ́ ara wọn nínú sẹ́ẹ̀lì yẹn ó ti wà lára tiwọn àwọn tí ń gbé pọ̀ kò àfẹ́ktì wọn
7: nítorí pé
10: kò dá wọn wọlé nítorí pé kò ń ṣe gbogbo ẹ̀ ló níṣòro àwọn apá kan ti níṣòro apá kan ò níṣòro so ẹni tí ó ti ní irú condition bẹ́ẹ̀ tó yẹ pé apá kan ti níṣòro ó wá lọ fẹ́ ẹlòmíì tí apá kan tiẹ̀ náà ni ṣòwò
7: ṣùgbọ́n tí o dawo lẹ̀
10: tó náà jẹ́ kárìà tó wà lára ti ẹ̀ náà
7: ṣùgbọ́n tó ń lọ tó ń bọ̀
10: tí nǹkan kan ò ṣe nǹkan tí ò fi ṣe pé nǹkan kan ò ṣe ni pé àgọ́ kan sì wà lára ẹ̀ tó sì ń ṣiṣẹ́ dáadáa tí ó affect gbogbo iṣẹ́ tó ń ṣe so tí àwọn méjèèjì yẹn bá wá pàdé tó bá wá fẹ́ra wọn in tí ẹni àkọ́kọ́ bá fi sílẹ̀ tó bá jẹ́ ibi tí ò da yẹn ló fi sílẹ̀ ẹni kejì náà bóyá ibi tí ò da náà ló fi sílẹ̀ àwọn ibi tí ò da yẹn wá pàdé wá
7: gbẹ̀yọ kan tó wá fọ́ ọmọ
10: ọmọ yẹn máa wá bẹ̀rẹ̀ sí ń jìyà in tí wọ́n kárì yẹn òní wọ́n pínpín ní sickle cell disease.
7: Ọ̀gá o Ọlọ́run ọba kódà kókó bá ní dá sí. Kókó ìbéèrè míì tí mo tún wá fẹ́ bèrè ni pé dókítà àwọn tí wọ́n ní ìpèníjà ti fòníkúfọ̀lànde yìí kò fẹ́ẹ̀ sí ìgbà kankan tí wọn ò ní máa lọ ilé ìwòsàn pàápàá jùlọ irú àsìkò tí òjò ti fẹ́ máa fi ẹsẹ̀ múlẹ̀ yìí tí òtútù ti fẹ́ máa mú ìkíní tún fẹ́ máa ń gogò gan o kí ló máa ń fà á.

0: ṣe rí àwọn tó bá ti ní ìpèníjà yìí bá ṣe ṣàlàyé tẹ́lẹ̀ ara wọn ò fi bẹ́ẹ̀ le bíi ti tiwa atẹ́gùn tó ń wọnú wọn kò dàbí tiwa atẹ́gùn tó ń kárí gbogbo ara wọn tó ń jẹ́ kí ara wọn le tó ń jẹ́ kí gbogbo àgọ́ ara wọn máa ṣiṣẹ́ bí ó yẹ kí wọ́n ṣe ṣe kò sí bẹ́ẹ̀ kò tó ara wọn ò ní gbogbo ń ta ni in fact gbà míì tẹ́ bá ti yẹ ẹ̀jẹ̀ wọn wò ẹ̀jẹ̀ wọn ò pé bí tiwa ṣe pé so ẹ̀lẹ́spẹ̀tì wọn pé kán lókun bá a ṣe lókun èyí tó lè ṣe wá táwa ṣe lè fi dúró tí nkankan ò ní mì wá tí ò ní ṣe wá tó bá ṣe wọn àwọn ò ní lè dúró torí pé ara wọn ò le bí ti tiwa then tó tún wá ṣẹlẹ̀ ni pé ṣe rí ìpèníjà yìí oríṣiríṣi ẹ̀ ló wà fún àwọn kan ó lè máa wo wọn débi táwọn máa lọ sí tútù gbogbo ìgbà àwọn kan wọn kàn lè síìkì wọn kàn lè rẹ wọn kàn lóògùn kara wọn wà òkè àwọn kan wà bí kíni ẹ ṣe lágbára tó lára wọn wọn gbọdọ dọsípítù kara wọn tó lè dìde padà sí then nǹkan tó tún wá ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oríṣi ẹyọ kan nìkan náà mọ̀ pé ss but ó jù bẹ́ẹ̀ lọ
1: jagbọ̀
0: sc náà wà
1: èwo tó nìyàn
0: sd náà wà se náà wà sf náà wà in fact so náà tún wà so àní ti s àní ti c àní ti d àní ti e àní ti f àtún ní ti o ṣùgbọ́n ọkọ̀ tó wá ṣẹlẹ̀ ni pé àwọn ìmíì tí mo tún pè yẹn wọn ò sí ní ó lè má jẹ́ pé ìlú wa iná wà eléyìí tó sì common jù lórí ọ̀dọ̀ wa ń bíbà tó sì common jù ní nàìjíríà ń bíbà òun ni s àti c but ní ìlú bòmíì láwọn area bòmíì àwọn oríṣi míì tún wà bíi e bíi o bíi d bíi f tó jẹ́ pé ó ń dà wọ́n láàmú gan bíi s àti c ṣe ń dà wọ́n láàmú bíbà so s dẹ̀rẹ̀ òun ló sì burú jù àwọn tó wáyé pé wọ́n ní ss ló sì burú jù and most times ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kì í lè dàgbà lọ títí kan tó fàyè lẹ̀ ó pẹ́ jù ọ̀pọ̀lọpọ̀ wọn 43 ó ti rẹ̀ wọ́n then most times ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lè wọ́ 2022-23 báyìí ó ti tán nítorí pé ìdí tó máa tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn kankan wà tí kíní yẹn máa ń fà lára wọn àkọ́kọ́ ó máa ń jẹ́ kí ẹgbẹ́ wọn kó short
1: ó máa ń jẹ́ kí
0: ẹ̀jẹ̀ wọn short wọn kì í sábà lẹ́jẹ̀ lọ títí because ẹ̀jẹ̀ wọn máa tètè kú so ẹ̀jẹ̀ wọn máa ń lọlẹ̀ so nítorí ẹ̀ gbogbo wàhálà tí àwa lè ṣe àwọn lè má lè ṣe nítorí pé ẹ̀jẹ̀ ara wọn ò pọ̀ tó number two ni pé ó máa ń fa ìrora tó le gan ìdí tó máa ń fi fa ìrora ni pé tẹ́jẹ̀ rẹ bá ń kú ẹ̀jẹ̀ rẹ máa ń dì tó bá dẹ̀ ti ń dì ó máa ń block àwọn ọ̀nà tí ẹ̀jẹ̀ máa ń gbà tó dé blocking yẹn máa ń jẹ́ kí ọ̀nà ẹ̀jẹ̀ yẹn kó kéré so ó máa wá ń fa kí wọ́n máa ní ìrora nínú egungun gbà mí àwọn kan apá gbà mí àwọn kan ẹsẹ̀ gbà mí àwọn kan ẹ̀yìn so wọ́n dẹ̀ máa ń rọ wọ́n kan tẹ́ pé gbà mí ó lè fa ikú fún wọn then àwọn míì nítorí condition tán wà ó lè affect heart wọn kí heart wọn déédéé stop kó má ṣe mọ́ gbà mí àwọn kan wà tẹ́ pé ó lè affect ọpọlọ wọn kí wọ́n lè má lè ṣe dáadáa mọ́ tẹ́ kó wọ́n lè bàbẹ̀ lọ àwọn kan kidney wọn ni àwọn kan liver ni tó bá jẹ́ kíyèsí àwọn kan tẹ́ kan máa notice pé ikùn wọn kọ̀ tóbi bọ̀m̀bọ̀m̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn torí pé liver wọn ti ní issue spleen wọn ti ní issue so ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa affect àgọ́ ara wọn tẹ́ pé àwọn organs kan àwọn àgọ́ àwọn àgọ́ ara kọ̀ọ̀kan ló ara wọn kàn lè daṣẹ́lẹ̀ ọkàn máa dà mọ́ ọkàn máa ṣiṣẹ́ mọ́ ọkàn ní issue kàn máa lè ṣiṣẹ́ tó yẹ kàn ṣe nítorí àìṣẹ́jẹ̀ tó péye lára wọn àti àìṣàtẹ́gùn tó yẹ kàn ní lára ó máa affect àwọn organs so ọ̀pọ̀lọpọ̀ wọn lè cope ọ̀pọ̀lọpọ̀ wọn lè má cope ọ̀pọ̀lọpọ̀ wọn hospital ni ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ bá fún wọn lógún wọn lè ó depend sí bí kíní ẹ̀ bá ṣe burú sí lára wọn.
1: ṣé láti bí ọmọ òòjọ́ àbí bí ọmọ ọwọ́ òun náà ni àwọn ìfarahàn yẹn ló ti máa ń yọ lára àwọn èèyàn yìí ni àbí nígbà tí wọ́n bá dàgbà dé ìgbà kan.
0: àwọn kan láti kékeré náà ti máa fara wọn wọn á bẹ̀rẹ̀ sí ń dá àwọn ìyá wọn àti bàbá wọn láàmú tó jẹ́ pé tọ́ba ti wá lọ sọ́pítù náà tó wá mọ̀ pé ẹni ìṣekúṣẹ̀ then àwọn kan wà tẹ́ pé ó máa ṣe díẹ̀ wọn á ti dàgbà díẹ̀ wọn á ti máa rìn wọn á ti fẹ́ máa bẹ̀rẹ̀ skul akọ bẹ̀rẹ̀ sí fara wọn kan tó wá mọ̀ but ó depend sí bí kíní yẹn ṣe rí lára àwọn ọmọ yẹn ló máa determine bí yàn ṣe mọ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ pé ní gbogbo àgbáyé síkùsẹ̀ yìí nàìjíríà ló ṣe pọ̀ jù àgàgànú áfíríkà in fact statistics ta ni pé ní ọdọọdún 150 babies
1: ta
0: máa ń bí nàìjíríà tó jẹ́ pé ó ní síkùsẹ̀
1: iye àwọn ọmọ òòjọ́
0: tọ́jà ẹsẹ̀ bí
1: wọ́n jẹ́ àwọn ọmọ

0: o fi je pe eyan wule ni eyan gbi la le se ti won fi ni mo po to to be
1: cherry
0: ni bibi won ati bi won tun se n dagbere faye yi
1: nti agbodo se ni pe awa eyan awa ta ti ta n fe ra wa ta ti di ojo ta ti ready lati mari isoro ta ma ni ni pe opolopo awon eyan ma n fe ra won lati laye se ayewu nipa ara won lati mo pe se ni yi se ni se oni oni o je career ni abi un gan je career se awon le fera won gbodo ma lo fun idanilekan to ma je kon mo boya awon meji won wa okay lati fera won
0: ojo osu won lati fera won
1: lati fera won because ti
0: lori oro to ni se pelu ilera sha o
1: no lori oro to se pelu genotype won
0: to lera ara won okay eje won ati gbogbo bi nkan se ri
1: normally to ba ti ni s ninu genotype o gbodo fe lomi to ni s ninu genotype ti e na because to ba fera won o mi pe won ni possibility ati bi omo to je ss because chances ni ko se ko boya do to ba ti je s to je to ni s
0: ni
1: so chances ni but chances ye ho high de pe o possible SS ẹni tó ní S àti ẹni tó ní S lè fẹ́ ra wọn kọ́ máa bí SS yìí o but ẹni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí tiwọn lè má gbé tó yẹ pé tó bá ti fẹ́ ra wọn bẹ́ẹ̀ wọ́n lè wá to SS jọ́nu ilé tó yẹ pé àwa di wàhálà fún tó yẹ pé àwọn gan fúnra wọn gan-an wá fẹ́ sá kúrò nílé pé wàhálà yìí pọ̀ ó tó gẹ́ mo ti ní àwọn orí àwọn cases kan tó yẹ pé bàbá yẹn dídì fi àwa àtọmọ́lẹ̀ ni pé àwọn ò lè gbà mọ́ àwọn méjì péré ló bí ọkùnrin méjì tó máa bẹ̀rẹ̀ wàhálà ìbá tẹ́lẹ̀ bá gbé sílẹ̀ báyìí kejì gbé ojú oṣù báyìí wọ́n máa wá sí hospital ni gbogbo sálárì ẹ̀ rí àwọn ọmọ yẹn máa ń dá sí pé di stage kan ó fi ìyàwó lẹ̀ àtọmọ́lẹ̀ ni ó lọ sí bòmí ó lọ bẹ̀rẹ̀ láìfù mi ni torí pé ó sù so tá a máa ma ṣe ni pé ká tó fẹ́ra wa gbọ́dọ̀ mọ irú genotype tí ọkùnrin ní ká mọ genotype tó bìnrin so that ká tó mọ̀ pé ṣé a ready láti lè fẹ́ra wa àbí ṣé àwa compatible láti fẹ́ra wa ká má lọ dá wàhálà lẹ̀ sí ọjọ́ iwájú wa àti pé àwa gangan kọ́ la máa jìyà ẹ ọmọ yẹn gan ló máa jìyà ẹ
0: omi pe ọmọ tí
1: o mọ jẹrora tó yẹ pé ara ò ní wà ókè
0: kò ní
1: dẹ kò tí ẹ most of the time ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn kì í rí nǹkan ṣe ikọ̀ wọn ò ní lókun láti lè cope pẹ̀lú kárí àwọn lókun láti lè fẹ́ ṣe anything so kò kí n easy fún ọ̀pọ̀lọpọ̀ wọn.
0: Tí ọmọ kan tàbí a bá ti kẹ́fìn ẹnìkan tó wá ní irú ìpèníjà yìí ìrànlọ́wọ́ wo ni a lè ṣe gẹ́gẹ́ bí bóyá òbí ni o gẹ́gẹ́ bí ẹbí àbí ojúlùmọ̀ ni o gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni o láti ẹ̀ ti fi lè ran àwọn náà lọ́wọ́ láti mú kí ayé náà ti ẹ̀ dẹrùn fáwọn náà láti gbé.
1: wẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé àwọn èèyàn tí ń ro tiwọn náà mọ tiwọn àwọn ìgbìmọ̀ kan ti wà ńlẹ̀ tí àwọn association tó yẹ pé wọ́n ń tọ́jú sickle cell wọ́n wà tó yẹ pé ojoojúmọ́ ná ń ro tí wọ́n lè ṣe fún àwọn ẹni yìí tí ayé tiwọn náà lè fi dà so wọ́n dẹ̀ ti ń ṣe àwọn research kan in fact research méjì kan wà ńlẹ̀ presently tó ń ṣe research ẹ̀ ni pé wọ́n ń wá ọ̀nà tí wọ́n á fi yọ sickle cell yẹn kúrò lára èèyàn tá fi kọ̀mísì bẹ́ẹ̀ tó jẹ́ pé ara yẹn lè fi padà sípò tí sickle cell yẹn ni máa fi da ẹni yẹn láàmú in fact àwọn research kan ti ń ṣẹlẹ̀
0: tó jẹ́ pé
1: ìwádìí ti ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n ti ẹ̀ ti ń try káàkiri ní america ṣe america ti ń try káàkiri tó ń ti lo àwọn èèyàn oríṣiríṣi tó ń yọ yóní nǹkan tó ń pè ní stem cells ibi tí sẹ́ẹ̀lì gangan ti ń jáde nínú egungun wọ́n ti lọ síbẹ̀ wọ́n ti yọ wọ́n ti fi nǹkan míì sí bẹ́ẹ̀ pé ṣé ká wò ó pé ṣé kí ilé stop sickle cell yìí jẹ́ pé sẹ́ẹ̀lì míì ló tún wọ́n máa jáde tí ò ní ṣe sickle cell so in fact àwọn iṣẹ́ kan ti even àwọn oògùn kan ti wà ńlẹ̀ sí tó pé wọ́n máa lò ó tó yẹ pé a change sẹ́ẹ̀lì ẹni yẹn so àwọn ìwádìí kan ti ń lọ tó yẹ pé wọ́n fẹ́ fi ṣẹ́ǹdẹ́ ní ọ̀dọ̀ wa bíbá yìí ní Nàìjíríà nǹkan táwọn ìjọba ti ṣe ní ṣe àwọn non-governmental organization
0: àti àwọn àjọ tí kì í ṣe tìjọba
1: so wọ́n ti ṣe àwọn wọ́n ti ń pèsè àwọn nǹkan kan ní general hospital bá lọ sáwọn general hospital kan only department jẹ́ pé wọ́n máa ń tọ́jú àwọn tó ní condition yìí tí bá lọ sí health center presently most of some of the health centers ní sì tún ti wà a bit equipped àwọn náà ní facility fún àwọn èèyàn tó bá ní ìṣòro báyìí so that wọ́n máa lọ síbẹ̀ then most of the things tó ń ṣe fún wọn ni pé most of the ìtọ́jú tó fẹ́ fún wọn tó kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ó lè máa lòó láti fẹ́ ṣe ìtọ́jú yẹn most of the provisions tó ń ṣe fún wọn ọ̀fẹ́ ni ẹ bá ti lọ síbẹ̀ tẹ́fọ́ pé sickle cell ni wọ́n á yẹ̀yìn wò wọ́n á ṣe àwọn nǹkan tó bá ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe ìtọ́jú fún yín ọ̀fẹ́ dẹ̀ ni ìtọ́jú ni some of the health centers and most of the general hospitals ijoba ti se pese then awon ngo na ti se pese na pe ka won fi ra awon eni lowo ka won na le wulo kon de gbadun aye bi awon ilumi se gbadun aye
0: opolopo awon ti won ni ipenija aisan fo ni kufolande pa pa julo tan je obirin ni awon mi igbagbo pe won ki le bi mo o be sire ara won mi na ti won bi mo ninu
1: won bi mo in fact mo te ni bi case meta
0: bo niyan se je
1: won bi mo seri nkan to sele ni pe ti awon eniyan ba le toju ara won ton ri pe awon lo hospital dede ti nkan ba sele si won kan tete yo si ile iwosan ki iwosan ile iwosan ti toju won opolopo won ma nkupu at least mo ni case bi meta kan quand tu bimo ni last year mo se ni case last year no this year early this year o bimo fine baby girl
0: wow
1: and she did well mo de si ni kan lowo bayi sin to se loyin to ju ssf o ti bimo ara koko o ko je pe iyen s opolopo won kin le bimo fura won ah lokun pe yan so most of them
0: pe ki oko je oni fodi ku do falande ki awo na tun je
1: Wọ́n
0: wà nílé jọ bímọ fúnra wọn. Intense gbìyànjú àti sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn kì í lè dán ọmọ bí fúnra wọn. Pẹ̀lú okun tí àti bímọ tí ó pè fún.
1: Àti pé ẹ̀jẹ̀ wọn yẹn náà tí ò kì í sábà pé kò kì í sì fún wọn láti fẹ́
0: dá ọmọ bí.
1: So most times CS náà náà máa fi
0: bímọ fún.
1: At least case méjì tá a ti ṣe CS láti bímọ but they did well, they survived it and they are fine.
0: Oga adupe o dokita wa iseun ti apeyin ti e je wa lapa olohun ajinde ara o ma je awara ale mo gbagbo pe ati ri ogbon kan bi keji ko ninu ta nso lale yi a nsoro nipa ipenija to ma nwa fun awon ti a mo si fonikufo lande dokita si ti salaye pe in to ma nfa gan ni pato titi di asiko yi pe ko ti ye enikankan won si nse ise imo ijinlele lori ti won si nwadi lórí àwọn ìpèníjà ọ̀hún àti àwọn nǹkan míì tó lè dúró gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ fún dókítà wa dr udo adúpẹ́ lọ́wọ́ yí pé a pè yín tí ẹ jẹ́ wa ò lágbára ọlọ́run àjíǹde ara yóò máa jẹ́ ò láṣẹ ìdùmarè gbogbo ẹ̀yin aráalé adúpẹ́ o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ adúpẹ́ àmọ́ kínní ọ̀hún lóore àjíǹde ara wa yóò máa jẹ́ ní gbogbo ìgbà àmọ́ káwa náà ká máa kíyè sára ọlọ́run ọba kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ o títí dìgbà míì tẹ́láǹfààní láti máa tún gbọ́ wa lórí ètò tá a pè ní ìlera wa yìí ẹ bá lé ohunkóhun tẹ fẹ bi wá ẹ lè pè sórí ẹrọ ìbáraẹnisọ̀rọ̀ 0806238 6288 títí ìgbà míì tẹ̀sán láǹfààní láti máa pàdé èmi Fọláṣadé Àjàlá olórúkọ tèmi mú kí wa wípé orun ayọ̀ lásùn
2: ọ̀dà. Alaafia Alaafia Radio FM 96.7

0: kẹrẹngbe bó ti wù kí kẹngbe tóbi tó kò lóhun agogo lẹnu òbúra akéwì ọmọ bàbá tí ń bẹ léléru mọkànlẹkùn ilé odù lákànwọ ọmọdé lọlọrin ẹyin àgbà lẹnìtàn bẹyà bá fojú àgbàrá lọ.
1: Ìbọn ọlọ́run ìbọn ènìyàn kábíyèsí ọlọ́run tó ń jẹ́ ìmí ni ọlọ́run ìbà rẹ o ọmọdé ìbà àgbàlagbà ìbà oyún ìbà lálẹ́ òní láyé ìjọ ni ètò tó tún ti bẹ̀rẹ̀ bí a ṣe máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lágẹ̀lú ẹ̀fẹ̀n máa ń pè bí òkè tí ọlọ́run kò ga ju òkè olùmìdé lorúkọ mi akínlóye ló bí mi lọ́mọ akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tó dá mọ̀ wọ́n á pè ní akin kan báyìí akin kan báyìí ẹ̀kẹ́ni báyìí nílùú ọ̀jẹ́ lẹ́yẹ níjọba abilẹ̀ lágẹ̀lú lálẹ́ òní ètò láyé jọ̀hún òní ogori ìgbà ìsìlẹ̀mọ̀ gbọ́dọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lórúkọ olóòtú omi adésínà aláwòdé olóòtú ètò láyé jọ̀hún sẹ́ẹ̀sì mọ̀ pé kenneth k bugi òní ọ̀gá wa ní lágẹ̀lú tó di lágẹ̀lú mú pẹ̀lú gbẹ̀ngàn ọláyíwọlá ọ̀dọ́mọdé tí ò lójútì tó máa ń bọ̀wọ̀ ó máa ń bọ̀wọ̀ fún àwọn tó bá ti jù lọ bẹ́ẹ̀ ni àwọn tí ó bá tún ju ohun gangan bá tún jù lọ ó tún ṣe dáadáa sí wọn tó máa ń bọ̀wọ̀ fún wọn bẹ́ẹ̀ lálẹ́ òní adémọlá sís làmójú ẹ̀rọ mi adémọlá sís ó wà ń bẹ a wà ní ààfin kábíyèsí ọba gbogbo wa ni o tó jẹ́ pé níjọ ìjọba àbílẹ̀ olúyọ̀lé bàbá tí a jẹ́ pé wọ́n fi ṣeré wọ́n sì fi ṣe àwàdà torí wọ́n ṣe dáadáa níjọba àbílẹ̀ olúyọ̀lé muritala adébáyọ̀ àkàdé lábẹ́ kábíyèsí ọba sẹ́nitọ́ rasheed adéwọ̀lú ládọjà arusa wam bẹ́ẹ̀ ni ètò ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ torí agbára àti àṣẹ owó ọlọ́run kan ṣoṣo ló wà òjò ó ń ṣẹ́jú láti àárọ̀ títí ilẹ̀ fi sú bí n tí mo sọ lánàá bí ẹ bá ti rí òjò tó ń rọ̀ tí ó ti ń lo wákàtí kan wákàtí méjì ẹ má fojú di odò wọn ni ẹ bá fojú di kúdẹ̀tì nkankan àti nkankan odò kúdẹ̀tì yóò ṣẹlẹ̀ sí kúdẹ̀tì nìkan wá kọ́ láyè ìsìn odò tí ó kọ rẹ̀ tẹ́ bá mọ̀ ẹ má fi ojú di okùn sí tí ò lè ṣe abá odò abaláyé ni bẹ́ẹ̀ni òǹkọ́ ló bá wa láyé o abaláyé ni ẹ má fojú di odò lálẹ́ òní èmi àti ọba ìṣègùn ilẹ̀ ìbàdàn a wà ní orí ètò lálẹ́ òní ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu wọn torí wọn ò fi ṣeré ọba ilẹ̀ ìbàdàn lórí àwọn oníṣègùn bẹ́ẹ̀ni wọ́n ń bẹ pẹ̀lú mi aláàjì wàsíù ọláyíwọlá adéyẹmí tí a mọ̀ sí ìpọ̀n rí kú wọ́n ń bẹ lé ẹgbẹ́ mi lálẹ́ òní náà sì ni ẹ gbọ́dọ̀ lẹ́nu wọn sọmọ síwájú mo sì ń bọ̀.

0: lo gbagbe
1: oni gangan ni ogbonjo inu osu keje odun yi ton tan lonu ogbonjo inu osu keje ojo kokande logbon inu osu keje ini ana beni lali oni emi ati oba isegun ile ibadan ajo wa lori eto e ka le o tori e ti wa lori eto e soro soke
2: e ka le olotu
1: e da ko yin lekun rere fun ati ngbo mi
2: oruko temi ni Alhaji Wasiu Olaiwola Iponriku Adeyemi oba isegun gbogbo ti ile ibadan
1: oba isegun gbogbo ile ibadan ti an ba ni ipariku ipariku se ipariku ta ma gbo ni jọn na ni abi ke se ipariku eleyun
2: ipariku ta gbo njo yen na ni egun baba to bi mi lomo ni
1: egun baba ipariku nigba na lo ti in be di se abi o si mo
2: egun ipariku nbe o baba
1: nto je bere ni pe ko ma je pe se mo pe eyan le ma jo ko to se je pe yo papo e ma ye akin o ma akin e ba ri emi gangan nu ah akin o ma ki ta ma so ngba na re akin kan bayi e je ka wa se bayi ti an ba ni oba isegun se mo pe won ni onisegun ka ni won fe so ni oyinbo won ni doctor onisegun oyinbo oba isegun ti yoruba ni leba ohun leyin
2: abi
1: eyan nana re ka wa yogbo
2: oba isegun
1: ki loro mo
2: in to ro mo ba isegun ni apapo gbogbo onisegun anja ewe anja ebo gbogbo n ta se n pe ni ewe atebo ka fi se toju eyan toju omo araye so n wa wo mi pe mo je omo kekere pe ki n wa nipo na lati mo je adari lasi ti mo moju to isese elekeji awon eto ta wa nse lodo wa agba iwa egbin agba laye nipa awon onisegun gbogbo e won ta ba ri pe iwa ti won wu nipa isegun a ma fa awon ile ijoba lowo ni pe ko da so ta ba de pe nikan gbe igbese kan ti o da nipa ewe atebo a fejo re to joba leti
1: nigba ni nigba na abi ni isin
2: titi disin ta wa yi
1: le to tun ti pe olopa nbe
2: ben
1: tori ngba mo ti ri ti e wole mo ri pe awon eyan tele yin wa le to tun ti pe olopa nbe nu egbe igba keji nbe akobwe nbe oba isegun nile ibadan awon isese won po le ibadan se ajosepo nbe laarin yin abi ko se ajosepo kankan olu ololoto akin ololoto loto se n lo wa na egbo
2: awon ko fi asiko yi mo fi ki olola julo wa governor wa Seyi Makinde ki olorun je ki emi baba ko olorun je ki emi won ko gun
1: ami oya
2: ki olorun ba ko ba wa je ki emi baba ogun
1: e so loke
2: o Oyo state oni dawo mo won lowo
1: ami
2: won jere gbogbo nkan won
1: ami
2: mo de fi aseko yi ki baba wa arusa wa hun
1: kabisi
2: o doctor Ladoja arusa wa hun mo ki baba ilu Ibadan ni dawo lori won o
1: ami ase
2: aseko ti won je oye yi iku akebi iku eya kebi eye omo eyan from the omo eniyan
1: ami ase
2: ijoko na oni ta won nidi o
1: ami ase
2: ade ori won oni fo won lori o
1: ami ase
2: mo wa ki gbogbo oloye won patapata ni le Ibadan ati gbogbo magaji le Ibadan nkan oni se mi won o
1: e mo bale
2: e mo gbogbo awon bale atawon oloye ni le Ibadan mo ki gbogbo won adua won gba mo wa fi asiko yi mo fi ki araba ti le Ibadan Olorun je kemi baba ko pe o
1: olusese
2: mo si ki olusese mo ki baba wa oluawo ti le Ibadan baba dada Olorun je kemi ti won na ogun
1: ase
2: Ibadan ni dawo mo wa lowo o
1: ase o bi mo se wa so lo je npoluwo ojana iseju kan mo nbo
0: Lagiliwa FM 96.7.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákè ìdádò ilẹ̀ Ìbàdàn.
4: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Bàbílá bàtà bàtà dé.
1: Mo mú rádì rọrùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: tíkẹ́.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland and Imam Travel and Tour.
0: Fidin
1: bákan náà aṣọ ìrám ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umrah.
1: Àtúnbánigba hotel
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
0: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
1: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe Sihara nílùú Mọ́gà tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
0: Ẹ pẹ̀ sí Manland and Imam Travel.

0: oba isegun se n gbo mi
1: gbara
0: mo mo pe nti ta fe fa yo ni pe owo to ba je mo asa ti se ta joba laye le yoruba ki a fi sile pe ka ma dalamu abi
1: ben baba
0: e je fi namba yin namba le se ta awon meji si meta mo bere tan ba ni lati be lowo yin 09123 708675 tabi plus 234 8142 491009 awon omo wa tin be nilo oyinbo nu awon egbon wa awon baba wa si be nilo oyinbo ounu oya egbe yi se ti hello
2: hello
0: mo ti wole o
2: akọmọkin
0: e mo ka le o
2: e ku ti
0: tan wa nbe
2: ara ko se yale aji ala ni ji adiyemo baba le oro jamo ti
0: e ba ni dasi
2: ah ngo nla le jare gbe ni ngo nla le jare gbe ni ipo yi kuro eh ngba ta wa ta wa ta ma wo pari ku ori ti pari ba se adeja ni ibere na ni bi ti kale ni baba eh baba fa be ngba ja ngba ti pari ku to la eh adi male o ko le bi ngba wa di bi lo wa lo mo ngo juma ko aba ni ki ori to won je ku ba ni ko wa ngba pa ni ki de o to se juma un ko ba ni ku ni o ju ko ma lo to won ba lo office ni gbona ni se awon pa ni ma lo ko wa jo ki yo ki ji to lo ko to wa yan ji we awon ikunu laye awon juma un ji ja ko won ba la ju ja o ni juma ko fe ru
0: aba ta fe fa yo ni pe kama de egun lona
2: ah de egun lona awon duwo ti
0: mo ti yo do be mo ti yo do be iro elomi le ma pere ni inu gbere ni ki si sire eh ikaton kale kun bo hello
2: hello sir
0: e kale o
2: kale sir teri asa o asa ile wa agbodo faye ti won agbodo faye ti won sile fun won
0: Eliot
2: ni le do mo gbo ko te so fa fun lori ninu bible pe Jesu o fiti kesari fun
0: abi
2: o fiti olorun to ti ko to gba wa yi wa lẹsẹ ẹlòmí ọlọrun ò pé ó ń pẹrẹ a ti tọ́ ọlọrun ò pé tó pẹrẹ tí wọ́n fẹ́ máa dán agbára ẹ wò tó ń sọ pé holy ghost fire wọ́n ní kí ni holy ghost fire fẹ́ ṣe láì jẹ́ pé bóyá káfíẹ̀ ní pé ọlọ́run pè ẹ́ gan ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe tí ọlọ́run ìṣẹ̀dálẹ̀ wa agbọ́dọ̀ máa ká wọn náà ká fi àyè tí wọ́n sílẹ̀ ká pọ̀ wọn dé ibi tí èmi wà látà nìyẹn.
0: Ẹ̀ṣẹ́ kí ló kọ yé o.
2: Kébì lọ lọ́wọ́ ẹ̀ lórúkọ tẹ̀mí.
0: Ẹ̀ṣẹ́ ó bá ṣègùn a tún lè rí ẹlòmíì tó fẹ́ béèrè.
3: Ẹ kaalẹ̀ o.
0: Ẹ mọ̀ kaalẹ̀.
3: Ẹ kú ètò ọ̀pọ̀lọpọ̀ ìjọba àwọn ẹ̀ka lè jọ atẹ́gbẹ́
0: náà. Táwọn mẹ́.
3: Orúkọ tèmi ni ọjí ọmọ west.
0: Ọjí ọmọ west
3: láti United States of Ilé Tuntun Akéde.
0: Ọjí ọmọ west ó tún jọ mẹ́ta.
3: Ìjọba pẹ̀lú àjọṣetò náà ni àyè ni ó sì àti ìwọlé.
0: Ọya ẹ̀bá ni ìbéèrè tó bá yẹ ìbéèrè.
3: Inú mi dùn pẹ̀lú fíìmù tó rọra ṣẹlẹ̀ láàrin yẹn. Kálẹ́gùn yẹn ò jẹ́ kí ìyá yẹn mọ̀ ni. Kò ní sàkànlé fẹ́ gún púpọ̀ mọ́. Because kálí bí ayé sinú bible sí egun yà fún lọ́ntẹ̀ ó lè lòun darí ẹ̀ gba ọ̀nà ibi tó gba ẹ̀ pé kó máa lọ́ntẹ̀. But ibi kuna ti je wa pe otole ayesi otola igba etola iseshe to e je wo se ti fun to ba di jo to ba di jo mi to ba re ku to nbo fun re lo ma yawo agbole
0: tabi tabi o kun le fun pe mo kodakun kodakun
3: ani fun ori duro rara wallahi o ma yawo agbole ni eni ko tabi ntoro mo iseshe lagbara gan awon yo ko odu da ojo ko fi wo sese lo ko fe ri be ya to fun ya yen gan gbogbo awon mojo ti ya e ko dani owo ti wa fi gun lati gba yen lo latara eko to ri latara waju won
0: be ni
3: enu mi dun fun ko to sele nbe yen
0: e se
3: e wo ko di baje fun yen o e ma bi to bo to re lomi oji omo west e
0: oji omo west e se kabisi e tori an mi tori aye o to nkan awon lojo bi po ti fe wole ti mo kira awon pe olohun se o July to see you me o tin ba wa fun laye won mo pe akin o ma akin ba si mo sere ibo wa ni e mo pe iyasa iyasa do o wo pe abo wa ni ojo si mo sare ni e pe number yin da
1: 08037 1 9 5 6 7 0
0: e pe le kan si
1: 08037 1 9 5 6 7 0
0: se mo dani abi Bentley
1: o wa nbi
0: oda mo ma pe ni apigba e ma wa da won lohun be si ma se towo towo oni bi e se se waju kabiyesi tinu won dun ti anju re irukere si ba eleyi looto oba asegun ni

0: Ọlọ́mba, ìwọ náà ni a ń sọ wípé o tóbi ojú bẹ́ẹ̀ lọ gbogbo èèyàn tẹ́ ń gbọ́ wa gbọ́ ètò yìí. Ṣẹ́ri ohun tẹ́ kọ̀kọ́ bá mi ṣe ni pé gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ẹ bá ń gbọ́ lọ́n tóbi nítorí pé ìfẹ́ tí Ọlọ́mba ní sí kó wà wa ló fi ń wò wípé ó ní ènìyàn kan tóun ọba yóò rìn sí wa tó jẹ́ pé yóò sì máa ṣiṣẹ́ tòun pẹ̀lú inú funfun àyà funfun tí ó sì ní di wípé èèyàn ń dọ́dọ̀ tiwọn téèyàn ń tẹ́kùn gorí ẹkún ṣùgbọ́n gbogbo ẹni bá dọ́dọ̀ wọn ayọ̀ òun náà ni wọ́n máa fi ń pàdé ènìyàn tó jẹ́ pé wọ́n wà gbàgbé ìbànújẹ́ pátápátá. Mò ń sọ̀rọ̀ nípa Alhaji Owolabi Ọlá Ìmáàmù Òṣùpá Àdínì. Bàbá mo kì yín ẹ kú dédé àsìkò yìí.
1: Sọlí wọ́n sọlímù dáìmọ̀ mútàlá sí mẹ́ni. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, ládéládé ìlú mo kí wọn. Èmi ni ọmọ yín Alhaji Owolabi Ọlá Ìmáàmù Òṣùpá Àdínì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Bàbá mo kí yín lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sí orí ètò yìí.
1: Amúdá súnmọ́ amúdá.
0: Nǹkan mo fẹ́ sọ náà nu.
1: Súkìrá súnmọ́ súkìrá. Afuwa súnmọ́ afuwa. Fàdílà súnmọ́ fàdílà. Àkọ́kọ́ tí mo ti ẹ̀kọ́ fi ń dúpẹ́ fọ́lọ́ ni pé ọba tó ní kí n rí ọpẹ́ dá.
0: Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run bá.
1: Ọba tó ní kí ààyè ọpẹ́ ó yọ lẹ́nu mi. Àwọn kan náà ń wù wọ́n káwọn náà ó dúpẹ́ bí mo ṣe ń dúpẹ́ yìí Ọlọ́run ò fààyè rẹ̀ lẹ̀ fún wọn. Ìwọ tó bá wá ń wò mí tó mọ̀ pé ọ̀rọ̀ rẹ tọpẹ́ ọpẹ́ yọ nínú ayé rẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó wà ń pé alhamdulilayi rabbil alamin.
0: Alhaji olórin nǹkan tẹ́ ẹ máa ń kọ ẹ máa ń sọ wípé bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
1: Bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kí lẹni náà tó ń wá ń bínú sí. Ọlọ́run dákun wá gbèjà mí já. Sànú mi kémi rọwọ.
0: Alhaji àdúrà yín ti gbà o ẹ ti rí ìyọnu Ọlọ́run o.
1: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
0: Nítorí pé tá a bá ní ká máa sọ̀rọ̀ nípa ìmáàmù àfáà tó jẹ́ wípé ó ti dìlú mọ̀ ká bá a bá ka méní méjì mẹ́ta báyìí orúkọ yín ó jáde ń bẹ̀.
1: Àánú Ọlọ́run ni tó ráwa gan ò lérò bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tá a bá lérò bẹ́ẹ̀ ni a sáré bẹ́ẹ̀. A sáré bẹ́ẹ̀. Àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní kó wájú mi jẹun orí mi. Ọlọ́run ni ò tí ì fi hàn o. Àwọ̀ sáré kí wọ́n rí wa o. Ọlọ́run ló ní dandan máa bọ̀ àti fi ọ hàn.
0: Kábíyèsí Ọlọ́run. Alhaji nínú àwọn àsìkò báyìí tí ó yẹ pé gbogbo ìgbà lẹ máa ń ṣàdúrà rooru tẹ́ ẹ máa gbàdúrà lóru ìṣá àdúrà lóru ìṣá àdúrà lóru ìṣá ẹ gbọ́ ná ṣe àṣírí kan wà ńbẹ̀ agbára máa ń kun agbára lóru ni àbí kí ló ń ṣẹlẹ̀.
1: Tó o bá pera rẹ láàfa tó o sì jẹ́ pé òkú Ọlọ́run lọ bá dì mú o sì dín kankan mú pẹ̀lú Ọlọ́run òru ló lè súnmọ́ Ọlọ́run dáadáa.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Torí pé tó bá ti di òru yẹn àwọn kan ó ti sùn àwọn tí wọ́n lajú tí wọn ò ní sùn kò ní pọ̀. O lè ríbi rọ gbogbo ohun tó o fẹ́ rọ síwájú Ọlọ́run o lè ríbi rọ síbẹ̀. Àwọn tí wọn náà fẹ́ bẹ́ẹ̀lì tó o fẹ́ ṣiṣẹ́ wọn níwájú Ọlọ́run o lè rí ṣe. Bílẹ̀ bá ti mọ́ ó ti di wọ́ọ̀lù ńkọlù àmọ̀pálọ́ wọn gbà á o ṣùgbọ́n fi tiẹ̀ ṣe special package níwájú Ọlọ́run.
0: Èèyàn kan lẹ́ ń sọ fún ẹni ìyá báyìí báyìí ó lóun ti gbàgbé ẹni rárá o kó lọ rántí ṣe nígbà tó jáde bíi wákàtí mẹ́ta tó padà dé mo ná tó sáré wágbé Alhaji mo ti rántí o ẹni kò lọ bá ìyá o ẹni búrẹ́dì kékeré ni o kó má ra nílé ètò tóbi ẹni kò lọ gbé fún ìyá yẹn láàrin oṣù kan.
1: Ká máa dúpẹ́ fọlọ́run.
0: Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run.
1: Ká dúpẹ́ fọlọ́run. Ọ̀dà ẹnìkan pè mí ní ìjẹrin ó lóun fún mi ní adìyẹ mẹ́fà ó wá fi rán ẹnìkan sí mi ẹni tó wá fi rán sí mi foríjì mi Ọlọ́run tó bá jẹ́sẹ̀ ni wọ́n ní wọ́n ní adìyẹ mẹ́fà o wọ́n ní kò fún mi o mo ní mo ti dúpẹ́ lọ́wọ́ ẹni Ọlọ́run bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo wá ní ìwọ tí wọ́n fi rán adìyẹ mélòó ni ìwọ ní ó lóun ò ní kankan mo ní mú méjì ọmọ rẹ tó wà níbi báyìí adìyẹ mélòó ló ní ó ní kò sí kankan fóònù náà méjì ìmáàmù bíbá yìí ma fun meji be yan se ma se nu
0: kabiyesi olohun
1: kabiyesi eyan ma fi ore wa ore ni ayi dali aye je bo ba ni ti enikan lo de o wa joko wa daje je ko je tan ko mu mi si bi tawon ayun na ba de gba po le ri je nbe
0: alaji oro te so yi na lo je ran ti on te yan fun mi ko to di pe abere eto yi eni wi pe eto to ni gangan gbogbo eni wale aye wa se rere ni
1: inu mi a ma dun ki ma gbo pe awon eyan dupe lowo mi e mo se un o ori mi a ma okunrin kan ododo mi ni jeta nbi okala o fe le ni mo da ko on lori radio
0: kabiyesi olo
1: ni ai da ko ai da ko oni bi nba lori radio kin gbeun dani ohun opolongo mi faye mo ah ki a lo ade oni won tin so asiri oni yi bu aya
0: kabiyesi olohun
1: oni mo so asiri iyawo ohun asiri to won gbori iyawo ohun to wa lo be lowo iya re ohun ni ha se eyan kan wa ti a mo so asiri sa wa wa mo nkan kan ni ibi tan ba gbe fun ala so mo ba ni a mo so a ni fe so so ku so
0: kabiyesi
1: adaken egbegberun awon kan mo wa sodo mi mba ti ri to won igbe kini iwa o e lo se nkan bayi e lo se nkan bayi e pada wa tori nfe se lohun lara won iti mba ri ni so in lo fa to se pe ise temi yato iwo se temi yato isoro si temi yato ironu temi yato focus temi yato owo re ko mo wa bo ba fun mi lohun gba o sugbon pe mo wa ka niyan pe ani mo fe gbowo lowo re se won mo mi wala ilazim omo mi owo re ko sugbon ifun oni nkan to se pe ni gbogbo ojo kijo to ba ti ranti mi ninu oro mi ninu akesi mi ninu itusi mi omo sadua fun mi nu aye
0: alaji nkan te tun so to ya mi lenu ni yi eni eni gangan asale eni gangan o na ni o pe ojo mokanlelogun te tin gbadura oro eleni gangan ni o pe eni be ba si tin jade lola bayi eni eyan mokanlelogun to ba kokon dodo yin ele fun won ni ose to je pe bo ba ti lo bayi ire ohun yo gba won ri ni
1: surprise packaging tori nfe pariwo re
0: e so mo wa ni ki sare tu sita na
1: ni se eyan to po ni mo fe fe
0: eni 21 mokanlelogun
1: ti olodun ba wa ni ko wa nu eni ti o ri gba yoju si mi
0: alaji eni ose yi ko si bi ti re wa eni yo fa ire yan mara ni
1: se mo po olodun la koju si
0: kabiyesi olodun
1: awon kan wonu egbe aye kan le ba araye lo
0: oru mokanlelogun hey kabiyesi olodun
1: ta npe ni
0: 21
1: mewa kan mokanla oni bo se lo
0: hey ni e wa ose yi e wa sise ose yi fun oru mokanlelogun e wa ni pe eyan mokanlelogun le se ma fun
1: oda a ni soro pupo sugbon je ko ye wa pe mesan meji meta kan oni nto ba wa
0: kabiyesi olodun kabiyesi olodun okay alaji gbogbo awon eyan tan fe ri yin mokanlelogun yin to je pe olori re mokanlelogun yin te fun lose yi e lo ni kan mo mu bo kan ba fe agbose yi
1: kaadi ni bo ba ti gba kaadi mi
0: lofe
1: to si yoju si kaadi mi pe 2000 fe wole pelu egberun meji
0: 2000
1: lo wole ti mi bonus lose
0: won ni mo wo se wa
1: gba tin ba gba iye ti n ba ta mo sorti
0: alaji pelu oru mokanlelogun le ma lo
1: igba ti n lo oru mokanlelogun aniyan ti mo fi lo oru mokanlelogun ni bi o se da fawon omo ya mi
0: kabiyesi olodun
1: lo aniyan pe oru mokanlelogun mo fe so dowo olodun ni o wa ri pe owo to si mi ko dowo bowo bayi to nkan mi tun wa to jowo lo to le to si mi
0: okay eyan mokanlelogun to ba tete pe won te gba number bayi e wa ri won l'office won lola won ma yonda office won ati number te ma pese mokanlelogun won ni ba ti gba card 2000 naira pere o na le e ma lanfani lati fi ri won sugbon ose yi adehun to wa laarin ayin ati won ni o ofe o na ni won ma fun yin ose yi ọ̀sẹ̀ tí ń fare mọ́ra ní kí
1: akíyà ni. Bọ́ bá wá lò ó tó orí yàtọ̀ lórí ọ̀sẹ̀ yìí. Polongo mi fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Kóhun náà sọ fẹ́ lómi. Àwọn tó máa ń ṣe kinní nínú TikTok wọ́n ní ẹ bá wa sí ààrẹ̀. Wọ́n ní kó wà fara wé. Àwa tó àwa TikTok n tó lóhun ìwọ náà sí ààrẹ̀ fẹ́ lómi. Jẹ́ ọ gbọ́. Wọ́n dọ́dọ̀ mi.
0: Aláàjì gbogbo èèyàn tó fẹ́ pẹ̀yìn báyìí tí wọ́n fẹ́ gba nọ́mbà. Nọ́mbà wo ni wọ́n máa pè sí? Ó yá ẹ bá yọ̀ǹda nọ́mbà yẹn.
1: 070-3108-30
0: ọ́fíìsì yín nílùú ìbàdàn.
1: Nílùú ìbàdàn tẹ́ ẹ bá ti ń bọ̀ ní wo ròdù àbẹ́ ń bọ̀ láti ọ̀nà géètì àbẹ́ ń gba old road bọ̀ gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbà á bọ̀ láti inú ìbàdàn ẹ bọ́lẹ̀ ní adégbà yìí ìyànà block ẹ sọdá títì bí ìgbà tẹ́ ẹ fẹ́ wọkọ̀ wo ròdù padà ẹ bèrè ibi tán ti ń tajìyẹ́ tán ti ń pa màálùú tà ẹ̀yìn ìkúlé ibẹ̀ báyìí ẹ mọ̀ rí hòtẹ́ẹ̀lì gbàgàdà kan báyìí là ń pè ní hòtẹ́ẹ̀lì bàbá gàràwò ilé tó fẹ̀gbẹ́ tì í nílé bàbá wo ibẹ̀ là ń bẹ̀
0: ìbẹ̀láwa o. Okay. Aláàjì kí n tó bíyín ní ìbéèrè tí mo fẹ́ bíyín ẹni 21 lẹ máa láǹfààní láti rí lóòlọ́
1: ra 21
0: nọ́mbà tí wọ́n pè sí ṣe rí nọ́mbà yìí bẹ́ẹ̀ bá ti pè é ẹni bá ti gbé àwọn ọmọ aláàjì bá
1: ti gbé bẹẹ bá ti gbọ́n bá ti gbé àwọn ọmọ mi ní ògbé ọkùnrin lè gbé
0: obìnrin lè gbé
1: wọ́n bá ti gbé látọ̀dọ̀ àwọn aláàjì ni o nọmba kíni mo wà ọtán ọba ti gbà á mọ lọ.
0: Nọmba yẹn lẹ máa fi láǹfààní láti lè fi rí wọn lọ́la.
1: Bílẹ̀ bá wá mọ́ lọ́la ń pè mí ń gbé fúnra mi.
0: Ẹ bá ń yọ̀ǹda nọmba yẹn lẹ́ẹ̀kan sí bàbá.
1: 070-3104-9930 070-3104-9930 090-7568-8168 070-7568-8168 àdírẹ́sì mi nílùú ìbàdàn tẹ́ ẹ bá ti ń bọ̀ láti gbòòrò tẹ́ ẹ ń lọ sọ́nà àfẹ́ ọ̀nà alákíá lẹ́gbàá ní o àbẹ́ ẹgbọ̀nà old road airport road lẹ́gbàá ní o ẹ bọ́lẹ̀ ládégbà yìí ní yànà búlọ́ọ̀kù bus stop ẹ wá fòònà títì padà bígbà tẹ́ ń padà lọ sí ìwó ròdù ẹ rí ibi tí wọ́n ti ń tajì ẹlẹ́gbẹ̀ẹ́ títì wọ́n tún ń pa màálùú tà ń bẹ̀ náà ilé tó wà lẹ́yìn wọn ilé ńlá gàgàrà báyìí ni là ń pè lóǹtẹ́lì bàbá gàràwò ilé tó fẹ̀gbẹ́ ti bàbá òun ilé bàbá wo ibẹ̀ lẹ́ ń bọ̀ ó rọrùn púpọ̀ jù láì béèrè bẹ́ẹ̀ bá tún wá pè á tójú wí fún yín kò jù báà náà lọ.
0: Okay. Aláàjì ti sọ fún yín ibi tẹ́ ẹ ti lè rí wọn fóònù nọmba náà tẹ ẹ lè pè tó jẹ pé òun náà lẹ fi gba nọmba èèyàn gan lẹ máa fi láǹfààní láti rí wọn lọ́la ṣùgbọ́n ẹ wá gbọ́ o gbogbo ẹni bá fẹ́ rí wọn ẹ mú owó káàdì yín dání o 2000 naira péré ni o aláàjì owó làbí ọlá imam òṣùpá àdínì ẹ ṣeun tẹ ẹ darapọ̀ mọ́ wa.
1: Bọ́lọ́n bá ti gbé ìjà ẹ̀dá kí lẹ ní náà tó ń wá ń bínú sí sáà tí a dá kún gbé ìjà níjà. Sanu mi kemi rọwọ ami.
0: Ó dàrọ o.
2: Oṣù káàdì ni ó ti dé, ó ti dé, ó máa bì nígbà tó ti dé.
3: Lágìlú FM 96.7
4: Lágìlú FM jàgàbá gbogbo rédíò máa rọ wọn jù.
5: Ewé jẹ́ ògún wà. wa gafe wi ate gbose toju aiso tabi aro to le ma ba ni jalagu ara baba oloye lọlọhun fi ran o eni ti gbogbo eyan mo si iso ni wa yara baba kaju e bi ta ti ma sayewo gbogbo eyan mo to nse won ka to mo ru toju ta ma fun yin akire fo tale meji tete ma bo bayi o bawo lo se nse ayo orusun egbe kori to nso ni ka ma se yo sere sere iso apa iso ese tin fa ni so agaga wo mo kuri to le tate kole ma do ni yeye lojo obirin re wa yoju si baba oloye iso ni wa yara iso yi lo gbeje wole si gbogbo ri kiri kiara iwo na moju to ko to da ogunle obirin taison ba loko ti da nkan si lagwara ki nkan alejo o ma se dede abi ka ma woju olohun fere pe yawo baba oloye iso ni wa yara baba kaju e
6: o le pe baba sori number yi 08067958800 bo dada le kan si 08067958800
5: baba oloye iso ni wa yara

0: kaju e office wa oyipada a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi gini baba isan wa yara ma gba ni moran lati ka wa ni le ra pepe ni kini nda wa laamu nu agbara re yala isan lo nde wo ni ati bere ati rin o ti disoro fun wo boya wo te wa le ri bed ati nero dide abi ko fo mu nkan ko to dide gbogbo eyi keyi yo ti nda laamu lagbara yala ati bere mu nkan ti dinara fun wo ati nero ati buso keni si buso keji o ti dinara fun wo boya wo te rin won ku won ku o n te guluba guluba bi ba to ti dabo lese ti iwo ti e ni mo paja paja lowo paja pa lese e wa se ayewo boya ofa lo ti e wole si wo lara ti wo mo orisirisi ofa lo wa a ni ofa asakatu a si ni ofa ade a si ni ofa baba a si ni ofa oje
1: ofa aruka na de wa ton ma gbe ni kaakiri
0: ti ofa baba abofa asakatu to ba wole si yen loju asiri ti mo ri gba ni lome lodo awon ilu ya ya mi ni lome agbole won won pe ni koju omole iya ya mi da so o ti le ni 140 years fun e ni ko u ba da bere asiri itoju oju ni mo ri gba lodo ya ya mi e wo wa ti pogoje odun o ti pa mo ogun odun o ti logo boya wo ti ri awon kunbe kunde ninu eyin ju re ta ipo ti ti akoba fun legbe ati ri ne ka wi ti dinara abi ati ri ne wako lale o ti dinara fun wo boya bi kurukuru ni won ri bi bi won ma ri bi oye bi oye
1: nigba mi kokore ayokele ba irin je a ma fa itoju oju te pe oju eyan ni ri na dada abi kin kin o ti ale si ni loju tabi ki o dabi pe won da eru si yan loju
0: tabi ki oju ti o lewo won le pe ni cataract loni won pe ni glaucoma lola won pe ni teridion lola boy what e ti ri yan kan to ta kini di loju bi ten ne bayi asiri yan ti wa ni odo emi
1: baba oloye
0: to gba ya ma pe ni isan iwa yara o si le pe ero bani soro mi
1: 08067 9588 00 08067 9588 00 boya okoro neje ni tenda olamu boya bi o ba ti wetan lo ma yan ara bi pe iyen fi atapara be la ro si ma yun e
0: boya wo ti e je ni to e bo ti wole oko o ti le loro mewa o ti ju be lo te pe yala ti wo ba de fe ni nkan osun re ara ile otun ara ile osun won ti mo pe nkan ti fe de si yala gbaja niyan nkan ti odo ti e bo se lejo to ba ri 28 losun o ri 22 ni osun ti bo gbogbo awon oru kan bayi a ma si dinna te yen fi ri ere igbeyawo yala boya pe wo ti e ri kini kan nunu re bo se yisotun ni yisosin gbogbo oru awon kan bayi ko da to yala boya o ti e je lomo okunrin te pe se kan sun lo laarin seju kan si keji wo ti da to we le e ngba ti o ba je ko lolufe re o gbadun re bawo ni wa na ti fe gbadun ara re
1: jedi jedi ni telomi
0: elomi de ni yi omi lobolobo to wa la ara omo okun to ye ko sanfani to ye ko domo elomi o le domo won ma ni ko e ko seyin be bi telomi o ti e ti san tabi ko won ti e sa case pe nkan omo okunrin re o kere joju ori e lo o da bi keyan ore 15 naira keyan wa tun di gege be lori wo omo to ti le logoji odun yala boya o ti e ma se eyo bo si se eyo sele sere abi keyan ma sekun si onunu ara tabi ko ma seyo ni e meta e mefa e won ma to igi odo okun ni kojumo to mo
1: ogbe enu ni telomi aero osun dede ni telomi
0: gbogbo awon oru kan bayi a ma fa ilera si eyan lagwa ara te pe yin o fi ni salafa bo se ko se olohun ni jofa aye o ba wa o fa le wole telomi lara te pe apa kan sekin da sele le ati wa soro eniyan yo dinira ni la ma bi pari opo itegbe e ma je ka bora pa e si ma je abora won mole bo se ba ti gba kaadi wa pelu owo perete a se ayo fun yin lati mo bi ti nkan yen lugos lagwa ara yin
1: to ba fa ri emi baba oloye isan ni waya ara gbogbo aye a ma pe ni baba kaju e a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi o le pe ero bani soro mi 08067 9588 00 08067 9588 00
0: aise o kere o to bi ko ni fara nsi gbe
2: La Gelu FM Jagaba Gbogbo Radio Ma Ro Wan Jo
3: La Gelu FM 96.7
4: Ilira Loro
5: Alafia Tayo
6: Obadola Aba Home Olotu Isara Gbogbo Awon Isan Yi To Ba Nse Ninu Egun Tabi Isara Ka Duro Ka Ma Le Duro Ka Bere Ko Diko Ka Rin Opo Na Meji Ku Ti Ma Re Ni Abi Iwo Olomo Okunrin To Ti Le Je Pe Bo Ba Fe Bo Lolufe Re Sere Laarin Iseju Kan Meji Ara E Ti Wale Wesi Aisan Buku Idakole Ti Kole Si Olaanu O Ma Bo Lodo Baba Obadola Fun Oniruru Aisan Ti O Ba Ma Ba Owo Ya Jalagu Ara Aisan Oju Gigun Ni Ti Yin Ni Abi Didun Ka Ma Rin Won Ku Won Ku Ka Ma Te Goluba Goluba Ka Ma Fowo owó tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí kà sí wa lónìí ní ọbadara aba home ẹ̀lú ẹ̀lú wa ni 08133831198
7: bàbá ọbadara ló ní àlàáfíà ló ń gbòòrò. Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin olùgbọ́ mi tí gbogbo ayé a máa pè ní bàbá ojú ni ìmọ́lẹ̀ ara bákan náà wọn a tún máa pè mí ní olóòtú ìsìn ara. A ti wà ní Olatubosun shopping complex tó wà ní àdojúkọ iléepo total tó wà ní Takinloye Òjé nílùú Ìbàdàn. Ibẹ̀ ní iléeṣẹ́ Ọbadára wà báyìí. Bákan náà ni ẹ sì lè kàn sí ẹ̀ka iléeṣẹ́ wa tó wà ní oríta Owóde Ọ̀yọ́ Aláàfin number 3 Ìsẹ́yìn Road Ọ̀yọ́ Aláàfin. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè mí sí ni 08133831198. Kí la fẹ́ bára wa sọ, òun náà ni ọ̀rọ̀ nípa ojú wa. Nítorí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ lọ́ba ọ̀nà. Ibi tí a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Tó bá jí láàárọ̀ mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, mọ owó òsìn kó fi bojú òsìn kó là á, kó wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó rí ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sáné àbó orínà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ. Gbogbo ìgbà ojú tiẹ̀ ó tiẹ̀ máa sú, ojú rẹ̀ ó máa dami, yóò máa yọpin, yóò máa pọ́n. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ wípé tó bá jí láàárọ̀ báyìí ṣe ni gbogbo ìpín yóò kẹ́lẹ̀ mójú tiẹ̀, ojú rẹ̀ ó kẹ̀ sú wíì. Ọmọ ìyàtọ̀ láàrin àárọ̀, ìyàtọ̀ láàrin ọ̀sán tàbí alẹ́, Elédùmarè ò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. Tó bá mọ̀ pé onípènijà ojú, tó bá ti dọ́dọ̀ mi àkọ́kọ́ ṣe àyẹ̀wò fún ẹ, àyẹ̀wò ni ó máa tọ́ wa sọ́ni àwọn iṣan èyí tó ti ní àyẹn àwọn iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà rẹ. Torí pé oríṣiríṣi nǹkan ló máa ń fa àìsàn ojú, wọ́n ní kaṣẹ́ lómi lójú ni ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì kòkòrò inú ẹ̀jẹ̀ ló ṣàkóbá fún kò rí nǹkan kan mọ́. Ìfúnpá gíga ló ṣàkóbá fún ojú ẹlòmíì tí ò fi rí nǹkan kan mọ́. Ẹlòmíì sì ní iṣẹ́ ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún. Òun ló ṣàkóbá fún àwọn iṣan ara tiẹ̀ tí ò fi rí nǹkan mọ́. Èyíkéyìí àìsàn ojú, bóyá ọfà ojú ló bá wọ ni. Torí pé oríṣiríṣi ọfà náà ló wà, ọfà sakatu a máa bá yẹn lójú téèyàn ò fi ní rí mọ́. Tó bá ti wá rí pé onípènijà kan nínú ojú rẹ pẹ̀lú ògùn Ọlọ́run tó bá dọ́dọ̀ mi láàrin ọjọ́ mẹ́ta péré a ní tìrọ àbáláyé èyí tá a fi ń ṣe ìwòsàn fún àìsàn ojú èyíkéyìí àìsàn ojú tí bá ń dọ̀ láàmú. Bákan náà ni gbogbo yín sì mọ̀ wípé àgbẹnu omi ìrìn ọ̀hún tẹja gbogbo èjò kan kì í gbá bẹ́ẹ̀ ràwé kó má rí náà. Tó bá ti ní ìpèníjà ojú kan bóyá wọn ti ṣiṣẹ́ abẹ sí rí ni wọ́n ti wá pè fọ́ lórúkọ oríṣiríṣi pé àìsàn ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ àìsàn ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ní dàwọ́ láàmú. Wọ́n náà máa bọ̀ wá sí iléeṣẹ́ Ọbadára àbí kò pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133831198. Gbogbo ìwọ tó bá ń pọn ní ìpèníjà ojú kan mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Bómi ṣe ń wọnú àjùmọ̀ kò sẹ́dá kankan tó yé. Bójú rí ó ṣe là tí ó rìnà kiri kò ní yé àwọn ọ̀tá rẹ o. Àwọn èèyàn sì ti ń wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́. Ìwọ náà má dágun lá lónìí. Iléeṣẹ́ Ọbadára ibẹ̀ ni kó máa bọ̀ wá. Àbí ìwọ tó bá tiẹ̀ wá mọ̀ pọn ní ìpèníjà ẹsẹ̀. Ẹsẹ̀ ẹlòmíì yóò máa wú bántúbántú. Tẹ́lòmíì bá ń lọ báyìí slippers yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ̀ tí ò ní mọ̀. Gọ́nigọ́rẹ́ wọ́n máa kán, gọ́nigọ́rẹ́ sì wọ́n máa kán. Òní lè dá dúró, òní lè dá bẹ̀rẹ̀. Wọ́n máa fọwọ́ ọ̀tún gbé tó sìn, wọ́n máa fi tòsìn gbé tọ̀tún. Òní lè rìn dáadáa, wọ́n máa rìn déégè. Tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ báyìí tó bá lóun ó dìrẹ́ báyìí ṣẹlẹ̀ yẹn ó fà so. Tẹ́lòmíì bá lóun rìn lọ bí òpónẹ́ mẹ́rin márùn-ún ṣe ni wọ́n máa jókòó wẹ̀sì tí wọ́n máa rẹ̀ ẹ́. O ti ní ìpèníjà àìsàn ìsìn ara nìyẹn. Bóyá ẹsẹ̀ ló ń dà ẹ́ láàmú ni, apá ló ń ro ẹni, ẹ̀yìn ló ń dùn ẹni. O ò lè dá bẹ̀rẹ̀, o ò lè dá dó, o ò lè dá rìn. Ìwọ náà máa bọ̀ wá sí iléeṣẹ́ Ọbadára tó wà ní Ìtakinloye Òde ní ìlú Ìbàdàn. Tó bá ti dọ́dọ̀ mi pẹ̀lú ògùn Ọlọ́run, àwọn egbògi tó ń jáde ní iléeṣẹ́ wa ti ṣe wọ́n lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n. Nítorí pé àyẹ̀wò làwọn ó kọ́kọ́ ṣe, ẹ̀rọ ti ń ṣàyẹ̀wò ojú ọ̀fẹ́ ni, ẹ̀rọ ti ń ṣàyẹ̀wò iṣan ọ̀fẹ́ ni. Torí pé àyẹ̀wò ni ó jẹ́ ká máa mọ àwọn iṣan èyí tó ti ní àyẹn nínú ara rẹ. Tó bá ti dọ́dọ̀ wa láàrin ọjọ́ mẹ́ta péré, ìwọ ni ọmọ Ọlọ́run fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. A ti wà ní Olatubosun shopping complex tó wà ní àdojúkọ iléepo total tó wà ní Takinloye Òjé nílùú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wà á pè wá sí ni 08133831198 08133831198. Àlàáfíà lójú o.
3: Lajilu FM 96.7.
2: La Gelu FM, Jagaba Gbogbo Radio.

0: Adé Ọ̀sun Káyọ̀dé ń bẹ bí káwọn ará ilé.
1: Akí gbogbo èèyàn lólùfẹ́ tó bá mi tó ẹ̀ka lẹ́ o. Níbi gbogbo tí Ọlọ́run ọba mi ní kí atẹ́gùn ìkànnì yìí kò fẹ́ dé ilé òní léwọ̀ ọ̀nà òní náà wá o. Káyọ̀dé Adé Ọ̀sun lorúkọ mi. New Vision yín náà ni ọkọ ìyàwó. Ilé làwá ń tó ilé yín kò ní dá oró.

Òun lè tó igangan tó gbẹ̀rù jù. Ilé òun la fọ́kọ̀sì jù. Láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn. Tẹ́ ń gbọ́ wa lọ́tún tẹ́ ń gbọ́ wa lọ́sì. Àti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn náà. Tẹ́ ń rí fa wa lọ́tún lọ́sì. Nínú ọ̀sẹ̀ tí a mú ní ọjọ́ Sunday báyìí. Ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Náà ti pè wá pé a wọ́n bá wọn sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdílé. Ìkan ilé ìjọsìn. Lẹ́tọ̀ kan tá ń ṣe fáwọn ìdílé tán ti pè wá nbẹ̀. Ìkejì àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́. Ẹni àwa lẹ́kọ̀ọ́ nbẹ̀ gbogbo yín ẹ̀yin tẹ́ ń rí fa wa ẹ̀yin tẹ́ ń bá wa ń polongo àwọn èèyàn ń polongo ètò yìí tẹ́ sì ń polongo wa fáwọn èèyàn ẹ ṣeun. Ṣẹ́ri lálẹ́ yìí níbi tẹ́ ẹ jókòó sí.

0: mi Olorun ba ko Olorun ba ko fi gbogbo edo wa lorun ko jo ro wa rorun daada gbogbo nkun ta ba ndawo le isirire wa anu gbogbo anu ta nilo ka mo struggle lati get e isirire ta nilo e je sami
1: isirire ti gbogbo eniyan fi pa wa
0: owo te nilo Olorun fi ro wa lorun alaafia te rilo Olorun ba fi ro wa lorun ogo topolopo nwa kaakiri Olorun ba ko fi ro wa lorun ola dipo so dipo e ni struggle ke to ri mu Olorun fi ro yin lorun gbo eyin eyan te gbo mi patapata Aji Adekunle
1: Alaafia ti gbogbo eniyan fi pa wa o
0: Ami Olorun Oba Olorun fi ro wa lorun ni Se ri un ti mo fe ja kan wo ni bi iseju bi meji eyin te gbo mi nkan iseju bi meji e mo pe idile ni ile la nto ndi mo fe je wo laarin iseju meji
2: imore o
0: nkan fe je ka bara wa soro ni
2: o pa more eni ti o ba more ko le dupe o
0: nkan fe ka bara ba se be se n gbo mi lasiko yi
2: emi more
0: mi o need pe boya ke se awijare kankan
2: ko le dupe o re
0: be se n benu lehun e mo kan fe ke bara yin soro e ti e mo so sita e kan bara yin soro ninu ara yin ba ni ke fi bara yin soro e kan beere lowo ara yin pe ki le fe gba
2: emi more
1: mo adupe ore
2: ago lo ba la
1: ni ti o ba mo
0: e beere lowo ara yin pe ki ni e fe gba ati pe kile ibo le fe je ko ja si
2: o su baba ti ran orun ayo imole atun oju aturari a ori ra wa yo mara wa
0: kile fe gba pelu agidi ten lo nun le pe se gbo mi lasiko ninu agidi ten lo kile fe gba nbe
2: awon ba gbodo farahan lara
0: kile fe gba ninu ti yawo yin ba yin so pe ke change te change kile fe gba nu e ile fe gba nun toko yin so fun e pe ko change
2: nun
0: toko yin danu mo to nso nkan soso na tin so lati yejo pe nkan bayi mo fe je ko se ki le fe gba nbe ki le fe gba nun pe kan beyin beyin beyin o da mo ti mo pe mo se o joko jo mo binu me fariga pe lai lai se mi ni dari jose lai lai se o ti se mi ti se le da mi se ẹyin o ṣẹlẹ̀ dá yín kí lẹ fẹ́ gbà nù ẹ̀ kí lẹ fẹ́ gbà nù kí àbá ẹ̀yìn kò bọ́yàwó yín mi ò ẹ mú sọ̀rọ̀ síta mo fẹ́ jẹ́ sọ̀rọ̀ ọ̀tà ìwọ tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tàbí tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ ohun tí mo ń sọ ètò bá ta báyàwó rẹ mọ́ gbin mọ́ mọ́ sí o ṣe mọ́ dúpẹ́ lọ́wọ́ mi mọ́ mọ́ fi mọ́ tẹ́ kí ara mọ́ tayàwó ẹ̀ ọ̀dọ́kára mọ́ tọ́ pé gbẹ̀ngà òun ṣe àwọn ṣe gan o mi mọ̀ fún ẹ mọ́ sọ̀rọ̀ kẹ́nikẹ́ni mọ́ sọ̀rọ̀ ẹ kàn mọ́ wò nú yín kí lẹ fẹ́ gbà nù ẹ̀ kí lo fẹ́ gbà nù kíyàwó rẹ̀ ò jábọ́ kí lo fẹ́ gbà nù pé kọkọ rẹ̀ ò jábọ́ kí ni géènì ẹ nínú bó ṣe ń dúró òde pé ṣèbó ń bẹ lọ́wọ́ rẹ̀ níní ṣe gbogbo tí ń ṣe ẹ kò ní pẹ́ jábọ̀ kí lo fẹ́ gbà ìbéèrè kan máa wò kan wò ó lọ kí lo fẹ́ gbà bẹ́ẹ̀ kí lo fẹ́ gbà nínú ẹni tó ti ṣoore fún tí ò wá mure náà fún ọ tó wá fẹ́ jẹ́ kó jábọ̀ torí pé ó ṣoore fún kò mure náà fún ọ kí lo fẹ́ gbà nínú pé kó jábọ̀ kí lo fẹ́ gbà nínú kí tọmọ ẹ̀yà kejì rẹ̀ ó bàjẹ́ kí lo fẹ́ gbà nù ẹni tó ti múnú ẹ̀dùn rí torí pé wá sáfẹ́rẹ́ díẹ̀ àbí ó ṣe nǹkan tí ò tẹ́ lọ́rùn nǹkan tó wù ní pé

0: ẹja fi mo fẹ fi ẹjẹ fi ìṣẹjú mẹwàá lẹ fún ẹ tó fẹ fún wa ní nǹkan àṣírí ẹyin tẹ bá ní nǹkan àṣírí tẹ fẹ sọ ẹ pé nọmba yìí 09123708675 ẹ̀yin tẹ́ ń bẹ nílẹ̀ òkèèrè ojú òpó tí yín ọ̀tọ̀ níbẹ̀ yín náà bá ní nǹkan àṣírí tẹ fẹ́ sọ ojú òpó tí yín ni +23481424910006
1: wọ́n ní òkú ṣe wọ́n tó yẹ fún yeye tó bá kú tán á kú tún kú.
0: Àwọn nǹkan tẹ́rù ń bá yín bóyá ẹ ṣe pamọ́ sí kọ̀kọ́ ibẹ̀ ń kọ̀kọ́ ni ẹ̀mí tẹ fẹ́ sọ fún
1: mi
0: ẹ wò bóyá tẹ bá sọ ṣé ò ní lẹ́yìn.
1: Ayé á fi bú ẹni o, gbogbo re tí o bá ṣe o.
0: Ẹ wò pé ṣé kẹ́ ẹ dákẹ́ ni àbí kẹ́ ẹ máa sọ.
1: Gbogbo ẹbí ọ̀rẹ́ rẹ̀ àpè ẹgbẹ́ tí ẹ ti gbé, wọ́n ní òògùn ṣe wọ́n tó
0: yẹ. Ẹ̀rù ń bà yín lórí ẹ̀ ni.
1: Wọ́n ní òògùn ṣe wọ́n tó
0: yẹ. Ẹ dákun ẹ̀yin tẹ́ sẹ́ǹdì voice note sí mi ní lásanjọ́ Tuesday.
1: Wọ́n sọ.
0: Ẹ dákun díẹ̀ tí mo lè kà ń bẹ̀ mo kà ẹlòmíì ń bẹ mo ti kà mo máa gẹ́ back sí. Ìkan bẹ́ẹ̀ lóòótọ́ yẹ kí n ti pè yín lẹ́yìn ètò ṣùgbọ́n before time yìí ṣùgbọ́n mi ò tí ì ráàyè torí àwọn tá à ń bi tá a yà sí pọ̀. Tẹ́ ẹ bá ti rí mi ẹ ti ri pé mo ti kà bẹ́ẹ̀ bá ti rí mi pé mo get back sí yín mi ò tí ì ráàyè àti bá yín sọ̀rọ̀.

0: ṣùgbọ́n arákùnrin kan pè mí wọ́n sẹ̀ mẹ́sẹ̀gì sí mi mo dẹ̀ ti kà á
1: ọlọ́run jẹ́ kẹ́
0: mo dẹ̀ ti wá kà á tán èmi ò mọ ohun tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn mo ń wo ọ̀nà tí mo mọ tí mo fẹ́ sọ lórí ẹ̀mí ò rí
1: kẹ́sì
0: mọ̀ pé bí èèyàn bá ń béèrè ìbéèrè lọ́wọ́ èèyàn mo mọ̀ pé ẹ̀fẹ́ tí ó gbà yín mọ̀ràn tí ẹ̀ ní ṣe mistake ni nǹkan tí mi bá wá ti mọ̀ nǹkan tí ò bá yé mi ò ní sọ fún yín tàbí kí n ṣe máa fòye máa gbé pé bó o ní ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà bó o lẹ ṣe lè ṣe mo ṣe lè máa fọgán kí n máa fọgbọ́n máa wò bí mi bá ti wá get back sí yín ẹ rí i pé mi ò tí ì ṣetán nù láti sọ tẹ bá fẹ́ gbọ́ ẹ má bínú so ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ 091-2370-8675 kí ni nǹkan àṣírí tí ẹ fẹ́ já gbọ́ arákùnrin eléyìí tí mo ní tán pè mí padà wọ́n mẹ́sẹ̀gì mi ni pé mr gbẹ̀ngà ẹ̀ dá mi lónìí wọ́n ní ọkàn àwọn wúwo pé kí n jọ kí n dá wọn lóhùn ẹ̀yin èèyàn ẹ dákun bóyá ẹ̀yin ganan lẹ ẹ help mi lórí tí mo lè sọ fún alàgbà yìí alàgbà wọn láwọn níyàwó pé ìyàwó àwọn wọn ti bímọ náà wọ́n láwọn sì máa ń tọ́jú ilé gan wọ́n láìkí àwọn máa ń tọ́jú ìyàwó àwọn gan àwọn láìkí ẹ gan ṣùgbọ́n ìyàwó àwọn wọn ni máa ń ṣèṣekúṣe pé àwọn ti ka àwọn aráàdúgbò náà sì mọ̀ ṣé wọ́n máa ń fi àwọn ṣe yẹ̀yẹ́ pé àyàwó lágbájá ìyàwó làgásìgbè wọ́n á ní arábìnrin kan wá pé àwọn pé ẹ dákun bàbá ẹ má bínú mr lágbájá ọlọ́run àbètì dìdì ẹ rí pé ìyá ìyàwó yín ó yàn dìṣá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀ ń gbòòrò lóòótọ́ èmi ò ka o ṣùgbọ́n òun náà ti gbọ́ dáadáa wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ àkíwálẹ̀ fẹ́ ṣe ó lóun ti bẹ̀yàwó òun ti ṣe gbogbo ẹ̀ fún yet náà kò stop ó tiẹ̀ ti fẹ́ sùn ó ti fẹ́ pa òun báyìí kíníkan ìyá tí ìyá tó ń ṣe bẹ́ẹ̀ ni pé ìyá àdúgbò àbí níbi ṣọ́ọ̀bù wọn gan ló bá bẹ̀rẹ̀ sí ní advice ẹ̀ ló bá sọ di mentor padà ẹni tán jọ ń sọ̀rọ̀ bí eré ọ̀rọ̀ àwọn méjèèjì bá wọ̀ ọkọ ìyá àti bísí rèé ìyàwó ọkọ rẹ̀ ò sí nítòsí bó ti di pa àwọn méjèèjì ti ìyàwó alàgbà yìí náà sì rèé ìyàwó alàgbà yìí náà kò jáwọ́ alàgbà yìí lòun ti bẹ̀ ń kọ́ kò ń bẹ̀ ń bàbá ní ìsìn báyìí fóònù ẹ̀ gan kò tiẹ̀ jẹ́ kóun yẹ fóònù ẹ̀ wò kóun bá gba fóònù ẹ̀ yóò ní láéláé kò gbọdọ̀ fọ́ọ̀kan fóònù tó bá ní mo ṣe náà nìyẹn kí ló ṣẹlẹ̀ alàgbà yìí náà wá ní pé àwọn àti ìyá yìí láwọn fi ṣe rẹ̀ mí lẹ́kún wọ́n láwọn àti ìyàwó oníyàwó wọ́n ní lóòótọ́ òun àtọkọ ẹ̀ ò sí nítòsí òun àtọkọ ẹ̀ tí wọ́n ti fira wọn lẹ̀ wọn ò kọ́ra wọn ò wọ́n kàn ya wọn yára wọn ni ó ní gbogbo nǹkan tóun bá fẹ́ ní ìyá yìí ń ṣe fóun nǹkan tóun náà bá fẹ́ náà lòun náà ń ṣe fárábìnrin yìí àwọn méjèèjì sì jọ ń ṣe kínní ìyàwó òun sì rè náà kò change kò stop bó máa yìí ń gbé òun débẹ̀ ó ń fún un ní ayọ̀ ó di joy giver òun ni wúmà yìí wọ́n ní kódà gan kò sí ní tó fẹ́ bó bá fẹ́ ṣe nǹkan àwọn ò bá ṣe bá fẹ́ ṣe ó bá ní ìdí owó àwọn ò fún táwọn náà bá ní ìdí owó yóò fáwọn ó ń ṣe gbogbo nǹkan tó yẹ kí ìyàwó ṣe fóun ní ìyàwó àwọn ò sì change àwọn ò tiẹ̀ mind àwọn anilẹ́nujọ́ mẹ́ta yìí pé kódà gbàtàrà ìyá rẹ̀ gan ìyá gan àwọn lọ bẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ó wá di pé arábìnrin wa change sáwọn gan mo ní ẹ dákun ta ló change ṣe ìyàwó yín ni àbá arábìnrin yẹn ni wọn ló change sáwọn gan tó jẹ́ pé ó sọ pé òun ò ṣe mọ́ kò ṣe mọ́ wọn ni e pe o lo bi kan ibi to wa lo won wa so wi pe the best ni pe ko lo ba oko e o wi pe because gbogbo nkan to gbogbo aisikire eni ti o ngun aya re ni isin oun ni gbogbo aisikire lo odo re o iyan ba ni ah tori olohun won ni pe kini kan ma se bayi fun abi se mi o fowo mo ni mo fowo mo gbogbo bo se nse mo sa nfun olowo mo se gbogbo e lohun ba ni ara baba omo ohun to bi mo to n bi mo fun lohun fe focus ni isin pe o ko si a mo se bayi fun ki lo fe to hun ni se fun se bo de o de promise ohun pe o ni fun nle iyan shock mi e mo pe at times wa ife mo crazy gan ife dag em do ba ti fall in love ni yo mo nkan ti ba o ti yo understand yo le yo o ma le relate dada nkan ti alagba yin so oni ya yi wa biri lo wa won wi pe ah oni o le ra so bo se wa so le call fun mi so le ra moto fun won lo lo nkan won ni ki se bo so ogun bo won ni bo se rinu pe kadara ti mo gbe wa nu o si so pe ki mo fi ole ni awon sa ti pin gari alagba wa lawon o le sun awon o le ho won lo disturb awon gan awon ba pe ni isin ko ni pe phone awon ko ni se nkan kan gbogbo voice note yin kele mo ke mo gbo sugba iru oro ohun emi o mo ti mo fe so lori e ni o si mo imoran ti mo fe fun yin. Hello.
2: Hello.
0: Ekale ma. Yes ma.
2: I say jejo. Where are you from?
0: Amen.
2: Ya omo ku.
0: Oh, eyin le pe ni jejo fun te so pe omo yin okunrin pe o fe wo, o njale. Se won ti wa so nkan te ma se, ma daru. Sa ti so lo ki le wi
2: kan lo pe awon eyan yin
0: hmm
2: o wa so kan pa se ni de ti se
0: e ti se da
2: o ti se kan
0: hmm e ti le
2: won ni kiri akajo ti won wo mi se na mi
0: e se be ti se n tan fe iya nu wo lo tuku mama
2: se pa mi to ku mi bi pe lati jo emi to bo ta fun mi ti o ba foso
0: mi o gbo yin da mama mi o gbo yin anu wo lo ku mama
2: àrùn tó kù ní wípé láti gbà mí mo tó ti bọ́ta fún ẹni tí ó bá tún fọ aṣọ oúnjẹ àrùn ìgbà tọ̀sán nínú ìlú.
0: Màmá màmá.
2: Kọ̀dọ̀ kan ràn mí lọ́wọ́ délé wa ló fọ̀ fún un.
0: Màmá ohun tẹ́ ẹ béèrè fún lọ́jọ́ yẹn wọ́n ti ṣe fún yín wọ́n ti fún yín ní solution ohun tán ní kẹ́ ẹ ṣe ẹ dẹ̀ ti ṣe. Mama eyin ni ke je ka base le lori imi ikeji yi ki se n ta fe so lasiko yi niyan. Yes ma e se mama e seun fun mo ti o ye ki ti ti dupe eni to pe wa baba to baba yin ti e pe won lawon o gbe gba nkan kan awon kan so nkan to sele ni awon so nkan ti o se fun ni e se gan ati ti iya keji na ti won so ti titomo won ton ni pe ko se nkan osu e seun gan ni eyin gbeyin te fun ani ti won o se e se goju oni ti. Hello.
3: O ya to rara.
0: E kale. Yes ma.
3: Hello ma wa so le.
0: Amen.
3: Ari opo e to send the voice o ti fun ni.
0: Mm.
3: Emi ba gba won ni yanju. Ti won mo ju to yawo le won. Ti si won le fe si yawo le won. To ya ti yawo ni yawo. Ni aya n kúrò pèpèpè láti fi sílẹ̀ kí ni nǹkan náà kí ló fà á kí ló wà lára ẹ̀ tí ò sí lára ìyàwó lé wọn kí nǹkan tó bá rí lára ẹ̀ tó ń wù wọn tó ń ṣe sára ìyàwó lé wọn náà tí wọn kì í gbá wọn ọ̀rọ̀ yanjú tẹ́ máa ń bá wa sọ ni ó bẹ́tà kan fèsì ìyàwó lé wọn kán fi ìyàwó yàwó lẹ̀ kán bá fẹ́ràn ẹ̀mí ara wọn ẹ kú ètò máma tì mí láti wẹ́ mà.
0: Alagba Oladipo Sodipo gbogbo Rhode Island. Hello.
4: Yes, sir.
0: Yes, sir.
4: Yes, sir.
0: Yes, sir.
4: Omo kan ti moju to a je pe ki ko para sodo yawo ti na
0: e da
4: o fi yawo ni yawo ko fi sile
0: e da e seun
4: awon
0: e seun hello
5: hello
0: e kale
5: apo
0: eto ni yan
5: eri kono sanu ni o mi ba se se ku se ile koko re o fi gbe ti ba sin gale ni ko na no bi gbe te bi be en ma bo na nu ati ya o bi mo fun o ni so du o ni so lu san en da na re je won da ni sin ni opa ti o ran o lo re wa bi se so ro ya won ti o mo birin o to ba ya wo mi lo nu ya ri ran ko pe kini ya ti gbe de le bi pe wo birin lo ya won ni re lo to bi kini awon bi kini yi o ti to to bi ya won ama ba ba ba na ko ko da ara ko ro nu popo gba da onu ya ni opa ya na si de ise iwo so wa lugo to na si tun wu omo lo kirun je na a beta o kwara seyin o wa ti awon re ya won ya ni o so je mo lo nu abi be ko o ya wo mi na seyin onu ya ni opa e fu etun
0: e seun e seun e ja kuro lori yin e ja kuro lori yin teri elekeji ti mo fe so yi arabirin yo mo gbo bayi teri eyin obirin abi atokunrin na ni seri n ta ba mo pe a ni je e mo je a mo firun mu ora shiriti ya e mu wa mo wa bi mo se fe pe ni o ori un to le tule lele yi arabirin yi won ni eje n ko ti e x won en tan ti fe tele tele yo ti travel ti wa nlo ba sugba ko to travel awon date e lowo gba tan date e lowo e mo pe alaye o so pe eye fe fo bo si travel no ati gba to ti mo ko n travel won ni ko se daada mo o ti n se sege sege o ti n se sege sege o ti n retan pe ti yan ba bo ni ba ti n fi apari sun han alejo le to lonu awon lo n se sege sege bo se n se yi ni o je ka won na so pe ka won na na se sita ya boyfriend mi kuku ni ko se serious ko fe raye ti mi bawo na se ri eni ti awon be nle e lowo lowo eni yen awon ba date yen na because tawon ba pele ko raye ti mi ko raye loni mo pe ko pick call ani nkan bi 7 years ago at the end of the day arakunrin yen o sa lo nti e lawon ba diro mi le tawon be lowo eni nsin lodo eni nsin won ni ba won se n date arakunrin gba yen ko ti mo awon family awon awon kan date eni at the end of the day won loyun oyun tan ni awon eni tawon se pade ko ti ju boya bi 3 months lo tan loyun eyin mo se o won se se wedding ni won se introduction bo se wa wa nle oko tan wa ni nsin na meanwhile bi won se un sabale bi eni ti ex won to wa la nle okere yin bo se n sabale won na ni okunrin mo pe to birin ba nfe okunrin meji to ba lo odo lagbaja lojo monday le je pojo friday ni o lo do lakasegbe e si ma pe yo ba miss period e inu osu yen na lo le se se ko miss e a si mo eni to je pe on gangan ni o se nkan to wa nbe agaga won obirin to je pe won rowo gbodo olorun ni so won won mo bo se nwo kini mesra saku won won mo gba ti ovulation high ni won mo gba ti o risk ni won mo gba ti kini kan high ni ba ti ri won ri won ri won ri na nu won ni awon sa loyun awon bimo lodo oko won awon tu bi kiji won lo wa di jokan enikan wa awon lo church church alajo fufun la won lo adan de church ala so fifun yi ele mi ba pe won jade ko se pe won sitanu ni pe bai kasa bai ka wodi nkan to se ohun ni o affect oko to fe sile o pe o ti gbo mo ba fosun o ni pe omo akon bi to bi pe oko eko lo ni won la won se emi tetele awon mo boya oko awon lo ni aboko awon ko awon se monu ati gba yen na ti mesi mo pe so nu eku ni awon kankan si awon kankan ato je pe pin o fi ku yo mo bayan ni bo ibo ni kin ti so ibo ni kin gbegba bo mo se fe so ona awon soro ya awon fi oro isiku awon soro yen ara awon sa yi mo ni oko awon na yin fi po lu pe awon sa fi ile awon sa yi mo anu re nsi awon sugba ko se so ta ari mo le so ni kun mu bale oni leyin boya bi odun bi marun x won yen tin be nle okere lo ba raye ati pe won na ba connect pada na ba connect pe akilo sele mi sa le fe omo ah o je kin fe ngba yen kini re mo once dibe sugbon won ti dore won jo ma so le kokan lori phone so ka won ti si nbe lohun sire asiko ton ba lesbc abi ton ba fi phone se ti won le bayan soro 30 minutes 1 hour so won sa bara won soro won jo n soro pe di pe okuku le fun mi ni nkan o le emi ati e ko se ni ti mo ti wa nle oko yen na so pe lai lai en to ba ya obirin to ba de wa nle oko ohun le debe lai lai ta obirin le oko lai lai married woman nti mo pe alakunrin yen ni beru olohun ani o da fun mi lore now o ye ko te fun mi lore kan after the baba joba sajeba a fun mi lore e ba ni ke ni o fun fun mi na lowo e mo awon obirin ton ba ti wora ma ti wonu ara ni fun mi lowo pe kini kan se si mo yi pe nkan o lo dede fara birin atoko e o sa nji mo won struggle ni be ni fun ba fe kin fun e lore mo lore ti mo le fe ba fe fun e lore mi wa fun mi na lowo ni opportunity yen lo fi se asking by trick ni lo fi style wole si lara o da ma wori ma ti e fun mi na eni bi okunrin yen se phone lowo nu wa tu gba o ja fun mi now e o fun mi lowo now da ilo lo fe e fun mi 50,000 a o ti poju fun mi 40 o ya fun ma fun 30 o ya da fun mi ba send owo ma ti soro mi bo lori mole o da mo fe fun e bayi o de fun e mo bi ere bi awada oni a tu bere gba mi o tu fun mi lowo da o to fun mi e ti lo mo serious ma te wa fun e ma te wa fun e na ati wa fun ni nsin fun mi iyen to iyen a tun fun lowo ngba to ya to ti depo ti depo ti asiju n ti fe poju atawa lo fe fun bayi o ku mo ko kuku le wale bo si wa njo kan nu enikan be legbe re to je obirin wo ni o ya o ya mo ti e wo ni nsin bayi ah olohun eyin te n gbo mi isoro ti o de ba yin to je pe e wa gbogbo ona lati ma fi paro jeun lo ni jo de ba yin lagbara olohun niyan ba pe pe ewe wo to ki lati e jo ape je o je baje ni ore mi e ti n be nbi to ni lohun ba gbe ko ba soro e ba ni e si ma won to wa lohun ko su di won kan raye soro daada ti won ba n be lenu ise taye ba gba won ya won tin wa o ti pe o fi ya je on ji agan ko tori number e gba o je n woju e e ba woju sa rerin ah very fine very pretty e ma wori ma wori ma wori me agba number e lowo anti e ma agba number e lowo re abi sho ni fun mi na te ma duro mo mo ko ni fe fun mi a fe fi gbo lowo mi ma pe number yin sin ma pe number yin sin pe da pe arakunrin ton wo ja ti e se gba number nu lo ba dai e se number ni okay o gbe picture yade okay fine bo se stop nu iya e wa ni pe anti arabirin so pe aburo gangan omo iya ohun sugbon arakunrin yi o mo omo iya e lo sa fi na ke to ni karakunrin ko ba soro arakunrin se bere si send owo nu ma gba jare ma gba lowo e kini kan bo se omo akeni kuku ni wale kuku rede arakunrin se wale nu arakunrin o wale won ti yo anti o na ti yo ohun ohun mo po wale arakunrin yen o ni igba takara tu se po tan ni o arakunrin na ti so fa buro re pe ore lo pe pe you know what pe ohun like connecting mi ofe mi fe ka ki ore ti e mo pe anything sele laarin mi ati e o ti fi wa mo ra so mi fe ko mo da be ni pe mo like ma se ti mi coded bo se bere si yonu mo ro pe boya owo to ma nfun yen anti ngba pasetele tele eru si n ba arabirin pe ko ma lo so pe ohun fun lowo ka se ri mo lo tu lo fi so sugbon gba to je pe fun ara e lo ma wo wa pe wo ma je ke ni ma te je ko mo anything to ba ni se mo pe gan ma ni mi o pe e bi ati la bi se wa nigeria nu patan sa wa nigeria egbon da nkan bole e si mo pe ko finu han aburo gan ko so fa aburo n to sele egbon ba pada esi mo pe epo oyibo won se ma npo lowo epo oyibo na aro pin epo oyibo eni eleni eni e wale won lo wale ninu osu keta odun yi aburo sire ko mo mo ka obirin mi nbe won ni mo pe kankan be lara won at long run ni sin aburo ti loyun oyun osu meji abo abosu meta nbe ninu aburo ba se soro yi aburo omo ya omo baba wa jewo fa anti so pe aburo wa jewo fun pe nkan bayi ki lo sele oni ewo ti dojo e because ohun awon o ti e le ise won si ti so fun won si so pe iyawo to ngan tin be lo ngan na ohun osu oboya ohun ni ohun ohun osu ofo lohun e so ba mo pe o fe wa nigeria o ko keep we o wa fe sibe e le ba fariga pe so nkan se eni o le fe a ti wa gbo pe baba en to bi en ti mo bi mo fun na laburo mi omo baba omo iya temi na bi mo fun sugbon ko so fa buro ntan ti fi pe mi nu o awon o mo ta nkan awon o mo oro ta awon o so fun arakunrin to n wi pe awon bi mo pe ohun lo lo mo ako bi awon aburo awon ti be aburo pe ki se en to le fe aburo ni lai lai ohun ti lo praise won lona wa nbe okunrin ti nbe lohun si re oniyawo toun to wa ni kini ohun osu ogbogbo bo se nse pe ohun diju kan o la kan ni o le le ohun danu lola won le finger ri lotun la wahala anti wa nwo wi pe gbogbo nkan lo nfi convince aburo e pe ko lo se ohun to di po yun ituju bi osu meta lo ti o ni se nse mo ni bo olohun o le ise won ohun iso omode ohun mo nkan to pe ohun won ateni ti jo plan won ti mo mo se fe se won ateni kin lo seyun a ore mi le ni e ojo re yin ko jo re yin se bi kini kan ko mo ko so to ton ba so fun yin ko to ko mo ko to ojo waju a mejeji na ni ya wa bi anti wa nwo wi pe se ko ni pe ohun ko n kuku so fun aburo yi tori pe aburo yi ko ri reason kankan to fi je ko n lo seyun ti ko kuku so fa aburo yi pe wo akora ti tu se po omo akobi ele to n bi alagbaja bayi lo ni ti keyin mejeji wa ni awon to wa wo pe tawon ba lo so aburo awon ni isin normally bayi ni isin arin won aburo won ogun mo olopo ni ko n seyun won o se ko da be ni pe awon smooth tele tele abura awon ti ri ele gege bi misaya sabura awon ni so pe no matter what pe iro lohun pa ni tabi ko tutu on la sire sita so ko won ni papa gbo n ta won bo se ko ni tuta won mo n ta won fe se en ti sin be lohun si re ko lohun sa na awon okunrin opolopo omo lati bi ita ta mo bi ta ta ti e mo rara a kan forugbin ni aro gbode olodun ni so wa ikura ikura kolon saanu hello hello
6: kweto
0: yes sir yes sir
6: an gbadun nzo
0: e ba wa da si papapa sa
6: anti enu ko do fi owo na o gba ka mu be o
0: ko mo soro sita
6: ori o ti fẹ́ràn ẹ̀ fọlọ́gbò jẹ́ o
0: òun kọ́ ló lẹ́ràn rẹ̀
6: òun náà ló ní kí o kó má wulẹ̀ sí ọ̀rọ̀ kan rárá
0: dà kó dákẹ́ ṣùgbọ́n ṣé kìí ṣẹkún ọjọ́ iwájú ẹ dákun ojú òpó tilẹ̀ òkèèrè tó parí pẹ̀lú 1006 ẹ fìlẹ̀ fáwọn tí ń bẹ nílẹ̀ òkèèrè mi ò ní gbé ẹyin tẹ si n bẹ nlẹ okere tẹ fẹ pe mi ẹ le pe soju opo yi tabi ke pe sori whatsapp number mi tẹ ba ni whatsapp number mi lọwọ number whatsapp number mi ni 08038484675 fun ti whatsapp number ti nigeria ni 09123
7: hello
0: hello ma'am
7: ẹ kalẹ
0: yes ma'am
7: baba furugbin
0: ya da so
7: ẹni sirugbin fun
0: ami ọlọrun
7: àdúrà yín ọgbà ọmọ ti di so onú ẹkù fáǹtì àmọ mọra mọ ni yọ ọmọ mọ ọrùn mọra ni tí ọmọ mú mọra bí igolí ó ti da máa wo mọrò torí pọ sọ fún ọkọ tí ń bẹ lókè òkun tóbi máa kọ bí fún tó ń lóyún fún àbí bẹẹ kọ
0: bẹẹni
7: ọ̀nà bọ́nà ó ṣe là fọkọ rẹ ní kọ́ máa wá o bí ọba gbọ́ ń bẹ kò kú lè mọ ó rò kò ríro pé báyọ kọ lọlọmọ báyá ẹsí lọlọmọ kọfà burú ẹ lọrùn lẹ kọ mọ wí nkankan fún o bí ọba tí ì ṣetán tí yóò bóde lọọdẹ bọ bá sì bóde ń bẹ aráàlú èbó ò lè fẹ o.
0: ẹ màmá tí ẹ mọ̀ pé tí ò bá sọ yóò di wípé ọmọ ẹni tó bàbá ọmọ ẹ náà ni bàbá ọmọ àbúrò rẹ ọmọ ìyá ọmọ bàbá.
7: ta ẹbí gbọ̀ngbọ́n ṣọ́ọ̀ṣì ló rò pé bàbá ọmọ òun ni bàbá ọmọ rẹ lójó kò tí lọ́ọ̀dẹ ẹ kú ó ń dìdò àbúrò ẹ lọ lọkọ bí ó ti jẹ́nu orí yín ò ní dàrú ẹ mọ ọmọ ṣe adéyẹyẹ kó adéọ̀sùn kọ́ o
0: gbogbo wọn bẹ́ẹ̀
7: ẹ bá ń kí ọ ẹ kú ètò.
0: hello
8: bàbá bẹ àlàáfíà fún yín
0: olùṣọ́
8: tẹ́lísà ẹkújọ́ bẹ́ẹ̀ka
0: yes sir
8: kó bẹ̀rẹ̀ kó rárá ṣẹ́rù ẹ̀ ní olùmọ́ ni o kó bá pariwo síta tó tí ò bá fẹ́ léra ẹ̀ kúrò lé ọkọ lọ́wọ́lọ́wọ́ báyìí ibi ọ̀dẹ̀ tó wà ọkùnrin tó wà lọ́rẹ̀ lè àbọ̀pọ̀ olè ódí olọ́ba kò sì sí nǹkan tí èèyàn fi rọ́pinlẹ̀ rẹ̀ tí ìpadà tó bá padà yọrí sí rere ó ti ó fi rọ́ bẹ̀rẹ̀ fún ọkùnrin àti àbúrò ẹ̀ ló lọ fi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kò sí mọ́ bẹ́ẹ̀ bàbá kábúrò bá jayé orí ẹ̀ lọ àlàáfíà fún yẹn.
0: ọjọ́ iwájú ń kọ́ sà.
8: ẹ gbàgbé rẹ̀ bíbẹ́ ó dé abáṣekọ́ bíbẹ́ ní ká bá ṣàdéyìn ọ̀nà ọlọ́ ṣàdéyìn ara rẹ̀.
0: tẹ̀sùwẹ̀. Alaba
9: Alabama
0: o possible kan ta ti won wo nu o possible ko aburo pe ah no esin leleyi tori ojo waju o possible sugbon aburo tude hello
9: hello hello
0: yes ma
9: lato yo ni akif ni bank lato yo
0: hmm
9: o yato
0: mama
9: o gbon ti so aburo re ko le ro
0: hmm
9: ta ni o ri olofe ti o fo lowo je mo aburo to rara ni ebu to n pon ko wo si ẹgbẹ́ ni kó gbẹ́nu ẹ̀ lọ́wọ́ ti gbọ́njà alẹ́ rẹ̀ fún lógbòjẹ́ àkọ́kọ́ kò kúkú dìkíà fún ní ti bí kò sì tún sọ fún àbúrò rẹ̀ wípé ọmọ àkọ́bí yóò báyìí báyìí báyìí ní sẹ́ni ìsìn náà wáyé ṣẹ̀ sọ tọkùnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bá gbọ́ kò ní gba ọmọ lọ́wọ́ rẹ̀ mọ́ kò sì sọ̀sọ́ fáráàlú èbó náà wípé òun bímọ fún un yọ̀ọ̀dà rẹ̀ láàmú o
0: ṣe
9: ní sọnú ẹ̀ kú ni
0: ọ̀yà ẹ mọ̀ bọ̀ lórí Facebook wa WhatsApp
9: gbogbo ọjọ́ iwájú nkankan ẹ jẹ́ àfọjọ́ iwájú lẹ̀ fọlọ́run
0: ká fọjọ́ iwájú lẹ̀ fọlọ́run
9: ẹ jẹ́ àfilẹ̀ fọlọ́run ni
0: ọlọ́run
9: lọ́jọ́ iwájú
0: ó dá
9: àwa kọ́ la ní
0: ó dá sà hello yes sir
10: ẹ kálẹ̀
0: yes sir
10: question then be àwọn èèyàn then be wa ni pé ọjọ́ iwájú àbí
0: tàbí ọjọ́ iwájú àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ béèyàn bá rí pé mi ò mọ̀ mo ṣe fẹ́ sọ o.
10: Ok ẹ máa gbọ́ sábà ní pé kábúrò rọ ọjọ́ iwájú fà ẹ̀lú.
0: Mo ń gbọ́ yín.
10: Sábà ní pé kábúrò rọ ọjọ́ iwájú pé bóyá kò lọ terminate mi sáàrù rísíkì tó wà ìfọ́p àti tó lè wà ìfọ́p sábàbùn
0: náà.
10: What if the process tí mo bá búrò náà bá wà damage?
0: Tọ́.
10: What if tó bá kàn sí láìpù tiẹ̀ náà?
0: Tọ́.
10: So a ní láti consider àbúrò náà ká consider ọjọ́ iwájú ẹ̀ náà. Ẹ̀gbọ́n ló ti fọ́kọ̀. Then another thing tí ò yé mi ni wípé ìgbà ò mo sọ́rí láti sọ christian èmi o ìgbà ò ní church ìdìdí ẹ ni ṣebí wọn prọfẹsà ẹ ní sí wọn ti confam pé truly truly o kò kí n ṣe ọkọ tán wà lọdọ wọn ẹ lólo yìí.
0: N tó ṣẹlẹ̀ ni pé ìránṣẹ́ rí kì í ṣe ọ̀rọ̀ dna àwọn ìjọ aláṣọ funfun àwọn tán bá àwọn wòlíì wọn máa ń rí nǹkan dáadáa láwọn wòlíì níjọ wọn mọ ń rìnà dáadáa wọn mọ ìfọ ẹlòmíín bẹ mo ti rẹ́ni tó yẹ pé ń bẹ nínú ẹ̀mí gbé kìí ṣe wòlíì nìyẹn kérú kìí ṣe aláṣọ funfun náà ni yes aláṣọ funfun ni mi fẹ́ dárúkọ bóyá kérúbù ni àbí sẹ́lẹ̀ mi fẹ́ sọ nínú ẹ̀mí ló ti ń sọ wípé ká máa sọ fún ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wípé ó ṣe yes òun gangan ló dẹ̀ ń sọ pé ó lọ ṣàgbèrè ó lọ ṣe nǹkan kan ó sì ń sọ fúnra rẹ̀ tó fẹ́ nára ẹ̀ sọ nínú ẹ̀mí mo ti rí so wọn máa ń ó possible kó ṣẹlẹ̀ yes so àwọn
10: èmi máa ní aláìsí nǹkan dáadáa so another thing ni pé I'm sorry to say omi o question náà kò sẹ́yìn tó lè gbé ọ náà before now kó tó di pé obìnrin yẹn fẹ́ ní ọkọ̀ yìí oyún ti wà lára ẹ̀ nítumọ̀ ẹ̀yìn àbí
0: oyún ti wà lára ẹ̀
10: ti lóyún fún
0: o n de ti
10: where was the lẹ́mí nígbà yẹn where was the ẹ̀mí tẹ̀mí ò rí sí o pé obìnrin tí o fẹ́ fẹ́ ọkùnrin ní oyún ti wà lára ẹ̀ o tó ẹ̀mí wá wait fún
0: ọ
10: sorry yes later
0: èrò kì í ṣiṣẹ́ báyẹn kì í ṣiṣẹ́ ẹ̀mí ṣiṣẹ́ báyẹn bẹ́ẹ̀ ni ẹ̀mí ṣiṣẹ́ báyẹn ìgbà tán bá tí ọlọ́run bá fẹ́ kọ séyàn ni kì í ṣiṣẹ́ wọ́n lè wọ́n jẹ́ pé bóyá ń gbà yẹn gan bóyá kò lọ chọ́ọ̀chì yẹn o le ma lo church yen gba yen o le ma ti join ijo araso funfun gba yen
10: mo ti wa agree mo ti agree pelu gbogbo probability yen but nkan se mi fe so ni pe se ri aru e a fin deru bo loro if to buy eventually happen bi mo fun nikan aburo na pada bi mo fun to me I don't think pe boya egun ati anything wan be even from the Bible. Jacob o fe omo baba kan ati iya omo baba kan iya kan tete ta buru so ko se generation lo ti pere and it's not that farm age se mama ni pelu
0: ibidapo niyan
10: so mi a sa
0: mo ni ibidapo niyan
10: eh so in that twice that thing ko fi aburo e sile
0: da
10: yeah
0: oh, that
10: because ono introduce aburo
0: oh, that, sir.
10: It's not the fault of the opponent or the outside the country
0: Eshigan Gami. Hello?
11: Hello.
0: Hello?
11: Hello.
0: Yes, sir.
11: Shakaro, Urugo Minarulu is Shaka, Swala Music Latiwo.
0: Yes, sir.
11: So, on Natika Lukumagba, Shungo Golaye, Olorun Loye, Unto Sele, see any town we, OTD so, Nweku, Arunwara Nikumarun Lo.
0: Oda, sir. Oda, sir. E jẹ lo ka Facebook wa e ma lo be Facebook ti lagi lo FM 96.7 Oga mi Alex Mensa Alex Mensa mani e ka le o yato e se awon to gbo mo isonu gbo mo so gbo mo jugun Ismail Odola won ni Mr. Gbenga no go back ni oro anti yo aburo ni o ni oko won ti e du oko won ni inu film ni omo ale wa ko si ni oju aye mo o ko gba kadara ti e really Ismail Odola won ni anti yi ni o fi iwa ole ati okan ju aso ifanu leyin ko gba fun olohun ko mo ba padanu odan meji hello hello
12: hello
0: yes
12: hello
0: yes, yes sir
12: yes sir Oru ko mi ni Olami le kan lati bere.
0: Oh yes sir.
12: Ko si nkan ti ko sele ni aye. Ki won anti yen ati aburo won. Ka anti yen kan lo fi ejo yen kan lo so fun mo ni won sugbon si ni ya. To ba so fun ya won. Ko pe aburo na joko lodo ya won. Ko salaye bu ije fun ya won. Aburo na de ma ti mo. Ile omo yen. Ti ba ngbe lodo oko. Won le ni komo yen yi pe ko lo ma gbe lodo won o ma wa laarin won omo yen kan ma lo ma gbe lodo won tori ma oyo ko won yen ki ogo aye ti won ko le tule awon le ronu lo
0: da oda hello
13: hello Khalifa
0: yes sir
13: Yes,
0: sir. Hello?
14: Ayato.
0: Oga mi sir.
14: Ah, ite won la le yi o ni agbara.
0: This way.
14: O ni agbara o. Se ri odo meji n fe so nipa oro yi.
0: Yes sir.
14: Se ri number 1 abomination ni ile Yoruba o ki abura te o bi won fun okunrin kan na abomination ni o. Nkan tí mi á rò kí àǹtí kó pe àbúrò kó dẹ̀ pe ìyá kan wá bó ṣe máa tú àṣírí nítorí àtúbọ̀tán ọjọ́ iwájú bá lọ àbábọ̀ o ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ sọ ni ẹlẹ́mìtẹ́sọ o Dágbéńga kẹ́ rí ọ̀rọ̀ ẹlẹ́mìtẹ́sọ yẹ parọ́ o à fọ gbogbo ẹ lálẹ fún yín nígbà tí mo wà ní polytechnic ẹlẹmìí kan jíṣẹ ní àdúgbò wa ìgbé ọmọkùnrin kan wà bí yìí ó wà ní skool ìgbé àwọn rí pé ó ti kú àdéwájú ẹ nǹkan gbàdúrà wọn lè tún jíṣẹ fún woman muslim kan náà ládùúgbò yẹn but unfortunately wọn ní pé kí woman muslim yẹn kó má lọ sí gbèsè unfortunately àwọn woman muslim yẹn wọn ọrẹ ní pé lẹmìí kan ṣe nǹkan tó yẹ kan ṣe woman yẹn bá kinní yẹn lọ
0: wọn
14: èmi wọn sì mi pé ẹlẹmìí yẹn wọn nǹkan tó ní kan ṣe náà ṣe wọn á lọ sórí òkè kan ní pastor kan organize bí 3 days prayer retreat a ṣe prayer retreat yẹn ní kíná tí ń pè redemption camp àwọn obìnrin bí ọjọ́ mẹ́ta la gbà so pastor pàtàkì ọ̀rẹ́ tán oníkálukú wá kúnlẹ̀ sí iwájú pastor yẹn tán gbàdúrà first message tí pastor yẹn kọ́ fún mi was ni pé àwọn rí pé ọlọ́run fọ́ bó sì kú níwájú mi so nípa ọ̀rọ̀ ẹlẹ́mìí ẹ má yẹ ká mú ṣe kéré ká mú kéré rárá tọ̀ èmi náà dẹ̀kẹ̀rẹ́ ọ̀rọ̀ tó ń sọ ó yé mi náà torí ìgbà tó wà ní skul mọ́ ẹ mo ṣàìṣe lóríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ ó yé mi pé kò yé àwọn so àmọ̀ràn mi ò ní jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe kọ́sà.
0: Ẹ ṣe gan ọ̀gá mi.
15: Àlàáfíà
0: fún ọmọ Babenga gbajúmọ̀.
15: Ọ̀jẹ̀ Labí láti ilé ayé Ìbàdàn. Ẹ kú ṣe ọpọlọ ẹ màmá ṣeun. Mo kí n lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ rí àbámọ̀mọ́ ṣe? A ṣe tọ́wọ́ padà dápọn. Ó ti jó já ẹ̀gbọ́n yẹn lọ́wọ́. Kò sí bó ṣe fẹ́ ṣe. Ẹ já sọ tọrọ fún wa. Kò lè bábùrú ẹ̀ sọ kó sẹ́yìn yẹn láéláé. Kò ní gbà. Bó bá ẹ̀ bá ti rílé ọ̀rọ̀, ibi tí ó ti máa dágolo tọ́, yóò máa gbádùn bẹ́ẹ̀ bí ìrànú ṣúgà ni o. Ṣùgbọ́n ọjọ́ iwájú wa ń kọ́ gẹ́gẹ́ bí nǹkan yẹn rò. Bó ni ó ṣe rí lọ́jọ́ iwájú? Kò sí ń tan àbò láyé tí ò ní padà tú jáde o. Ṣùgbọ́n kẹ́gbọ́n yìí kọ́ra yọ̀ǹda àbúrẹ̀ kó sì ṣe kíni kó panú mọ́. Normally tó bá dọjọ́ iwájú, ọmọ padà mọ bàbá ẹ o. Àlàáfíà fún eré tó.
0: Àlàáfíà. Ẹ Adéọ̀sùn gbà tí mò ń bá àǹtí sọ̀rọ̀ mo ní ẹ̀yìn àti àbúrò yín báwo lẹ ṣe pọ́n ní àbúrò àwọn ẹ̀jẹ̀ àwọn gan ni pé kò àwọn òfin kankan pamọ́ fúnra àwọn pé kò sí nǹkan táwọn yìí sọ fúnra àwọn pé ọ̀rọ̀ yìí ló fẹ́ dà bẹ́ẹ̀ ni kó fẹ́ jẹ́ kí ó wojú àwọn díẹ̀.
16: Hello.
0: Yes.
16: Ẹ sì sọ òtítọ́ wípé ọjọ́ iwájú nǹkan kò sí téèyàn bó tí ò ní ti ṣe
0: tán
16: nǹkan kan ṣáà máa ṣẹlẹ̀ ṣàtọ́ máa tún àṣẹ yẹn jáde tí àṣẹ yẹn bá dẹ̀ sì le jù ó máa dá wàhálà lẹ gidi gan láàrin ẹbí tó dẹ̀ máa ba ẹbí yẹn jẹ́ ìgbẹ́ sí ni kí wúmà yẹn lọ báyìí ẹ kó jẹ́wọ́ kán gbé bábí lágbo yẹn lọ́wọ́ kán kọkọ bọ́ra gba àwọn fẹ́ fi àṣírí kan pamọ́ sí lọ́wọ́ kó kò gbọ́dọ̀ sọ síta tí ìyẹ̀kan tọ́gbọ́n búra fún un kọ́ wá sọ wípé kó wá kúnlẹ̀ pé àbúrò mi jẹ obìnrin láṣìírí mọ́mí mi kàn báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ òun ló fà á tóun ṣe ń sọ báyìí fún un pé rí sin tóun ṣe gbé ẹ̀sìn kókàn ṣàṣọ bẹ́ẹ̀ wípé kóun tẹ̀ fi gbowó lọ́wọ́ wọn mọ̀ wípé máa di nǹkan báyìí tó mọ̀ ọlọ́run adarí jí wa o tó bá ti sọ fún yẹ àtòun àtìyẹ àkàbọ̀ wọn mọ̀ kọ́ tọ́run wa sí láàrin ara wọn torí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn kàn ń sọ pé kó fi lẹ́jẹ̀ ṣe kínní tó bá ṣẹlẹ̀ àwọn tó ní kó lẹ́kùn ò ní sí ńbẹ̀ o wọn ò ní sí ńbẹ̀ o ó dẹ̀ máa dá wàhálà lẹ̀ sílẹ̀ gidi gan lọ́jọ́ iwájú tí ì ṣe wàhálà kékeré tó jẹ́ pé òun gan ò ní bọ́ ń bẹ̀
0: wọn
16: kó tọrọ fún ìdarí díẹ̀ ṣẹ̀
0: gbogbo
16: ìgbésẹ̀ kan máa gbé kó tọrọ fún ìdarí díẹ̀ ṣẹ̀ àwa tá à ń sọrọ àwọn náà ń darí jí wa torí kíní yẹn wúwo o báwo ni ẹgbọn àtàbúrò tó wọn dẹjú méjìlá lọwọ ìyá wọn àti bàbá wọn ìyẹn gan ló ń dín in ní
0: látẹ
16: nípa ọmọ fámìlì ní ìsìn yìí wọn sì lè fojú fò ọtọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ó láwùn fún àbúrò yẹn
0: n tó ń sọ náà ó lóun bílì pé tóun bá láwùn àbúrò ò gbọ ṣùgbọn mo wá ń wò pé tábúrò ò bá gbọ ó ti sọ síta nù.
16: Ẹ ní òṣè rí kó tó sọ ṣé ti jẹ́ ìtàn tí mo sọ.
0: Ọlá Bounce bàbá ẹ ṣe o.
16: Ní Bébìlì lè máa gbélé lọ́wọ́. Bí òun fẹ́ fàṣírí kankan lè lọ́wọ́. Kóòtù kò rọ̀ wípé àti ẹgbẹ́ mo fẹ́ ṣe fẹ́ pamọ́ sílẹ̀ tó bá ti lè tún Adépọ̀ táwọn sì kúrò wọn.
0: ẹ ṣe gan sa
17: ẹ ṣe mo kan kan ko so mi bi yẹ kan mo mo ti ma fẹ
0: ẹ ṣe mo ẹ ṣe mo Adé Ọ̀ṣun kí ló rò bóyá o yóò ṣe náà
18: tí ẹgbẹ́ bá sọ fún àbúrò nǹkan méjì ni nítorí ń fi pamọ́ àṣírí yẹn bò bọ́tán bá ti sọ fún àbúrò tí àbúrò dẹ̀ submit àṣírí ìdílé wọn ti tú tanu so gbogbo ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n máa ń sọ fún àbúrò rẹ̀ wọn à sọ̀rọ̀ ìyún ò tí ìyún ò sì bò so èmi á rọ wọn pé ó bẹ́tà kí kálukú máa pamọ́ra báwọn torí pé tí ẹ̀gbọ́n bá ti sọ yóò di àṣírí tú àbúrò ò dẹ̀ mọ̀ ẹ̀gbọ́n ò mọ̀ kálukú wọn jọ ń jẹ iṣẹ́ kan náà ṣùgbọ́n kán má jẹ́ kó wáyé mọ́.
0: Hello.
19: Hello.
0: Hello.
19: Ẹ̀ka
0: Lẹ́sà mo ń gbọ́ yín sà.
19: Ọ̀rọ̀ tí ẹ sọ ẹ̀dọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ńlá ni ẹ má bínú. Ẹ rí nǹkan tó gbọ́dọ̀ kẹ́gbọ́ jáde ní ọ̀rọ̀ ìfà. Destiny ọmọ ni ó ṣe pàtàkì alákọ̀ọ́kọ́ lọ́jọ́ iwájú.
0: Kí lẹ wí?
19: Ẹlẹ́kejì ni Destiny ọmọ ni
0: àyànfọ́ ọmọ ni. Ok.
19: Ó ṣe pàtàkì torí ọjọ́ iwájú. Ìyẹn ni pé ṣe rí arábìnrin yẹn tó bá àìsàn kúkú ó máa yá kó lọ pẹ́. Arábìnrin yẹn bá lọ gbé ẹ̀ nínú àṣírí yẹn gbọ́dọ̀ wà lẹ́yìn tẹ́nìkan. Ṣé ẹ sà? Ó yẹ kí àṣírí yẹn bọ́n ṣe sọ nìsín. Ó yẹ kó pe màmá ẹ̀ kó sọ fún dẹ́n. Ọkùnrin yẹn ó yẹ kó pe kó sọ fún yóò gbà ni kò ní gbà nítorí bí ìrìn ṣe jáde sí Uma yẹn ní chọ́ọ̀chì wọn. Bó ṣe máa já padà jáde sí ọkùnrin yẹn gbà tó báyà pé ó ti ní ọdún bì kan o kó lọ gbá o. Ó yẹ yín sà. Ṣèpín chọ́ọ̀chì náà ti sọ fún arábìnrin lálàkọ̀ọ́kọ́ pé ọmọ tó bí lálàkọ̀ọ́kọ́ pé ọkọ ẹ̀kọ́ ló ní. Bó ṣe máa jáde padà jáde sí ọkùnrin yẹn gbà tó báyà nìyẹn. Tóbìnrin yóò bá wá sí láyé mọ́. Tó bá ta bá tó kó máa yá.
0: Ọkùnrin gan ọkọ ẹ̀ gangan kọ́ ẹ̀ ti ẹ̀wọ́ tọkọ ẹ̀ gan.
19: Torí tó bá lọ tó bá ṣe tí ò bá sí láyé mọ́ ọmọ yẹn náà máa gbọ́ nbì kan pé ibi tó wà wrong place ni.
0: Ẹ ṣeun ọ̀gá mi. Ẹ jẹ́ má jà máa lò ju ìṣẹ́jú kọ̀ọ̀kan lọ. Káàṣe ẹ̀ mo fẹ́ lọ mu ní ìsìn. O ṣeun èèyàn mi Ọládípọ̀ Sódípọ̀. Àwo ti bàbá Jeff. Ojú òpó tilẹ̀ òkèrè tẹ́ ń pè sí mi ò gbé ni o. Hello. Ata kankan. Hello.
20: Hello.
0: Hello.
20: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
20: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ kalẹ̀ sà.
20: Ìkàlẹ̀. Ọ̀rọ̀ tẹ gbé wá lálẹ̀. Ìyẹn orúkọ mi ni Mr. Solution Samuel láti oríta pé ni. Solution wà tí ọ̀rọ̀ tẹ gbé wá lálẹ̀. Èmi mo bá ń dá sí kan tí mo sọ fún yín pé kò sí ègún tó fi ń wẹ ègún. Rí pé kéèyàn ké pe ajá ni wáyé lọ. Mo ní kò sí ògùn tí a ń lè mí ta ìfi court lọ́jọ́ yẹn. So ẹ jẹ́ fún yín Solution lè. Nǹkan tẹ́rí ẹlẹ́mìí sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀mìí sọ torí kíbi má ba ṣẹlẹ̀ sí Uma yẹn irú nǹkan tó ṣẹlẹ̀ sí. Òun ẹlẹ́mìí ti sọ fún pé kó tètè lọ jẹ́wọ́. Tẹ́rí ẹ tí wàá wo tọkùnrin tó dè mọ́lẹ̀ o. Ọkùnrin yẹn náà ń gbàdúrà o.
0: Ọkọ ẹ̀.
20: Ọkọ ẹ̀ ó ń gbàdúrà o. Bó dẹ̀ ti ń gbàdúrà ó ní nǹkan yìí ti ṣẹlẹ̀ o. Kó lọ jẹ́wọ́ kó pe ọkọ ẹ̀ kó sọ fún yín pé ìgbà tóun tẹ òun dèsè yẹn gan. Nǹkan bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ gangan bó ṣe ṣàlàyé fún yín òun náà ni kó ṣàlàyé fún ọkọ ẹ̀. Tẹ́ irú ẹyọ kan èèyàn lè

0: Bẹ́yọ̀ sì ti sùn. Bẹ́yọ̀ tó jẹ́ káàṣẹ ti sùn. Hello. Ẹ kalẹ̀ sà. Ẹ má bínú, adárun mọ́ yín lójú ni àbí? Ẹ má bínú. Ẹ play káàṣẹ. Ṣé máa lọ sùn padà ńgbà yẹn sà? Iná àkókò ikọ̀. Ṣé ẹ ti gba káàṣẹ ẹ rí?
1: O ti
0: pẹ́. O dẹ̀ ti dùn mọ́ yín lẹ́nu. Ẹ ti da 25,000 naira mi lè tún gbà lálẹ́
1: yìí.
0: Yes sir. O da sir, ọ̀gá mi. O da, congratulations sir. O da. Yes sir, yes sir. Hello.
2: Mrs. Adiwala ló ń pè látàrí owó jẹka.
0: Yes sir, yes ma.
2: Mo gbọ́ yìí. Olóòzọ́lá Gèlú máa bá sọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ ni màámi ibi tó yẹ ẹgbà lé wa yìí.
2: Gbà. Ẹ máa sọ fún Wúmà yẹ ọ̀rọ̀ tó dọ́ bá dé kan kì í tún rọrùn mọ́ o. Ẹ tún gbọ́dọ̀ sọ mọ́ fọ́kọ rẹ̀. Tó bá sọ yóò kúrò lé ọkọ. Ọkọ tìlú òbó ni ò dẹ̀ lè gbà padà. Kò lè fẹ́ máa láyé láyé.
0: Màmá
2: àdúgbò ní orí kò pàdánù.
0: Ẹ tiẹ̀ jẹ́ àwo ọkọ yẹn nǹkan ò lọ déédéé fọkọ. Bọ́lọ̀ ń bá wa jẹ́ kọ́kọ́ ń lọ pàdé aláwo orí ńkọ́ kán wá sọ fún pé nǹkan báyìí bí wàhálà ti ṣẹlẹ̀ lọ́jọ́ kan.
2: Tẹ́ bá kó ọ̀pọ̀lọpọ̀ obìnrin jọ àkọ́bí ọmọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi tó wà nílé ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni ó jẹ́ wípé kì í sọkọ inú ilé rẹ̀ gan lónìí.
0: Mi ò gbọ́dọ̀
2: ẹni tó bá sọ tiẹ̀ síta àṣírí rẹ̀ tú.
0: Mi ò gbọ́ yín dáadáa, ẹ jẹ́ yọ microphone lè, ẹ jẹ́ kí n yọ earpiece, ẹ tún sọ lẹ́lẹ́kejì.
2: Gbogbo obìnrin tó ń bẹ ń lé ọkọ pátápátá.
0: Gbogbo kẹ.
2: Tẹ́ bá kó ogún jọ.
0: Ẹ.
2: Kán wá búra.
0: Ẹ.
2: Ọmọ àkọ́bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹlòmíì ò kì í mọ̀ bóyá ọkọ rẹ̀ lónìí tàbí àwọn.
0: Màmá 20% ẹ̀sán yẹn ti pọ̀ ju. Ẹ jọ sọ bóyá bíi 50. Àbí bíi 70.
2: Ẹni tó sọ ti ẹ̀ síta làṣírí rẹ̀ tú. Lọ sí rí nù.
0: Tọ́. Jẹ́ ń dákẹ́ o. Jẹ́ ń dákẹ́ mi mọ́ owó mi ò. Àbí kò tiẹ̀ mi ò obìnrin kọ́ ni mí àbí mi ò mọ ibi tí ìyá ẹ̀ ti rí statistics tán sọ yìí. Ṣùgbọ́n jẹ́ ń dákẹ́. Àbí ẹ̀yin ara rí Facebook ṣé ìyá ìrí sọ́ṣá ẹ ló mà.
3: Ó yàtọ̀.
0: N tán sọ yẹn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí.
3: Ọlọ́run ló mú èèyàn rè.
0: Ọlọ́run ni orúkọ ẹnìkan ni.
3: Wọlá Ṣadé
0: Alágbàdo. Màmá.
3: Lábẹ̀rún ta mẹ́rin.
0: Yes ma.
3: Ó yàtọ̀ o ò ní jóná mọ́lé o.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà.
3: Ọjọ́ ń bẹ lọ́rùn. Àrò.
0: Ẹ̀dúró ohun tí ìyá yìí sọ ṣé tòótọ́ ni pé 20% àbí bóyá bíi 5% péré ni.
3: Obìnrin tó bá wà lùbáríkà kò gbọ́dọ̀ rìnrìn ẹ̀yà ni ó mọ̀gẹ́.
0: Àbí Adéọ̀sùn ibi tá bóra já sí báyìí.
4: 37 ti ní. Ẹntì ìyá àti bàbá rẹ̀ ò bá tí ì kú bóyá máa lè sí ní.
0: Hello. Màmá.
5: Ẹ jẹ́ sí nọ́mbà yín síta. Ìjọba fẹ́ sọ tó kan fún yín. Mi fẹ́ sọ lórí afẹ́fẹ́ padà mọ́ nípa Wúmàn. Ẹ jẹ́ sí nọ́mbà yín síta.
0: Ọ̀dà màá fún yín ṣe rí ṣùgbọ́n tí ẹ bá ráàyè gbogbo ẹ̀yin tẹ fẹ́ nídìí nọ́mbà mi tẹ bá gẹ̀ẹ́tì nọ́mbà mi ẹ lọ sórí TikTok gbẹ̀ngẹ̀ ó yàtọ̀ live nọ́mbà mi wà nbẹ̀ tàbí kẹ DM mi nbẹ̀ ṣùgbọ́n màá pè fún yín.
5: Ó
0: dà màá pè fún yín màá pè fún yín. Tí ìyá sọ tí ṣọ́ọ̀kì mi ṣá. Hello. Yes ma, mo gbọ́ yín.
5: Balẹ̀ máa ń pò wí pé ọbẹ̀ dé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ yẹn. Ọ̀sọ́nù kò sọ́nù ọbẹ̀ ti ṣe dọ́ọ̀ṣẹ̀. Kárí tí obìnrin bá ti nífẹ̀ẹ́ owó jù. Ṣé mo pe ń tọ́rọ̀ ni wípé tó nǹkan fi dọ́gbọ́n gba owó lọ́wọ́ ọmọ yẹn
0: tó
5: fi pàbúrò ẹ̀ kalẹ̀. Tó bá jẹ́ mi làbúrò ọ̀dà Gbẹ̀ngà ma ti lo toro ko si to fe so fun mi aya jo so ta ku ni emi ti mo po temi
6: awon meji mo ni kan ni baba won bi ni ya won bi
5: be ni awon in to mo to fi so fun mi ba ti jo mo nsoro to ti ni wa ko ni ti o so ko to kan ni ojo waju e wa la se ni
6: e mo pe iru nkan ba o iru nkan ba eyin na le so pe nkan to do ba ti de kan ko gbodo rita iru nkan ba won ko se so fun aburo eyan na Mamati Mamati Kadi won lo tan hello nkan ti ya so lekan ton ni 20% ibi o belief o emi o belief o mo di pe gbogbo akobi ti o ba ti jọba babai e mo funra si ni suspect ni wahala hello hello
7: ni mama to so tan ni so so ti to laye se da na ni ṣugbọn o ji die tani ti okorin kan wa gba lowo mori nigba to wa lomo ji ti omo te e je ko nbe emi ko so ra gba lagba o le gba lagba ni se ko ti so mo mo nu mi
6: kọlọrun saanu wa na awon obirin mi be gba tan be lewe lomi ni boyfriend meta elomi to n kere julo ni meji to ni kere julo ni meji be si e si fi si ti won o ba wa sodo kan ni weekend yo wa sodo kan lola abi to bi bo ni abi bo ba si lo sodo eli to lo si week yi lo week yi yo sa fe tu nkan wo bo lo lola na yo sa fe tu nkan wo tori pe o ko ti ja meni keni lowo to ba ri nkan re mo elomi so pe lagbaja bayi lo ni lai lai emi ko o ta me dubai lo ni lai lai emi ko o abi ke wo pe ta ni o du e to kunju o da pe to bi ni o ti se nla gelu popular kini kan ni awo o ni o wahala hello
8: hello
6: yes
8: ijile o ni daru oro yen le die ah olorun je afiku dara wa mo won ma fiku lera won kini
6: hmm
8: ah okunrin gan o lewu lati gbo jade eni re osefu olorun mo do le wa ru o o da le wa ru o eyin obi sin e ma gbo radio o yato o ni rare
6: ami olorun
8: o ni rare o ariko gban benbe o eni bowo fola sadi alagbado latori ta mera
6: e se mama

0: Hello? Ẹ̀kálẹ̀. Ya. Nǹkan tí mo ní sọ́rọ̀ yẹn, táńkì tẹ́lẹ̀ ni ẹ ti sọ, ló ti sọ fún ọkọ ẹ̀. Ẹ̀yìn nígbà yẹn kò ní sínú wàhálà yìí tó dẹ̀ jẹ́ pé àjẹ́ NWB gan. Owó tó ń gbà lọ́wọ́ máa ti lé òyìnbó yẹn náà kó jẹ́ ìgbà yẹn ló ti sọ fún un. Ìgbà tí yẹn bá wálé kó ṣe bí ẹnì kó wò ó bóyá òun lòún na ọmọ lóòótọ́. Owó gidi ló máa gbà ń sìn. Ní pé kó máa sọ yẹn, ó ní kọ̀rọ̀ ayé ó dáa ju kọ̀rọ̀ ọ̀run lọ. Ẹ wò ó kó má jẹ́ pé ìyá sì máa jẹ́ láti. Ọ̀rọ̀ ẹ̀ ti ń dàrú báyìí. So kó tètè jẹ́wọ́ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ibi tó bá máa dá sí kó dá sí. Kọ̀rọ̀ ayé dáa ju kọ̀rọ̀ ọ̀run. Ọ̀rọ̀ ò gbá ọ̀rọ̀ ibi tó dó bá dé. Ọ̀rọ̀ ti ò gbà bẹ́ẹ̀. Ìrìn tẹ́lòmíì rìn tó gbolówó ẹlòmíì àárín àfùjẹyìn. Ọ̀rọ̀ ti ò gbà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ti ẹgba kó jẹ́wọ́. So nǹkan tẹ́lòmíì kó dédé ẹlòmíì ò lè kó dédé. So kó jẹ́wọ́ bẹ́ẹ̀ ni.
1: Ẹ ṣé o.
2: Mo recognize Aladi, Aladi sir, Selim Amadi.
1: Hello.
3: Oh, Mama Ti, mo wi pe e se se ni pada. Ti a ri nkan ti ya yen so. Lọ́nbẹ̀ rárá, kò sí lọ́nbẹ̀. Ọlọ́run ló mẹ́ni tí ń sin nǹkan lọ́run sàánú àwọn obìnrin. Èyí ò tó kọ́ àwọn
1: ṣé nípa àtàkọ́ bí ọmọ àbí? Màmá, nípa àtàkọ́ bí ọmọ? Ẹni ò sí rọ́ńbẹ̀.
3: Ilé yóò kọ́ àwọn tó máa ń ṣe gbẹbu dókè, yóò kọ́ wọn lọ́ẹ̀kọ́. Fọ́kàn ẹ̀ pé wọ́n ti gbọ́ rédíò náà ni.
1: Ẹ ṣé. Hello.
4: Hello, ẹ̀ka lẹ́ta.
1: Hello, ẹ̀ka nlẹ́ o.
4: Adébáyọ̀ ti yá kíláàsì gbó ọ̀rà.
1: À ń gbọ́ yín mà.
4: Nǹkan tí mo fẹ́ sọ bí ẹ yẹn ó lè sọ fún òbí rẹ̀. Ó máa kọ́kọ́ lọ sọ fún wọn ni, ó máa ṣàlàyé fún òbí rẹ̀. Kó má ti jẹ́ kó yẹn jábúra rárá. Tó bá ti sọ fún ìbí rẹ̀, nǹkan tóbi rẹ̀ bá sọ ní ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ nǹkan tó yẹ kó sọ. Ṣùgbọ́n ti sọkọ rẹ̀ tí ó fẹ́ kọ́ ọkọ rẹ̀ tán lákàdé gbé alẹ́ ni. Ó yẹ kó sọ fún ọkọ rẹ̀ tó ọkọ rẹ̀ bá pàdé wòlíì àbẹ́nìkan tó bá sọ fún pé ọmọ àlè kan wà ní ilé ẹ̀ tó wá jáde. Tó bá dìjà láàrin tọkọ-tìyàwó pé eléyìí kò sì bo mọ́ gbẹ̀yìn lọ́wọ́ báyìí. Ó bá sọ ló pèjú káṣíri tu lọ. Èyí tọkọ ìlú òyìnbó náà tó bá padà yá sí méjèèjì bá jáde tóun náà lọ́hùn pé ọmọ rẹ̀ fẹ́ wá ń ta. Tí gbogbo ẹ̀ dàrú fún òun náà tọ́lọ́run má jẹ́ kí nǹkan dàrú fún wa.
1: Wọ́n
4: ní kọ́lọ̀ wá ọmọ jáde. Ló padà gba ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ náà.
1: Ẹ ṣé o.
4: Èyí tí màmá wá dẹ̀ sọ lẹ́ẹ̀kan pé ti tọmọ kọ ọmọ àlè.
1: Ti àkọ́bí.
4: Ó wà ń bí òun méjìlélímọ̀ eléyìí ṣàkọ́bí. Mo bímọ ọkùnrin ni. Ṣùgbọ́n àwọn ọmọkùnrin rẹ̀ méjèèjì tó wà lọ́dọ̀ rẹ̀ ọmọ àlè làwọn méjèèjì tán dẹ̀ jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́n bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó ní ẹnì kọ̀ọ̀kan ní wọn. Àwọn méjèèjì wọn dẹ̀ jọ bàbá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn.
1: Tán dẹ̀ jẹ́ ọmọ àlè. Ṣé pé ọmọ àlè tún lè jọ bàbá tí èso ń lò bí?
4: Wàhálà yóò jọ kó jọ bẹ́ẹ̀ kẹ́ máa wọ́n jọ ju tó wà lọ́dọ̀ tí wọ́n ń bí.
1: Mo ti ẹ̀ ń bọ́ lórí ẹ̀. Ṣé ẹ gbọ́ lórí Facebook bá a bá fi gbogbo ọmọ àkọ́bí tá a bá fi dá 100 mélòó lọmọ ọkọ mélòó lọmọ àlè ẹgbọ́n tí ìyá yẹn sọ pé gbogbo obìnrin ìsìn lọmọ àlè ni gbogbo púpọ̀ àkọ́bí èmi ń rò lọ́kàn tèmi gan pé ntí ẹ mọ nǹkan téèyàn ó sọ. Infinity gan ẹ̀rù ń bà báyìí. Ọmọ àlè a máa jọyàn. Ẹ gbọ́ ṣé ọmọ àlè lè jọ ẹni tí kì í ṣe bàbá tó bi. Hello.
5: Hello, olóòtú.
1: Ẹ kalẹ̀.
5: Ntí ayẹsọ kò sí lọ́nà.
1: Nípa tọ́ máa lè.
5: Bẹ́ẹ̀ni.
1: Mbola tún já sí báyìí.
5: ẹrí fóònù kéde òní jẹ́ kó jùlá láti jọ́ ní gbogbo nǹkan báyìí ló ti wà ẹjọ́ olótù sí ẹni tí ọkùnrin mẹ́ta mẹ́rin bá sùn nínú oṣù kan tó lóyún alọ́mọ tó lóyún nínú wọn ni tó bá nífẹ̀ẹ́ ni ó gbé fún un kí lẹ fẹ́ àti rí tó ṣe àti rí ẹjọ́ yẹ pé bàbá ọkọ ló lóyún àkọ́kọ́ àkọ́bí tí ìyàwó ọmọ rẹ̀ bí.
1: Ìyún bàbá ọkọ.
5: Ló ní oyún àkọ́bí.
1: Bàbá ọkọ.
5: Tí ìyàwó ọmọ rẹ̀ bí.
1: Bàbá ọkọ ó bá ìyàwó ọmọ rẹ̀ ṣe pọ̀ ni. Ó bá lò pọ̀.
5: Òun bàbá ọkọ bẹ́ẹ̀ o ìyàwó ni o. Ló mú bàbá ló ń ti pa bàbá wa ní ó ń tí bàbá ò bá ṣe olóhùn wa pariwo lé bàbá lórí.
1: Ẹ̀yin ti ní ìrírí rẹ̀.
5: Pàpà tíbẹ̀ tíbẹ̀ náà ṣáàṣì inú padà wà tún ni. Ṣé rí mi olóòtú tóbìnrin yìí bá tó bá jẹ́wọ́ òótọ́ wúwo láti sọ ṣe mọ̀ pé nísìn irú ọkùnrin ilé òyìnbó yẹn nísìn ó lówó láti ṣe DNA test tó bá tẹ̀fẹ̀ dá wàhálà tó bá fẹ́ rí àrídájú ẹ̀ ṣùgbọ́n nísìn sẹ́ àní ogún wọlé fẹ́kọ̀ ọmọ yìí náà tún máa jà bàbá ń jagun ọmọ náà tún máa ṣe mọ̀ pé nísìn ara ọmọkùnrin ẹlẹ́mọ̀ yá ọmọ yẹn kọ́má gbẹdẹ sọ́síta kọ́má náà fẹ́ lu ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ bàbá má papọ̀
1: ṣáàṣì
5: nínú padà tù bàbá pẹ́ láyé á pẹ́ lẹ́nu jù bẹ́ẹ̀ lọ o.
1: Kọ́mẹ́ǹtì ti kún orí Facebook bàbá ẹ̀ jẹ́ ń sáré kan kákò ní abala abẹ̀yẹn.

0: Hello.
1: Hello, sir.
0: Yes, sir.
1: Hello, sir.
0: Hello, Shara. Shiri leve ba wa so.
1: Ben.
0: Oye jagbon.
1: Shiri obiri. Oluju kokoro yin.
0: Ọ̀rọ̀ àṣírí tẹnìkan láti sọ lọ́yẹn tẹlòmíì la fẹ́ gbà láti lé ẹ̀dàpọ̀ ẹjá pò ń bẹ̀ ẹni tí ń ṣe kálukú ń bẹ lábẹ́ aṣọ rẹ̀ bí ò bá síta sọ tó bà sírí ara ẹlòmíì bá bọ́ sọ́lẹ̀ bá dàbí iná kì í ẹlòmíì bá bọ́ sọ́lẹ̀ bá dàbí ọ̀bọ. Ó kí àwọn ìdílé kan nu ṣùgbọ́n ọlọ́run ọba mi fi aṣọ bàṣírí ara tí ń bẹ nínú kálukú wá sì sọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá a mọ ìgbésẹ̀ tá a lè gbé ẹ pè wá báyìí ẹ jẹ́ abáyín dá sí ẹ̀lọ́ ojú òpó yẹn ní ń jára wọn o 09123008675 ẹ̀lọ́.
1: Hello,
0: sir. Yes, sir. Ẹ káàárọ̀ o, ṣọ́rọ̀ àṣírí lẹ́fẹ́ sọ.
1: Ọ̀rọ̀ àṣírí náà ni, sir.
0: Ọ̀rọ̀ àṣírí?
1: Mo gbé ìṣẹ̀ṣẹ̀ lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo fẹ́ tó ń pa
0: ẹ̀. Ẹ sọ kí gbogbo ayé gbọ́n.
1: Mo fẹ́ ọmọ kan lọ́wọ́. Ọmọ tí mo wá ń fẹ́ yẹn pé mi ò wá mọ̀ pé ọmọ ẹ̀ ti lé wọn. So, mo wá pè mí láti lé wọn. So, ọ̀rọ̀ àgbẹ̀dì pé mo ti lóyún ẹ̀ ti pẹ́ mo ti fẹ́ nìkan ìyẹn tí èkìní kó lọ ṣe oyún ẹ̀ ṣáà wọn ṣáṣe yín èmi wá pè ní pé ó lóyún oyún èdè ẹ̀mọ́ kan sọ pé ó síkì sí nǹkan kan pé wọ́n fẹ́ràn lọ mo ṣáṣe nǹkan tí agbára mi pé ó kéde ṣe síkì kan lọ ṣe kan lọ pé kó lọ sọ́síìtì ó má gbé kiri ó wá lọ sọ́síìtì wọn ní kan lọ ṣe scan ó wá lọ ṣe scan ìgbà tó ṣe scan ó ṣáà nǹkan jágẹ̀rì tó lóyún inú wá pè ní bàbá pè ní pé kí n gbà pé kí ni mo fẹ́ ṣe fún àwọn àti ẹ̀kọ́ kan sọ̀rọ̀ mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ mo fẹ́ mú mi lọ sọ́dọ̀ dọ́pẹ́ tí ọtí yìí ọtí àkàn ẹ sọ fún mi àìsọmọdé ìgbà tó dáwà ṣe pé òyìn wá lóyún pé wá pè ní pé kí mo fẹ́ ṣe ẹni tó fún lóyún ńkọ wọn á láwọn ti pè yẹn pé ilé bẹ́ẹ̀ sì ní sọ̀rọ̀ sáwọn pé ẹyin kò sí ẹjọ́ fẹ́ ṣe nǹkan
0: mọ̀jàmílà.
1: Wọ́n fẹ́ kí n báwọn fẹ́ lọ ṣe pé kó lè fẹ́ mi wọ́n fẹ́ sọ ẹ̀ owó lẹ́ ti fi ní omi ọmọ nǹkan tí mo lè sọ̀rọ̀ èyí ṣàtìjú ní kó bẹ́ẹ̀.
0: ṣé bí n tó ṣẹlẹ̀ náà nìyẹn bàbá ṣáyìn ò tí ì bálòpọ̀.
1: Mo bálòpọ̀ mi gbúdọ̀ parọ́ fún
0: mi. Toyún.
1: Bẹ́ẹ̀ ni ìmọ̀kólóyún àti ìmọ̀kólóyún.
0: Òṣìṣọ́nà kò sọ̀rọ̀ àṣírí ń bẹ Ọlọ́run ọba mi yóò bá ń sọ yín.

0: 1230-8675. Àwọn ọ̀rọ̀ àṣírí ni àwọn ìṣẹ̀lẹ̀ tàbí ìlàkọjá tí èèyàn ní tí ò mọ nǹkan tó le ṣe tàbí tí ò mọ ẹni tó le sọ fún tó ti jẹ́ ọ̀rọ̀ tó pamọ́. Pàápàá jùlọ nípa ẹ̀gbọ́n àtàbúrò nípa ọkọ àtìyàwó ọ̀rẹ́ méjì láàrin ara wọn ọ̀gá àtọmọṣẹ́ nínú ẹbí ládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hello.
1: Hello.
0: Hello sir, ẹ káàárọ̀ o.
1: Ọ̀rọ̀ àti ṣíkan tó wà.
0: Bàbá ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín kalẹ̀ gbọ́ra wa dáadáa.
1: Ọ̀rọ̀ àti ṣíkan gbà ní ọbẹ̀ sọ.
0: Ẹ jẹ́ àgbọ̀.
1: Ọmọ kan wa máa fi ẹjọ́ ọkọ̀ rẹ̀ ẹjọ́ máa fi gbòòyà lójú pé àjọ ń ṣe àṣepọ̀. Mo wá dé nílé kò lọ. Ó tún máa fún wọn ẹ̀ wá sọ ìyàwó mi dọ̀rẹ́ ó wá ń wá ní ìdílé tẹ́lẹ̀ ìyàwó mi ò dẹ̀ mọ̀ kí bá ti dúró sí ìyàwó mi fún ọbẹ̀rẹ̀ pé àwọn ìlú jẹ́ káàánú rẹ̀ ló sọ máa ń kéré ohun àgbàlagbà tó máa ti fi mọ dáadáa ni ó ti kò mú mi ò mọ̀ ọ́nà ìyàwó mi ò mọ̀ èyí àárín èmi ohun àtúlọ́ tó wà ní mo lè ṣe náà.
0: Bàbá tí n bá gbọ́ yín dáadáa arábìnrin kan wọ́n máa wá fẹjọ́ lọ́yìn ẹjọ́ ọkọ wọn láti bẹ̀ ẹjọ́ dọ̀rẹ́ ẹjọ́ mú nǹkan ńlẹ̀ ẹjọ́ ń wọlé jáde ó tún ti wá di ọ̀rẹ́ ìyàwó yín tímọ́tímọ́ tó jẹ́ pé nígbà míì tí ẹ bá kí fún ìyàwó yóò tún mọ pé ọ̀rẹ́ òun ni ẹni ẹ dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa fi sílẹ̀. Ẹ fẹ́ fílẹ̀ òun ni òfin yín lẹ̀. Ẹ bàbá kò sọ́rọ̀ àṣírí ń bẹ̀ ṣé kò sí ilé ọkọ ni.
1: Ó sì wà pẹ̀lú ẹni náà ẹni ẹni àtàwọn ọmọ yìí
0: kò sí ọ̀rọ̀ àṣírí ń bẹ̀ ẹ́ ọ̀rọ̀ àṣírí ní ìtìkálẹ̀ ìtìjọ fúnra yín lóyún tíyàwó yín ó mọ̀ tó gbọ́mọ yín tó gbé lọ ọ̀ta tẹ́wálẹ̀ fẹ́ kílèmọ ọmọ yín padà yín ó ti ń lágbà bàbá ó bá kọ wájú sí yín kẹta tó bá kọyìn sí yín kẹta tó bá kẹyìn nìkan kẹtẹ́rọ ara yín pa kò sí nǹkan kan nínú àgbèrè. Àwọn nǹkan tọ́lọ́wọ́n bá mi ò fẹ́ nù. 0912370-8675. Hello.
2: Hello, Adéọ̀sùn, kí ló ń ṣẹlẹ̀? Àgúrò nẹ́nẹ́ o. Àtọ̀fá àtàlẹ̀ àgúrò nẹ́nẹ́ o.
0: Àbáyín pe nọ́mbà rẹ̀. Kẹ́ ẹ pé nẹ́nẹ́ náà ti gbọ́ báwọn. Pé yóò lọ lú wọn ni. Hello.
3: Hello sir.
0: Yes sir, sọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ.
3: Bẹ́ẹ̀ ni jẹ́rí obìnrin yẹn.
0: Ẹ dẹ́kun ẹ mọ́ dá sí tilẹ̀ mọ́ ẹ jẹ́ kójú òpó tọ́. A ti sọ yín òun lọ àti kúrò lórí ẹ̀. Ẹ mọ́ jà dá sí tilẹ̀ mọ́. Ọ̀rọ̀ àṣírí míì la fẹ́ gbà láti lé gbogbo wa la ní nǹkan tó pamọ́. Lábẹ́ aṣọ wa. Hello.
4: Hello
0: ma.
4: Hello.
0: Hello ma.
4: Yes, sir. Ṣé ń gbọ́ mi sá?
0: Mo ń gbọ́ yín máa ẹ kárọ̀.
4: Ẹ̀fẹ́ mo jẹ́ single mother tí mo ní ọmọ mẹ́ta.
0: Ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ àṣírí àbí?
4: Bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣírí o.
0: Ẹ jẹ́ single mother ẹ ní ọmọ mẹ́ta.
4: Ìgbà tí mo ní problem pẹ̀lú ọkọ tí mo fẹ́.
0: So
4: ọkùnrin kan wá ní kí n relocate ibi tí mo wà kí n máa bọ̀ ní ibi tó ń wà pé òun á máa ràn mí lọ́wọ́. Ṣé ń gbọ́ mi sá?
0: À ń gbọ́ yín.
4: Ìgbà tí mo wá pé ọ̀dẹ ni tí mo dé ìlú yẹn tí ẹni yẹn ń gbé. Ẹni yẹn máa ń bá mi sùn. ṣùgbọ́n ó wá máa ń ṣe fáwọn yẹn pé àbúrò mi ni jẹ́ sí wọn.
0: ẹni tó ní kẹ́ ẹ relocate súnmọ́ àdúgbò òbí tóun ń gbé ó máa ń bá yín ní àjọṣepọ̀ ẹ kéré sí i ó wá máa ń sọ fún àwọn èèyàn pé àbúrò lẹ jẹ́ sóun.
4: bẹ́ẹ̀ni tó o ìgbà tó yá ó ṣàbẹ̀wò sí ní ṣé èso dáadáa sí wọn àwọn èèyàn tí mo wá bá sọ̀rọ̀ pé kí ló dé tó fi ṣé tó fi máa ṣe dáadáa bó ṣe ń ṣe dáadáa nígbà tó ń gbé tó ṣe dé. ó wá ní àwòrán tó ń fura pé ṣé ìyàwó nǹkan mo jẹ́ ni àbí àbúrò mi mo jẹ́.
0: Mo ń gbọ́ yín gbogbo ayé ló ń gbọ́ yín kò wá ṣe dáadáa sí yín mọ́ ẹ wá pè wọ́n ẹ wá bi wọ́n pé kí ló dé.
4: Wọ́n
0: wá ní àwọn èèyàn ti ń fura pé wọléwọ̀de yín ti pọ̀ jù ó ti ń jẹ̀gbọ́n àtàbúrò lọ.
4: ìgbà tí mo wá ní òkè mo fẹ́ sọ fún wọn. Wọ ìlú tí mo wà mo ti kẹ́rù débẹ̀ mi òye kò easy fún mi láti relocate láti ọ̀ṣun kejì wá sí ìbẹ̀. So a tún máa dọ́gbọ́n pè mí tó bá ní ìdíwọ́ pé kí o wá.
0: Ṣé ẹ ti kúrò ní ibi tí ẹ relocate sí tó súnmọ́dọ̀ ẹni yẹn ẹ ti kúrò ń bẹ̀.
4: Mo kúrò ń bẹ̀ kò easy stage kan sí another stage o. Ó wá tún pa mí láṣẹ pé mi ò gbọ́dọ̀ ní ọkùnrin kankan níbẹ̀ ó di pé ó mọ́nítọ̀ mi ó ti ń treat mi bad ni nǹkan tí mo lè ṣe. Mi ò dẹ̀ gbọ́dọ̀ sọ fáwọn èèyàn pé nǹkankan jọ ń dà ọkọ̀ òun dẹ̀ ń pè mí pé àbúrò mi ò jẹ́ bọ̀ àwọn èèyàn tí ń fura tí ò ní mọ nǹkan tí mo lè ṣe níbi tí ìbẹ̀ mi.
0: Mama
4: ma
0: ṣe ẹni ẹ níyàwó lé.
4: Kò níyàwó ní ìyàwó kan ò sí ṣùgbọ́n wọ́n tún ní àwọn obìnrin oríṣiríṣi tó ń fẹ́ tó jẹ́ pé mo mọ̀ tó jẹ́ pé káwọn yẹn bá wá wọn máa sọ pé àbúrò ni àbúrò mi fún
0: àwọn. Tán bá rí obìnrin míì wọ́n lè máa dìmọ̀ lójú tiyín.
4: Àwọn dáadáa máa ń ṣe dáadáa.
0: Mama ni àbúrò mi kí ẹ. Ẹyin ò dẹ̀ lámọ́lẹ̀ fáwọn èèyàn pé àjọ ń fẹ́ra ni o.
4: Ẹyin ò tó bẹ̀.
0: Ẹyin tó ẹni ọdún mélòó.
4: Mo 41 ni mo ní small stature tí tó pàwọn èèyàn kí ń bí pé mo ti tó bẹ̀.
0: 41 years ní Ibai.
4: Bẹ́ẹ̀ bọ̀ mo ní stature ti jẹ́ pé àwọn èèyàn máa ń dá òtù pé bóyá mo ti tó ìjọ.
0: Ẹni ẹ tó. Má yẹn tó èjì o.
4: Ó ṣe pé 50 ni.
0: 50. Jẹ́ káwọn èèyàn fún yín nímọ̀ràn lè lórí. Torí pé ó ń dìná yín. Kí lẹ sọ?
4: Àwọn èèyàn fún mi ẹnì kan tí mo mú bí èèyàn tí mo fún mọ́ kókó wọn sọ̀rọ̀ yẹn
0: fún. Ẹ jẹ́ kí àwọn tí àwọn ará ilé lèmi ti ẹ̀ ń bá wì. Àwọn aráalé ni mo rí fa yín sí pé ẹ jẹ́ kí wọ́n fún yín nímọ̀ràn lé lórí. Ó ti dìzónà ṣé ó mọ̀ ń pè rẹ̀ ní bàbá àwọn ọmọ yín tẹ́lẹ̀ ni.
4: Òkùnrin ní bàbá ẹ̀ ó la pé àwọn ọmọ máa ń lọ bẹ̀ bàbá ní ìbò kan àwọn máa ń lọ bẹ̀.
0: Àwọn ọmọ yín dẹ̀ ti dàgbà.
4: Ọmọ ní ọmọ 13 years, ọmọ 10 years, àti ọmọ 6 years. Bàtà èèyàn ń fura yẹn ló fi fẹ́ lé mi pé bọ̀ síbẹ̀síbẹ̀ náà ìgbà míì tó bá ti nílé á ti pè mí á ti mójú mi lọ́ra pé.
0: Tó bá ní ìdíyín tó fẹ́ bá yín lò pọ̀ ó máa pè yín. Ẹ̀yin náà dẹ̀ ń dá lóhùn.
4: Ìgbà tó yá sì ni ìdá lóhùn ṣùgbọ́n ó wá ń ṣayé mi ní lára gan-an. Ebi tí a kàn máa disgrace mi ní public máa
0: ṣe sọ̀rọ̀ ẹni àwọn. Ṣebí máa yẹn kò bímọ ni.
4: Ó bímọ
0: ṣùgbọ́n ẹni kò níyàwó.
4: Kò lóbìnrin lọ́dọ̀.
0: Máa ń gbé tó wù ni.
4: Wọ́n láwọn obìnrin tí mo mọ̀.
0: Any shop, any bit of tin taja.
4: Shop, but only lot of finish it is my taja. Monta costume.
0: E ma wule ti e so awon kan te nta e ma so awon kan te nta pe eni se lowo
4: mo ni se gidi lowo
0: e je ki eyan bi meji si meta ko fun yin ni maran le lori
4: egbe gbogbo lo ti fini si egbe shop gbogbo lo ti fini si lati bi ma se mo ni
0: egbe shop we lo tun ba yin get so lo ba yin sanwo shop ni
4: I'm going to go to the shop.
0: Tori bi o ti n seyin mo lero pe gugu wa la gbo ti mama yi so 0912307085 egbo kini e lero pe arabirin yi le se okunrin ti won jo nfera lati ilu kan si ilu kan wa tan won wa si egbe odo won won ri locate won de ti lomo meta tele won ko le ko confirm pe iyawo mi ni ama la bro mi kin abro mi kin ama ma gbobirin mi wa ka mo adugbo abro o ki abro mi ni oni owo mo nkan to nle se pe ko de se daada so mo ṣugbọn e de mokunrin wa gba karan wa gba dundu lomo kekeke fi moju eyan daada mo gba o pe gugu wa la gbọ hello
5: hello
0: hello sir
5: hello e ka le ku eto
0: yes sir
5: oruko ti mi ni so amọ won ran tan pe ni opin won ni fun ose
0: an gbo yin
5: mo ti le gba aladiri
0: o ti re hello hello
5: hello
4: en ka ta kan le so
0: hello
5: hello
4: hello
0: yes
5: yes
4: ko ta kan le so pe bi eni pe ko fi ejo eso awon to ba mo
0: ko fi ejo arakunrin yen so awon to ba mo
4: de ko si so fun eni kan sori o ko ma o ko le ma de yan si ni
0: ko je ke lomi o fe ko je ke lomi o fe ko je won ba rin o fe yan so
4: be ni ko si so fun eni kan to nkan to nse le kan se le bayi ni ko ma ko ma ya ko ko la ya je o ti ko la ya je
0: ase hello
6: hello ko pe tu ko je tu olorun fowo mejeji diga goju ona
0: ko pe tu ko je tu lo fowo mejeji diga goju ona
6: be ni o tun fowo mejeji diga goju ona
0: kini kanabirin se
6: o ma loyun fun
0: ko lohun ti e loyun
6: loyun fun o
0: ide to fi de ni bere pe o ti su o
6: yo tun bi de yo tun iyẹn ni jẹ awọn ọmọbìnrin bá bẹnu awọn ọmọ rẹ kọmọ mọ ran si ikoko lọ ba nile kọmọ mọ ran awọn ọmọ rẹ tan ba jo
0: bi ọmọ ọdun mẹtala kan ọdun mẹwa kan
6: ẹmọ ọmọ ọdun mẹtala ti wọn ba sun
0: tuzi ẹ ti n bi mọ gan nisin
6: ọlọrun ọba gbadura rẹ yoo tun bi ide to fi de o ba mọ awọn ọrẹ rẹ ti wọn jẹ agbalagba kọ wa bi meji bayi lọrọ ri akọkọ n tadura rẹ ti gba ni pe ibi ile ti n gbe tọgba ile sẹgbẹ rẹ fun o ti kuro nbẹ adura rẹ ti kọkọ gba lọnà kan náà ngbà ọba ya náà o le ṣe ṣe ọlọrun o ṣe ti ṣọọbù náà ngbà tí wà ń jáwọn ẹwọn ẹ ọjẹ lómi ọwà o si se mo yo ba wa yo ko pe ni 101 ni e fi ni le e se mo e tun fi e tun fa awon eyan so mi tori kini ohun ni aya re nja eyan ti lu kan wa wa si lu kan ni ayo na solo ba fe sa mi ese to odowo olohun o
0: eyin na olohun na abi gbo ti ya so Hello.
7: Hello, Adeosun.
0: Present.
7: Ekwaji.
0: Yes, ma.
7: Ori yin o ni daru.
0: Ami o.
7: Akore de da sola ni latabi.
0: Mo gba yin.
7: Obere yi. Ko gbo eni bi eni eyan bi eyan ti o soro omokunrin fun. Pe emi ati baba ya nfera ni o. Ani amo mi wa lu bayi. Leyin eyun, owowo ko gba sobu mi ko ku nbe. Ko ko nbe ko fi ki ko so pe won fe mo
0: ko fogba yan ga
7: ah mo la se fun bi e ba so mi ko so mi bi o se je ko se je
0: ah
7: ko so pe won fe mo ohun o se yawo okoro mo ko si fi so bu le ko wa so bu mi olohun ola na re kan
0: mi o
7: adua yan gbe ni so mo nu
0: ya la fofa 0912370-8675 Hello.
8: Hello, Akale.
0: Emma Kale.
8: Akaro.
0: Akaro.
8: Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe.
0: Yabe. Yabe.
8: Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe.
0: Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe.
8: Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Yabe. Come off your local. I want you to call us a dozen. Bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad, bad,
0: bad, Hello.
9: Adios, your people.
0: Yes.
9: Yes, sir.
0: Yes,
9: sir. Who got a mini LDRZ when you need it?
0: I'm going
9: to go to the house. Ah, no, you just open.
0: Mm-hmm.
9: A cayenne line. Tin di mi gan lo ni e mo fun pe lataro se ri olopa lo le yanju o o ti da jini jini sila ko de ye ko do ni re gbere gbe bi to wa yen mo ko na ti lati ma won eyan po kan ko won ba wa ile to ba se pe ka toru ba le ni si ka pe ni o gbe ni ru gate ko wa le si u challenge ko se yen ko gbe ni sima re ko de block line
0: ba mo baba e lo bi to ti tan lati state kan wa state kan
9: eh lati na mo so mo ni gba ti to ti wa
0: nbe mo ti be gba le o ya wa wo mo ti gba le mo ti gba shop fun e kuro nibi to wa
9: yo ba ko nbe ko se to se yan ba individual yi ba so kan ti ogbo ma ye ko si ndu fi ha yan kan kan to le ba so ogbo olopa lo le yan bu arin e ma ja ba to ba mo wa lati ilu bo mi yo ti ma won eyan ti won le ti o ba ti won so ti won ba wa ni sona ti je si di ma ya ba wa lo ru won de ba ma so o na olon se o to olon bless you eh to le yanjo ni o
0: ti
9: be ko tan ba bi ba ri wa ko da ti gi fan so won ma ko ja ka je pe bi challenge si eh jokson ya na ni go won ya ma da la mu na ni pe ndu fi da kan wa le ba so gbo o le gbo afi tan lo ko ba da se
0: se o I didn't back with him, did you see? Hello?
10: Hello, Equito.
0: Yes, sir.
10: And I'm a young man, Martin. I didn't get the son of a banger. Could they walk or cut on no fair? Which is the ordinary way, and the commander told the ferry, along with a fellow man, was a long of a month in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, in Cotton, ìrìnlẹ́jọ́ ìsọlọ́pàá tó ti jọ kọ́ àgbẹ̀ntì gbé ọmọ ẹ̀ lóhùn ọ̀fíọ́mọ́ pàdéjọ́ mẹ́ báwọn ọmọ oṣù àpàdà débẹ̀ àbùkù lọ́ọ̀kan o kí ṣe dọ́kúmẹ́ntì wọ́n kún sí ìtọ́lọ́pàá tí ò lè rárá tí nǹkan bá ti mú ọmọ ọkùnrin wọn mú kí wọ́n sọ tí wọ́n di pẹ̀lú rẹ̀ tí ò lè kí ní bẹ́ẹ̀rù sí i ó ti kó jẹyà sí lọ́kàn ni.
0: ṣé ẹni tó ti torí èèyàn fi stéètì ibi tó wà lẹ̀ tó wá sí stéètì mi kò ní bẹ́ẹ̀rù tó sanwó ilé tó sanwó ṣọ́ọ̀bù.

0: ìbìnrin ló ń lo sàárà ni ṣé bàbá ṣẹwó sùn ilé tó fún àwọn tí àwọn tí ń tí ń bá sùn tí ń àwọn tí ń gbowó lọwọ rẹ nígbà tí bàjẹ́ lọ́dọ̀ ní òkè ọmọ tí ń jọ máa bọ̀ ṣé wàá lò ń lò ní ojú pẹpẹ rúmbà.
1: Bàbá ní jẹ́ǹdì lẹ́yìn náà ó yé yín dáadáa. Àwọn bàbá wà nù. Hello.
2: Hello.
1: Hello.
2: Entolomo. Ben.
1: Oh yeah.
2: Nkan tó yẹ kó ṣe ni pé kó lọ kó wá ọfíìsà Human Rights tó wà nílùú yẹn kó lọ síbẹ̀ kó lọ ṣàlàyé fún wọn. Ọwọ́ kan náà máa sọ́mọ̀ ni wọ́n máa yẹ bí ọ̀fun.
1: Àwọn ajàfẹ́tọ̀ọ́ mọ nìyàn.
2: Bẹ́ẹ̀ni tó wà ń lu yẹn kó fọgbọ́n ṣèwádìí bí káwọ́ wà ń lu yẹn kó lọ síbẹ̀ wọ́n máa sọ́mọ̀ náà ni wọ́n dẹ̀ mú lọ sí pólíṣì tí wọ́n dẹ̀ ń fẹ̀tú ẹ̀ fún un. A ní kó sàrọ̀dà sí kí ó parí ni bóyá bọ́ọ̀nù bọ́ndéèjì nìyẹn.
1: Ẹ ṣé o. À ń dàgbà sí ń tá àbámọ̀. 0912307086 75. Hello.
2: Hello.
1: Ekaro.
2: Ekaro. Ẹlá
1: Yes, sir.
2: Ọmọbìnrin yẹn. Kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́pàá ni ìrírí pé solution. Ṣẹ́ẹ̀rí ó rí 300,000. Àwọn 200,000 lé mi òun gan mọ̀ pé solution ti mi owó ni solution ẹ̀ ọ̀nà àti díẹ̀ ibi tó gba ṣọ́ọ̀bù ti gbófò ọlọ́pàá ń wé ọba lé ṣọ́ọ̀bù kí ni ọmọ mẹ́ta fẹ́ jẹ léde tó jẹ́ pé ó máa ma sáré kiri òun ló ń rò ọ̀nà àti díẹ̀ wà níbi tọkùnrin yẹn wà tó bá rówó ó máa relocate àti fọ àti ọmọ àti ṣọ́ọ̀bù àti ilé ó máa relocate everything padà ó máa wà nọ́mà padà so. Ọba ọ̀pọ̀lọpọ̀ bó bá lé níbi àtijẹ́ kò sí nǹkan kan mọ́ ọ̀nà àtijẹ́ lọ́mọbìnrin ẹ̀ ń lò sí pé paul ń ṣiṣẹ́ ṣe ti sọ nǹkan tí mi rí sí ni.
1: Ẹ ṣé o. Wọ́n ní ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run.

0: Kari Monday, Abolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Ìrírí ẹ̀dá ìrírí ayé kan kìí tini títí tí kò tini ká ọgbọ́n ni fi kọ́ni ìrírí ẹ̀dá lẹ́tọ̀ kan tata tí ń kọ́ni lọ́gbọ́n ètò tí ń yọni kúrò níbi ìrònú àbáàdì ètò tí ń yọni kúrò níbi ikú òjijì ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí abala àkọ́kọ́ ni abala ọgbọ́n òpin síbì kan ibi ẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá rú wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayébọ́yìn táyélólú ọmọ abọ́ládé ní ìkànnì ti lágẹlú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ ìbàdàn gbogbo ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní déédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àtìpolówó ọjà ẹ máa pè 0055226948 abọ́ládé taiwo lóní ìrírí ẹ̀dá ọgbọ́n.